0: Olorun ninu Samuel keji orike dogun Samuel keji orike dogun ni atinka ese ikerinla ati ese ikedogun o nti anka nihi o je apere fun wa bi enikokan o je apere o nti o ye ki a ma so fun Jesu Christi oluwa ati olugbalawa ni igbagbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli keji Samueli keji orike dogun ese kerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe edide e je ki a sa lo nitori pe ko si eni ti yo gba wa lowo Absalom e yara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilurun nihi ni an ri Dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan woyi ti a pe ni iranse Dafidi sibe won mo wi pe awon je iranse ati wi pe Dafidi o nje oba lori won won ka wahala ti Dafidi ni ailera alebo ti Dafidi ni won gba we pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti agba Jesu gege bi olowa ati olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese kedogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ki a mo we pe bi a ba nba oluwa soro ki a mo we pe o je olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gba gbo awa gba Jesu gbo ki a si mo we pe gege bi eni ti o se ise iranse o ye ki a so fun wi pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe nitori o le oba awon oba oluwa awon oluwa ki a si so fun o wi pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori ewa tabi oluso agutan lori ewa o ye ki a le mo wi pe bi oluso agutan bi o ba tin lana sile wi pe ise esin ti a o se niyi ki se wi pe ki a ma jiyan ki a ma so wi pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma dahun bi awon iranse Dafidi bi won ti dahun ki a so wi pe ohun gbogbo ti oluwa tabi ti adari wa ba nfe awa iranse re amura tan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba Israel si da o si dahun o si wi pe oluwa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo Olorun iru oro yi ni o ye ki o wa lenu wa wi pe Olorun wa Oluwa wa oba lori wa oba lori ijo wi pe ti re li awa ati ohun gbogbo ti ani nigbati iyi ba ye wa yeke yeke a o fi gbogbo okan wa teriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o karamaisiki iru ijo wa ara eni ati iru igboran ati iru ise esin be si Olorun o daju wi pe won o tako wa won o se inu nibi ni si wa won o gbo ewuro si wa loju won o si gbiyanju lati da lati di wa lona ni gbogbo ona awon wahala ati inu nibi ni wonyi ni a npe ni agbelebo a si ni lati gbe awon agbelebo wonyi ki a ma tele Jesu ki a si ma tesiwaju ninu ise isin Olorun nisisiyi ipa keji ninu iwaaso wa sisin Olorun ati ijo Olorun pelu ìfara ẹni rúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run. Jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run. Nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì. Bí o bá ń sin Ọlọ́run, o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2, orí 15. Chronicle 2, orí 15, ẹsẹ̀ 3. Ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Israeli, tí ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn-ín àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Israeli. Ó pè wọ́n ní àwọn ọmọ Lefi. Àwọn wọ̀nyí ni a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìsìn Olúwa. Ó ń sọ fún wọn wípé ẹgbẹ́ àpótí ẹ̀rí mímọ́ ni lọ sínú ilé náà tí Solomoni ọmọ Dáfídì ọba Israeli ti kọ́. Kì yóò sì jẹ́ ẹrù lí èjìká yín, nítorí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń gbé àpótí ẹ̀rí mímọ́ yìí lé èjìká ni. Ṣùgbọ́n wọ́n sọ wípé kí wọn kí ó gbé lọ sí tẹ́ḿpìlì tí Solomoni tí ó ti kọ́. Ó ní ẹ̀sìn Olúwa Ọlọ́run yín nísinsìnyí àti Ísíráélì àwọn ènìyàn rẹ̀. Ó ní ẹ̀sìn Olúwa, bí ẹ bá sì ti ń sin Olúwa, kí ẹ rántí wípé ẹ ó sin àwọn ènìyàn rẹ̀. Láti ìfihàn inú ìwé mímọ́ ni a ti kọ wípé ohunkóhun tí a bá ṣe sí ènìyàn Ọlọ́run, Ọlọ́run là ń ṣe é sí. Ohunkóhun tí a bá sì ṣe fún àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run ni a ń ṣe é fún. Oore tàbí ibi tí a bá ṣe sí àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run fúnra ara rẹ̀ ni a ń ṣe é sí. Láti òní lọ, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ṣe ìkà sí ọmọ Ọlọ́run, ó ń ṣe ìkà sí Ọlọ́run. Bí o bá ṣe ìkà sí ẹni tó ń tẹ̀lé Jésù, ìránṣẹ́ Jésù, ìránṣẹ́ Ọlọ́run, irú ìkà bẹ́ẹ̀ kìí ṣe ènìyàn ló ń ṣe é sí. Ó ń ṣe ìkà bẹ́ẹ̀, ó ń ṣe é sí Olúwa fúnrara rẹ̀. Bí o bá sì ṣore, bí o bá ṣe iṣẹ́ àánú, bí o bá ṣe iṣẹ́ ìsìn, bí o bá tọ́jú ọmọ Ọlọ́run kan, Ọlọ́run ló ń tọ́jú, Ọlọ́run ló ń fi ìfẹ́ hàn fún. Nítorí wípé ohun tí a bá ṣe fún ọmọ Ọlọ́run, Ọlọ́run fún ara rẹ̀ la ṣe fún. Nínú Matthew 25, ẹsẹ 40, èyí ni a rí ọ̀rọ̀ Jésù tó sọ fún wa pé báyìí ni ó rí lọ́jọ́ ìkẹyìn. Ohun kéékèèké tí a ṣe, ohun ńláńlá tí a ṣe, yálà ó dára, yálà kò dára, bí a bá ṣe é sí ọmọ Ọlọ́run, a ṣe é sí Ọlọ́run. Ọba yóò sì dáhùn, yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín. Níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí, tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Níwọ̀n bí ẹ̀yin ti ṣe fún àwọn arákùnrin mi, àwọn ọmọlẹ́yìn Jésù, ohun wọ̀nyí tí wọ́n ṣe é sí Jésù. Wo ẹsẹ̀ 15. Ẹsẹ̀ 15. Nígbà náà ni yóò dá wọn lóhùn wípé lóòótọ́ ni mo wí fún yín. Níwọ̀n bí ẹ̀yin kò ti ṣe é fún àwọn, fún ọ̀kan nínú àwọn tí ó kéré jùlọ wọ̀nyí, ẹ̀yin kò ṣe é fún mi. Àwọn wọ̀nyí wọn ò mọ ẹ̀kọ́ tí a ń kọ́ yìí, kí ó tó di wípé ìkópa ojú wọn dé. Wọ́n rò wípé bí àwọn bá rí Jésù, àwọn ó fẹ́ràn Jésù. Bí àwọn bá rí Jésù, àwọn ó ṣe iṣẹ́ ìránṣẹ́ fún Jésù. Láìmọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tí a ṣe, oore tí a ṣe, àánú tí a ṣe, àdúrà tí a gbà, ìtọ́jú tí a ṣe fún àwọn ọmọ Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀, Olúwa fúnra rẹ̀ la ń ṣe nǹkan wọ̀nyí fún. Àwọn tí a sì kọ̀ tí a kò ṣe, Ọlọ́run ni a kò ṣe nǹkan wọ̀nyí, ni a kò ṣe é fún. Nínú Ìṣe àwọn Apostoli, orí 9, ẹsẹ 4 àti 5. Ìṣe àwọn Apostoli, ori kesan ese kerin o si subu lule eyin so nipa Saulu o gbo ohun ti o nfo si pe Saulu e se ti iwo fi nse inu ni bini simi Saulu ko ti ri Jesu loju koju sugbon o se inu ni bini si awon ijo ohun ti Saulu se si awon ijo Jesu so wi pe ohun lo se si oni Saulu e se ti iwo fi nse inu ni bini simi o si we pe iwo ta ni Oluwa Oluwa si we pe emi ni Jesu eni ti iwo nse inu ni bini si ohun irora ni fun o lati tapa si egun awon na mo we pe a ma nso ni ede Yoruba we pe eni ti aba fe iya re ni omo re wo ni nitori be o ti aba se si omo iya la se si a ma nso pelu we pe eni ti ori ewo re ni ti o na lopa ilewo re ni oni ton korira nitori be ohun to ba se somo olorun ohun to ba se si ijo olorun olorun funra re lo se si o ye ki a wo ipa meji ti ise esin olorun ti o pin si tabi ise esin si ijo olorun ti o pin si ikini sisi ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa sisi ijo olorun yi pin si meji ikani wi pe a nsi ijo olorun lapapo bi ara kan ikeji ni wi pe a nsin olori jori omo ijo kokan ye ki a wo ni kokan ikini sisi ijo lapapo ninu ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikokan de logun bi mo ti nfi irele okan gbogbo sin Oluwa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so nkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba e je bi ati nwa sunihi nisisiyi o je wepe a nse ise iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wepe lati ma ko yin lati ile de ile e je wepe a nse ise sin fun enikokan tabi si enikokan ninu ijo ninu Galatia ori karun Galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife sin omo ni keji yi ni kokan o ye ki a mo we pe ani lati sin eni kokan ninu ijo ani lati se ise iranse ise esin fun eni kokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o sese ki a wa ninu egbe awon akorin o sese ki a wa ninu egbe awon tin sona o sese ki a wa ninu egbe awon tin fadura jagun o sese ki a ma dari idapo oju ile o si sese ko je wi pe adari ekun la fi wa se o sese ki a je oniwaasu awon iru ise ti a nso won yi won je ise ise ti a nse si ijo lapapo sugbon ise olorun ko pari sibe bi ati ni ojuse ti a nse fun ara lapapo be ni ani ti a nse si enikokan fun enikokan ni inu ise isin wa bi Jesu Kristi bi o se ni ise isin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si enikokan eyi je apere tabi apejuwe fun wa ani ise isin ti a ni lati se si gbogbo agbaye e lo ki e wa su irere fun gbogbo aye ani eyi ti a ni lati se ninu ijo nitori o fi awon kan se bi aposteli bi woli bi ajihinrere bi olokoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni iṣẹ́ ìránṣẹ́ sí ayé, iṣẹ́ ìránṣẹ́ sí ìjọ, àti iṣẹ́ ìránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan. Ó yẹ kí a mọ̀ wípé ìrẹ̀lẹ̀ ní láti gbé wa wọ̀, àbí a ní láti gbé ìrẹ̀lẹ̀ wọ̀ kí a lè ṣe iṣẹ́ yìí. Àpẹẹrẹ yìí ni Jésù fún wa nínú Jọ̀hánù orí kẹtàlá, Jọ̀hánù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá. Ó ní Jọ̀hánù orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlá: nítorí náà, lẹ́yìn tí ó ti wẹ ẹsẹ̀ wọn tán, tí ó sì mú agbádá rẹ̀, tí ó sì tún jókòó, ó wí fún wọn pé, ẹ̀yin mọ̀ ohun tí mo ṣe sí yín, èyí jẹ́ pé ẹ ha mọ ohun tí mo ṣe sí yín, ṣé ẹ ti rí ohun tí mo ṣe sí yín? Ẹ̀yin pè mí ní Olúwa Olùkọ́ni àti Olúwa, ẹ̀yin wí rere, bẹ́ẹ̀ ni mo jẹ́. Ǹjẹ́ bí èmi tí ṣe Olúwa àti Olùkọ́ni yín bá wẹ ẹsẹ̀ yín, ó tọ́ kí ẹ̀yin pẹ̀lú sì máa wẹ ẹsẹ̀ ara yín. Nítorí mo ti fi àpẹẹrẹ fún yín, kí ẹ̀yin kí ó lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín. Ó yẹ kí ó yé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa wípé a kò lè dúró gangan bí òpó iná ojú títì kí a sọ wípé a ń wẹ ẹsẹ̀ fún ẹlòmíràn. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ ẹ̀sìn wa, ó gba wípé kí a rẹlẹ̀, ó gba wípé kí a bẹ̀rẹ̀, ó gba wípé kí a tẹríba, kí a tó lè ṣe iṣẹ́ ẹ̀sìn tó pé, iṣẹ́ ẹ̀sìn tó péye, àti iṣẹ́ ẹ̀sìn tó jẹ́ ìtẹ́wọ́gbà. Wípé bí a bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí tinú mi ni ó ṣe, a gbọ́dọ̀ kọ́ sílẹ̀. Gbogbo ẹ̀mí tí ń gbéraga, a ní láti kọ́ sílẹ̀, láti mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ wa, nínú ìjọ tàbí sí ayé, sí ẹlẹ́ṣẹ̀ tàbí sí àwọn ọmọ Ọlọ́run, ó gbà wípé kí a rẹlẹ̀, ó gbà wípé kí a tẹríba, ó gbà wípé kí a jẹ olóòótọ́ sí Ọlọ́run, kí a sì ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí Jésù Olúwa wa àti Olùgbàlà wa bí òun ti ṣe iṣẹ́ náà. Nísinsìnyí, a ń lọ sí ipa kẹta: ṣíṣaápọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ti ń wo nǹkan yìí, a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀, nítorí wípé ó sọ fún wa, ó ní òun ti fi àpẹẹrẹ lélẹ̀, kí àwa náà kí a máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe. Nínú Matthew orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n: àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni, àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní ọmọ ènìyàn, èyí sọ nípa Jésù, kò wá pé kí a máa ṣe ìránṣẹ́ fún òun, ṣùgbọ́n òun fẹ́, òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà, ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébù fún ẹnì kọ̀ọ̀kan wa, ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a bá lè ní ìgbàlà, ìsọdọ̀tun, ìsọdimímọ́, ìyípadà tó péye. Nínú Kọ́rìntì kejì ni ìwé mímọ́ tún rán wa létí ohun tí Jésù jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe, kí a bá lè ní ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Kọ́rìntì kejì orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn: nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì, pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ìsìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù, pàápàá nígbà tí a fi hàn, nígbà tí a mú, àti nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọ̀yà bí òun bá fẹ́ kọ̀yà, ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, Jésù kò kọ ìyà, gbogbo iya to je nigba ti a bi o mo wi pe iya aboje an gbe kaakiri o mo wi pe iya ile je pelu nitori wi pe o ni omo eniyan ko ni ibi ti yo fi ori re le iya aso je iya gbogbo nkan lo je Jesu ati wi pe nigba ti a fi han nigba ti a mu nigba ti a kan mo agbelebo o ni o se se fun ohun lati pe awon legion angeli ki won ki o le je ranwo fun ohun bi on ba fe se be sugbon Jesu ko fe ko iya ki o ba le se iranse fun enikokan wa o ma ngbo ti awon eyan ma nso wi pe awon ko iya onigbagbo ki se be e ni a fi ngbo wi pe elomiran so wi pe ohun ore ko iya tabi ogun ko iya tabi olukoya tabi adekoya sugbon a so fun a pe bi o se ti Jesu ni ohun okoya o gba iya je oruko Jesu ni ore jiya ki se ore koya nitori igbala wa ni Jesu sese iru nkan won yi awa na ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran tori igbala wa ni Jesu sese iru nkan won yi awa na ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran nitori idande awon elomiran nitori wipe ki awon elomiran ki won ki o ba le kuro ninu ipo osi ti won wa ki won ki o le lo si orun rere ki won ki o le wa si apa ti oluwa o ye ki a setan ki a le saapon ki a le se ohunkohun ti o gba wa ti o na wa lona kona lati gba awon ti o nu lati gba won opolopo lo kawo gbera nipa ti emi ti won se awawi we pe a ori se se fọlọrun ni sugbon o ye ki a mo we pe enikokan wa bi o ba kawo gbera owo to dile ni isuma nri lo Jesu si so fun wa o ni e se ti o fi duro lati oni moni lai ri se ninu Matthew ori ogun lati ese ikefa lo ti je ki oye wa oni o si jade lo lakoko wakati kokanla ojo oni awon ori awon alai rise miran ti o nduro o si wi fun won pe ese ti eyin fi duro lati oni moni lai rise won si wi fun pe nitori ko si eni ti o fun wa li agbase e je wi pe bi iwo na bi o ba nse ro awa wi bayi o ti la oju re lati ri oko ti o pon fun ikore o si ti se ti re lati gbo ohun ti emi olorun so eyi ni o fi so fun won ni ese ikeje yi o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to li emi ni eyin o si ri gba oke aimoye awon elese ni ayika wa ni o nduro fun oro igbala won fe gbo bi a o se gba won la won fe gbo oro yin rere Jesu wa nso fun a we pe ki a lo lati waasu fun won ninu Matthew ori kewa lati ese ikefa sugbon ekukuto awon agotan ile Israel ti o nu lo bi eyin si ti nlo e ma waasu we pe ijoba Olorun ko si dede oni bi a o ti tuka nihi bi a o ti ma lo si ile wa bi a o ti kuro ni ipago ki a ma lo ki a ma waasu irere ki a ma so fun won wi pe ijoba Olorun ko si dede ese kejo e ma se dida ara awon olokun e so awon adete di mimo e si ji awon oku dide ki e si ma le awon emi esu jade o wa so fun a wepe ki se tolowo ki se wepe bi a ba tin se tan ki a ma toro owo lowo awon ti a nsise iranse fun ofe le eyin igba ofe ni ki e fi fun ni so se se be mo ni so se se be ninu Luke ori kewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po
1: awon eleshe won ko jo awon eni ti o ti die ni igbala.

nínú wọn. Lára àwọn tí ó lọ wá, àwọn tí ó sọnù, àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀, àwọn tó ń papọ̀ nínú ẹ̀ṣẹ̀, lára àwọn tí ó lọ wá wọn, tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù. Nínú Lúkù orí kẹẹ̀dógún, Lúkù orí kẹẹ̀dógún, láti ẹsẹ̀ ìkẹrin, ọkùnrin wo nínú yín tí ó ní ọgọ́rùn-ún àgùntàn, bí ó bá sọ ọ̀kan nù nínú wọn, tí kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀ nínú ijù, tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ, títí yóò fi rí i, títí yóò fi rí i. Ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tọ àwọn tí ó nù lọ, kí a wá wọn, kí a wà àsù sí wọn, kí a gbàdúrà fún wọn, kí a ṣe ohun gbogbo ní ipa wa tí a lè ṣe, títí a ó fi rí wọn, títí a ó fi jèrè wọn sínú ìjọba Ọlọ́run. Nígbà tí ó sì ti rí i tán, ó gbé eléjìká rẹ̀, ó ń yọ̀. Ayọ̀ kan tí a ní ni wípé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n rí ìgbàlà. Bí ò bá sí irú ìgbàlà bẹ́ẹ̀ fún àwọn tí ń ṣègbé, kò sí ayọ̀ kan tí o lè ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nígbà tí ó sì dé ilé, ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ, ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀, nítorí tí mo rí àgùntàn mi tí ó ti sọnù. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpò àdà ju lórí olóòótọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ, tí kò ṣe àìní ìrònúpò àdà. Èyí ni iṣẹ́ tó jẹ wá lógún, iṣẹ́ ìjìrì ọkàn, iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ, iṣẹ́ tó súnmọ́ ọkàn Ọlọ́run jùlọ. Olúwa ń fẹ́ kí a gbàgbé ìrora wa. Olúwa ń fẹ́ kí a fi ìlépa ti ayé kí a fi sílẹ̀, kí a farada ìpọ́njú, kí a farada ẹ̀yà, kí a pinnu, kí a jẹ̀jẹ̀ wípé a ti ṣetán láti náwó, láti nọ́ra fún ìgbàlà àwọn ẹlòmíràn, àbá àti ṣetán. Olúwa ń fẹ́ kí a tara ṣàṣà láti fi ọ̀nà ìgbàlà han àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń ṣègbé, gẹ́gẹ́ bí Paulu, gẹ́gẹ́ bí Esteri, bí wọ́n ti pa ìdíwọ́ gbogbo tì sápá kan, tí wọ́n sì bá Ọlọ́run dá májẹ̀mú wípé wọ́n ó jẹ́ ohun èlò ìgbàlà fún ìgbàlà, ohun èlò ìgbàlà fún ìgbàlà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sọ wípé kí a pa gbogbo ìdíwọ́, kí a pa wọ́n tì sápá kan, kí a ba lè jẹ́ ohun èlò ìgbàlà fún ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run ń béè lọ́wọ́ rẹ wípé kí o dìde, wípé kí o ṣe, kí o ṣe kíá, kí o lọ sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀, kí a jẹ́ elétí ọmọ. Ọlọ́run jẹ́ kí a jẹ́ elétí ọmọ, kí a má jẹ́ agbọ́mágbà. Bí o bá jẹ́ elétí ọmọ, gbọ́ bí Olúwa ti ń bẹ̀bẹ̀, iṣẹ́ wà fún gbogbo wa. Gbọ́ bí ẹ̀mí ti ń wí pẹ̀lú wípé jẹ́ ìpè náà báyìí, mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, n ó lọ síbi tó bá ran mi. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán fún iṣẹ́ Olúwa. Ohùn kan ń pè ọ nísinsìnyí, fetí sí ohùn náà, ó ń sọ sí ọ létí jẹ́jẹ́, jẹ́ ìpè náà báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Ọkàn púpọ̀ wọ́n ń kú nínú ẹ̀ṣẹ̀, yára láti ṣe ìrànwọ́, nítorí àkókò ń kọjá lọ. Dìde nísinsìnyí kí o sọ fún Jésù báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, èmi dé, ran mi. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, wọ́n lọ síbi tí o bá ran mi. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, èmi dé, èmi dé, ran mi. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán láti ṣe, láti ṣiṣẹ́ fún ọ Jésù. Ẹ̀mí Ọlọ́run ń pè ọ́, ó ń sọ fún ọ wípé kí o dìde láti ṣiṣẹ́ fún Ọlọ́run. Nítorí ìkórè pọ̀, alágbàṣe ò tó nǹkan. Ó wá ń sọ fún ọ wípé kí o múra sílẹ̀, kí o ṣetán láti jìyà, kí o ṣetán láti farada ìpọ́njú, kí o ṣetán láti ná ohunkóhun tí ó gbà ọ́, tí ó ná ọ, kí o ṣetán láti náwó, láti nọ́ra, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tó ń kú nínú ẹ̀ṣẹ̀, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tó wà nínú òkùnkùn, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí wọn ò mọ nípa Jésù Olùgbàlà Olúwa wa. Kí o ṣetán, kí o ṣetán, kí o múra sílẹ̀ láti ṣe ohunkóhun tí ó gbà, láti ná ohunkóhun tí ó ná, láti sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀.

pé ìgbàláwà lẹ́sẹ̀ àgbélébò pé wọ́n wá mú wọn wá jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ìgbàlá láti ẹnu rẹ. Olúwa ran oníṣẹ́ ṣe ò fẹ́ kọ iṣẹ́ fún Ọlọ́run. Olúwa ran oníṣẹ́ ń pè ọ́ wípé kí o jẹ́jẹ́ kí o sọ fún Ọlọ́run wípé mo ṣetán láti ṣiṣẹ́ fún Jésù mo dé o ràn mí.

nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kú, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì. Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹlì pé lí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú, tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ lí ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́, kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni wípé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run, ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalónika kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí agbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé

ìjẹ́ ìfẹ́ Ọlọ́run. Ohun tí a lè béèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé, ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé, lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé, bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé ò ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí. Ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé, bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí o sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé, Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé, bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé, ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé, ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí? Ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé, ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí, yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa: ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké,
ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń já láńká tó wí pé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀ kún fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú túràrí tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́ni jẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́, a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ 30, Kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ 30, ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lì ẹ̀yìn wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹde fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, a ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù, a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wá wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ṣẹ́ sílẹ̀ fún wa, tí a ta sílẹ̀ fún wa, láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Tímótì kejì orí kẹta, Tímótì kejì orí kẹta láti ẹsẹ̀ 15, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ 15 yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Wọ ẹsẹ̀ 16, gbogbo ìwé mímọ́ lì ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kólósè orí kejì, Kólósè orí kejì ẹsẹ̀ 3, ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ 2 kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì. Kristì yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ 3, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn,
ti o si je anfani fun o fun ebi re ati fun awon aladugbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti n wole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbugba awon oro olorun wonyi nitori pe oni yo fun o ni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun we pe bi abaka oro olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lori wi pe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife olorun nipa wo wa ni mimo ni ailaboko ni waju olowa a si ti ri wi pe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura we pe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju we pe ogbon atoke wa yo je ti wa nisisin ya o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju olowa wi pe ki olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni we pe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun we pe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wi pe ina igbagbo re n jo reyin o ye ki o so fun olorun wi pe o fe mura o fe je eni ti n gbadura ni igba gbogbo eni ti n gbadura deede ati ni igba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wi pe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si ke pe olorun o daju we pe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun olorun pe ki o so di alagbara ninu adura gbigba de ileri olorun mu o se ileri we pe oun yoo gbo ti wa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: DCLM Radio, your spiritual warfare is our concern.
1: Genesis, ori iketalilogbon, Jacob o si gbe oju re soke, o si wo, si kiyesi, Esau de, ati irinwo okunrin pelu re, o si pin awon omo fun Leah, ati fun Rakeli, ati fun awon iransebirin mejeje, o si ti awon iransebirin, ati awon omo won saju, ati Leah, ati awon omo re tele won, ati Rakeli, ati Joseph keyin, o si koja lo si waju won. O si wule ni e meje titi o fi de odo arakunrin re. Esau si sure lati pade re. O si gba mu, o si ro mo ni orun. O si fi enu ko ni enu. Won si sokun. O si gbe oju re soke. O si ri awon obirin ati awon omo. O si bi pe tani won yi pelu re. O si wi pe awon omo ti Olorun fi ore ofe fun iranse re ni. Nigba na ni awon iranse birin sumo odo re. Awon ati awon omo won. Won si teriba. Ati Leah pelu ti on ti awon omo re sumo odo re. Won si teriba. Nikeyin ni Joseph ati Rakeli si sumo odo re, won si teriba. O si wipe, kini iwo fi owo ti mo pade ni pe, o si wipe, lati fi ri ore ofe ni oju Oluwa mi ni. Esau si wipe, emi ni to, arakunrin mi, pa eyi ti onimo fun ara re. Jacob si wipe, be ko, emi be o, bi o ba se pe emi ba ri ore ofe ni oju re ni isisiyi, nje gba ore emi lowo mi, nitori ti emi sa ri oju re bi eni pe emi ri oju Olorun, ti inu re si dun si ni. Emi be o gba egun mi ti a mu fun o wa nitori ti Olorun fi ore ofe ba mi se ati pe nitori ti mo ni to o si ro o si gba o si wi pe e ki a bo si ona irin wa ki a si ma lo emi o si saju re sugbon o n wi fun pe Oluwa mi mo pe awon omo ko lera ati awon agbo eran ati owo malu ati awon omo won wa pelu mi bi eniyan ba si da won ni adaju ni ojo kan gbogbo agbo ni yo ku emi be o ki Oluwa mi ki o ma koja nso ni waju iranse re Emi o si ma fa wa pele gege bi awon eran ti o saju mi ati bi ara awon omo ti le gba titi emi o fi de odo Oluwa mi ni seri Esau si wi pe nje ki emi ki o fi eniyan die sile pelu re ninu awon eniyan ti o pelu mi o si wi pe nibo ni eyi ni jasi ki emi ki o sa ri ore ofe ni oju Oluwa mi Esau si pada ni ojo na ni ona re lo si seri Jacob si rin lo si Sukotu o si ko ile fun ara re o si pa ago fun awon eran re Nitori na ni a se so oruko ebe na ni Sukotu. Jacob si wa ni alafia si ilu Shekemu ti o wa ni ile Kenani nigbati o ti padanaramu bode. O si pa ago re niwaju ilu na. O si ra oko biri kan nibi ti o gbe ti pa ago re lowo awon omo Hamori baba Shekemu ni ogorun owo padaka. O si te pepe kan sibe. O si so oruko re ni Elohi Israeli.
2: Olorun baba wa ati baba Jesu Kristi Oluwa wa adupe lowo re fun anfani ti o fun wa lati ye oro re wo oro ti mu ni ye oro ti o man le iku pada leyin eni oro ti o si nse awotan gbogbo arun patapata ati oro ti o je ki a ni igbala ti o si je ka ba iwo Olorun elada wa laja Adupe fun anfani yi a nbe o wi pe ki anfani yi ki o ma se bo lowo wa. Bi a si se ye oro re wo ni asale yi je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa. Ki o si wa lori awon omo wa. Ati lori awon ara ile wa. Ki oro yi ki o si se to ki o si se ipase wa de odo re ni ikehin
3: amen
2: ni oruko Jesu Kristi Oluwa wa
3: amen
2: a o soro le ona si ibukun Olorun ti o fe wa ti o si nfe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wipe bi a ba farabalẹ ti a si teti lele ti a gbo ohun ti eni ti o fe wa ti o si nse aniyan lori wa Ti a ba wo eto ti o ni fun igbesi aye enikankan wa o daju wipe ibukun ti an reti e ti a tin fi okan da aniyan nipa re o daju wi pe yo je ti wa sugbon opolopo nitori wi pe ifoju ti o wa ninu eni kokan ati eda kokan ni a ma ro wi pe Olorun che bi eni pe a je oni igbese asi man sa fun Olorun bi Olorun ba kan enu ilekun wa ti o so pe o nbere wa a ma ro wi pe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma sa fun Olorun asi man so fun awon ti o wa ni tosi pataki awon ti o wa so oro Olorun fun wa tabi awon ti won pe wa wi pe ki a ka lo lati gbo oro Olorun pe ki won so fun Olorun wi pe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese na bi a ba si foju kan Olorun ati ro wi pe idajo ni Olorun fe gbe ko wa loju nitori be a ma nsa fun Olorun asi ma nka kiri a nfe ibukun sugbon o se ni lanu wi pe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti Olorun ni fun won sugbon awa ti a ti so ara wa di isansa kuro lodo Olorun ti a nsa kaakiri ti a si nwa ibukun mo fi lo fun Oloni wi pe bi o ba nfe ibukun tooto owo Olorun ni iri re ati alaafia re ni o wa ibukun ti a si nfe owo Olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba Olorun dore ti a si nbere lowo re wi pe ibukun wada o daju wi pe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro Olorun loni wi pe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o nreti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi a ba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa ni to si odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wi pe o mo bi a ti ri eni ti o nko iwe tabi eni ti o ma fun ni iwe so we dowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wi pe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo be na ni ibukun Olorun o wa ni to si re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti Olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun wa wi pe ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro. ó ṣí ilẹ̀kùn tí ó sì ń pè ọ́ wípé wà wọlé. Ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún Ọlọ́run, àdènà wà ní ẹnu ọ̀nà. Ohun kan ṣoṣo tí ó sì ń wò kì í ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà. Àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé. Bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo ibi tí o ti ń bọ̀, orúkọ rẹ, tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àǹfààní láti jẹ nínú ohun tí a pèsè sílẹ̀. Àwọn mìíràn wà tí ó jẹ́ pé bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo irú òkìkí tàbí oyè tí o ní ní àdúgbò rẹ kí a tó lè gbà ọ́ láti wọlé, tàbí ó ṣeéṣe ní ẹgbẹ́ ọmọ ìbílẹ̀. Bí a bá ní àṣepapọ̀ kan ni a ti ń wo àwọn tí a fi ìwé pè, wọ́n a sì wo orúkọ rẹ àti ìletò tàbí ibùgbé tí o ti wá. Bóyá o lẹ́tọ̀ sí àti wọlé. Àwọn ẹgbẹ́ mìíràn wà tí ó jẹ́ pé àwọn obìnrin ní a gbà láàyè láti wọ irú ibi ayẹyẹ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ni bí a bá fẹ́ wọ ilé ìbùkún Ọlọ́run ni a ti fi àdènà sí ẹnu ọ̀nà. Kí ni àdènà yìí sì ń fẹ́ wò? Kò fẹ́ wo bóyá o wá láti ìlú ńlá tàbí ìlú kékeré. Kò sì fẹ́ mọ̀ bóyá o ní gbogbo oyè tí ó wà nínú ayé tí a máa ń fúnni, tí a fi máa ń dá ara wa lọ́lá wípé lágbájá ọ̀jọ̀gbọ́n tàbí ọlọ́lá ni. A ò sì fẹ́ mọ̀ lọ́wọ́ rẹ bóyá inú ilé ẹ̀sìn lè abí ọ sí, tàbí o tiẹ̀ máa ń ṣe ojúṣe tìrẹ ní inú ilé ìsìn. Èyí kọ́ ni àdènà tí ó máa ń gbani wọlé sí ibi ìbùkún Ọlọ́run tí ó fẹ́ wò. Kí ni ó ń fẹ́ wò? Ó ń fẹ́ wò bóyá ohun tí a bí ọ bí àbí ni bí ìwà búburú tí ó ti jinlẹ̀ ní inú rẹ. Ṣé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dàgbà tí ó sì ní òye? Bí a bá bí ọmọ, àwọn èérí àti ìdọ̀tí àti omiran wà tí a ní láti gé kúrò, tí a sì ní láti fọ̀ kúrò ní ara ọmọdé yìí. Bí a kò bá fọ̀ kúrò, ó lè ṣe ọmọdé yìí lọ́ṣẹ́. Bí a ti fẹ́ gbà wọ inú ìbùkún Ọlọ́run, bẹ́ẹ̀ ni a dènà láti ọ̀run wá, bẹ́ẹ̀ ni ó wò ó bóyá àbínibí, ìwà búburú, ìwà ẹ̀ṣẹ̀ tí o gbé wá láti inú ìyá rẹ bóyá a ti wẹ̀ ẹ́ kúrò. Ìwọ náà sì mọ̀ wípé omi kì í wẹ̀ ẹ́, ọgbọ́n kì í wẹ̀ ẹ́, ẹ̀sìn kẹ́sìn tí a lè wà kì í wẹ àbínibí tí a gbé wá láti inú ìyá wa sínú ayé. Bẹ́ẹ̀ ni bí ò bá di ìgbà tí a wẹ àwọn nǹkan wọ̀nyí kúrò, ọ̀nà sí ìbùkún kò ní ṣí sílẹ̀. Èyí ni a fi máa ń retí àwọn tí ó ti pẹ́ nínú ayé tán máa fi ń sọ fún wa wípé ayé burú, wípé ẹ̀gún àti òṣì pé ó pọ̀ nínú ayé. Èyí ni ẹ̀rí wọn wípé wọn kò tí ì mọ ọ̀nà sí ìbùkún. Ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí ni mo ń jẹ́ kí ó tó ọ létí wípé ọ̀nà sí ìbùkún wà. Bí a bá la ọ lójú, tí a sì ṣe etí rẹ, tí o sì ń fẹ́ gbọ́ tí o ń fẹ́ gbà, nítorí wòlíì ni Ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́, tí a bá sì gbọ́ràn, a ó jẹ ire ilẹ̀ náà. Ó ní ṣùgbọ́n bí a bá kọ̀, ó ní idà àti ìdájọ́ Ọlọ́run ni a ó fi rún wá. ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà. Ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó fẹ́ rí lé ọwọ́ wa. Ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀. Ìmọ̀ ni a ń pè ní ìmọ̀ràn. Àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó dàbí ẹni kí a pe ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin ó kọjá. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin. Àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin. Àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin. Àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mùtí wà nínú wọn. Apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà. Ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé kí a tún ní nǹkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀. Bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀, ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní sí. A lè gbàdúrà, a lè gbà àwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí. Ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà sùn sí tí ó ń sọ fún wípé ìdájọ́ ń bọ̀, ìkún omi ń bọ̀. Tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noa ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, asẹ́ àti ń dẹ̀ṣẹ̀ ti pẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wá ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ni ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí bi o ba ti de opolo won ti won ti mu se o mo pe gbogbo onje inu ikun lo nlo sugbon oti oto bi aba mu oti ko duro ninu ikun o ma nlo si ori o ma yi ohun pada o ma yi oju pada o ma yi iwa papa o ma yi pada ibujoko awon omuti ni ibujoko awon elegan ni iwe owe ni o nje ki o di mimo fun wa awon elegan ori keta le ni ogun iwe owe ori keta le ni ogun ese ikokan din ni ogbon tali oli oshi tani oni ibanuje tali oni ija tali oni aso tali oni ogbe lainidi tali oni iponju awon ti o duro pe nibi oti wine awon ti lo idan oti wine adaluwo iwo ma se wo ti wine pe o pon nigba ti o ba fi awo re han ninu ago ti an gbe mi ti o ndun ni ikehin ohun abuni so bi ejo ase buni je bi paramole oju re yo wo awon ajeji obirin aya re yo soro ayida yida ni toto iwo da bi eni ti o dubule la le aarin okun tabi eni ti o dubule loke opo oko iwo si wi pe won lu mi ko dun mi won lu mi emi ko si mo nigba wo le emi o ji orun iku niyan o nigba wo le emi o ji emi o tun ma wa kiri bi abadi omoti amandi elegant bi atile ri eni ti o n kilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma n so ni di alaigboran ni iwe orin dafidi ori kini ti anka le o n ti je ki o ni mo fun wa wipe adena ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wipe iwo ko rin ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibujoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wipe ah mi o je rin ni ona bayi tori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o n se tele tele aronu ku ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wipe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wipe ati ninu oro re le o n se asaro le osan ati le oru ki o to gbe igbese boya o n fe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibukun to n fe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan woyi e ni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfa se asaro bawo ni kin se to omo yi okuloku fun gege bi agba ninu ile ni o nfa mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro li osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti ati fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibokun ohun ti o so fun wa o so wipe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wipe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wipe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru ole ma roki ninu okan re ki o si ma je oleri we pe abajo ti ibukun jina si mi nitori we pe emi o mo pe o buru lati ma rin li ona awon elese ko wa sinu okan mi we pe o je ohun ti o ma mu egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a e mo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ke gbe ijoko sita ka ma jo sefe tele tele nko mo wi pe o buru emi ro wi pe a ma nsin olorun ni ojo isinmi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a si esu die a jo fu esu die a lulu fu esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo pe o buru sugbon o so fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wi pe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wi pe o to ge loni a nfe yi pada si oluwa a si nfe rin ni ona ibukun re mo gba eri olorun je wi pe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o se se ki a ti ma wa omo ki a si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wi pe bi a se se wahala to ku si ibukun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si nbebe lọdọ Ọlọrun wi pe Ọlọrun yi o se enikankan wa ni eni ti o gboran o so fun ani ese keta wi pe yo si dabi igi ti a gbin mo fe ki o fiye si gidigidi o so wi pe yo si dabi igi ti a gbin o le fe bi mi lere wi pe kini a ti le mo ti igi ti a ko gbin si igi ti a ko gbin ko ni oluwa ko ni olutoju eye keye lo le de ori re eso ori re ko se pataki esori re a ma re danu bi eni ti o si je agbe bi o ba debe agegi ni lule a se wo sinu ina sugbon o le lo si oko ti awon ijoba ti won gbigi sori re oluso a wa lori oko na awon ti o ma bu ile du si oko ki ohun ogbin ki o le se daadara won fun won ni owo won si fun won ni ise wi pe ki won ma toju awon igi ti agbin awon so ti o si ma mu ikore oko wa ile won tun fi won sibe bi eso ba tin wu lori igi won yi ki won ki o le mu ikore re ki won ki o le mu wa ile opolopo awon eniyan lori ile aye aladugbo re tabi o ti le sese ki won je ara ile re ni won je igi ti a ko gbin Jesu si so fun we pe gbogbo igi ni bi ki bi ti olorun baba wa ti ko gbin ojo kan bo a o fa tu awon igi won yi won ko le serere ni aye raye awon ni a woju si inu ina orun apadi sugbon so fun o wi pe bi o ba je eni ibukun bi o ba rin ni ona ibukun olorun ti o je wi pe oro olorun ni isaro re ati imo kan re oro olorun ni o fi nji oro olorun ni o fi njeun oro olorun ni o fi sise oro olorun ni o ntele ni igba gbogbo o so wi pe iwo kan na yi ni yo dabi igi ti agbin se ti pa odo tin so eso re ara eso igbeyawo ni omo bibi ara eso osise ni ere lati inu ise ara eso igbesi aye ni kokan ni ki inu re ki o dun ki ayo re ki o kun ara eso ti an reti ni wipe ki a ma ri ohun ti o pa wa lekun sugbon so fun a wipe ki awon eso won yi ki won ki o to le de ni igbesi aye re wipe o dabi igi ti a gbin se o mo wipe a o le gbin igi bi a ba mu lowo ko sese ke ma fi owo kan ti a gbin nje olorun ti fowo kan o ko le gbin o bi o ba fowo kan o bi o ba mu o kuro nibi ti o wa tele bi o ba mu o kuro ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o tin da tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronupo ada nigba ti o wi pe olorun o se mi laanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronupo ada mo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi o joko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wi pe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won ti nkunle ti won bi be ni aye ati esu ati iku be le o ngba le owo won ewe won re ni lai ti pe ojo angba ibukun won angba lowo won ohun ti o je ayo won o nlo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won Èyí ti a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ̀ ọ́ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kìí ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù. Bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin ìyàwó oníyàwó tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà. Obìnrin yóò kò yé jà nínú ilé. Bó bímọ, ó ṣe é ṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ lọ́wọ́. Síbẹ̀síbẹ̀, ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn. Àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bábá obìnrin yìí kò tún jẹ́ kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ń kọ́ àbí wọn kì í lé ọ lójú oorun. Ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀, tó o sì ń sọ wípé o fẹ́ wọlé nì, bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí Ọlọ́run ni ó wù ọ́, lè o sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ, jẹ́ kí n wo inú èrò rẹ, jẹ́ kí n sìn ọ́ délé, jẹ́ kí n wo inú ẹrù rẹ. Bí ẹ̀mí Ọlọ́run ti rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀, wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀, kí o fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ó ló ń sọ pé kí o wọlé. Bí o bá sì ti ń wọlé ni Ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí, ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ọ́ sì fi fún ọ pé kí ni o fẹ́. Ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba Ọlọ́run, iyàrá ti ìpèsè, iyàrá ti ọmọ, iyàrá ti àlàáfíà, iyàrá ti ayọ̀, iyàrá ti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀. Ni ó sọ pé mo fẹ́ èyí, mo fẹ́ èyí, mo fẹ́, ó ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè, gbà tí o ti jẹ́ ní ìbùkún bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ. Àìmọ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta, ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí, ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin, ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Afẹ́fẹ́ àìsàn ó ń gbá wọn káàkiri. Afẹ́fẹ́ àṣeèrí ó ń gbá wọn káàkiri. Wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà, bí ó bá ti fẹ́ díẹ̀, nítorí pé a kò gbìn wọ́n. Àwọn tí a gbìn, ìjì lè jà, òjò lè rọ̀, ìkún omi lè dé. Àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Bí ìjì tilẹ̀ wù kí ó jà tó, bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn, ní agbègbè wọn, àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run, a kì í ṣí wọn nípò padà. Wọ́n a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni. Ewé wọn kì í rẹ̀, afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù, ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn, àti ẹ̀ṣẹ̀ kì í ba tí wọn jẹ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, tí Bíbélì pè ní àwọn ènìyàn búburú, ní tí wọn ò rí bẹ́ẹ̀ o. Ó ní wọn a dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ, nítorí àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo, nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí o bá jẹ́ olódodo ní tòótọ́, ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni a se ti ki se we pe agabagebe

ìkẹrin dín ní ogún. Ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Èyí ń sọ fún wa wípé bí o bá ti ṣe ìyàwó rẹ, bí o bá délé, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín jọ. Ìyàwó má bínú, mo ṣe báyìí. Bí o bá ti ṣe ọkọ rẹ, èyí ń sọ fún ọ nípa àtúnṣe. Kí o sọ fún ọkọ rẹ wípé o ṣe ọ̀lànà wípé o ṣe báyìí. Tàbí o ṣe wọn ní ilé iṣẹ́ rẹ, ilé ibi iṣẹ́ rẹ, kí o ṣe àtúnṣe, kí o bá àwọn tí o ń bájà, kí o bá wọn làjà. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Àdúrà olódodo ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mósè. Àdúrà olódodo ló jẹ́ kí mánà kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹlì ní 40 ọdún. Àdúrà olódodo ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn ọmọ Ísíráẹlì ní ohunkóhun níjàmbá kankan. Àdúrà olódodo ló jẹ́ kí Elijah kí ó lè sọ wípé Ahabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀. Bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo, tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Job orí 11. Ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa, níbi tí ó wà. Job orí 11 láti ẹsẹ̀ 13. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀tẹ́lẹ̀, wà káwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà, ó ní nísinsìnyí kí o yí padà, kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ. Nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láìní àbàwọ́n. Àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò sì bẹ̀rù nítorí pé ìwọ ò gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádìí àpò, tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ.

ohunkóhun tí ó wù kí ó jẹ́ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọn máa sá fún ọlọ́run wọn máa sọ pé ẹni tí inú rẹ dùn nígbà tí ó ń ronú pọ̀dà kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀ ó ṣe é ṣe nígbà tí ó ronú pọ̀dà kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀ má wo èyí nì dúró ti olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ mo sì mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run kì í yẹ̀ ìlérí rẹ̀ kì í ṣàkí ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ò dàbí òwúrọ̀ ìwọ ò wà láì léwu èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ a máa sá ẹni tó wà láì léwu nìyẹn oṣù a máa rí ọ a máa sá ó ní wọn ò wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo wọn ò sá ní ìgbà méje ó ní kìkì ojú rẹ ni wọn fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí o sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ò wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ má ṣe sọ̀rì tínú kò sí ohun tí ó dé bá ọ tí ó dé bá ẹnìkankan rí kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùn so rárá bí ó tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí ó sọ pé ìrètí wà fún ọ bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí ni kò ní ìyọrísí rere ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà tí o sì ní kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà àní ìwọ ò rìn ilé rẹ wò ìwọ ò sì sinmi lẹ àlàáfíà ìwọ ò sì dùbúlẹ̀ pẹ̀lú kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́ àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú kroníkà kejì orí keje ẹsẹ̀ kẹrìnlá bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ bí o bá gbéraga bí o bá fẹ̀ bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí inú ìgbàgbọ́ ni a bí mi sí mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn ó pẹ́ tí mo ti ń ka bíbélì gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀ bó o bá wá gẹ́gẹ́ bí aláìní ẹni tí ò jẹ́ nǹkan ẹni tí ò tó nǹkan bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀ bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ ọlọ́run ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀ bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà bí a bá ń gbàdúrà ó ṣeé ṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà
pẹ̀lú ìrònú pò àdà tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ṣe é ṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè ọlọ́run dáríjì mi ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́ dáríjì mi wá gbá ọkàn mi là fi ẹ̀jẹ̀ jésù wé ọkàn mi ó ṣe é ṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà wọn á la ojú wọn pé àṣejù lélẹ́yìí a lè sọ jẹ́jẹ́jẹ́ ni a lè sọ jẹ́jẹ́ lọ́jà gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́jẹ́ ni gbà tó lọ sí ilé báǹkì ilé ìfowópamọ́sí mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ tó rí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba o kí gbé o sọ̀rọ̀ o ní kí wọ́n má gbàgbé ẹ gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pínṣẹ́ o kí gbé sọ̀rọ̀ o ní mo wà ń bí ẹjọ́ o mi ò tí ì rí ṣe o sọ bẹ́ẹ̀ o lọ sí fátìrì o bẹ̀bẹ̀ wọ́n wá síwájú ọlọ́run o wá dákẹ́ o wá sọ pé bó bá fẹ́ bùkún mi àárí mi ń bínà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà ọlọ́run èyí tó wá ṣe bóyá o wá wòran ni ọlọ́run o mọ èyí tó bá sọ lẹ́nu ẹ ni ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran tí wọn kìí ṣe pọ́n wá wòran gbà tó bá ń gbàdúrà tí wọ́n kígbe ọlọ́run ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mi dáríjì mi mo mú kọ́kọ́rọ́ ìrònú pọ̀ dáadáa ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ gbà tó máa ń sọ bẹ́ẹ̀ bó bá dákẹ́ o wá wòran ni ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà tí wọ́n bá wá ojú mi tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì èmi ò sì wo ilẹ̀ wọn sàn àlàáfíà súnmọ́ tòsí rẹ àánú súnmọ́ tòsí rẹ ìdáríjì súnmọ́ tòsí rẹ ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ jésù nípa agbára ọlọ́run ó súnmọ́ tòsí rẹ gbogbo ìbùkún pátápátá láti ọ̀run torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́run ṣe tán láti ṣí fèrèsé ọ̀run láti da ìbùkún lé wa lórí ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ tí ó fẹ́ kí o ní àǹfààní tí ó fẹ́ kí o ní ojú rere bó bá tún sìn ọ́ dé ibi àdúrà ó jẹ́ lé padà ó jẹ́ ní kúrò lẹ́yìn mi sàtánì mo fẹ́ gbàdúrà mo fẹ́ ké pe ọlọ́run bí èṣù bá pa ẹnu ẹ mọ ó jẹ ya ẹnu ẹ bí èṣù bá ní kó má jẹ ẹwọ ẹṣẹ ẹ bá sọ pé alára mímọ ni ọ ó jẹ sọ pé rárá o mo ń fẹ lo kọkọrọ ìrònú pò àdà láti wọ ojú ọlọrun ó kù sọwọ ẹ o bó o bá rí nǹkan gbà ọwọ ẹ ló wà ìrònú pò àdà ni a fi ń ṣí ilẹ̀kùn ọ̀run rere. Èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀ ìrònú pìwàdà bí ẹ̀ṣẹ́ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ ọlọ́run fẹ́ kí o kọ́ ọ sílẹ̀ képe olúwa pé kí o dáríjì ọ́ má ṣe àwáwí o ọ̀rẹ́ mi má ṣe àwáwí o sọ fún ọlọ́run dáríjì mi yí ọkàn mi padà sọ mí di rere bí ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ mí.

ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí ó wọ inú ọkàn rẹ mọ́. Níbi tí o wà, mo ń fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́. Mo sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí, mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn
ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji shanu ko awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asare ni oruko Jesu nisisiya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti nle ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bi ni a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isisiyi ewe won o re omo n kumo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawo da won duro ni oruko Jesu
adupa ipo ti se adupa ipo ti gbo ti wa adupa pe lati asala yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asala yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa je iwe pe igba ti a ti je wo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe po ti gbo ti wa adupe po ti dawon adura wa ni oruko jesu christ oluwa wa.

ọkàn àti ìròyìn yóò ṣọ́ ọkàn àti ìròyìn nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùràpadà olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn wípé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Ó ti olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé àlọsíwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kì yóò ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ sí ibi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀. Kí ni a ń pè ní àkókò ìdákẹ́jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohun tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjókòó jẹ́ àkàbíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀. A jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ wípé a jí láàárọ̀ láìka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa, a fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba, a fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀, a fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fún. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí 2:20 ni Habakuku ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan àpawọ́n, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn-ín ni ó ti lè ṣeéṣe fún Ọlọ́run láti lè tọ́ wa, yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí 23 ẹsẹ̀ 3, ó tu ọkàn wa lára, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára.

lára ṣe orí wípé nínú ayé yìí wàhálà wà. Nínú ayé yìí ohun tí ó lè gbé ẹ̀mí ènìyàn gbóná ó pọ̀, ṣùgbọ́n bí ẹ bá sinmi lé Jésù, bí ẹ bá jókòó ti Jésù, bí ẹ bá mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàláwa, a máa tu ọkàn wa lára. Nínú ẹsẹ̀ ìkẹta yìí kan náà, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀ ó ní òdodo wa, ó ní ìwà mímọ́ wa. Olúmọ fún wa ní òdodo àti ìwà mímọ́. Nípa orí ọ̀fẹ́ rẹ̀ ni a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun. Nítòótọ́, ìdánwò láti ọ̀dọ̀ èṣù yóò wá. Nítòótọ́, ohun tí ó dàbí ẹni pé ó fẹ́ fani sínú ẹ̀ṣẹ̀ sínú ayé àti tí ó fẹ́ fani sí abẹ́ ìsìnrú èṣù yóò wá, ṣùgbọ́n bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó ní ó mú wa lọ, ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbẹ́kẹ̀lé, jẹ́ kí a sinmile, kí ó lè fún wa ní òdodo àti ìwà mímọ́. A ti sọ nípa ìpèsè àtọ̀run wa, a ti sọ nípa ìsinmi tí ó máa ń fún ọkàn wa, a ti sọ nípa ìtura tí ó máa ń fún wa. Àti wípé nínú ẹsẹ̀ ìkẹrin ó ní, nítòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí ìwọ wà pẹ̀lú mi. Nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú. Ó ń sọ fún wa nípa ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀rù. Ẹ̀rù ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sá kúrò nílùú. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn sá kúrò nínú ìjọ. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn pokùnso. Ẹ̀rù wípé kí ni ọjọ́ ọ̀la yóò ti rí. Ẹ̀rù wípé níbo ni kí n gbé ayé mi gbà. Ẹ̀rù wípé àwọn ọ̀tá wọ́n ń búra múra mọ̀, wọ́n ń pinnu, wọ́n ń pète lórí mi. Kí ni kí n ṣe? Báwo ni mo ṣe lè ní ààbò? Ó ní, bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Dáfídì ó mọ ohun tí a ń pè ní kí a máa rìn ní àfonífojì òjijì ikú. Ṣé o mọ̀ wípé Sọ́ọ̀lù ó dọdẹ Dáfídì fún ìgbà pípẹ́? Ìgbà mìíràn ó ṣeéṣe kí Dáfídì kí ó wà ní ẹ̀gbẹ́ òkè, kí ó wà ní ẹ̀gbẹ́ níhìn-ín, kí Sọ́ọ̀lù kí ó wà ní ẹ̀gbẹ́ lọ́hùn-ún. Ṣùgbọ́n bí èyí tilẹ̀ jẹ́ àfonífojì òjijì ikú fún Dáfídì, ó ní Jésù Kristì àti Ọlọ́run wọn kò fi mí sílẹ̀ rí, èmi kì yóò bẹ̀rù ibi kan. Ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ láàrin àwọn Fílísítíìnì ni Dáfídì yóò gbé rí ara rẹ̀. Ó ní, ṣùgbọ́n ní gbogbo ìgbà yìí Jésù Kristì tàbí Olúwa Olùṣọ́àgùtàn wípé ó tó fún òun. Àwa pàápàá yẹ kí a mọ̀ wípé bí a tilẹ̀ ń láàlá tí ó bani lẹ́rù, bí a tilẹ̀ ń rí ìrísí tí ó bani lẹ́rù, bí àwọn ọ̀tá bí wọ́n tilẹ̀ ń halẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kò séwu. Nítorí wípé àwa kì yóò bẹ̀rù ibi kan. Bí Olùṣọ́ àgùntàn wa bí ó bá wà nítòsí, ìmọ́lẹ̀ ayé bí ó bá wà nítòsí, ẹ̀rù kì yóò bà wá nítorí òkùnkùn. Bí àjínde àti iyè bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù òjijì ikú. Bí kìnìún ẹ̀yà Júdà bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé ni bí ó tilẹ̀ ń ké. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ Ọlọ́run. Kí a sá máa gbàdúrà, kí a máa gbàgbọ́, kí a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó dájú wípé yóò mú wa ṣẹ́gun. Ó ní, ìwọ wà pẹ̀lú mi. Ìfarahàn Ọlọ́run ó jẹ́ tiwa nígbà gbogbo. Níbikíbi tí a bá wà, bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, bí a bá wà nínú òdodo Jésù Kristì, ó dájú wípé yóò wà pẹ̀lú wa. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ìwọ dá òróró sí mi lé orí, aago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Lé ojú àwọn ọ̀tá mi. Àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara, bí a bá rí ọ̀tá tàbí bí a bá gbúròó wípé ọ̀tá ń bọ̀, ẹ̀rù a máa bà wá. Nítorí wípé a kò ní ìsinmi, a kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí ó jẹ́ Olúwa Olùṣọ́ àgùntàn wa. Ṣùgbọ́n Dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà, bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán,
wepe oluwa te tabili onje sile ni waju ohun ni waju awon ota ohun ibere ti o le nini okan re ni wepe e se ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o yi on ni wepe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wipe nihin ni omi re ni omi yo de wipe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi ati le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wipe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni wipe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o yabo fun won bi abaji omo olorun eyi o se onkohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o se onkohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o nje sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wipe awon o mo wipe boya won fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin ki lo de won ma so wipe awon laala ni awon ri obirin kan ti o nirugbon abi won ba si ti ri obirin ti o nirugbon o daju wipe aje ni ru eni be iyen o se onkohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le won ko gbe esomi ki o si ma bura muramo bi ohun ki o ma pade wa loju ala lojojumo iba ni rugbon iba ni onkohun lo le ni iyi o se onkohun awa ti aje ti olorun a mo wi pe iwo te tabili onje sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a ma ni ibukun atorun wa loju awon ota wa a ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o je ki a wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu titi odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wipe emi o ma gbe inu ile oluwa lai lai Jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayeraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori pe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wi pe a fe more lati so fun olorun wi pe a dupe lati so fun olorun wi pe awa lo se lo lorire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re jio bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun we pe o dupe we pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje jesu christi we dupe lowo olorun wi pe oluwa le oluso agutan re ati wi pe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupadabo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayeraye je ki a dupe lowo olorun wipe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wipe ko si onkohun ti o mu igbala Jesu Christi kuro ninu okan re ki o pinu wipe ko si onkohun ti yo fa o kuro lodo olorun so fun olorun wipe o fe je tire titi lai gbadura bi aini tabi onko ba ni igbesi aye re nipa ti emi ni oni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun so fun olorun yo fun olagbara so fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro
sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ̀.

0: Jẹ́nẹ́sìsì.
1: Orí ìkẹrìnlélọ́gbọ̀n. Dínà ọmọbìnrin Líà tí ó bí fún Jákọ́bù sì jáde lọ láti wo àwọn ọmọbìnrin ìlú náà. Nígbà tí Ṣékémù ọmọ Amórì ara Hifi ọmọ Aládé ìlú náà rí, ó mú un, ó sì wọlé tọ̀ ọ́, ó sì bà á jẹ́. Kọ́kàn rẹ̀ sì fàmọ́ Dínà ọmọbìnrin Jákọ́bù, ó sì fẹ́ ọmọdàn náà, ó sì sọ̀rọ̀ rere fún ọmọdàn náà. Ṣékémù sì sọ fún Amórì bàbá rẹ̀ pé, fẹ́ ọmọdàn yìí fún mi ní aya. Jákọ́bù sì gbọ́ pé ó ti ba Dínà ọmọbìnrin òun jẹ́. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ wà pẹ̀lú àwọn ẹran ní pápá? Jákọ́bù sì pa ẹnu rẹ̀ mọ́ títí wọ́n fi dé. Amórì bàbá Ṣékémù sì jáde tọ Jákọ́bù lọ láti bá a sọ̀rọ̀. Àwọn ọmọ Jákọ́bù sì ti oko dé nígbà tí wọ́n gbọ́. Inú àwọn ọkùnrin náà sì bàjẹ́, inú sì rú wọn gidigidi nítorí tí ó ṣe ohun búburú ní Ísíráẹ̀lì ní ti ó bá ọmọbìnrin Jákọ́bù dàpọ̀ ohun tí a kìbá ti ṣe. Amórì sì bá wọn sọ̀rọ̀ pé, ọkàn Ṣékémù ọmọ mi ń fẹ́ ọmọbìnrin yín, èmi bẹ̀yìn ẹ fi fún un ní aya. Kí ẹ̀yin kí ó sì bá wa gbéyàwó, kí ẹ̀yin kí ó sì fi àwọn ọmọbìnrin yín fún wa, kí ẹ̀yin kí ó sì máa mú àwọn ọmọbìnrin wa, ẹ̀yin ó sì máa bá wa gbé. Ilẹ̀ yóò sì wà níwájú yín, ẹ̀yin ó jókòó kí ẹ sì máa ṣòwò nínú rẹ̀, kí ẹ sì máa ní ìní nínú rẹ̀. Ṣékémù sì wí fún bàbá ọmọdàn náà àti fún àwọn arákùnrin rẹ̀ pé, ẹ jẹ́ kí èmi rí orí ọ̀fẹ́ ní ojú yín, ohun tí ẹ̀yin ó sì kà fún mi ni èmi ó fi fún yín. Ẹ béèrè àná lọ́wọ́ mi àti ẹ̀bùn bí ó ti wù kí ó pọ̀ tó, èmi ó sì fi fún yín gẹ́gẹ́ bí ẹ̀yin ó ti kà fún mi, ṣùgbọ́n ẹ fún mi ní ọmọdàn náà ní aya. Àwọn ọmọ Jákọ́bù sì fi ẹ̀tàn dá Ṣékémù àti Amórì bàbá rẹ̀ lóhùn, wọ́n sì wí pé nítorí tí ó ba Dínà arábìnrin wọn jẹ́, wọ́n sì wí fún wọn pé àwa kò lè ṣe nǹkan yìí láti fi arábìnrin wa fún ẹni aláìkọlà nítorí ohun àbùkù ni fún wa. Kìkì nínú èyí ni àwa lè jẹ́ fún yín, bí ẹ̀yin ó bá wà bí àwa, pé kí a kọ olúkúlùkù ọkùnrin yín ní ilà, nígbà náà ni àwa ó fi àwọn ọmọbìnrin wa fún yín. Àwa ó sì mú àwọn ọmọbìnrin yín sọ́dọ̀ wa, àwa ó sì máa bá yín gbé, àwa ó sì di ènìyàn kan náà. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gbọ́ tiwa láti kọlà, ǹjẹ́ àwa ó mú ọmọbìnrin wa, àwa ó sì bá tiwa lọ. Ọ̀rọ̀ wọn sì dùn mọ́ Amórì àti Ṣékémù ọmọ Amórì. Ọ̀dọ́mọkùnrin náà kò sì pẹ́ títí láti ṣe nǹkan náà nítorí tí ó fẹ́ ọmọbìnrin Jákọ́bù, ó sì ní ọlá ju gbogbo ará ilé bàbá rẹ̀ lọ. Àti Amórì àti Ṣékémù ọmọ rẹ̀ wá sí ẹnubodè ìlú wọn, wọ́n sì bá àwọn ará ìlú wọn sọ̀rọ̀ wípé, àwọn ọkùnrin wọ̀nyí ń bá wa gbé ní àlàáfíà, nítorí náà ẹ jẹ́ kí wọn kí ó máa gbé ilẹ̀ yìí, kí wọn kí ó sì máa ṣòwò níbẹ̀. Kíyèsí, ilẹ̀ ṣá àgbàyè tó níwájú wọn, ẹ̀yin jẹ́ kí a máa fẹ́ àwọn ọmọbìnrin wọn ní aya, kí àwa kí ó sì máa fẹ́ àwọn ọmọbìnrin wa fún wọn. Kìkì nínú èyí ni àwọn ọkùnrin náà ó ṣe jẹ́ fún wa láti máa bá wa gbé, láti di ènìyàn kan, bí gbogbo ọkùnrin inú wa bá kọlà gẹ́gẹ́ bí wọ́n ti kọlà, tí wa kọ ẹran wọn àti ẹrù wọn àti gbogbo ohun ọ̀sìn wọn yóò àṣe, kí a ṣáà jẹ́ fún wọn, wọn ó sì máa bá wa jókòó. Gbogbo àwọn tí ń jáde ní ẹnubodè ìlú wọn sì fetí sí ti Amórì àti ti Ṣékémù ọmọ rẹ̀. A sì kọ gbogbo àwọn ọkùnrin ní ilà, gbogbo ẹni tí ó ń ti ẹnubodè wọn jáde. Ó sì ṣe ní ọjọ́ kẹta tí ọgbẹ́ wọn kan ni àwọn ọmọkùnrin Jákọ́bù méjì sì dìde, Simeoni àti Lefi. Àwọn arákùnrin Dínà olúkúlùkù wọn mú ìdá rẹ̀, wọ́n sì fi ìgboyà wọ ìlú náà, wọ́n sì pa gbogbo àwọn ọkùnrin, wọ́n sì fi ojú idà pa Amórì àti Ṣékémù ọmọ rẹ̀, wọ́n sì mú Dínà jáde kúrò ní ilé Ṣékémù, wọ́n sì jáde lọ. Àwọn ọmọ Jákọ́bù sì wọlé àwọn tí a pa, wọ́n sì kó ìlú náà lọ nítorí tí wọ́n ba arábìnrin wọn jẹ́. Wọ́n kó àgùntàn wọn àti akọ màálù wọn àti kẹ́tẹ́kẹ́tẹ́ wọn àti ohun tí ó wà ní ìlú náà àti èyí tí ó wà ní oko àti ọrọ̀ wọn gbogbo àti gbogbo ọmọ wọn wẹ́rẹ́ àti aya wọn ni wọ́n dì ní ìgbèkùn. Wọ́n sì kó ohun gbogbo tí ó wà nínú ilé lọ. Jákọ́bù sì wí fún Simeoni òun Lefi pé, ẹ̀yin mú wàhálà bá mi, ní ti ẹ̀yin mú mi di òórùn nínú àwọn onílẹ̀, nínú àwọn ará Kenani àti àwọn ènìyàn Perisi. Bí èmi kò sì ti pọ̀ ní iye, wọ́n kó ara wọn jọ sí mi, wọ́n sì pa mí, a ó sì pa mí run èmi àti ilé mi. Wọ́n sì wí pé kí òun kí ó ṣe sí arábìnrin wa bí ẹni pé sí panṣágà.
2: This TLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, orí 15. Ọlọ́run sì wí fún Jákọ́bù pé, dídé gòkè lọ sí Bẹ́tẹ́lì, kí o sì jókòó níbẹ̀, kí o sì tẹ́pẹpẹ kan níbẹ̀ fún Ọlọ́run tí ó fara hàn ọ́ nígbà tí ìwọ sá kúrò níwájú Ésáù arákùnrin rẹ̀. Nígbà náà ni Jákọ́bù wí fún àwọn ará ilé rẹ̀ àti fún gbogbo àwọn tí ó wà ní ọ̀dọ̀ rẹ̀ pé, ẹ mú àjèjì òrìṣà tí ó wà lọ́wọ́ yín kúrò, kí ẹ̀yin kí ó sì sọ ara yín di mímọ́, kí ẹ̀yin kí ó sì pa aṣọ yín dà, ẹ sì jẹ́ kí á dìde, kí á sì gòkè lọ sí Bẹ́tẹ́lì, níbẹ̀ ni èmi ó sì gbé tẹ́pẹpẹ kan fún Ọlọ́run tí ó dá mi ní òun ní ọjọ́ ìpọ́njú mi. ẹni tí ó sì wà pẹ̀lú mi ní àjò tí mo rè. Wọ́n sì fi gbogbo àjèjì òrìṣà tí ó wà lọ́wọ́ wọn fún Jákọ́bù àti gbogbo òrùka etí tí ó wà ní etí wọn. Jákọ́bù sì pa wọ́n mọ́ ní abẹ́ igi wákù tí ó wà létí Ṣékémù. Wọ́n sì rìn lọ, ẹ̀rù Ọlọ́run sì ń bẹ lára ìlú tí ó yí wọn ká, wọn kò sì lépa àwọn ọmọ Jákọ́bù. Bẹ́ẹ̀ ni Jákọ́bù sì wá sí Lúsì tí ó wà ní ilẹ̀ Kénánì, èyí ni Bétélì, òun àti gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì sọ orúkọ ibẹ̀ náà ní El Betel, nítorí pé níbẹ̀ ni Ọlọ́run tọ̀ wá nígbà tí ó sá kúrò níwájú arákùnrin rẹ̀. Ṣùgbọ́n Deborah olùtọ Rebeka kú, a sì sìn nísàlẹ̀ Bétélì lábẹ́ igi óákù kan, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Aloni Bakutu. Ọlọ́run sì tún farahan Jákọ́bù nígbà tí ó ti Padanaramu bọ̀, ó sì súre fún un. Ọlọ́run sì wí fún un pé Jákọ́bù ni orúkọ rẹ̀. A kì yóò pe orúkọ rẹ̀ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísíráẹ̀lì ni orúkọ rẹ̀ yóò máa jẹ́. Ó sì sọ orúkọ rẹ̀ ní Ísíráẹ̀lì. Ọlọ́run sì wí fún un pé èmi ni Ọlọ́run Olódùmarè, máa bí si, sì máa rẹ̀. Orílẹ̀-èdè àti ẹgbẹgbẹ́ orílẹ̀-èdè ni yóò ti ọ̀dọ̀ rẹ wá, àwọn ọba yóò sì ti inú rẹ̀ jáde wá, àti ilẹ̀ tí mo ti fi fún Ábírámù àti Ísákì, ìwọ ni èmi ó fi fún, àti irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ ni èmi ó fi ilẹ̀ náà fún. Ọlọ́run sì lọ sókè kúrò lọ́dọ̀ rẹ̀ ní ibi tí ó gbé ń bá a sọ̀rọ̀. Jákọ́bù sì fi ọwọ̀n kan lílẹ̀ ní ibi tí ó gbé bá a sọ̀rọ̀, àní ọwọ̀n òkúta, ó sì ta ọrẹ ohun mímu sí orí rẹ̀, ó sì ta òróró sí orí rẹ̀. Jákọ́bù sì sọ orúkọ ibi tí Ọlọ́run gbé bá a sọ̀rọ̀ ní Bétélì. Wọ́n sì rìn láti Bétélì lọ, ó sì kù díẹ̀ kí wọn kí ó dé Éfrátì, ìbí sì tẹ Rákélì, ó sì ṣòro jọjọ fún un. Ó sì ṣe nígbà tí ó wà nínú ìrọbí ni ìyàgbà wí fún un pé má ṣe bẹ̀rù, ìwọ sì ni ọmọkùnrin yìí pẹ̀lú. Ó sì ṣe bí ọkàn rẹ̀ ti ń lọ, ó ṣáà kú, ó sọ orúkọ rẹ̀ ní Benoni, ṣùgbọ́n bàbá rẹ̀ sọ ní Benjamini. Rákélì sì kú, a sì sìn ní ọ̀nà Éfrátì tí í ṣe Bẹ́tílẹ́hẹ́mù. Jákọ́bù sì fi ọwọ̀n kan lílẹ̀ ní ojú orí rẹ̀, èyí ni ọwọ̀n ojú orí Rákélì títí di òní olónìí. Ísíráẹ̀lì sì rìn lọ, ó sì pa àgọ́ rẹ̀ níwájú ilé ìṣọ́ Éderì. Ó sì ṣe nígbà tí Ísíráẹ̀lì jókòó ní ilẹ̀ náà, Rúbẹ́nì sì wọlé tọ Bilha àlè bàbá rẹ̀ lọ. Ísíráẹ̀lì sì gbọ́, ǹjẹ́ àwọn ọmọ Jákọ́bù jẹ́ méjìlá? Àwọn ọmọ Líà, Rúbẹ́nì àkọ́bí Jákọ́bù, àti Símíọ́nì, àti Léfì, àti Júdà, àti Sákárì, àti Sebuluni. Àwọn ọmọ Rákélì, Jósẹ́fù àti Bẹ́njamínì, àti àwọn ọmọ Bilha ìránṣẹ́bìnrin Rákélì, Dáni àti Náftálì, àti àwọn ọmọ Sílfà ìránṣẹ́bìnrin Líà, Gádì àti Áṣérì. Àwọn wọ̀nyí ni ọmọ Jákọ́bù tí a bí fún un ní Padanaramu. Jákọ́bù sì dé ọ̀dọ̀ Ísákì bàbá rẹ̀ ní Mamre sí Kiriataba tí í ṣe Ẹ́bróni, níbi tí Ábírahámù àti Ísákì gbé ṣe àtìkó pẹ̀lú. Ọjọ́ Ísákì sì di ọgọ́sàn ọdún, Ísákì sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú, a sì kó jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, ó gbó, ó sì kún fún ọjọ́, àwọn ọmọ rẹ̀ Ésáù àti Jákọ́bù sì sìn.
0: Ẹ jẹ́ kí á dìde dúró.
3: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti n be le orun. A dupe fun awon eri ti a ti gbo. A dupe wipe agbara yin ki ba ti. Wipe bi a ba sadi yin abo, iwosan, ore ofe, igbala n be lodo yin. A n bebe wipe bi a se wa ni asale yi. Gbogbo oniruru ebe ti a mo wa. Wipe elda awon ni oruko Jesu. A n be yin wipe awon ti ile nle ti ona na. Wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa. Ibi ti o dabi eni wipe ruke rudo wa a nbe yin wipe alaafia yo joba ni oruko Jesu. A nbe be wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo bi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won e fowole e saanu fun won bi a si ti wa si iwaju yin lati gbo oro yin nisisiyi e je ki imole atorun wa ki o han si ona yi ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa ki a ba le je alabukun fun adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila lati ese kejila si ese ketala. Exodus ori kejila lati ese kejila. Nitori ti emi o la ile Egypt ja le oru na emi o se ko le gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt le mi o se idajo emili Oluwa. Eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja iyonu na ki yo wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt bi o ba ranti ni ose ti o koja a soro lori eje Kristi eje iyebiye loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe nigbati mo ba ri eje na bi o ba se afiyesi dara dara ni ese iketala ni o nso fun a wipe nigbati emi ba ri eje na emi o re yin koja emi o re yin koja. Nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se npe ajo na ni ajo ire koja Oluwa. Ilana pataki ti a se fe yewo loni ti a npe ni ajo ire koja Oluwa o je ohun ti o se iyebiye o je ohun ti o ni anfani tabi ibukun popo sugbon ilana ti a nso nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re bi o ti le je wi pe won tesiwaju lati ma pa mo le ododun sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won nitori wi pe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won dara dara bi won ti le tesiwaju lati ma pa mo sibe sibe awon ibukun wonyi won fo won koja. E je ki a wo ninu oro Olorun ki a wo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won sugbon anfani re ko je ti won ninu Deuteronomy ori 16 lati ese ikini. Deuteronomy ori 16 lati ese ikini. Iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru eyi ni ase ti a pa fun won sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo li o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye o wi pe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun owe pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀yà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus orikejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara tun pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iye bí iye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sìrántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ìsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti atimo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yo we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iyesini oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wipe

àìwókàrà nítorí tí a ti fi èrè kọjá wa àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwókàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwókàrà àrán kan àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwókàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwókàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ́ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwókàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojú kòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá, jẹ́ kí a wo Exodus orí 12 lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ 13. Ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán. Ó ní nígbà tí mo bá rí wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé. Ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó dàbí ẹni tí ó ń gbé ilé kan, ilé tí kò ní ilẹ̀kùn, ilé tí kò ní fèrèsé, ilé tí kò ní òrùlé. Kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí? Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀. Ìkíní, ewu olè, nítorí wípé kò sí ilẹ̀kùn, kò sí fèrèsé, nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé. O jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, olè tàbí apanirun ni èyí tí a ń pè ní Sàtánì yóò lè wọlé, yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ, yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí wípé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé, tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé, wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́. Irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ejò láéláé ni. Èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo, pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé. Bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé, ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé, àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀. Bí o bá wo àyíká rẹ, ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò, ilé tí kò ní òrùlé, ilé tí kò ní fèrèsé, tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn, ni wọ́n jọba, ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn, nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀. Àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀ lọ́pọ̀. Kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀, bí ìjì bá ń jà? Fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn, àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù, àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run, òjò àjàkálẹ̀ àrùn, ìjì àìsàn

jà ní ilé irú ẹni bẹ́ẹ̀ bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, bí àrá bá sán bí tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé, o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n, kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn. Nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù kí a sá wá sí ibi ìtí àánú, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́. Nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà. Ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì orí 180, orin Dáfídì orí 180, kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ 119. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí, wá sí wọn lára, ìrunú, ìkanú, ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì, èyí ń sọ nípa àwọn ọmọ Egypt ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus ń sọ fún wa nínú orí 12 tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, ìṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì
Ori karundini adofa. Ori dafidi. Ori karundini adofa. Anu lini ogoron. Ese eketa li, ese eketa dilogoji. Osi mwa jade. Ti anwa ti fadaka ati wura. Kosi si ailera kan ninu eyare. Ba woni o sheshe. Fun ogun logo anwa eni anwa yi. Egberun lono egberun lono meta. Lati wani aradida shasha. La ini aisan kankan ni agwara anwa. Nitori eje Jesu ti api bo won ti api dabo bo won eyi ni o je ki o sese ni igbese aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun o ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti atasile ranti pe anfani tabi bukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni Ikeji, o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo. Iketa, a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe. Kuro ninu gbogbo arun yo je ti re. Nisisiyin a o to Olorun lo. A o so fun Olorun wipe agbagbo wipe fun wa ni Jesu Kristi ko. Wipe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa. Ti ata eje re sile nitori ti wa ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti nfi igbagbo wa ninu eje na ti o nso fun olorun ti o nko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki adidi duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun Eje re nikan soso ni o le fun ani igbala. Eje re nikan soso ni o le fun ani idande. So fun Olorun awon iwukara ti o wa ni igbese aye re mo koro. Ese ti o wa ni igbese aye re. Aran kan ti o wa ni igbese aye re. Oju kokoro ti o wa ni igbese aye re. Agbere tabi panshaga ti o wa ni igbese aye re. Awo ohun aito ti o wa ni igbese aye re. Bi o ba tin je o ti o tin kan won sile. Bẹ́ẹ̀ni o mú ìwú kàrà kúrò ní ìgbésí ayé rẹ tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Ti n bọ lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun tin ka kiri aye lode oni ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti a ta sile fun o gbagbo ninu eje na ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti a ta sile ni yo wo san sugbon ran ti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbese aye re Abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe Oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti a ta sile fun o
igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o de atunbi gere ti o ba ti de atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan won yi pelu yo kuro Olorun yo ma toju re bi apaniru tin koja ni igboro bi agbesan eje tin koja ni ayika re be ni yo ma re okoja nitori pe o wa labe abo eje Jesu Kristi bi aisan ba wa ni ago ara re aisan ka aisan yo wu ko je bi o ba gbekele agbara ti o wa ninu eje Jesu Kristi oni ni igba ti emi ba ri eje na emi o re yin koja aisan yo re o koja bi a ba ri eje Jesu Kristi li okan re pelu igbagbo iponju yore okoja wala ye yore okoja isiru labe agbara satani yore okoja nigbati emi ba ri eje na emi ore yi koja

0: a rí jẹ kí a yin olúwa bí a ò rí jẹ kí a dúpẹ lọwọ ọlọrun fún èyí tí a rí jẹ lánàá èyí tí a rí jẹ ní ọdún tí ó kọjá bí iṣẹ wà lọwọ wa kí a yin olúwa bí ó bá dàbí ẹni wípé iṣẹ ò tó lọwọ wa ní ìsinsìnyí kí a dúpẹ wípé òun ló sá ti mú wa dúró òun ló ti gbé wa dúró òun ló ń pèsè fún wa láti ìgbà tí a ò ti níṣẹ kí a dúpẹ lọwọ ọlọrun bí a bá ń yọ nínú kristi tí a rí wípé ọlọrun gbàdúrà ìlérí rẹ ó múṣẹ fún wa kí a máa dúpẹ lọwọ ọlọrun bí ó bá dàbí ẹni wípé nǹkan kan falẹ díẹ kí a máa dúpẹ lọwọ ọlọrun kí a máa sọ fún ọlọrun wípé a ò mọ ìdí rẹ tí ó fi dàbí ẹni wípé a ní nǹkan tí ó falẹ díẹ ṣùgbọn síbẹ kí a máa dúpẹ lọwọ ọlọrun nínú Tesalonika kínní orí karùn-ún ni a ti ń wo ẹsẹ ìkejìdínlógún Tesalonika kínní orí karùn-ún ẹsẹ ìkejìdínlógún ẹ máa dúpẹ nínú ohun gbogbo ó ní ẹ máa dúpẹ nínú ohun gbogbo ṣe rántí wípé gbà tí a gbé paul òun sila sínú túbú tí a jù wọn sínú túbú wọn ń dúpẹ lọwọ ọlọrun ni máa dúpẹ nínú ohun gbogbo bí ó bá dàbí ẹni wípé inú níbí ni wà láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àgbélébò ẹ máa dúpẹ nínú ohun gbogbo bí ó bá sì dàbí ẹni wípé kò sí inú níbí ni nǹkan ń lọ dáradára fún wa ẹ máa dúpẹ nínú ohun gbogbo a ní wàhálà díẹ nínú ẹbí ni kí a má fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ ẹ máa dúpẹ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé ayọ̀ wà nínú ẹbí ìrẹ́pọ̀ wà nínú ẹbí ìṣọ̀kan wà nínú ẹbí ẹ máa dúpẹ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé àwọn onígbàgbọ́ ni wọ́n rọ̀gbà yí wa ká tí gbogbo wọn dàbí ọ̀rẹ́ fún wa tí wọ́n ń tọ́jú wa ẹ máa dúpẹ nínú ohun gbogbo ó sì dàbí ẹni pé nígbà mìíràn àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa ń rí wa wọn ò mọ ìṣòro tí à ń là kọjá wọn ò mọ omi jínjìn àfonífojì tí à ń rìn kọjá síbẹ̀síbẹ̀ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo kí a má ráhùn kí a má sọ ọ̀rọ̀ tí kò dára ní àkókò ìpọ́njú ó ní nítorí èyí ni ìfẹ́ ọlọ́run nínú kristi jésù fún yín ọlọ́run ti kọ́ wa lónìí ó ti ṣe àlàyé ohun púpọ̀ fún wa ó ti jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹsẹ̀ ọ̀rọ̀ yìí kan ṣoṣo kí ó yé wa wípé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe kí ẹ máa ṣe gbogbo wọn lórúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ fún ọlọrun bàbá nípasẹ jésù kristi ẹ jẹ kí a dìde dúró kí a sọ fún ọlọrun wípé gbà tí ọrọ yìí ti yé wa tí ó ti là á yé wa báyìí wípé a ó ṣe ohun gbogbo gẹgẹ bí o ti ń kọ wa wípé ohunkóhun tí a ó ṣe ọrọkọrọ tí ó jáde lẹnu wa ìrìn tí a ó rìn ibi tí a ó lọ aṣọ tí a ó wọ oúnjẹ tí a ó jẹ ohun tí a ó mu ẹgbẹ́ tí a ó bá dọ̀rẹ́ẹ́ ẹgbẹ́ tí a ó bá rìn ohun gbogbo tí a ó ṣe a ó máa ṣe wọ́n fún ògo olúwa a ó máa ṣe wọ́n lábẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a ó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó jẹ́ òdiwọ̀n ìgbésí ayé wa ní ìgbà gbogbo bí ò bá tí ní ìgbàlà sọ fún ọlọ́run jẹ́ wá àwọn ẹ̀ṣẹ̀ kí o kàn wọ́n sílẹ̀ pátápátá kí a ba lè dá oní ìdè kí a ba lè gba ọkàn rẹ là ẹni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí kò lè dẹ́ṣẹ̀ a ti pa ọlọ́run bí irú ọlọ́run gbé inú rẹ̀ nítorí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run kí o rí wípé o ti di ẹ̀dá ọ̀tún o ti di ènìyàn ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ ìṣe rẹ ìwọṣọ rẹ ìrìn tí ó ń rìn ohun gbogbo tí ó ń ṣe láti ìsinsìnyí lọ fi ara rẹ dì fún ọlọ́run wípé wọ́n wà fún ògo ọlọ́run àti wípé ìwà rẹ yóò fi hàn wípé ó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo.
1: Orí ìkẹrìndínlógójì wọn yìí sì ni ìran Esau ẹni tí ṣe Edomu Esau fẹ́ àwọn aya rẹ̀ nínú àwọn ọmọbìnrin Kenani Ada ọmọbìnrin Eloni ènìyàn Hiti àti Aholibama ọmọbìnrin Anna ọmọbìnrin Sibioni ará Hifi àti Bashemati ọmọbìnrin Ishmaeli arábìnrin Nebajotu Ada sì bí Elifasi fún Esau Bashemati sì bí Reweli Aholibama sì bí Jeushi àti Jaalamu àti kó

0: Àwọn wọ̀nyí ni ọmọkùnrin Esau tí a bí fún ní ilẹ̀ Kenani. Esau sì mú àwọn aya rẹ̀ àti àwọn ọmọkùnrin rẹ̀ àti àwọn ọmọbìnrin rẹ̀ àti gbogbo àwọn ènìyàn ilé rẹ̀ àti ẹran rẹ̀ àti gbogbo ohun ọ̀sìn àti ohun ìní gbogbo tí ó ní ní ilẹ̀ Kenani. Ó sì lọ sí ilẹ̀ kan kúrò níwájú Jákọ́bù arákùnrin rẹ̀, nítorí tí ọ̀rọ̀ wọn pọ̀ ju kí wọn kí ó gbé pọ̀ lọ. Ilẹ̀ tí wọ́n sì ṣe àtìpó sí kò lè gbà wọ́n nítorí ohun ọ̀sìn wọn. Bẹ́ẹ̀ ni Esau tẹ̀dó ní òkè Seiri, Esau ní Edomu. Wọ̀nyí sì ni ìran Esau, bàbá àwọn ará Edomu ní òkè Seiri. Wọ̀nyí ni orúkọ àwọn ọmọ Esau: Elifasi, ọmọ Ada, aya Esau; Reuli, ọmọ Baṣemati, aya Esau; àti àwọn ọmọ Elifasi ní Temani, Omari, Sefo, àti Gatamu, àti Kenasi. Timna ni ó sì ṣe àlè Elifasi, ọmọ Esau. Òun sì bí Amaleki fún Elifasi. Wọ̀nyí sì ni àwọn ọmọ Ada, aya Esau. Wọ̀nyí sì ni àwọn ọmọ Reueli, Nahati, àti Sera, Shama, àti Misa. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ Baṣemati, aya Esau. Wọ̀nyí sì ni àwọn ọmọ Aholibama, ọmọbìnrin Ana, ọmọbìnrin Sebeoni, aya Esau. Òun sì bí Jeuṣi fún Esau, àti Jaalamu, àti Kora. Àwọn wọ̀nyí ni olórí nínú àwọn ọmọ Esau: àwọn ọmọ Elifasi, àkọ́bí Esau; Temani olórí; Omari olórí; Sefo olórí; Kenasi olórí; Kora olórí; Gatamu olórí; Amaleki olórí. Wọ̀nyí ni àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Elifasi wá ní ilẹ̀ Edomu. Wọ̀nyí ni àwọn ọmọ Ada. Wọ̀nyí sì ni àwọn ọmọ Reueli, ọmọ Esau: Nahati olórí; Sera olórí; Shama olórí; Misa olórí. Wọ̀nyí ni àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Reueli wá ní ilẹ̀ Edomu. Wọ̀nyí ni àwọn ọmọ Baṣemati, aya Esau. Wọ̀nyí sì ni àwọn ọmọ Aholibama, aya Esau: Jeuṣi olórí; Jaalamu olórí; Kora olórí. Wọ̀nyí ni àwọn tí ó ti ọ̀dọ̀ Aholibama wá, aya Esau, ọmọbìnrin Ana. Wọ̀nyí ni àwọn ọmọ Esau, èyí ni ní Edomu. Wọ̀nyí sì ni àwọn olórí wọn. Wọ̀nyí ni àwọn ọmọ Seiri, ènìyàn Hori tí ó tẹ̀dó ní ilẹ̀ náà: Lotani, àti Ṣobali, àti Sebeoni, àti Ana, àti Diṣoni, àti Eseri, àti Diṣani. Wọ̀nyí ni àwọn olórí ènìyàn Hori, àwọn ọmọ Seiri ní ilẹ̀ Edomu, àti àwọn ọmọ Lotani ní Hori àti Hemamu. Arábìnrin Lotani sì ni Timna. Àti àwọn ọmọ Ṣobali ni wọ̀nyí: Alfani, àti Mahanati, àti Ebali, Sefo, àti Onamu. Wọ̀nyí sì ni àwọn ọmọ Sebeoni, àti Aja, òun Ana. Èyí ni Ana tí ó rí àwọn ìsun omi gbígbóná ní ijù, bí ó ti ń bọ́ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ Sebeoni bàbá rẹ̀. Wọ̀nyí sì ni àwọn ọmọ Ana: Diṣoni àti Aholibama, ọmọbìnrin Ana. Wọ̀nyí sì ni àwọn ọmọ Diṣoni: Emdani, àti Eṣbani, àti Itrani, àti Kerani. Àwọn ọmọ Eseri ni wọ̀nyí: Bilhani, àti Safani, àti Akani. Àwọn ọmọ Diṣani ni wọ̀nyí: Usi, àti Arani. Wọ̀nyí ni àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Hori wá: Lotani olórí, Ṣobali olórí, Sebeoni olórí, Ana olórí, Diṣoni olórí, Eseri olórí, Diṣani olórí. Wọ̀nyí ni àwọn olórí àwọn ènìyàn Hori nínú àwọn olórí wọn ní ilẹ̀ Seiri. Wọ̀nyí sì ni àwọn ọba tí ó jẹ ní ilẹ̀ Edomu, kí ọba kan kí ó tó jọba lórí àwọn ọmọ Israẹli. Bela tí í ṣe ọmọ Beori sì jọba ní Edomu. Orúkọ ìlú rẹ̀ a sì máa jẹ́ Dinhaba. Bela sì kú. Jobabu ọmọ Sera ti Bosra sì jọba ní ipò rẹ̀. Jobabu sì kú. Hushamu ti ilẹ̀ Temani sì jọba ní ipò rẹ̀. Hushamu sì kú. Hadadi ọmọ Bedadi, ẹni tí ó kọlu Midiani ní ìgbẹ́ Moabu sì jọba ní ipò rẹ̀. Orúkọ ìlú rẹ̀ sì ni Afiti. Hadadi sì kú. Samla ti Masreka sì jọba ní ipò rẹ̀. Samla sì kú. Ṣọ́ọ̀lù ti Rehobotu létí Odoni sì jọba ní ipò rẹ̀. Ṣọ́ọ̀lù sì kú. Baal-Hanani ọmọ Akbori sì jọba ní ipò rẹ̀. Baal-Hanani ọmọ Akbori sì kú. Hadari sì jọba ní ipò rẹ̀. Orúkọ ìlú rẹ̀ sì ni Pau. Mehetabeli sì ni orúkọ aya rẹ̀, ọmọbìnrin Metredi, ọmọbìnrin Misahabu. Wọ̀nyí sì ni orúkọ àwọn olórí tí ó ti ọ̀dọ̀ Esau wá gẹ́gẹ́ bí ìdílé wọn, nípa ipò wọn, nípa orúkọ wọn: Timna olórí, Alfa olórí, Jeteli olórí, Aholibama olórí, Ela olórí, Pinoni olórí, Kenasi olórí, Temani olórí, Mipsari olórí, Magdieli olórí, Iramu olórí. Wọ̀nyí ni àwọn olórí Edomu nípa ìtẹ̀dó wọn ní ilẹ̀ ìní wọn. Èyí ni Esau, bàbá àwọn ará Edomu.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkẹtàdínlógójì, Jákọ́bù sì jókòó ní ilẹ̀ tí bàbá rẹ̀ ti ṣe àtìpó, àní ilẹ̀ Kénánì. Wọ́n yí ni ìran Jákọ́bù nígbà tí Jósẹ́fù di ẹni ọdún mẹ́tàdínlógún. Ó ń ṣọ́ agbo ẹran pẹ̀lú àwọn arákùnrin rẹ̀. Ọmọdé náà sì wà pẹ̀lú àwọn ọmọ Bilha àti pẹ̀lú àwọn ọmọ Silpa, àwọn aya bàbá rẹ̀. Jósẹ́fù sì mú ìhìn búburú wọn wá èrò fún bàbá wọn. Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ, nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀, ó sì dẹ́wọ́ aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí i ní àlàáfíà. Jósẹ́fù sì láàlákan, ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀, wọ́n sì tún kórìíra rẹ̀ sí i. Ó sì wí fún wọn pé, "Mo bẹ̀ yín, ẹ gbọ́ àlá yìí tí mo lá. Ṣáàwó, àwa ń yí ìtí ní oko. Sì wò ó, ìtí mi dìde, ó sì dúró ṣanṣan. Sì wò ó, ìtí tiyín dìde dúró yíká, wọ́n sì ń tẹríba fún ìtí mi." Àwọn arákùnrin rẹ̀ sì wí fún un pé, "Ìwọ́ àjọba lórí wa bí, tàbí ìwọ́ ṣe olórí wa ní tòótọ́." Wọ́n sì tún kórìíra rẹ̀ sí i nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀. Ó sì tún láàlá mìíràn, ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀. Ó wí pé, "Ṣáàwó, mo tún láàlá kan sí i. Sì wò ó, oòrùn àti òṣùpá àti ìràwọ̀ mọ́kànlá ń forí balẹ̀ fún mi." Ó sì rọ fún bàbá rẹ̀ àti fún àwọn arákùnrin rẹ̀. Bàbá rẹ̀ sì bá a wí, ó sì wí fún un pé, "Àlá kíni èyí tí ìwọ láyé, èmi àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ yóò wá ní tòótọ́ láti foríbalẹ̀ fún ọ bí?" Àwọn arákùnrin rẹ̀ sì ṣe ìlara rẹ̀, ṣùgbọ́n bàbá rẹ̀ pa ọ̀rọ̀ náà mọ́. Àwọn arákùnrin rẹ̀ sì lọ láti bọ́ agbo ẹran bàbá wọn ní Ṣékémù. Ísírẹ́lì sì wí fún Jósẹ́fù pé, "Ní Ṣékémù kí àwọn arákùnrin rẹ̀ ń gbé bọ́ ẹran, wá, èmi ó sì ràn ọ́ sí wọn." Òun sì wí fún un pé, "Èmi nìyí." Ó sì wí fún un pé, "Mo bẹ̀ ọ́, lọ wo àlàáfíà àwọn arákùnrin rẹ̀ àti àlàáfíà àwọn agbo ẹran, kí o sì mú ìyìn padà fún mi wá." Bẹ́ẹ̀ ni ó sì ran láti àfonífojì Hebroni lọ, òun sì dé Ṣékémù. Ọkùnrin kan sì rí i, wò ó, ó rìn káàkiri ní pápá. Ọkùnrin náà sì bíi pé, "Kí ni ìwọ ń wá?" Òun sì wí pé, "Èmi ń wá àwọn arákùnrin mi, mo bẹ̀ ọ́, sọ ibi tí wọ́n gbé ń bọ́ agbo ẹran wọn fún mi." Ọkùnrin náà sì wí pé, "Wọ́n ti lọ kúrò níhìn-ín, nítorí mo gbọ́ wọ́n wí pé, ẹ jẹ́ kí a lọ sí Dotani." Jósẹ́fù sì lépa àwọn arákùnrin rẹ̀, ó sì rí wọn ní Dotani. Nígbà tí wọ́n sì rí i lókèrè, kí ó tilẹ̀ tó súnmọ́ etí ọ̀dọ̀ wọn, wọ́n di rìkíṣí sí i láti pa á. Wọ́n sì wí fún ara wọn pé, "Wò ó, àlàlà ní ń bọ̀ wá. Ní ìsinsìnyí ẹ wá, ẹ jẹ́ kí a pa á, kí a sì wọ ọsọ sínú ọ̀kan nínú ihò wọ̀nyí. Àwa ó sì wí pé ẹranko búburú ni ó pa á jẹ, àwa ó sì máa wò ó bí àlá rẹ̀ yóò ti rí." Ríúbẹ́nì sì gbọ́, ó sì gbà á ní ọwọ́ wọn, ó sì wí pé, "Ẹ má ṣe jẹ́ kí a gba ẹ̀mí rẹ̀." Ríúbẹ́nì sì wí fún wọn pé, "Ẹ má ṣe ta ẹ̀jẹ̀, ṣùgbọ́n ẹ sọ sínú ihò yìí tí ń bẹ ní aginjù, kí ẹ má sì fọwọ́ kàn án, nítorí kí ó bà lè gbà á lọ́wọ́ wọn láti mú un padà tọ bàbá rẹ̀ lọ." Ó sì ṣe nígbà tí Jósẹ́fù dé ọ̀dọ̀ àwọn arákùnrin rẹ̀, wọ́n bọ́ ẹ̀wù Jósẹ́fù, ẹ̀wù aláràbarà aṣọ tí ó wà lára rẹ̀. Wọ́n sì mú un, wọ́n sì gbé e sọ sínú ihò kan. Ihò náà sì gbẹ, kò ní omi. Wọ́n sì jókòó láti jẹun, wọ́n sì gbé ojú wọn sókè, wọ́n sì wò sí kíyèsí. Ọ̀wọ́ èrò ara Ishmaeli ti Gileadi bọ̀, ti àwọn ti ìbákasíẹ tí ó ru tùràrí àti ìkunra àti òjìá. Wọ́n mú wọn lọ sí Íjíbítì. Júdà sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé, "Èrè kí ni ó jẹ́ bí àwa bá pa arákùnrin wa, kí a sì bo ẹ̀jẹ̀ rẹ̀? Ẹ wá, ẹ jẹ́ kí a tà á fún àwọn ará Ishmaeli, kí a má sì fọwọ́ wa kàn án, nítorí arákùnrin wa àti ara wa ní í ṣe." Àwọn arákùnrin rẹ̀ sì gba tirẹ̀. Nígbà náà ni àwọn oníṣòwò ara Midiani ń kọjá lọ, wọ́n sì fà á, wọ́n sì yọ Jósẹ́fù jáde nínú ihò, wọ́n sì ta Jósẹ́fù ní 20 owó fàdákà, wọ́n sì mú Jósẹ́fù lọ sí Íjíbítì. Ríúbẹ́nì sì padà lọ sí ihò, sì wò ó, Jósẹ́fù kò sí nínú ihò náà. Ó sì fa aṣọ rẹ̀ ya, ó sì padà tọ àwọn arákùnrin rẹ̀ lọ, ó sì wí pé, "Ọmọdé náà kò sí, àti èmi, níbo ni èmi ó gbé wọ̀?" Wọ́n sì mú ẹ̀wù Jósẹ́fù, wọ́n sì pa ọmọ ewúrẹ́ kan, wọ́n sì rí ẹ̀wù náà sínú ẹ̀jẹ̀ náà. Wọ́n sì fi ẹ̀wù aláràbarà aṣọ náà ránṣẹ́, wọ́n sì mú un tọ bàbá wọn wá. Wọ́n sì wí pé, "Èyí ni àwárí, mà ní ìsinsìnyí, bí ẹ̀wù ọmọ rẹ ni, bí òun kọ́." Òun sì mọ̀ ọ́, ó sì wí pé, "Ẹ̀wù ọmọ mi ni, ẹranko búburú ti pa á jẹ, ní àìṣe àní-àní, àti fa Jósẹ́fù ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀." Jákọ́bù sì fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ sí ara rẹ̀, ó sì ṣọ̀fọ̀ ọmọ rẹ̀ ní ọjọ́ púpọ̀, àti gbogbo àwọn ọmọ rẹ̀ ọkùnrin, àti gbogbo àwọn ọmọ rẹ̀ obìnrin dìde láti ṣìpẹ̀ fún un. Ṣùgbọ́n ó kọ̀ láti gbìpẹ̀, ó sì wí pé, "Nínú ọ̀fọ̀ ni èmi ó ṣàsọ̀kalẹ̀ tọ ọmọ mi lọ sí ìsà òkú." Báyìí ni bàbá rẹ̀ sọkún rẹ̀. Àwọn ará Midiani sì tà á sí Íjíbítì fún Pọtifari, ìjòyè Fáráò kan. Orí 18. ó sì ṣe ní àkókò náà ni Júdà sọ̀kalẹ̀ lọ kúrò lọ́dọ̀ àwọn arákùnrin rẹ̀, ó sì yà sọ́dọ̀ ará Adúlámù kan, orúkọ ẹni tí í jẹ́ Hira. Júdà sì rí ọmọbìnrin ará Kenani kan níbẹ̀, orúkọ ẹni tí í jẹ́ Ṣúà, ó sì mú, ó sì wọlé tọ̀ ọ́, ó sì yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Eri, ó sì tún yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Onani, ó sì tún yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Ṣela, ó wà ní Kesibu nígbà tí ó bí. Júdà sì fẹ́ aya fún Eri àkọ́bí rẹ̀, orúkọ ẹni tí í jẹ́ Tamari. Eri àkọ́bí Júdà sì ṣe ènìyàn búburú ní ojú Olúwa, Olúwa sì pa á. Júdà sì wí fún Onani pé, wọlé tọ aya arákùnrin rẹ lọ, kí o sì ṣú ní opó, kí o sì bímọ sí ipò arákùnrin rẹ. Onani sì mọ̀ pé irú ọmọ kì yóò ṣe tirẹ̀, ó sì ṣe bí ó ti wọlé tọ aya arákùnrin rẹ lọ, ó sì dà á sílẹ̀ kí ó má bàa fi irú ọmọ fún arákùnrin rẹ̀. Ohun tí ó sì ṣe burú lójú Olúwa, nítorí náà ni Olúwa pa á pẹ̀lú. Nígbà náà ni Júdà wí fún Tamari, aya ọmọ rẹ̀ pé, jókòó ní opó ní ilé bàbá rẹ títí Ṣela ọmọ mi ó fi dàgbà, nítorí ó wí pé kí òun má bàa kú pẹ̀lú bí àwọn arákùnrin rẹ̀. Tamari sì lọ, ó sì jókòó ní ilé bàbá rẹ̀. Nígbà tí ọjọ́ sì ń pẹ́, ọmọbìnrin Ṣúà, aya Júdà kú. Júdà sì gbìpẹ̀, ó sì tọ àwọn olùrẹ́run àgùntàn rẹ̀ lọ sí Timnati, òun àti Hira ọ̀rẹ́ rẹ̀, ará Adúlámù. A sì wí fún Tamari pé, kíyèsí, bàbá ọkọ rẹ̀ lọ sí Timnati láti rẹ́run àgùntàn rẹ̀. Ó sì bọ aṣọ opó rẹ̀ kúrò ní ara rẹ̀, ó sì fi ìbòjú bo ara rẹ̀, ó sì róṣọ, ó sì jókòó ní ẹnubodè Enaimu tí ó wà ní ọ̀nà Timnati, nítorí tí ó rí pé Ṣela dàgbà, a kò sì fi òun fún un ní aya. Nígbà tí Júdà rí, ó fi ipè panṣágà nítorí ó bojú rẹ̀. Ó sì yàtọ̀ ní ẹ̀bá ọ̀nà, ó sì wí pé, èmi bẹ́ ọ̀ wáná, jẹ́ kí èmi kí ó wọlé tọ̀ ọ́. Òun kò ṣàmọ̀ pé aya ọmọ òun ní í ṣe. Òun sì wí pé, kí ni ìwọ ó fi fún mi kí ìwọ kí ó lè wọlé tọ̀ mí? Ó sì wí pé, èmi ò ran ọmọ ewúrẹ́ kan sí ọ láti inú agbo wá. Òun sì wí pé, ìwọ kì yóò fi ògò fún mi títí ìwọ ó fi ran ọ wá. Ó sì bí pé, ògò kí ni èmi ó fi fún ọ? Òun sì wí pé, èdìdí rẹ àti okùn rẹ àti ọ̀pá rẹ tí ó wà ní ọwọ́ rẹ. Ó sì fi wọ́n fún un, ó sì wọlé tọ̀ ọ́ lọ. Òun sì ti pa ọ̀dọ̀ rẹ̀ yún. Òun sì dìde, ó bá tirẹ̀ lọ, ó sì bọ́ ìbòjú rẹ̀ lélẹ̀ kúrò lára rẹ̀, ó sì mú aṣọ opó rẹ̀ ró. Júdà sì ran ọmọ ewúrẹ́ náà láti ọwọ́ ọ̀rẹ́ rẹ̀, ará Adúlámù náà lọ, láti gba ògo nìwá lọ́wọ́ obìnrin náà, ṣùgbọ́n òun kò rí i. Nígbà náà ni ó béèrè lọ́wọ́ àwọn ọkùnrin ibẹ̀ náà pé, níbo ni panṣágà ni ń gbé tí ó wà ní Enaimu ní ẹ̀bá ọ̀nà? Wọ́n sì wí pé, panṣágà kan kò sí níhìn-ín. Ó sì padà tọ Júdà lọ, ó sì wí pé, èmi kò rí i. Àti pẹ̀lú àwọn ọkùnrin ará ibẹ̀ náà wí pé, kò sí panṣágà kan níbẹ̀. Júdà sì wí pé, jẹ́ kí ó máa mú fún ara rẹ̀, kí ojú kí ó má tì wá. Kíyèsí, èmi ran ọmọ ewúrẹ́ yìí, ìwọ kò sì rí i. Ó sì ṣe, níwọ̀n oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ ni a wí fún Júdà pé, Tamari, aya ọmọ rẹ̀ ṣe àgbèrè, sì kíyèsí pẹ̀lú, ó fi àgbèrè lóyún. Júdà sì wí pé, mú un jáde wá kí a sì dáná sun. Nígbà tí a sì mú un jáde, ó ránṣẹ́ sí bàbá ọkọ rẹ̀ pé, ọkùnrin tí ó ní nǹkan wọ̀nyí ni èmi yún fún. Ó sì wí pé, èmi bẹ̀ ọ́, mọ wọ́n, títa ní nǹkan wọ̀nyí, èdìdí àti okùn àti ọ̀pá. Júdà sì jẹ́wọ́, ó sì wí pé, ó ṣe olódodo jù mí lọ, nítorí tí èmi kò fi fún Ṣela ọmọ mi, òun kò sì mọ̀ ọ́n mọ́ láé. Ó sì ṣe ní àkókò tí ń rọbí, sì kíyèsí èjìrẹ́ wà ní inú rẹ̀. Ó sì ṣe nígbà tí ó ń rọbí, tí ọ̀kan yọ ọwọ́ jáde, ìyá àgbà sì mú okùn òdòdó, ó so mọ́ ọ ní ọwọ́, ó wí pé èyí ni ó kọ́ jáde. Ó sì ṣe bí ó ti fa ọwọ́ rẹ̀ padà, sì kíyèsí àbúrò rẹ̀ jáde, ó sì wí pé, èyí ṣe tí ìwọ fi yà, yíyà yìí wà ní ara rẹ̀, nítorí náà ni a ṣe sọ orúkọ rẹ̀ ní Péresì. Níkẹyìn ni arákùnrin rẹ̀ jáde tí ó ní okùn òdòdó ní ọwọ́ rẹ̀, a sì sọ orúkọ rẹ̀ ní Sera.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Genesis, orí ìkọkàndínlógójì. A sì mú Jósẹ́fù sọ̀kalẹ̀ wá sí Íjíbítì. Pọ́tífárì, ìjòyè Fáráò kan, olórí ẹ̀ṣọ́, ará Íjíbítì sì rà á lọ́wọ́ àwọn ará Ishmaeli tí ó mú sọ̀kalẹ̀ wá síbẹ̀. Olúwa sì wà pẹ̀lú Jósẹ́fù, ó sì ṣe aláṣìkí ènìyàn, ó sì wà ní ilé Olúwa rẹ̀, ará Íjíbítì náà. Bàbá rẹ̀ sì rí pé Olúwa pẹ̀lú rẹ̀, àti pé Olúwa mú gbogbo tí ó ṣe dára ní ọwọ́ rẹ̀. Jósẹ́fù sì rí ojú rere ní ojú rẹ̀, òun sì ń sìn ín, ó sì fi ìjẹ olórí ilé rẹ̀ àti ohun gbogbo tí ó ní o ni o fi le lọwọ o si se lati igba ti o ti fi Joseph je olori ile re ati olori ohun gbogbo ti o ni Oluwa bu si ile ara Egypt na nitori Joseph ibukun Oluwa si wa lara ohun gbogbo ti o ni ni ile ati ni oko o si fi ohun gbogbo ti o ni si owo Joseph ko si mo ohun ti o ni bi ko se ounje ti ounje Joseph si se ni daradara ati arewa eniyan o si se leyin kan wonyi ni aye Oluwa re gbe ojule Joseph o si wi pe ba mi se sugbon ohun ko o si wi fun aye Oluwa re pe kiyesi Oluwa mi ko mo ohun ti o wa lodo mi ni ile o si ti fi ohun gbogbo ti o ni le mi lowo
2: ko si eni ti o po ju mi lo ninu ile yi
0: be ni ko se pa ohun kan mo kuro lowo mi bi ko se iwo nitori pe aya re ni iwo ise nje emi wa ti se ku iwa buburu nla yi ki emi si dese si Olorun o si se bi o ti so fun Joseph lojojumo ti ohun ko se gbo ti re lati dugule ti tabi lati ba se o si se niwon akoko yi ti Joseph wole lo lati se ise re ti ko si si enikan ninu awon okunrin ile ninu ile nibe o si di Joseph ni aso mu o wi pe ba mi se o si jowo aso re si lowo o si sa o bo sode o si se nigba ti o ri pe Joseph jowo aso re si lowo ti o si sa jade nigba na ni o kepe awon okunrin ile re o si wi fun pe e wo o mu eberu kan wole to wa wa lati fi wa se eleya o wole to mi wa lati ba mi se mo si kigbe ni ohun rara o si se nigba ti o gbo pe mo gbe ohun mi soke ti mo si kigbe o jowo aso re sodo mi o si sa o bo sode o si fi aso Joseph lile ni eba odo re titi Oluwa re fi bo wa ile o si wi fun bi oro won yi pe eru eberu ti iwo mu to wa o wole to mi lati fi mi se eleya o si se bi mo ti gbe ohun mi soke ti mo si ke o si jowo aso re sodo mi o si sa jade o si se nigba ti Oluwa re gbo oro aya re ti o so fun wi pe bayi bayi ni eru re se si mi o binu gidigidi Oluwa Joseph si mu o si fi sinu tubu nibi ti agbe nde awon ara tubu oba o si wa nibe ninu tubu sugbon Oluwa wa pelu Joseph o si saanu fun o si fun ni oju rere ni oju onitubu onitubu si fi gugu awon ara tubu ti o wa ninu tubu le Joseph lowo ohunkohun ti won ba si se nibe o ni oluse re onitubu ko si boju wo ohunkan ti o wa ni owo re nitori ti Oluwa wa pelu re ati ohun ti o se Oluwa mu dara.
3: Genesis
0: ori ogoji o si se leyin nkan wonyi ni agbo ti oba Egypt ati alase re se oba Egypt Oluwa won Pharaoh si binu si meji ninu awon ijoye re si olori awon agbo ti ati si olori awon alase o si fi won sinu tubu ninu ile olori eso sinu tubu ti agbede Joseph si olori eso na si fi Joseph je olori won o si n se itoju won won si pe die ninu tubu na awon mejeji si laala kan olukuluku laala ti re ni oru kan na olukuluku bi ituma ala ti re agbo ti ati alase oba Egypt ti a de sinu tubu na Joseph si wole to won ni owuro o si wo won si kiyesi won fajuro o si be awon ijoye Pharaoh ti o wa pelu re ninu ile tubu Oluwa re pe e se ti oju yin fi buru be loni won si wi fun pe awa laala ko si si onitumo re Joseph si wi fun won pe ti Olorun ki itumo en se ndan emi be yin ero won fun mi lori agbo ti si ro ala ti re fun Joseph o si wi fun won pe ni oju ala mi kiyesi ajara kan wa niwaju mi ati lara ajara na ni eka meta wa o si rudi itana re si tu jade ati shiri re si so eso ajara ti o pon ago Pharaoh si wa ni owo mi emi si mu eso ajara na mo si fun won sinu ago Pharaoh mo si fi ago na le Pharaoh lowo Joseph si wi fun pe itumo re ni eyi eka meta ni ijo meta ni ni ijo meta oni ni Pharaoh yo gbe ori re soke yo si mu o pada si ipo re iwo si fi ago le Pharaoh ni owo gege bi ti igba isaju nigba ti iwo ti se ago ti re sugbon ki o ranti mi nigba ti o ba dara fun o ki o si fi iseun re han fun mi emi be o ki o si da oruko mi fun Pharaoh ki o si mu mi jade ninu ile yi ni tooto jiji ni ajimita lati ile awon eberu wa ati ni yin yi pelu emi ko se nkan ti won fi fi mi sinu iho tubu yi nigba ti olori alase ri pe itumo ala na dara o si wi fun Joseph pe emi wa ni oju ala mi pelu si kiyesi emi ru agbon akara funfun meta ni ori mi ati ninu agbon ti o wa loke ni oniruuru ounje sise wa fun Pharaoh awon eye si nje ninu agbon na ti o wa ni ori mi Joseph si down o si wi pe itumo re ni eyi agbon meta ni ijo meta ni ni ijo meta oni ni farao yo gbe ori re kuro lara re yo si so oro lori igi kan awon eye yo si ma jeran ara re kuro lara re o si se ni ijo keta ti se ojo ibi farao ti o se ase fun awon omo odo re gbogbo o si gbe ori olori agboti soke ati ti olori awon alase laarin awon omo odo re o si tun mu olori agboti pada si ipo re o si fi agole farao ni owo ṣugbọn olori alase ni o soro bi Joseph ti tumo ala na fun won ṣugbọn olori agboti ko ranti Joseph o gbagbe re.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura baba wa tin be le orun adupe lowo yin pe po ohun yin ninu anu yin lati fa wa mo odo ara yin adupe yo pe lojojumo nigba ti a ba wa si yin ni e ma npo wa pelu onje eye je an bebe loni we pe ki e tun fi onje eye yi bo wa loruko Jesu abe yin we pe gege bi imole oro yin yo ti wo inu okan wa we pe ki okunkun ki o sajade loruko Jesu abebe we pe gege bi ati je alai lagbara we pe bi ati wa si odo yin ti a gboro yin ti a o se gbadura we pe agbara atorun wa yo je ti wa loruko Jesu e la wa loye e se wa loju e ko wa e je ki eyi ti a ko ninu oro yin ki o mu wa dagba soke nipa ti igbagbo adope o pe ti gbo ni loruko Jesu Kristi Oluwa wa. Fun igba die ni ati nkeko lati no Kolose ati ka ori kini ase ti keko lesese ninu gbogbo awon ese ti o wa ninu ori kini nisisiyi ati bo si ori keji loni anwo ese kejo titi de ese ikewa eje ki a si bibeli wa si Kolose ori keji lati ese ikejo de ese ikewa ma fi ojuka bi ati nka fun o e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi etan eniyan gege bi ipelese eko aye ti ki se bi ti Kristi nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ase ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara awon ese meta won yi ni awo adura wa ni wo pe ki olorun emi ki o tumo awon oro won yi ninu okan wa ki awa ti o ti dabi eni we pe a n fi afefe eko keko gba kaakiri ki a le duro sinsin ki a le fese mule ki a si le duro ninu eko Kristi ki a ba le se wa pe ki a si pese wa sile fun bibo Jesu Kristi Oluwa wa gege bi eko ti a ti ko tele a ri pe awon eleko ike ati aladamo ti yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti nda okan awon onigbagbo ti o wa ni Kolose ru nihi ni Paulu gbogun ti awon adamo eko eke won yi o si n kigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke won yi won je eletan ati apanirun o si n kilo fun won o n gba awon onigbagbo tooto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti olorun fun wa lati inu awon ese ti a ka won yi awon ese meta won yi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa dara dara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o se se lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ke amo we pe ewu popo ni o wa ninu ke agba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ke awo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu kolose ori keji ese ikejo paul nso we pe e ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan din ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti christi igba gbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan olorun pada kuro ninu otito be ni olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa wepe ki asora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nkoni ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi abantele olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati we pe bi abaja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan wonyi we pe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti paul apostoli ti o fun awon ara kolose ikilo yi kan na ni olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba olorun gbo lati isedale tabi lati ibere ninu deuteronomy ori ketala deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajiji leyin ti iwo ko ti mo ri ki asimasi won iwo ko gbodo feti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe olowa olorun yin leyin olowa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma faramo eyi ni ohun ti mose eni olorun ti o so fun awon omo israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun òun ti fún àwọn ọmọ Israeli òwà ìsọ̀fún kí ó tó fi ayé sílẹ̀ kí ó sì tó fi wọ́n sílẹ̀ wípé kí wọn kí ó ṣọ́ra ó ṣeéṣe kí wòlíì kan kí ó dìde kí ó sọ wípé Mose kò mọ́ sọ dáradára tó ó ṣeéṣe kí aláàlá kan kí ó dìde kí ó sọ wípé èyí tí Mose gbé lé wọn lọ́wọ́ wípé kò kún tó fún ọmọ Israeli Mose sọ fún wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó kíyèsára kí wọn kí ó má jẹ́ kí àwọn wòlíì èké tàbí àwọn alásọdùn alálà kí wọn kí ó ṣì wọn lọ́nà èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa wípé àwa tí a jẹ́ ti Ọlọ́run àwa tí a ń tẹ̀lé Ọlọ́run kí a ṣọ́ra kí a má ba fi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìṣìnà tàbí ẹ̀kọ́ èké gbá wa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń kìlọ̀ fún wa láti ẹnu oníwàásù wípé kí a ṣọ́ra lọ́dọ̀ àwọn wòlíì èké wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé àwa tí a ń kìlọ̀ fún àwọn ènìyàn a kò ní ìfẹ́ nítorí wọ́n rò wípé bí a bá ní ìfẹ́ kò yẹ kí a dá ẹnikẹ́ni lẹ́jọ́ kò yẹ kí a sọ wípé ẹnìkan ló ń wàásù ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké tàbí ẹlòmíràn ló ń wàásù ìhìn rere tòótọ́ kí ni a lè fi pé ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí kí ni a ti rí ọ̀rọ̀ wọn sí ṣé òtítọ́ ni wọ́n ń sọ wípé bí a bá ní ìfẹ́ ní tòótọ́ a kò gbọ́dọ̀ sọ fún àwọn ènìyàn kí a sì kìlọ̀ fún wọn nípa àwọn ẹ̀kọ́ èké àti àwọn wòlíì èké ẹ jẹ́ kí a wo Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún ẹ máa kíyè sí àwọn wòlíì èké tí ó ń tàn yín wá lé àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ́ ìkòkò ni wọ́n nínú èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kún fún ìfẹ́ ìfẹ́ sí Ọlọ́run ìfẹ́ sí ìjọ Ọlọ́run tí ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí a ṣọ́ra kí a kíyè sí àwọn èké wòlíì tí ó ń tọ̀ wá wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n wọ́n jẹ́ apanijẹ́ ìkòkò ẹ jẹ́ kí a béèrè lọ́wọ́ wa bí a bá rí àwọn ọmọdé tí wọ́n ń ṣeré ní ìta tí a sì rí wípé apanijẹ́ ìkòkò ó bẹ́ sí gbòòrò ṣé bí a bá ní ìfẹ́ ní tòótọ́ ṣé a ó máa rẹ́rìn-ín a ó fi àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ láì kìlọ̀ fún wọn rárá bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lè a ní ìfẹ́ àwọn ọmọdé wọ̀nyí bí a ti rí wípé apanijẹ́ ìkòkò ti bẹ́ sí gbòòrò ó sì ti ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn ó ń pa wọ́n ní ìpakópa a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkòkò a ó kìlọ̀ fún wọn a ó pè wọ́n wọnú ilé èyí ni ìfẹ́ bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́ tí a rí i wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere tí a sì rí wípé àwọn apanijẹ́ ìkòkò àwọn èké wòlíì àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà wọ́n bẹ́ sí gbòòrò wọ́n kun ayé wọ́n sì ń da àwọn ènìyàn láàmú wọ́n sì ń fi wọ́n làkàlàkà wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀ ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọn kí ó kíyèsára bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́ ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra kí a sì má gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa wo Matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹfà nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn farisí àti ti àwọn sadusí kí ni Jésù ń sọ níyìí nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn àwọn onígbàgbọ́ tòótọ́ àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó máa kíyè sára ní ti ìwúkàrà àwọn farisí àti àwọn sadusí wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ ìkejìlá nígbà náà lè ó tó yé wọn pé ki se iwukara ti akara li o wi pe ki won kiye sara re sugbon eko ti awon farisi ati ti awon sadusi Jesu ko fi di awon mo ihin re leti we pe eko ti to wa eko ikese wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon mo eniyan ni lo we pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbosi ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko won yi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fa yin kuro lodo Christi lati fa yin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omije kilo fun olukuluko le osan ati le oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni ati nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an waasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro Olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma nje ki o ye wa yekeyeke bi oro Olorun bi o ti ri eyi ni Paul so fun awon eniyan wonyi we pe o ye ki won ki o kiyesara ki won ki o mo we pe ati ko won ni eko yin rere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi Olorun bi ati ni iwosan bi ati n gbekele Olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesara nitori we pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti ohun ni de o fi n ko won ni eko ihin rere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo peteru keji ori keji lati ese ikini peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon olukoni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ere je nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki a duro ninu otito awon aladamo tin so awon nkan wonyi tabi tin so oro eko di won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asha ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti ati ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan wonyi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o je afara bi abaje eni ti ko sora bi abaje eni ti n gba dulumo bi abaje eni ti n gbojege ti n gba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a so fun wa o si ye wa we pe bi abagba eko eke laye we pe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede Greek ti a fi ko majemo titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemo lailai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma n di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko sese fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lailai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a di ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lailai ni ati ri wi pe o sese ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won a ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won a ri wi pe bi won ba le di iru eni be nigbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe a kikanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe ohun ni ihinrere o ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wi pe a fe pa ohun a fe di ohun ni igbekun oba ko mo wi pe eni ti o wa yi o ti ri wi pe bi a ba le mu ohun kuro àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n di ìjẹ. Nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ. Bí wọ́n ti jáde, bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí ni ó kú. Bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde. Bí ó ti sá jáde ni ó pe ìpè ogun. Bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akínkanjú, ó fẹ́ bá ọ jagun, ó fẹ́ bá ẹbí rẹ jagun. Ó rí wípé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà, wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé òní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́. Èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára, nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakí títí máa ń wá, àwọn tí ó máa ń sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ tí máa ń wá, àwọn tó máa ń sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti Bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara Bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he. Nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́. Ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. Níhìn-ín ni Paul apostoli ni ó ti jẹ́ kí ó yẹ àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí òòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù. A máa ń di ẹni tí ara níyè tí a ń tẹ̀lé èṣù láìmọ̀. Kì í ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kòríkòsùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́. Ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn. Ó fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú. Ṣọ́ra, ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29. Jeremiah orí 29 ẹsẹ̀ 8. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yin ńlá. Nítorí ẹsẹ̀ 9, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ. Wọ́n máa lo aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà wẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀, ṣùgbọ́n bí wọ́n ti ń gbà wẹ̀ tí wọ́n dúró níwájú Olúwa ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá nkankan ló fẹ́ ṣẹlẹ̀, ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, tá bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn. Gbogbo ètò, gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébó. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálàá, àwọn alásọtẹ́lẹ̀, àwọn aláfọ̀ṣẹ, àwọn wòlíì èké, ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra. Bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ì bá jẹ́, wípé Ọlọ́run kọ́ ló ran wọn. Nítorí jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀yìn wá. Nínú Róòmù orí kẹrìndínlógún, Rómù orí kẹrìndínlógún, láti ẹsẹ ìkẹtàdínlógún. Ara èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́, ẹ sì kúrò ní ìsọ wọn. O mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ ènìyàn. Bí a bá wà lọ́jà, tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ pẹ̀lú wa, wípé bí a ṣe ń tajà papọ̀, bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà, ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá. Bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n, a ó ṣe ìsọ tiwa lọ́tọ̀. Èyí ni Pọ́ọ̀lù apọ́stẹ́lì sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run. Ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké, tí ó fẹ́ gba ire rẹ, tí ó fẹ́ gbà á sọnù, tí ó fẹ́ gba àlàáfíà tí Ọlọ́run ti fún ọ, tí ó fẹ́ gbà á sọnù. Ìgbàlà ayébáyé, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, èyí tí onínígbà tí a wẹ̀ ọ́nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ. Ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà. Ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùdùkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ wọn. Jẹ́ kí a kà á lẹ́ẹ̀kan sí, mo ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì ókan àyà wa, kí a lè sá fún ẹ̀kọ́ èké, kí a lè sá fún àwọn wòlíì èké, kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa. Ó ní ara èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́. Ó yẹ kí a béèrè lọ́wọ́ wa, ẹ̀kọ́ wo ni a ti kọ́? A ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú Jésù Kristì nìkan ṣoṣo. Wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ìrúbọ Jésù, tàbí ikú Jésù Kristì lórí igi àgbélébùú kò tó fún ìgbàlà wa, ó ní kí a máa sá fún wọn. Ẹ̀kọ́ wo la tún ti kọ́? Àti kọ́ wípé bí a bá wà nínú Kristì, a di ẹ̀dá tuntun. Wípé ohun àtijọ́, èpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́, ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́, ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́, àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́, ìfẹ́ ọkùnrin ba ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó di ẹ̀dá tuntun. Àwọn ohun àtijọ́, ìwà ìrìn àtijọ́ wọ̀nyí, wọ́n ti kọjá lọ, kíyèsí wọ́n di tuntun. Oníkaṣọ́ra o, bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́, a kò ha ti kọ́ wa nípa ti ìsọdi mímọ́, a kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọdi mímọ́, tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ, tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnú kọ́bọ̀dù, kí a máa ṣí láti ilé dé ilé. A kò ha ti kọ́ wa wípé ọkùnrin kan, aya kan, a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe. Òní kí a ṣọ́ra, kí a má jẹ́ ẹni tí ń káàkiri, kí a má jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri. Ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn. Bí a sì ti ń gbọ́ràn, ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹsàn-án. Hebrew orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri, nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́, kì í ṣe nípa oúnjẹ. Nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè. Ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn. Àwọn bíbélì, ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí, ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run. o je eniti oye eniti o ni igbala awon ojiyan won pa.

kí a ṣọ́ra, kí a máa kíyèsára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán. Dèwà ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpìlẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé, ẹ̀kọ́ ayé wà tí kìí ṣe bíi ti Kristi. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, nítorí pé nínú rẹ̀, èyí ni nínú Kristi, ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Nínú Kristi, olúwa wa, olùgbàlà wa, olùṣọ́ àgùntàn wa, nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa. Dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò, ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi, kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá. Nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Yẹ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú, nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì, ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí, ó sì ṣubú sí ipò àìpé, èyí tí ó bani nínú jẹ́ gidigidi. Ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí, nípa ti ìwà bí Ọlọ́run, àti nípa ti ọgbọ́n àti òye. Gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà Ídẹ́nì, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ádámù àti Éfà di aláìpé, àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé, àti àwa pàápàá kí a tó mọ Kristi lè a di aláìpé. Aláìpé nípa ti ẹ̀mí, aláìpé nípa ìwà bí Ọlọ́run, aláìpé nípa ọgbọ́n àti òye. Ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún. Òun ló sọ wá di pípé, ó fún wa ní ìdáríjì pípé, ó fún wa ní àlàáfíà pípé, ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀, ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa. Jẹ́ kí a wò ó nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta. Inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n, a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀, nínú Kristi ni a ti lè rí. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún ta èyí tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akóniṣìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú, tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá, nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun, tàbí ẹni tí ó ń lọ sí aginjù, tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi, tàbí sí ìdí òrìṣà, tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá, nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi, a ti ní ohun gbogbo. Nínú Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti oore ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ

0: sórí ikùn wa láti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì, orí kìíní. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá le a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run, nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kófẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí o wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a dá ọ ní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí o fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsára bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìn rere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí múni ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, a kọ̀ wọ́n sílẹ̀, a fi wọ́n sílẹ̀, a jó wọn níná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìn rere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà, sọ fún Ọlọ́run. Bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba Ọlọ́run. Bí ó bá gbàdúrà, tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sinmi lé Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára, yóò fi agbára fún ọ, yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
1: Orí ìkọkànlélógójì. Ó sì ṣe ní òpin ọdún méjì ṣanṣán ni Farao làálàá sì kíyèsí, ó dúró ní ẹ̀bá odò, sì kíyèsí abo màálùú méje tí ó dára ní wíwò, tí ó sanra jáde láti inú odò náà wá, wọ́n sì ń jẹ nínú èésú odò, sì kíyèsí abo màálùú méje mìíràn tí ó burú ní wíwò, tí ó sì rú jáde lẹ́yìn wọn láti inú odò náà wá, wọ́n sì dúró ti àwọn abo màálùú ní bèbè odò náà. Àwọn abo màálùú tí ó burú ní wíwò, tí ó sì rú sì mú àwọn abo màálùú méje tí ó dára ní wíwò, tí ó sì sanra wọn nìjẹ, bẹ́ẹ̀ ni Farao jí. ó sì láàlá lẹ́ẹ̀kejì sì kíyèsí ṣíri ọkà méje yọ lára igi ọkà kan tí ó kún tí ó sì dára. Sì kíyèsí ṣíri ọkà méje tí ó fórí tí afẹ́fẹ́ ìlà oòrùn rẹ̀ dànù sì rú jáde lẹ́yìn wọn. Ṣíri méje tí ó fórí sì mú ṣíri méje dáradára tí ó kùn nìjẹ. Fara ò sì jí sì kíyèsí àlá ni. Ó sì ṣe ní òwúrọ̀ tí ọkàn rẹ̀ kò lílẹ̀, ó sì ránṣẹ́, ó sì pe gbogbo àwọn amòye Íjíbítì àti gbogbo àwọn ọ̀mọ̀ràn ibẹ̀ wá. Fáráò sì rọ àlá rẹ̀ fún wọn, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó lè túmọ̀ wọn fún Fáráò. Nígbà náà ni olórí agbọ́tí wí fún Fáráò pé, "Èmi rántí ẹ̀ṣẹ̀ mi lónìí." Fáráò bínú sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì fi mí sínú túbú ní ilé túbú olórí ẹ̀ṣọ́, èmi àti olórí aláṣẹ. Àwa sì láàlá ní òru kan náà, èmi àti òun. Àwa láàlá olúkúlùkù bí ìtumọ̀ àlá tirẹ̀. Ọ̀dọ́mọkùnrin kan ara Eberu, ọmọ ọ̀dọ̀ olórí ẹ̀ṣọ́ sì wà níbẹ̀ pẹ̀lú wa. Àwa sì rọ wọn fún un, ó sì túmọ̀ àlá wa fún wa. Ó túmọ̀ fún olúkúlùkù gẹ́gẹ́ bí àlá tirẹ̀. Ó sì ṣe bí ó ti túmọ̀ fún wa, bẹ́ẹ̀ ni ó sì rí. Èmi ni ó mú padà sí ipò iṣẹ́ mi, òun ni ó sì sọ̀rọ̀. Nígbà náà ni Fáráò ránṣẹ́, ó sì pe Jósẹ́fù. Wọ́n sì yára mú jáde kúrò nínú ihò túbú. Ó sì parí rẹ̀. Ó sì pààrọ̀ aṣọ rẹ̀, ó sì tọ Fáráò wá. Fáráò sì wí fún Jósẹ́fù pé, "Èmi láàlá kò sì sí ẹnìkan tí ó lè túmọ̀ rẹ̀. Èmi sì gbúrò rẹ̀ pé bí ìwọ bá gbó àlá, ìwọ lè túmọ̀ rẹ̀." Jósẹ́fù sì dá Fáráò ní ohùn pé, "Kì í ṣe èmi, Ọlọ́run ni yóò fi ìdáhùn àlàáfíà fún Fáráò." Fáráò sì wí fún Jósẹ́fù pé, "Ní ojú àlá mi, kíyèsí, èmi dúró lórí bèbè odò, sì kíyèsí abo màálù méje tí ó sanra. Tí ó sì dára láti wò jáde láti inú odò náà wá, wọ́n sì ń jẹ ní èésú odò. Sì kíyèsí abo màálù méje mìíràn tí ó joro, tí ó burú jù ní wíwò, tí ó sì rú jáde sókè lẹ́yìn wọn. Wọ́n burú tó bẹ́ẹ̀ tí èmi kò rí irú wọn rí ní ilẹ̀ Íjíbítì. Àwọn abo màálù tí ó rù, tí wọ́n sì burú ní wíwò, wọ́n mú àwọn abo màálù méje sísanra ìṣáájú wọn ni jẹ. Nígbà tí wọ́n sì jẹ wọ́n tán, a kò lè mọ̀ pé wọ́n ti jẹ wọ́n. Wọ́n sì burú ní wíwò síbẹ̀ gẹ́gẹ́ bí ìgbà ìṣáájú. Bẹ́ẹ̀ ni mo jí. Mo sì rí ní ojú àlá mi, sì kíyèsí, ṣíri ọkà méje jáde lára igi ọkà kan. Ó kún, ó sì dára. Sì kíyèsí, ṣíri ọkà méje rí rẹ̀, tí ó sì forí, àti tí ẹ̀fúùfù ìlà oòrùn rẹ̀ dànù. Ó rú jáde lẹ́yìn wọn. Àwọn ṣíri tí ó forí sì mú àwọn ṣíri rere méje nìjẹ. Mo sì rọ fún àwọn amòye, ṣùgbọ́n kò sí ẹni tí ó lè sọ fún mi. Jósẹ́fù sì wí fún Fáráò pé, "Ọkàn ni àlá Fáráò. Ọlọ́run ti fi ohun tí ó ń bọ̀ wá ṣe hàn fún Fáráò. Àwọn abo màálù dáradára méje ni, ọdún méje ni, àti ṣíri dáradára méje ni, ọdún méje ni, ọ̀kan ni àlá náà. Àti àwọn abo màálù méje ni, tí ó rù, tí ó sì burú ní wíwò, tí wọ́n jáde sókè lẹ́yìn wọn, ọdún méje ni, àti ṣíri ọkà méje tí ó fórí ni, tí ẹ̀fúùfù ìlà oòrùn rẹ̀ dànù ni. Ọdún méje èèyàn ni yóò já sí." Èyí ni ohun tí mo wí fún Fáráò pé, ohun tí Ọlọ́run ń bọ̀ wá ṣe, ó ti fi hàn fún Fáráò. Kíyèsí, ọdún méje ọ̀pọ̀ ń bọ̀ já gbogbo ilẹ̀ Íjíbítì. Lẹ́yìn wọn, ọdún méje èèyàn sì ń bọ̀. Gbogbo ọ̀pọ̀ ni a ó sì gbàgbé ní ilẹ̀ Íjíbítì. Èèyàn náà yóò sì run ilẹ̀. A kì yóò sì mọ ọ̀pọ̀ náà mọ́ ní ilẹ̀ nítorí èèyàn náà tí yóò tẹ̀lé, nítorí yóò mú gidigidi. Nítorí náà ni àlá náà ṣe dìlù ní méjì fún Fáráò. Nítorí pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni a ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀, Ọlọ́run yóò sì mú ṣe kankan. Ǹjẹ́ ní ìsinsìnyí, kí Fáráò kí ó wo amòye àti ọlọ́gbọ́n ọkùnrin kan, kí ó sì fi ṣe olórí ilẹ̀ Íjíbítì, kí Fáráò kí ó ṣe èyí, kí ó sì yan àwọn alábòjútó sí ilẹ̀ yìí, kí wọn kí ó sì gba ìdá márùn-ún ní ilẹ̀ Íjíbítì ní ọdún méje ọ̀pọ̀ ni, kí wọn kí ó sì kó gbogbo oúnjẹ ọdún méje rere ni tí ó dé, kí wọn kí ó sì to ọkà jọ sí ọwọ́ Fáráò, kí wọn kí ó sì pa oúnjẹ mọ́ ní ìlú wọn ni. Oúnjẹ náà yóò sì ṣe ìṣìgbẹ fún ilẹ̀ di ọdún méje ìyàn náà tí ń bọ̀ wá sí ilẹ̀ Íjíbítì, kí ilẹ̀ kí ó má baà run nítorí ìyàn náà. Ó náà sì dára ní ojú Fáráò àti ní ojú gbogbo àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀. Fáráò sì wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé, "A lè rí ẹnìkan bí irú èyí, ọkùnrin tí ẹ̀mí Ọlọ́run ń bẹ nínú rẹ̀." Fáráò sì wí fún Jósẹ́fù pé, "Níwọ̀n bí Ọlọ́run ti fi gbogbo nǹkan yìí hàn ọ́, kò sí ẹni tí ó ṣe amòye àti ọlọ́gbọ́n bí ìwọ. Ìwọ ni yóò ṣe olórí ilé mi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ni a ó sì máa ṣe àkóso àwọn ènìyàn mi. Ìtẹ́ ni èmi ó fi tóbi jù ọ́ lọ." Fáráò sì wí fún Jósẹ́fù pé, "Wò ó, èmi fi ọ́ jẹ olórí gbogbo ilẹ̀ Íjíbítì." Fáráò sì bọ́ òrùka ọwọ́ rẹ̀ kúrò, ó sì fi bọ Jósẹ́fù ní ọwọ́. ó sì wọ̀ ọ́ ní aṣọ ọgbọ̀ dáradára, ó sì fi ẹ̀wọ̀n wúrà sí i ní ọrùn, ó sì mú gun kẹ̀kẹ́ kejì tí ó ní, wọ́n sì ń ké níwájú rẹ̀ pé kábíyèsí, ó sì fíjẹ olórí gbogbo ilẹ̀ Íjíptì. Fáráò sì wí fún Jósẹ́fù pé èmi ni Fáráò. Lẹ́yìn rẹ, ẹnikẹ́ni kò gbọdọ̀ gbé ọwọ́ tàbí ẹsẹ̀ sókè ní gbogbo ilẹ̀ Íjíptì. Fáráò sì sọ orúkọ Jósẹ́fù ní Sáfnati-Páníà, ó sì fi Asenati fún ní aya ọmọbìnrin Pọ́tífẹ́rà àlùfáà Óní. Jósẹ́fù sì jáde lọ sí orí ilẹ̀ Íjíptì. Jósẹ́fù sì jẹ́ ẹni 30 nígbà tí ó dúró níwájú Fáráò ọba Íjíptì. Jósẹ́fù sì jáde kúrò níwájú Fáráò, ó sì la gbogbo ilẹ̀ Íjíptì já. Ní 7 ọ̀pọ̀ ni ilẹ̀ sì so èso ní ìkúnwọ́ ìkúnwọ́. Ó sì kó gbogbo oúnjẹ 7 ènìjọ tí ó wà ní ilẹ̀ Íjíptì, ó sì fi oúnjẹ náà ṣúra ní ìlú wọn ni. Oúnjẹ oko ìlú tí ó yí ká, òun ni ó kó jọ sínú rẹ̀. Jósẹ́fù sì kó ọkà jọ bí iyanrìn òkun lọ́pọ̀lọpọ̀, títí ó fi dẹ́kun àti máa ṣírò nítorí tí kò ní iye. A sì bí ọmọkùnrin 2 fún Jósẹ́fù kí 7 èèyàn náà kí ó tó dé, tí Asenati bí fún ọmọbìnrin Pọ́tífẹ́rà àlùfáà Óní. Jósẹ́fù sì sọ orúkọ àkọ́bí ní Manase, wípé nítorí tí Ọlọ́run mú mi gbàgbé gbogbo ìṣẹ́ mi àti gbogbo ilé bàbá mi. Orúkọ ìkejì ni ó sì sọ ní Efraimu, nítorí Ọlọ́run ti mú mi bí si ní ilẹ̀ ìpọ́njú mi. 7 ọ̀pọ̀ náà tí ó wà ní ilẹ̀ Íjíptì sì parí. 7 èèyàn sì bẹ̀rẹ̀ sí dé gẹ́gẹ́ bí Jósẹ́fù ti wí, èèyàn náà sì mú ní ilẹ̀ gbogbo. Ṣùgbọ́n ní gbogbo ilẹ̀ Íjíptì ni oúnjẹ gbé wà. Nígbà tí èèyàn mú ní gbogbo ilẹ̀ Íjíptì, àwọn ènìyàn kígbe oúnjẹ tọ Fáráò. Fáráò sì wí fún gbogbo àwọn ará Íjíptì pé ẹ máa tọ Jósẹ́fù lọ, ohunkóhun tí ó bá wí fún yín kí ẹ ṣe. Èèyàn náà sì wà lórí ilẹ̀ gbogbo. Jósẹ́fù sì ṣí gbogbo ilé ìṣúra sílẹ̀, ó sì ń tà fún àwọn ará Íjíptì. Èèyàn náà sì mú sí ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ gbogbo ni ó sì wá sí Íjíptì láti ra oúnjẹ lọ́dọ̀ Jósẹ́fù, nítorí tí èèyàn náà mú gidigidi ní ilẹ̀ gbogbo.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, orí ìkejìlélógójì. Nígbà tí Jákọ́bù rí pé ọkà wà ní Íjíptì, Jákọ́bù wí fún àwọn ọmọ rẹ̀ pé, "Èṣe tí ẹ̀yin fi ń wo ara yín ní ojú?" Ó sì wí pé, "Wò ó, mo gbọ́ pé ọkà ń bẹ ní Íjíptì, ẹ sọ̀kalẹ̀ lọ síbẹ̀, kí ẹ sì rà fún wa láti ibẹ̀ wá, kí àwa kí ó lè yè, kí a má ṣe kú." Àwọn arákùnrin Jósẹ́fù mẹ́wẹ̀ẹ̀wá sì sọ̀kalẹ̀ lọ láti ra ọkà ní Íjíptì. Ṣùgbọ́n Jákọ́bù kò rán Bẹ́ńjámínì, arákùnrin Jósẹ́fù, pẹ̀lú àwọn arákùnrin rẹ̀, nítorí tí ó wí pé kí ibi kí ó má bàa bá a. Àwọn ọmọ Ísírẹ́lì sì wá ra ọkà nínú àwọn tí ó wá, nítorí èèyàn náà mú ní ilẹ̀ Kínání. Jósẹ́fù ni ó sì ṣe baálé ilẹ̀ náà, òun ni ó ń tà fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ náà. Àwọn arákùnrin Jósẹ́fù sì wá, wọ́n sì tẹ orí wọn ba fún un, wọ́n dojúbolẹ̀. Jósẹ́fù sì rí àwọn arákùnrin rẹ̀, ó sì mọ̀ wọ́n, ṣùgbọ́n ó fi ara rẹ̀ ṣe àjèjì fún wọn. Ó sì sọ̀rọ̀ akọ sí wọn, ó sì wí fún wọn pé, "Níbo ni ẹ̀yin ti wá?" Wọ́n sì wí pé, "Láti ilẹ̀ Kínání, láti ra oúnjẹ." Jósẹ́fù sì mọ àwọn arákùnrin rẹ̀, ṣùgbọ́n àwọn kò mọ̀. Jósẹ́fù sì rántí àlá wọn ni tí ó ti lá sí wọn. Ó sì wí fún wọn pé, "Àmì ni ẹ̀yin, láti rí ìhòhò ilẹ̀ yìí ni ẹ̀yin ṣe wá." Wọ́n sì wí fún wọn pé, "Bẹ́ẹ̀ kọ́, olúwa mi, ṣùgbọ́n láti ra oúnjẹ ni àwọn ìránṣẹ́ rẹ ṣe wá. Ọmọ ẹnìkan náà ni gbogbo wa ṣe. Olóòótọ́ ènìyàn ni àwa. Àwa ìránṣẹ́ rẹ kì í ṣe àmì." Ó sì wí fún wọn pé, "Bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n láti rí ìhòhò ilẹ̀ ni ẹ ṣe wá." Wọ́n sì wí pé, "Arákùnrin 12 ni àwa ìránṣẹ́ rẹ̀. Ọmọ ẹnìkan náà ní ilẹ̀ Kínání sì wò ó. Èyí àbí kẹ́yìn sì wà lọ́dọ̀ bàbá wa lónìí olónìí. Ọ̀kan kò sì sí." Jósẹ́fù sì wí fún wọn pé, "Òun náà ni èyí tí mo wí fún yín pé àmì ni ẹ̀yin. Èyí báyìí ni a ó fi rídìí yín. Ẹ̀mí Fáráò bí ẹ̀yin ó ti lọ níyìn. Bí kò ṣe pé arákùnrin àbí kẹ́yìn wá ìhín yìí, ẹ rán ẹnìkan nínú yín, kí ó sì mú arákùnrin yín wá. A ó sì pa yín mọ́ nínú túbú, kí a lè rídìí ọ̀rọ̀ yín. Bí òtítọ́ wà nínú yín, bí kò ṣe bẹ́ẹ̀, ẹ̀mí Fáráò bí a mí kí ẹ̀yin ṣe." Ó sì kó gbogbo wọn pọ̀ sínú túbú ní 3. Jósẹ́fù sì wí fún wọn ní 7 pé, "Ẹ ṣe èyí kí ẹ sì yè, nítorí èmi bẹ̀rù Ọlọ́run. Bí ẹ̀yin bá ṣe olóòótọ́ ènìyàn, kí a mú ọ̀kan nínú àwọn arákùnrin yín dè ní ilé túbú yín. Ẹ lọ, ẹ mú ọkà lọ nítorí ìyàn ilé yín. Ṣùgbọ́n ẹ mú arákùnrin yín àbí kẹ́yìn fún mi wá. Bẹ́ẹ̀ ni a ó sì mọ ọ̀rọ̀ yín ní òtítọ́, ẹ kì yóò sì kú." Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Wọ́n sì wí fún ara wọn pé, "Àwa jẹ̀bi ní tòótọ́ nípa ti arákùnrin wa, ní ti pé a rí àròkàn ọkàn rẹ̀ nígbà tí ó bẹ̀ wá, àwa kò sì fẹ́ gbọ́. nítorí náà ni ìyọnu yìí ṣe bá wa. Bíbẹ́ ni sì dá wọn ní ohun pé èmi kò wí fún yín pé ẹ má ṣe ṣẹ̀ sí ọmọdé náà, ẹ kò sì fẹ́ gbọ́ sì wò ó ní ìsinsìnyìí, à ń béèrè ẹ̀jẹ̀ rẹ̀. Wọn kò sì mọ̀ pé Jósẹ́fù gbédè wọn, nítorí gbédègbẹ́yọ̀ ni ó fi ń bá wọn sọ̀rọ̀. Ó sì yí padà kúrò lọ́dọ̀ wọn, ó sì sọkún, ó sì tún padà tọ̀ wọ́n wá, ó sì bá wọn sọ̀rọ̀, ó sì mú Simeoni nínú wọn, ó sì dè é ní ojú wọn. Nígbà náà ni Jósẹ́fù pàṣẹ kí wọ́n fi ọkà kún inú àpò wọn, kí wọ́n sì mú owó olúkúlùkù padà sínú àpò rẹ̀, kí wọ́n kí ó sì fún wọn ní oúnjẹ ọ̀nà, báyìí ni ó sì ṣe fún wọn. Wọ́n sì di ọkà lé kẹ́tẹ́kẹ́tẹ́ wọn, wọ́n sì lọ kúrò níbẹ̀. Bí ọ̀kan nínú wọn sì ti tú àpò rẹ̀ ní ilé èrò láti fún kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní oúnjẹ, ó kófìrí owó rẹ̀, sì wò ó, ó wà ní ẹnu àpò rẹ̀. Ó sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé wọ́n mú owó mi padà, sì wò ó, ó tilẹ̀ wà ní àpò mi. Àyà sì fò wọ́n, ẹ̀rù sì bà wọ́n. Wọ́n wí fún ara wọn pé kí ni èyí tí Ọlọ́run ṣe sí wa yìí. Wọ́n sì dé ọ̀dọ̀ Jákọ́bù bàbá wọn ní ilẹ̀ Kínání. Wọ́n sì ròyìn ohun gbogbo tí ó bá wọn fún wọn wípé ọkùnrin náà tí í ṣe olúwa ilẹ̀ náà sọ̀rọ̀ líle sí wa, ó sì fi wá pé a mí ilẹ̀ náà. A sì wí fún un pé olóòótọ́ ènìyàn ni àwa, àwa kì í ṣe amí. Arákùnrin méjìlá ni àwa, ọmọ bàbá wa, ọ̀kan kò sí, àbí kẹ́yìn sì wà lọ́dọ̀ bàbá wa ní ilẹ̀ Kínání lónìí olónìí. Ọkùnrin náà, olúwa ilẹ̀ náà sì wí fún wa pé nípa èyí ni èmi ó fi mọ̀ pé olóòótọ́ ènìyàn ni ẹ̀yin. Ẹ fi ọ̀kan nínú àwọn arákùnrin yín sílẹ̀ lọ́dọ̀ mi, kí ẹ sì mú oúnjẹ nítorí ìyàn ilé yín, kí ẹ sì máa lọ. Ẹ sì mú arákùnrin yín, àbí kẹ́yìn ni tọ̀mí wá. Nígbà náà ni èmi ó mọ̀ pé ẹ̀yin kì í ṣe amí, bí kò ṣe olóòótọ́ ènìyàn. Èmi ó sì fi arákùnrin yín lé yín lọ́wọ́, ẹ̀yin ó sì máa ṣòwò ní ilẹ̀ yìí. Ó sì ṣe bí wọ́n ti ń da àpò wọn, wò ó, ìdí owó olúkúlùkù wà nínú àpò rẹ̀. Nígbà tí àwọn àti bàbá wọn sì rí ìdí owó wọn ni, ẹ̀rù bà wọ́n. Jákọ́bù bàbá wọn sì wí fún wọn pé èmi ni ẹ̀yin gbà ní ọmọ. Jósẹ́fù kò sí, Simeoni kò sì sí, ẹ sì ń fẹ́ mú Bẹ́ńjámínì lọ, lára mi ni gbogbo nǹkan wọ̀nyí pọ̀ sí. Rúbẹ́nì sì wí fún bàbá rẹ̀ pé pa ọmọ mi méjèèjì bí èmi kò bá mú un fún ọ wá, fi yí lé mi lọ́wọ́, èmi ó sì mú un padà fún ọ wá. Òun sì wí pé ọmọ mi kì yóò bá yín sọ̀kalẹ̀ lọ, nítorí arákùnrin rẹ̀ ti kú, onìkan ni ó sì kù. Bí ibi bá bá a ní ọ̀nà tí ẹ̀yin ń lọ, nígbà náà ni ẹ̀yin ó fi ìbìnújẹ́ mú ewú mi lọ sí ìsà òkú.
3: Jẹnẹsìsì orí ìkẹtàlélógójì. Ìyẹn náà sì mú ní ilẹ̀ náà gidigidi. Ó sì ṣe nígbà tí wọ́n jẹ ọkà tí wọ́n ti mú bọ̀ Íjíbítì wá tán. Bàbá wọn wí fún wọn pé ẹ tún lọ ra oúnjẹ díẹ̀ fún wa wà. Júdà sì wí fún un pé ọkùnrin náà tẹnu mọ́ gidigidi fún wa pé ẹ̀yin kò gbọdọ̀ rí ojú mi bí kò ṣe pé arákùnrin yín bá pẹ̀lú yín. Bí ìwọ bá ran arákùnrin wa pẹ̀lú wa, àwa ó sọ̀kalẹ̀ lọ láti ra oúnjẹ fún ọ. Ṣùgbọ́n bí ìwọ kì yóò bá ran, àwa kì yóò sọ̀kalẹ̀ lọ, nítorí tí ọkùnrin náà wí fún wa pé ẹ̀yin kì yóò rí ojú mi bí kò ṣe arákùnrin yín bá pẹ̀lú yín. Israẹli sì wí pé é ṣe tí ẹ̀yin fi hùwà búburú bẹ́ẹ̀ sí mi, tí ẹ̀yin fi wí fún ọkùnrin náà pé ẹ̀yin ní arákùnrin kan pẹ̀lú. Wọ́n sì wí pé ọkùnrin náà béèrè tímọ́tímọ́ ní ti àwa tìkára wa àti ní ti ìbátan wa, wí pé bàbá yín wà síbẹ̀, ẹ̀yin ní arákùnrin mìíràn. Àwa sì wí fún bí ọ̀rọ̀ wọ̀nyí, àwa ó ti ṣe lè mọ̀ dájú pé yóò wí pé mú arákùnrin yín sọ̀kalẹ̀ wá. Júdà sì wí fún Ísíráẹlì bàbá rẹ̀ pé ran ọ̀dọ́mọdé náà bá mi lọ, àwa ó sì dìde, a ó lọ, kí àwa kí ó lè yè, kí a má sì ṣe kú, àti àwa, àti ìwọ, àti àwọn ọmọ wẹrẹ wa. Èmi ni yóò ṣe onígbọ̀wọ́ rẹ̀, ní ọwọ́ mi ni ìwọ ó béèrè rẹ̀. Bí èmi kò bá mú un padà fún ọ wá, kí n sì mú un dúró níwájú rẹ̀, ǹjẹ́ èmi ni yóò ru ẹ̀bí náà láéláé? Bí kò ṣe pé bí àwa ti ń ṣe ìlọ́ra, àwa ìbásà ti padà bọ̀ lẹ́ẹ̀kejì ní ìsinsìnyìí. Ísíráẹlì bàbá wọn sì wí fún wọn pé ǹjẹ́ bíbẹ́ ẹ̀ bá ni, èyí ni kí ẹ ṣe, ẹ mú nínú ààyò èso ilẹ̀ yìí sínú ohun èlò yín, kí ẹ sì mú ọrẹ lọ fún ọkùnrin náà, ìkunra díẹ̀ àti oyin díẹ̀ àti tùràrí, òdíá, èso pupa àti èso álmọ́ndì, kí ẹ sì mú owó mìíràn ní ọwọ́ yín àti owó tí a mú padà wá ní ẹnu àpò yín, ẹ sì tún mú ní ọwọ́ lọ bóyá ó lè ṣe èsì. Ẹ mú arákùnrin yín pẹ̀lú, ẹ sì dìde, ẹ tún padà tọ ọkùnrin náà lọ. Kí Ọlọ́run Olódùmarè kí ó sì fún yín ní àánú níwájú ọkùnrin náà, kí ó lè ran arákùnrin yín ọ̀hún wá àti Bẹ́ńjámínì. Bí a bá gbà mí ní ọmọ, a gbà mí ní ọmọ. Àwọn ọkùnrin náà sì mú ọrẹ náà, wọ́n sì mú ìṣẹ́po owó méjì ní ọwọ́ wọn àti Bẹ́ńjámínì. Wọ́n sì dìde, wọ́n sì sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, wọ́n sì dúró níwájú Jósẹ́fù. Nígbà tí Jósẹ́fù sì rí Bẹ́ńjámínì pẹ̀lú wọn, ó wí fún olórí ilé rẹ̀ pé mú àwọn ọkùnrin wọ̀nyí re ilé, kí o sì pa ẹran, kí o sì pèsè, nítorí tí àwọn ọkùnrin wọ̀nyí yóò bá mi jẹun ní ọjọ́ kan rí. okunrin na si se bi Joseph ti we okunrin na si mu awon okunrin na lo si ile Joseph awon okunrin na si nberu nitori ti amu won wa si ile Joseph won si wi pe nitori owo ti amu pada sinu apo wa ni ako wa ni a se mu wa wole ki o le fe wa lefe ki o si le kolu wa ki o si le ko wa se eru ati awon ketekete wa won si sumo iriju ile Joseph won si ba soro ni enu ona ile na won si wi pe alagba nito to ni awa sokale wa ni isaju lati ra onje o si se nigbati awa de ile ero ti awa tu apo wa si kiyesi owo olukuluku wa ni enu apo re owo wa ni pipe sosan awa si tun mu ni owo pada wa owo miran ni awa si mu ni owo wa sokale wa lati ra onje awa ko meni ti o fi owo wa sinu apo wa o si wi fun pe alaafia ni fun yin e ma beru olorun yin ati olorun baba yin ni o fun yin ni isura ninu apo yin owo yin di owo mi o si mu si ni oni jade to won wa okunrin na si mu awon okunrin na wa si ile Joseph o si fun won ni omi won si wo ese won o si fun awon ketekete won ni ohun jije won si ti mu ore na sile de ati bo Joseph losan nitori ti won gbo pe won o jeun nibe nigbati Joseph si bo wa ile won si mu ore ti o wa ni owo won fun wa sinu ile won si teriba fun ni ile o si bere alaafia won o si wi pe alaafia ki baba yin wa arugbo na ti eyin wi o wa laaye sibe won si dahun pe ara baba wa iranse re le o wa sibe won si tere won ba won si bu ola fun o si gbe oju re soke o si ri Benjamin aburo re omo iya re o si wi pe abi ke eyin na ti eyin wi fun mi ni eyi o si wi pe ki olorun ki o se oju rere si o omo mi Joseph si yara nitori ti inu yo si aburo re o wa ibi ti yo gbe sokun o si bo si yewo o si sokun nibe o si boju re o si jade o si mu ojuda o si wi pe egbe onje kale won si gbe tire kale fun loto ati fun won loto ati fun awon ara Egypt ti o n ba jeun loto nitori ti awon ara Egypt ko gbodo ba awon eniyan Hebrew jeun nitori irira ni fun awon ara Egypt won si joko ni waju re akobi gege bi ipo ibi re ati abikeyin gege bi ipo iwe re enu si ya awon okunrin na si ara won o si bo onje fun won lati waju re lo ṣùgbọ́n oúnjẹ Benjamin ju ti ẹnikẹ́ni wọn lẹ́yìn márùn-ún wọ́n sì mú wọ́n sì bá a ṣe àríyá.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Genesis, orí ìkẹrìnlélógún ogójì, ó sì fi àṣẹ fún ìríjú ilé rẹ̀ wípé fi oúnjẹ kún inú àpò àwọn ọkùnrin wọ̀nyí ìwọ̀n tí wọ́n bá lèrú kí o sì fi owó olúkúlùkù sí ẹnu àpò rẹ̀ kí o sì fi ago omi ago fàdákà ni sí ẹnu àpò àbíkẹ́yìn àti owó ọkà rẹ̀ ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Joseph ti sọ bí ojúmọ́ sì ti mọ́ a sì rán àwọn ọkùnrin náà lọ àwọn àti kẹ́tẹ́kẹ́tẹ́ wọn nígbà tí wọ́n sì jáde kúrò ní ìlú náà tí wọn kò sì jìnà Joseph wí fún ìríjú rẹ̀ pé dìde lè pa àwọn ọkùnrin náà nígbà tí ìwọ bá sì bá wọn wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi búburú san rere nínú èyí kí olúwa mi máa mu èyí tí ó sì fi ń mọ̀ràn ẹ̀yin ṣe búburú lé èyí tí ẹ̀yin ṣe yìí ó sì lé wọn bá ó sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn. Wọ́n sì wí fún un pé e ṣe tí olúwa mi fi sọ irú ọ̀rọ̀ wọ̀nyí kí a máa rí i pé àwọn ọmọ ọ̀dọ̀ rẹ ṣe bí irú nǹkan wọ̀nyí kíyèsí owó tí àwa rí ní ẹnu àpò wa àwa sì tún mú padà fún ọ láti ilẹ̀ Kínání wá báwo ni àwa ṣe jí fàdákà tàbí wúrà nínú ilé olúwa rẹ lọ́dọ̀ ẹnikẹ́ni nínú àwọn ìránṣẹ́ rẹ tí a bá rí kí ó kú àti àwa pẹ̀lú kí a di ẹrú olúwa mi. Ó sì wí pé ǹjẹ́ kí ó sì rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹni tí a bá rí ní ọwọ́ rẹ̀ òní yóò di ẹrú mi ẹ̀yin ó sì ṣe aláìlẹ́ṣẹ̀. Nígbà náà ni olúkúlùkù wọn yára sọ àpò rẹ̀ kalẹ̀ olúkúlùkù wọn sì tú àpò rẹ̀ ó sì ń wá kiri ó bẹ̀rẹ̀ láti ẹ̀gbọ́n wá ó sì pin lọ́dọ̀ àbíkẹ́yìn a sì rí ago náà nínú àpò Benjamin nígbà náà ni wọ́n fa aṣọ wọn ya olúkúlùkù sì di ẹrù lé kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wọ́n sì padà lọ sí ìlú. Àti Juda àti àwọn arákùnrin rẹ̀ wá sí ilé Joseph òun ṣàwà níbẹ̀ wọ́n sì wúlẹ̀ níwájú rẹ̀. Joseph sì wí fún wọn pé ìwà kí ni èyí tí ẹ̀yin hù yìí ẹ̀yin kò mọ̀ pé irú ènìyàn bí èmi a máa mọ̀ràn ní tòótọ́. Juda sì wí pé kí ni a ó wí fún olúwa mi kí ni a ó fọ̀ tàbí àwa ó ti ṣe wẹ ara wa mọ́ Ọlọ́run ti hú ẹ̀ṣẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ jáde wò ó àwa di ẹrú olúwa mi àti àwa àti ẹni tí a rí ago náà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun sì wí pé kí a máa rí i pé èmi ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkùnrin náà ní ọwọ́ ẹni tí a rí ago náà òun yóò ṣe ẹrú mi bí ó ṣe ti ẹ̀yin ẹ gòkè tọ baba yín lọ ní àlàáfíà.
1: nigba na ni Judas sumo odo re o si wi pe Oluwa mi emi be o je ki iranse re ki o so gbolohun oro kan ni eti Oluwa mi ki o ma se binu si iranse re bi Pharaoh ti kala re ni wo sari Oluwa mi bere lowo awon iranse re wi pe eyin ni baba tabi arakunrin bi awa si wi fun Oluwa mi pe awa ni baba arugbo ati omo kan ni ogologbo re abi keyin arakunrin re si ku o nikan soso ni o si ku ni omo iya re baba re si fe iwo si wi fun awon iranse re pe mu so kale to mi wa ki emi ki o le fi oju mi kan awa si wi fun Oluwa mi pe odomode na ko le fi baba re sile nitori pe bi o ba fi sile baba re yo ku iwo si wi fun awon iranse re pe aya se bi arakunrin yin abi keyin baba yin so kale wa eyin ki yo ri oju mi mo o si se nigbati awa goke to baba mi iranse re lo awa soro Oluwa mi fun baba wa si wi pe etun lo ra onje die fun wa wa awa si wi pe awa ko le sokale lo bi arakunrin wa abi keyin ba pelu wa nje awa sokale lo nitori ti awa ki o le ri oju okunrin na bi ko se pe arakunrin wa abi keyin ba pelu wa baba mi iranse re si wi fun wa pe eyin mo pe aya mi bi omo meji fun mi okan si ti odo mi jade lo mo si wi pe nitooto afa aya perepere emi ko si ri lati igba na wa bi eyin ba si mu eyi lo lowo mi pelu ti ibi kan si se ibinu je ni eyin o fi mu ewu mi lo si isa oku nje ni isisin yi nigba ti mo ba de odo baba mi iranse re ti omode na ko si wa pelu wa be ni emi re di mo emi omode na yo si se bi o ba ri pe omode na ko pelu wa yo ku awon iranse re yo si fi ibinu je mu ewu baba wa iranse re lo si isa oku nitori iranse re ni o se onigbowo omode na fun baba mi wi pe bi emi ko ba mu to wa emi ni o gba ebi na lodo baba mi lai lai nje ni isisin yi mi be o je ki iranse re ki o joko ni ipo omode na ni eru fun Oluwa mi ki o si je ki omode na ki o ba awon arakunrin re goke lo nitori bi bawo ni emi o fi goke to baba mi lo ki omode na ki o ma wa pelu mi ki emi ma ba ri ibi ti n bo wa ba baba mi
4: baba wa ti n be le orun a dupe fun ireti ti e fun gbogbo awon onigbagbo wi pe lojo kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a o mu okuro ninu aye ese ti a wa nisisiyi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju baba fun iru ireti ti o ni ogo bi eyi a n bebe wi pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti yo padanu iru ireti ologo bayi ni oruko Jesu amen a mo wi pe igba na nku ferefe a si mo wi pe ki yo pe ti o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti a ti se ninu ara a n bebe wi pe yala loro ni tabi losan tabi lale ni igbakigba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi nibi kibi ti o ti le de ba wa a n bebe wi pe ki o ma de ba gege bi alafara o seese pe o je ojo ti enikan ti se wa o seese ko si je ojo ti inu wa n dun o seese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to a n bebe wi pe ni igbakigba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa a n bebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin anbebe wupe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki agbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alaba pe pelu awon eniyan mimo adupe po ti gbo iruko Jesu Kristi Oluwa wa an se ayewo ninu oro olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihinrere ti o ti te won lowo Jesu so nkan nipa ipadabo re awon apostoli pelu won ko si mu enu kuro ni oro kan yi wipe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wipe Oluwa wa yi ki o ja fara bi o ti le je wipe awon eyan ka si ija fara wipe o pe ti won tin wipe o nbo ko si de ṣùgbọ́n ikilọ púpọ̀ wà fún wa wípé a kò gbọdọ̀ sùn a kò gbọdọ̀ jáfara a ní láti wà ní ìmúra sílẹ̀ wípé a ń retí Olúwa wa nítorí ó pẹ́ ó yá ni Jésù ń bọ̀ àwọn áńgẹ́lì pàápàá wọ́n sọ nípa bíbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni àwọn wòlíì ti ìgbà láéláé wọn kò ṣàì mẹ́nuba irú àkókò tí a fẹ́ mẹ́nuba ní ìrọ̀lẹ́ yìí gbà tí ọlọ́run tún ṣí Jòhánù lójú tí ó rí ìfihàn ohun tí ń bọ̀ wá ó tún jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé Jésù ń bọ̀ a ó bẹ̀rẹ̀ láti ìlérí àti àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi tó ṣe fún wa tí a sì fi pamọ́ fún wa tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run Jòhánù orí ìkẹrìnlá à ń kà á láti ẹsẹ̀ ìkíní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹgbà ọlọ́run gbọ́ ẹgbà mi gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi nínú ilé bàbá ni ọ̀pọ̀lọpọ̀ ibùgbé lé ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín nítorí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín bí mo bá sì lọ ìpèsè àyè sílẹ̀ fún yín èmi ó tún padà wá èmi ó tún padà wá èmi ó sì mú yín lọ sọ́dọ̀ ara èmi tìkára mi pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú nínú àsọtẹ́lẹ̀ yìí tí Jésù Kristi otito ona atiye eni ti a ko ri iro tabi eke lenu re nigba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso aso tele ti ko le yi pada ti ko le ye fun wa wi pe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wi pe o nlo sugbon bi o ti nso fun won wi pe ohun lo be ni o tun te mo won leti wi pe bi ohun ba lo ohun tun pada bo nitori wi pe won ti gbo alaye lori wi pe o nlo bi o ti le se wi pe ko ye won dara dara okan won daru o wa nso fun won wi pe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki ba se wi pe ki a je ki a mu ki a ku nitori a ko mo ti o nbo le ola ko ye ki okan won ki o daru bi ireti won bi o ba si ninu ohun afowoba file ti o wa ninu aye gege bi ohun ini tabi dukia pe bi o ba je pe gbogbo ireti won ohun igba esisin yi lo wa ko ye ki okan won ki o daru nitori bi a ba ti bi enikeni sinu aye abi sinu wahala abi sinu ko ma lo ko ma bo ko ma fa nkan ki won le tora won o si sese fun elomiran titi ojo aye re yo fi dopin ko fa ko ma tora won eni to ba si se iru ise be to se wahala ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wipe akojo wa ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati igbadun aye na akoko ti a ni ninu aye iwonba 70 odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati ayeraye ti o si mo idiwon 70 odun wi pe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti a nlo ninu aye be lori pe bo ti le je wi pe eyan gbadun aye o si ni ayo o rerin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan ton pe ni ekun ni gbogbo 70 odun ti o lo sibe sibe ari wi pe bi iseju kan lori ti a ba fi diwon ayeraye ni Jesu Christi wa nso fun awon omo ehin re o si nso fun wa pelu pe e ma se je ki okan yin daru a gbianju pe bi a ba gbe iyawo nkan rorun a se laala titi akowojo agbeyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati ri wi pe gbe abo sibe yen emi lo nso fun be yen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbe yawo pe wahala dopin boya tori pe ati ibimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa ese re a no mi je kuro abimo ati igba ti iyawo ti loyun lati sasoke sasodo abimo ton bon se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari we pe iya o le sun onje to tin to wa je tele tele koto ileta tin gbe to ro wa lorun o da be ni wi pe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo ro risun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wi pe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wahala ngori wahala fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo nri ti won lo npokun so wi pe oto ye lo simi bo se nku ton diju pe be ni won tun bere oro ina ni ko so mi nbi ni e ki mo mi nbi ni won ni o so mi gbati jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bosin wahala awon ti o fe sin olorun bi ti re won ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti won ni nkan kan won so pe won ri nkan mole fun e pe bo kole oni le sun nu e bo si so wi pe ko boro mo mo ki lati se ma kuro labule wa ti n ba kuro labule wa ti won ri mi ti mo lo si ajo bi Eko tabi a lo si iru Kano ni bi ti o si eni ti o mo wa ṣùgbọ́n èṣù tó mọ̀ wá lábúlé èṣù yẹn ó tún bá wa dẹ́kọ̀ bójo ti ń rọ̀ ló ń kó wọnú ilé wa kò ní rí ilé ẹlòmíì kó sí là á sọ pé ayé kò ṣe é gbádùn gbà tí jésù rí ìdààmú ọkàn tí ó wà ní inú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ó wá sọ fún ọ pé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú wàhálà kí wàhálà tí ẹ bá ní nínú ayé ìgbà díẹ̀ ni ẹ gba ọlọ́run gbọ́ ẹ gba ìlérí rẹ̀ gbọ́ òun fẹ́ràn yín dáradára àwọn àdìtú tó wà ní ìgbésí ayé yín bí ẹ bá gba ọlọ́run gbọ́ àwọn òkè ìṣòro ni wọ́n á di pẹ̀tẹ́lẹ̀ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ó wá ń sọ fún wọn ó mú ọkàn wọn kúrò ní nǹkan ti ayé ó wá mú wọn lọ sí ti ọ̀run wípé ibì kan wà tí ó tayọ àwọn ìràwọ̀ tí ó tayọ àwọ̀ sánmọ̀ tí ó sọ wípé ilé bàbá mi ni orúkọ ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà níbẹ̀ ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín nítorí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín ẹsẹ̀ ọ̀rọ̀ kan yìí wípé èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín ó ní ìyàtọ̀ tó wà láàrin àwọn olùfọkànsìn tòótọ́ àti àwọn ẹlẹ́sìn lásán ẹlẹ́sìn lásán ó ń sìn bó bá béèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ pé bó bá kú mo ló ń lọ a ní ọ̀run ló mẹni tó máa la a ń gbìyànjú ni pé bó bá ṣe é ṣe bí ibì kan bá wà láti lọ kí ọlọ́run nínú àánú rẹ̀ bóyá a lè gbé wa sí afẹ́fẹ́ eré ẹni tó bá ní iyèméjì ọkàn kò lè dé afẹ́fẹ́ rè torí oníyèméjì ko le ri nkan kan gba lowo Olorun sugbon fun awon onigbagbo to to lo so wipe emi nlo o ti lo o abi gba ton bi e saye o ba Jesu ni agbegbe e eh? O ti lo ni emi nlo o si lo o so be o se be pe emi nlo ipese aye sile fun yin o wa ni bi emi ba lo ipese aye sile fun yin emi o tun pada wa ireti onigbagbo ni ipada bo Jesu Kristi oni emi o tun pada wa emi o si mu yin lo sodo emi ti kara mi awon ti oye oye awon ti oro igbagbo ti o la si loju won ma so fun wa bi won ba ya oju le wa lati ta iwe esin fun wa pe ka jo kara iwe yi baba si ra tori gba ti awon eniyan ton ba kuro ni aye o se ko je pe gbagada ni Olorun ma fi se ile ti eni ti won ba soro titi aye raye nje ko da ti eyan ba ri iru gbagada yi gbe titi aye raye nje ko da ko je pe ile to jogun e titi aye raye ni ile titi ti a ma ngbade bi yen to je pe ni asiko erun eruku ko ni je ko si ferese asiko ojo gedegede to wa nta ko ni ojade lati nu yara kolon se fun eni iru ile be titi aye ko ni e to ye niyan awon ti won polongo ti won tawe ti won ka akiri lati oju ile de oju ile iru ireti ta won ni niyan sugbon o se ni laanu wipe won wa ona won o ti ri awa ti olorun ti se ni olori ire lati ri oju ona o so fun wa wipe emi o si mu yin lo o so fun wa pe oun lo si ibikan lati lo pe ese sile wipe ngba to n ba si se tan ohun a pada wa a si mu wa lo sodo ohun ti kara ara re pe nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu ibere ti o se pataki fun wa lati bere ni wipe nibo ni ohun gbe wa toro so wipe nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu lati dahun ibere wipe nibo ni o ngbe wa ewo ise awon aposteli ori keje lati ese ikarun din ni ogota sugbon ohun kun fun emi mimo o tejumo orun bolo tejumo o si ri ogo Olorun ati tani Jesu nduro li owo otun Olorun Jesu Kristi wa ni orun ni owo otun Olorun ko si laye nisisiyi o ti lo si orun lati lo pese aye sile o si ti se ileri ti ko le ye wipe nibi ti emi gbe wa ki awa ki o le wa nibe pelu Stefanu si so fun wa daju wipe ni oke orun ni ibugbe Olorun ni owo otun Olorun ni Jesu Kristi wa bi a ti n soro lowo yi nigbati Jesu Kristi ku ti o si jinde ni ojo na gan ti a gbe lo si oke orun ni ise awon aposteli ori ikini lati ese ikesan bi Jesu Kristi tin ba awon omo yin re soro be ni a ri isele nla kan ti o sele ti a sin la aye wa idi ti o fi sele ati ohun ti o ja si pe o sele be ise awon aposteli ori kini ese ikesan nigba ti o si ti wi nkan wonyi bi won ti nwo agbe soke awo sama si gba kuro li oju won bi won si ti tejumo oju orun bi o ti re oke kiyesi awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wi pe eyin ara galili ese ti a fi duro ti en wo oju orun jesu na yi ti agba soke orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o nlo si orun awon angeli ni ape ni ede wipe awon okunrin meji alaso ala nihi Jesu Kristi leyin iku re o jinde kuro ninu oku o si fi ara han awon omo ehin re o je ki o di mimo fun won wipe ohun kan na ni o jeun pelu won o wole to won lo nigba ti won ti ilekun o wi pe alaafia fun yin o si le eru ati aigbagbo ti o wa le okan won lo ni ojo pupo ti o se yi eni ti ko si ni ipo aye ti o ye ki o wa ni akoko ti o koko fi ara han leyin ajinde re Jesu tun wa o fa han won o so fun Thomas wo pe Thomas wo wo mi ki o si wo iha mi ki o ma se je alaigbagbo mo sugbon ki o gbagbo Thomas ri owo re o si ri iha re o wi pe Olorun mi Oluwa mi Jesu wi fun pe nitori ti iwo ri mi iwo gbagbo o wa fi ibokun fun awon ti won ko ti ri bi iwo bi emi sugbon ti a gbagbo leyin igba ti o si ti fi ara han awon omo ihin re fun iwon bi ogoji ojo o wa di ojo ikeyin o wa so fun won wi pe eyin o gba agbara ki se agbara ti ija ki se agbara ti oselu ki se agbara ti owo sugbon agbara ti iwaasu yin rere agbara ti se ise iyanu o ni eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye e o ma se eleri mi ni ti bi bawo o so fun won wi pe e o se eleri ohun ti e ti ri ohun ti e ti gbo ohun ti e ti gbagbo ohun ti e ti gbekele ki si ni won ti ri kini won ti gbo kini won ti gbagbo
2: This CLM Radio, the spiritual welfare is our concern.
1: Ori ikarundinladota nigba na ni Joseph ko le mu oju damo niwaju gbogbo awon ti o duro ti o si ki gbe pe
3: emu ki gbogbo eniyan ki o jade kuro lodo mi enikeni ko se duro ti nigbati Joseph so ara re di mimo fun awon arakunrin re o si sokun kikan ati awon ara Egypti.

0: kì yóò ní ìtulẹ̀ tàbí ìkórè. Ọlọ́run sì rán mi síwájú yín láti dá irú ọmọ sí fún yín lórí ilẹ̀ àti láti fi ìgbàlà ńlá gba ẹ̀mí yín là. Ǹjẹ́ ní ìsinsìnyí kìí ṣe ẹ̀yin ni ó rán mi sí ìhín bí kò ṣe Ọlọ́run, ó sì ti fi mí ṣe bàbá fún Fáráò àti olúwa gbogbo ilé rẹ̀ àti alákòóso gbogbo ilẹ̀ Íjíptì. Ẹ yára kí ẹ sì gòkè tọ bàbá mi lọ, kí ẹ sì wí fún un pé báyìí ni Jósẹ́fù ọmọ rẹ̀ wí pé Ọlọ́run fi mí jẹ olúwa gbogbo Íjíptì, sọ̀kalẹ̀ tọ̀ mí wá, má sì ṣe dúró. Ìwọ sì jókòó ní ilẹ̀ Góṣénì, ìwọ sì wà létí ọ̀dọ̀ mi, ìwọ àti àwọn ọmọ rẹ àti àwọn ọmọ ọmọ rẹ àti ọwọ́ ẹran rẹ àti ọwọ́ màálù rẹ àti ohun gbogbo tí ìwọ ní. Níbẹ̀ ni èmi ó sì máa bọ́ ọ, nítorí ọdún ìyàn kú márùn sí i, kí ìwọ àti àwọn ará ilé rẹ àti ohun gbogbo tí ìwọ ní kí ó má bàa rí ìpọ́njú. Sì kíyèsí ojú yín àti ojú Bẹ́ńjámínì arákùnrin mi rí pé ẹnu mi ni ó ń sọ̀rọ̀ fún yín, kí ẹ̀yin kí ó sì ròyìn gbogbo ògo mi ní Íjíptì fún bàbá mi àti ti ohun gbogbo tí ẹ̀yin rí, kí ẹ̀yin kí ó sì yára kí ẹ sì mú bàbá mi sọ̀kalẹ̀ wá ìhín. Ó sì rọ̀ mọ́ Bẹ́ńjámínì arákùnrin rẹ̀ ní ọrùn, ó sì sọkún, Bẹ́ńjámínì sì sọkún ní ọrùn rẹ̀, ó sì fi ẹnu ko gbogbo àwọn arákùnrin rẹ̀ ní ẹnu, ó sì sọkún sí wọn lára. Lẹ́yìn èyí ni àwọn arákùnrin rẹ̀ bá a sọ̀rọ̀. A sì gbọ́ ẹ̀yìn náà ní ilé Fáráò pé àwọn arákùnrin Jósẹ́fù dé, ó sì dùn mọ́ Fáráò àti àwọn ìránṣẹ́ rẹ̀. Fáráò sì wí fún Jósẹ́fù pé, wí fún àwọn arákùnrin rẹ̀, èyí ni kí ẹ ṣe, ẹ di ẹrù lé ẹranko yín, kí ẹ sì lọ sí ilẹ̀ Kínání, ẹ sì mú bàbá yín àti àwọn ará ilé yín, kí ẹ sì tọ̀ mí wá, èmi ó sì fún yín ní ohun rere ilẹ̀ Íjíptì, ẹ̀yin ó sì máa jẹ ọ̀rá ilẹ̀ yìí. Ǹjẹ́ a fún ọ ní àṣẹ, èyí ni kí ẹ ṣe, ẹ mú kẹ̀kẹ́ ẹrù láti ilẹ̀ Íjíptì fún àwọn ọmọ wẹ̀rẹ̀ yín àti fún àwọn aya yín, kí ẹ sì mú bàbá yín, kí ẹ sì wá. Ẹ má sì ṣe àníyàn ohun èlò nítorí ohun rere gbogbo ilẹ̀ Íjíptì ti yín ni. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe bẹ́ẹ̀, Jósẹ́fù sì fi kẹ̀kẹ́ ẹrù fún wọn gẹ́gẹ́ bí àṣẹ Fáráò, ó sì fi oúnjẹ ọ̀nà fún wọn, ó fi ìpààrọ̀ aṣọ fún gbogbo wọn, fún olúkúlùkù wọn, ṣùgbọ́n Bẹ́ńjámínì ni ó fi 300 fàdákà fún àti ìpààrọ̀ aṣọ 5. Báyìí ni ó sì ránṣẹ́ sí bàbá rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́wàá tí ó ru ohun rere Íjíptì àti abo kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́wàá tí ó ru ọkà àti àkàrà àti oúnjẹ fún bàbá rẹ̀ ní ọ̀nà. Bẹ́ẹ̀ ni ó rán àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n sì lọ, ó sì wí fún wọn pé ẹ má ṣe jà ní ọ̀nà. Wọ́n sì gòkè láti ilẹ̀ Íjíptì lọ, wọ́n sì dé ọ̀dọ̀ Jákọ́bù bàbá wọn ilẹ̀ Kínání, wọ́n sì wí fún un pé Jósẹ́fù ń bẹ láàyè síbẹ̀, òun sì ní baálẹ̀ gbogbo ilẹ̀ Íjíptì. Ó sì rẹ̀ Jákọ́bù dé inú nítorí tí kò gbà wọ́n gbọ́. Wọ́n sì sọ ọ̀rọ̀ Jósẹ́fù gbogbo fún un tí ó wí fún wọn. Nígbà tí ó sì rí kẹ̀kẹ́ ẹrù tí Jósẹ́fù rán wá láti fi mú un lọ, ọkàn Jákọ́bù bàbá wọn sọjí. Ísírẹ́lì sì wí pé, ó tó, Jósẹ́fù ọmọ mi ń bẹ láàyè síbẹ̀, èmi ó lọ kí n sì rí i, kí èmi kí ó tó kú.
1: Jẹ́nẹsìsì orí 44. Ísírẹ́lì sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n tí ohun ti ohun gbogbo tí ó ní. Ó sì dé bí Aṣẹ́bà, ó sì rú ẹbọ sí Ọlọ́run Ísákì bàbá rẹ̀. Ọlọ́run sì bá Ísírẹ́lì sọ̀rọ̀ ní ojúna ní òru, ó sì wí pé, Jákọ́bù, Jákọ́bù, ó sì wí pé, èmi ni yìí, ó sì wí pé, èmi ni Ọlọ́run, Ọlọ́run bàbá rẹ, má bẹ̀rù láti sọ̀kalẹ̀ lọ sí ilẹ̀ Íjíptì, nítorí ibẹ̀ ni èmi ó gbé sọ ìwọ di orílẹ̀-èdè ńlá, èmi ó sì bá ọ sọ̀kalẹ̀ lọ sí Íjíptì, èmi ó sì mú ọ gòkè wá ní tòótọ́, Jósẹ́fù ni yóò sì fi ọwọ́ rẹ̀ pa ọ́ ní ojúdé. Jákọ́bù sì dìde láti bí Aṣẹ́bà lọ. Àwọn ọmọ Ísírẹ́lì sì mú Jákọ́bù bàbá wọn lọ àti àwọn ọmọ wẹ́rẹ́ wọn àti àwọn aya wọn nínú kẹ̀kẹ́ ẹrù tí Fáráò rán láti mú un lọ. Wọ́n sì mú ẹran wọn àti ẹrù wọn tí wọ́n ní ní ilẹ̀ Kínání, wọ́n sì wá sí Íjíptì, Jákọ́bù àti gbogbo irú ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀, àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀, àti àwọn ọmọbìnrin rẹ̀ àti àwọn ọmọbìnrin àwọn ọmọ rẹ̀, gbogbo irú ọmọ rẹ̀ ni ó mú pẹ̀lú rẹ̀ wá sí ilẹ̀ Íjíptì. Wọ̀nyí sì ni orúkọ àwọn ọmọ Ísírẹ́lì tí ó wá sí Íjíptì, Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀, Ríúbẹ́nì àkọ́bí Jákọ́bù àti àwọn ọmọ Ríúbẹ́nì, Hánókù àti Pálù àti Ẹ́sítrónì àti Kámi àti àwọn ọmọ Símíónì, Jemueli àti Jamini àti Ohadi àti Jákínì àti Sohari àti Ṣaulu ọmọ obìnrin ará Kínání kan àti àwọn ọmọ Lefi, Gaṣioni, Kohati àti Mirari àti àwọn ọmọ Júdà, Eri àti Onani àti Ṣeela àti Peresi àti Sera. Ṣùgbọ́n Eri òun Nani ti kú ní ilẹ̀ Kínání àti àwọn ọmọ Peresi ní Ẹ́sítrónì òun Hamulu àti àwọn ọmọ Isakari, Tola àti Pufa àti Jobu àti Simroni àti àwọn ọmọ Sebuluni, Seredi àti Eloni àti Jalieli. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ Lea tí ó bí fún Jákọ́bù ní

0: àti dípò ọwọ́ màálù àti kẹ́tẹ́kẹ́tẹ́, ó sì fi oúnjẹ bọ́ wọn dípò gbogbo ẹran wọn ní ọdún náà. Nígbà tí ọdún náà sì parí, wọ́n sì tọ̀ ọ́ wá ní ọdún kejì, wọ́n sì wí fún un pé, "Àwa kì yóò pa á mọ́ lọ́dọ̀ Olúwa mi. Bí a ti na owó wa tán, ẹran ọ̀sìn sì ti di ti Olúwa mi. Kò sì sí nǹkan tí ó kù ní ojú Olúwa mi bí kò ṣe ara wa àti ilẹ̀ wa. Nítorí kí ni àwa ṣe kú ní ojú rẹ àti àwa àti ilẹ̀ wa? Fi oúnjẹ rà wá àti ilẹ̀ wa, àti àwa àti ilẹ̀ wa yóò máa ṣe ẹrú Farao, kí o sì fún wa ní irúgbìn, kí àwa kí ó lè yè, kí a má kú, kí ilẹ̀ kí ó má ṣe di àkóró." Bẹ́ẹ̀ ni Joseph ra gbogbo ilẹ̀ Egypt fún Farao, nítorí olúkúlùkù àwọn ará Egypt ni ó ta oko rẹ̀, nítorí tí èèyàn náà mú wọn, ilẹ̀ sì di ti Farao. Bí ó sì ṣe ti àwọn ènìyàn ni, ó ṣí wọn sí ìlú láti òpin ilẹ̀ kan ní Egypt dé òpin ilẹ̀ kejì, kìkì ilẹ̀ àwọn àlùfáà ni kò rà, nítorí tí àwọn àlùfáà ní ìpín tiwọn láti ọwọ́ Farao wá, wọ́n sì ń jẹ ìpín wọn tí Farao fi fún wọn, nítorí náà ni wọn kò fi ta ilẹ̀ wọn. Nígbà náà ni Joseph wí fún àwọn ènìyàn pé, "Kíyèsí, èmi ti rà yín lónìí àti ilẹ̀ yín fún Farao. Wò ó, irúgbìn nìyí fún yín, kí ẹ̀yin kí ó sì gbin ilẹ̀ náà, yóò sì ṣe ní ìkórè kí ẹ̀yin kí ó fi ìdá márùn-ún fún Farao. Ọ̀nà mẹ́rin yóò jẹ ti ara yín fún irúgbìn oko àti fún oúnjẹ yín, àti fún àwọn ará ilé yín, àti oúnjẹ fún àwọn ọmọ yín wẹ̀rẹ̀." Wọ́n sì wí pé, "Ìwọ́ ti gba ẹ̀mí wa là, kí àwa kí ó rí oore ọ̀fẹ́ ní ojú Olúwa mi, àwa ó sì máa ṣerú Farao." Joseph sì ṣe é ní ìlànà ní ilẹ̀ Egypt títí di òní olónìí pé Farao ni yóò máa ní ìdá márùn-ún, bí kò ṣe ilẹ̀ àwọn àlùfáà nìkan ni kò di ti Farao. Israeli sì jókòó ní ilẹ̀ Egypt ní ilẹ̀ Gosheni, wọ́n sì ní ìní níbẹ̀, wọ́n bí si, wọ́n sì rẹ̀ gidigidi. Jacob sì wà ní ọdún 17 ní ilẹ̀ Egypt. Gbogbo ọjọ́ ayé Jacob jẹ́ 70 ọdún, ó di mẹ́ta. Àkókò Israeli sì súnmọ́ etílé tí yóò kú, ó sì pe Joseph ọmọ rẹ̀, ó sì wí fún un pé, "Èmi bẹ ọ, bí èmi bá rí ojú rere ní ojú rẹ, jọ̀ ọ́, fi ọwọ́ rẹ sí abẹ́ ìtàn mi, kí o sì ṣe àánú àti òtítọ́ fún mi. Èmi bẹ ọ, má ṣe sinmi ní Egypt. Ṣùgbọ́n nígbà tí èmi bá sùn pẹ̀lú àwọn bàbá mi, ìwọ́ gbé mi jáde ní Egypt, kí o sì sinmi ní ibojì wọn." Òun sì wí pé, "Èmi ó ṣe bí ìwọ ti wí." Ó sì wí pé, "Búra fún mi." Òun sì búra fún un. Israeli sì tẹríba lórí àkété.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Jẹ́nẹ́sìsì, orí ìkejìdínláàádọ́ta. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni ẹnìkan wí fún Jósẹ́fù pé, "Kíyèsí, ara bàbá rẹ kò dá." Ó sì mú àwọn ọmọ rẹ̀ méjèèjì, Manasseh àti Ephraim pẹ̀lú rẹ̀. Ẹnìkan sì sọ fún Jákọ́bù, ó sì wí pé, "Kíyèsí, Jósẹ́fù ọmọ rẹ̀ tọ̀ ọ́ wá." Ísírẹ́lì sì gbìyànjú, ó sì jókòó lórí àkété. Jákọ́bù sì wí fún Jósẹ́fù pé, "Ọlọ́run Olódùmarè farahàn mi ní Lucy ní ilẹ̀ Kenani, ó sì súre fún mi, ó sì wí fún mi pé, "Kíyèsí, èmi ó mú ọ bí si, èmi ó mú ọ rẹ̀, èmi ó sì sọ ọ di ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, èmi ó sì fi ilẹ̀ yìí fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìní títí ayé." Ǹjẹ́ ní ìsinsìnyí, Ephraim àti Manasseh, àwọn ọmọ rẹ méjèèjì tí a bí fún ọ ní ilẹ̀ Egypt, kí èmi kí ó tó tọ̀ wá ní Egypt, tí èmi ni wọ́n, bí Reubeni, òun Simeoni, bẹ́ẹ̀ ni wọn ó jẹ́ ti èmi. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ tí ìwọ bí lẹ́yìn wọn ni yóò ṣe tirẹ, a ó sì máa pè wọ́n ní orúkọ àwọn arákùnrin wọn ní ilẹ̀ ìní wọn. Àti èmi, nígbà tí mo ti Padani wá, Rakeli kú lọ́wọ́ mi ní ilẹ̀ Kenani ní ọ̀nà, nígbà tí ó kù díẹ̀ tí a bá fi dé Efrati, èmi sì sìn níbẹ̀ ní ọ̀nà Efrati, èyí náà ni Bethlehemu. Israeli sì wo àwọn ọmọ Jósẹ́fù, ó sì béèrè pé, "Ta ni ìwọ̀nyí?" Jósẹ́fù sì wí fún bàbá rẹ̀ pé, "Àwọn ọmọ mi ni, tí Ọlọ́run fi fún mi níhìn yìí." Ó sì wí pé, "Èmi bẹ ọ, mú wọn wá sọ́dọ̀ mi, èmi ó sì súre fún wọn." Ǹjẹ́ ojú Israeli ṣú bàìbàì nítorí ogbó, kò lè ríran, òun sì mú wọn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì fi ẹnu kò wọ́n ní ẹnu, ó sì gbà wọ́n mọ́ra. Israeli sì wí fún Jósẹ́fù pé, "Èmi kò dábàá àti rí ojú rẹ mọ̀, sì kíyèsí, Ọlọ́run sì fi irú ọmọ rẹ hàn mí pẹ̀lú." Jósẹ́fù sì mú wọn kúrò ní eékún rẹ̀, ó sì tẹríba, ó da ojú rẹ̀ bolẹ̀. Jósẹ́fù sì mú àwọn méjèèjì, Ephraim ní ọwọ́ ọ̀tún rẹ̀ sí ọwọ́ òsì Israeli, àti Manasseh lọ́wọ́ òsì rẹ̀ sí ọwọ́ ọ̀tún Israeli, ó sì mú wọn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Israeli sì na ọwọ́ ọ̀tún rẹ̀, ó sì fi lé Ephraim, ẹni tí ṣe àbúrò ní orí, àti ọwọ́ òsì rẹ̀ lé orí Manasseh. Ó mọ̀ọ́mọ̀ mú ọwọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀, nítorí Manasseh ní ṣe àkọ́bí. Ó sì súre fún Jósẹ́fù, ó sì wí pé, "Ọlọ́run níwájú."

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹ níwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébùú. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọ orúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú ọ kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú ọ kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọ́rúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébùú, ní orí igi àgbélébùú, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo npe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo enkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e onu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa.

bẹ́yìn wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ńbẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, mo lé wọn jáde ní orúkọ Jésù. Ẹ̀mú ò láradá, a dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí, ìdásílẹ̀ ti dé fún ọ. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, fi gbé ọwọ́ kan sí òkè, kí o fi ọwọ́ mìíràn, ọwọ́ kejì lé ikùn rẹ, kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí, ó wà láti wá jẹ́rìí ohun tí Ọlọ́run ṣe fún ọ. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Ọlọ́run alágbára, Ọlọ́run tí kì í kùnà, Ọlọ́run tí ìlérí rẹ̀ kì í tà sé. Àwa sọ̀dọ̀ yín nísinsìnyí, a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára, ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo okùn ìdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá, mo já wọn ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn, tí ó wà ní àrọ́wọ́tó wọn, tí ó yí ilé rẹ̀ ká, tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, mo lé yín kúrò ní orúkọ Jésù. Ẹ ti ò sílẹ̀, ẹ jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, kí ó lè wá jẹ́rìí iṣẹ́ rere tí Ọlọ́run ṣe lára rẹ̀, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan tí ara máa ń ta, ó dàbí ara títa, ó dàbí ẹni pé ara títa náà kò gbóògùn. Bí o bá wà níbẹ̀, nawọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ohun gbogbo ní ṣíṣe fún yín. Ara títa yìí mo mú o kúrò, gbogbo pé a yínra mo mú o kúrò, gbogbo nǹkan tí ó dàbí ẹni pé kò gbóògùn, a lé wọn jáde ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ìwọ tí ó dàbí ẹni pé ìgbésẹ̀ wọ̀ Ọlọ́run, o sì ń sá káàkiri nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí o jẹ lówó, o sì ń bẹ̀bẹ̀ wípé bí Ọlọ́run bá lè pèsè fún ọ, o fẹ́ san àwọn ìgbèsè tí ó wà lọ́rùn rẹ. Bí o bá nawọ́ sókè, ìpèsè Ọlọ́run ní kíkún yóò jẹ́ tirẹ̀. Olúwa wa, Ọlọ́run wa, à ń wo ojú yín, nítorí pé a gbàgbọ́ wípé ìpèsè wá láti òkè wá. Jẹ́ mo bẹ̀bẹ̀ fún àwọn yìí tí ó dàbí ẹni pé ìgbèsè wọ̀ lọ́rùn, ẹ dá wọn sílẹ̀, ẹ ṣàánú fún wọn. Gbogbo èyí tí wọ́n ń sá káàkiri, tí wọ́n ń sá pamọ́, tàbí tí àyà wọn lágara, tàbí tí àyà wọn já nítorí àwọn tí wọ́n jẹ́ ní ìgbèsè, mo gbàgbọ́, mo sì gbàdúrà láti òní lọ kí ìpèsè Ọlọ́run kí ó wá sí ìgbèsè ayé wọn, kí ó wá sí ìdílé wọn, kí ó wá sí ibi iṣẹ́ wọn, tí wọ́n fi san àwọn ìgbèsè wọ̀nyí ní orúkọ Jésù. Adúpẹ́pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì ohunkóhun tí ó bá wà ní ìgbésí ayé rẹ̀ gẹ́gẹ́ bí àìsàn tàbí gẹ́gẹ́ bí ìdè láti ọwọ́ Sàtánì, ohun tí mo fẹ́ kí o ṣe ni pé kí o gbọ́ ọwọ́ lé ara rẹ, kí o sì gbàgbọ́ wípé nígbà tí o bá ń bọ̀ ní ọjọ́ bọ̀, èyí ni ní ọjọ́ Àlàmísì tí ó ń bọ̀, o máa bọ̀ pẹ̀lú ẹ̀rí Ọlọ́run lé ẹnu rẹ. Bàbá wa lé ọ̀run, a dúpẹ́ wípé ìpè tó ní ìbùkún ni ẹ fi pè wá, ìpè àlàáfíà lẹ fi pè wá. A ti wá sọ̀dọ̀ yín, a sì ń bẹ̀yìn wípé bí a ti wá, ẹ má jẹ́ kí a padà lé ọwọ́ òfo. Gbogbo ibi tí àìsàn wà, ẹ lé àìsàn náà jáde. Gbogbo ibi tí àìní wà, ẹ lé àìní jáde. Gbogbo ibi tí ìbànújẹ́ wà, ẹ lé ìbànújẹ́ jáde. Gbogbo àwọn ọkàn tí ó ń ṣàárẹ̀ nítorí wàhálà tí ó wà ní ìdílé wọn, nítorí ìwàhálà tí ó wà ní abẹ́ ilé, a ń bẹ̀yìn wípé ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Gbogbo ẹ̀dùn ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ̀ yìí, ẹ wá tan, ẹ gbọ́ àdúrà wọn, ẹ jẹ́ kí wọn kí ó lè ní ayọ̀ kíkún ní orúkọ Jésù. Bàbá, à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ, à ń bèbẹ̀ wípé gbogbo rẹ̀ pátápátá kí ẹ mú láradá ní orúkọ Jésù. Èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo, a bẹ̀bẹ̀ wípé agbára àtọ̀run wá kí ó balẹ̀ nísinsìnyí, kí ó mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú, wọ́n máa ń dìde, wọ́n máa ń ṣubú, wọ́n máa ń dìde, tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́, a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́, okun, agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn.

lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́, ẹ wá sọ wọ́n di mímọ́. Ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn. Ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ Ọlọ́run mu, ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ní ìsọdí mímọ́ tí wọ́n bèrè fún agbára ẹ̀mí Ọlọ́run, agbára tí ó máa mú ẹ̀rù kúrò, agbára tí ó máa jẹ́ kí a lè wàásù ọ̀rọ̀ Ọlọ́run, agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá, agbára tí a fi lè gbàdúrà, agbára tí ó jẹ́ kí iná Ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa. Ẹ wá fún ọ ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná, àwọn tí ọ̀nà ń nà, àwọn tí ìṣẹ́ ń ṣẹ́, àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn, a ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ Jésù. Obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ, tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì, ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀, ó sì ń ba ọ nínú jẹ́. Mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí ọmọ náà, ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọmọ náà. À ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní, yóò jẹ́ ọmọ rere ní orúkọ Jésù. Arábìnrin tí ó wà lọ́hùn ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí òun ti ń wá káàkiri, ó ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí Ọlọ́run kí ó wá ọmọ náà rí. Níbikíbi tí ọmọ náà wà, ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù. Adúpẹ́ pé ti gbọ́ ti wá, adúpẹ́ pé ti ṣàánú fún wa, adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, kí o tó lọ, mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ. Sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

gbé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́, kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà, o ní láti yẹ ara rẹ wò. Bí o ti ń yẹ ara rẹ wò, o rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ lórúkọ Jésù. Bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà, ló máa ké hallelujah, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ̀dìjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀. A wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́. A mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti ń mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti ń mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́, tí ẹ ti ṣe ní ibòmíràn, a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa. Wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, a kì í káàbọ̀ láàrin wa. Ní gbọ̀ngàn kọ̀ọ̀kan, a ń bẹ̀ yín nísìnyí wípé ìbá jẹ́ ọkùnrin, ìbá jẹ́ obìnrin, ìbá jẹ́ ọmọdé, ìbá jẹ́ àgbà, wípé ọwọ́ agbára àtòkè wá, kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Níhìn-ín ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù. Nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn, yálà ìpákẹ́ ni tàbí gẹ̀gẹ́ ọrùn tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin tàbí inú tí ó wú. Ìwọ ohun tí ó wú ní àgọ́ ara wọn, mo pàṣẹ fún ọ, jáde kúrò lórúkọ Jésù. O láǹfààní láti wà níbẹ̀ nígbà tí mo bá gbàdúrà. Nítorí bẹ́ẹ̀, nítorí orúkọ Jésù, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, mo pàṣẹ fún àwọn nǹkan tó wù ní lọ́rùn ni, lábíyá ni, níkùn ni, lẹ́sẹ̀ ni, lábẹ́ ara ni, mo pàṣẹ fún yín, ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run, mo ń gbàdúrà fún àwọn tí ó ní ẹ̀jẹ̀ ríru, àwọn tí ó ní ikọ́ fe. Mo ń gbàdúrà nísinsìnyí pé ikọ́ fe yìí, ikọ́ tó fẹ́ pa wọ́n, mo gbàdúrà wípé ẹ ó jáde lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbígbóná, mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín, kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí, kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ́mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé o ní agbára láti jọba síbẹ̀, láti jókòó síbẹ̀, nígbà tí a bá ń dárúkọ Jésù. Ìwọ ẹ̀mí kẹ́mí, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsínwí, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, àìsàn káìsàn tó bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni, mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín, kí ó balẹ̀ wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú, wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá jẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ẹ ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di, o sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ, ìdítí kí ó kúrò, àìlèsọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀, kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀.

lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé abíọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ́ ni odi ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí, nínú iṣan, nínú ìkọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tuni sílẹ̀, ọwọ́ tí dani ní ìdè, kí ó kàn ọ́ nísinsìnyí, dìde kí ó rìn lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sákàkiri, èyí tó fara pamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ìṣù ò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń képe ilẹ̀ ọ máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà, ẹ fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarúkọ wọn níkọ̀ọ̀kan àbí ọ̀dárakọ níkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn, kí wọn kí ó gba ìdáǹde ìtúsílẹ̀ wọn. Ẹ ṣàánú fún oníkálukú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọwọ́ ìyanu, ọwọ́ agbára, ọwọ́ ìwòsàn, ọwọ́ ìdáǹde kí ó kan ẹnì kọ̀ọ̀kan nísinsìnyí lórúkọ Jésù. Adúpẹ́ ìpẹ́ ti gbọ́ ti wa, adúpẹ́ ìpẹ́ ti ṣe é fún wa, adúpẹ́ ìpẹ́ ti fún wa ní iṣẹ́ ìyanu, a ó sì rí àmì rẹ̀ ní ìgbésí ayé wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí o ní láti yẹ ara rẹ wò, kí o wo ohun tí Ọlọ́run ti ṣe. Bí o bá sì ti rí wípé ohun tí ó wú sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àti lé wọn jáde, wọn ò sí níbẹ̀ mọ́, o máa kígbe hallelujah, a ó sì máa yọ̀ pẹ̀lú rẹ. Bí o bá rí wípé àìsàn kan tí ó wà ní àgọ́ ara rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí níbẹ̀ mọ́, o yẹ kí o ké hallelujah, kí a sì yọ̀ pẹ̀lú rẹ. Andrew Dio yí ara rẹ wò, nítorí wípé

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe, kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀. Andrew Deo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Exodus, ori ikeji, okunrin kan ara ile lefi si lo, o si fi omobirin lefi kan, obirin na si yun, o si bi omokunrin kan, nigba ti o si ri pe o se omo didara, o pa mo ni osu meta, nigba ti ko si le pa mo mo, o se apoti Yesu fun, o si fi oda ile ati oje igi san, o si te omo na sinu re, o si gbe sinu koriko odo ni eba odo na. Arabirin re si duro ni okere lati mo ohun ti yo se omo na. Omobirin Farao si sokale wa lati we ni odo. Awon omobirin odo re si rin lo ni eba odo na. Nigba ti o si ri apoti na laarin koriko odo, o ran omobirin odo re kan lati lo gbe wa. Nigba ti o si se, o ri omo na, si kiyesi omode na nsokun. Inu re si yo si, o si wi pe okan ninu awon omo Eberu ni eyi. Nigba na ni arabirin re wi fun omobirin Farao pe emi ka lo pe alagbato kan fun o wa ninu awon obirin Eberu ki o to omo na fun o. Omobirin Farao si wi fun pe lo. Omobirin na si lo, o si pe iya omo na wa. Omobirin Farao si wi fun pe gbe omo yi lo ki o si to fun mi, emi o si san owo ise re fun o. Obirin na si gbe omo na lo, o si to. Omo na si dagba, o si mu to omobirin Farao wa, oun si di omo re, o si so oruko re ni Mose. O si wi pe nitori ti mo fa jade ninu omi, o si se ni ojo won ni. Ti Mose dagba, o jade to awon arakunrin re lo, o si wo ise won, o si ri ara Egypt kan o n lu Eberu kan, okan ninu awon arakunrin re, o si wo eyin, o wo ohun. Nigba ti o si ri pe ko si enikan, o lu ara Egypt na pa, o si bo ninu yanrin. Nigba ti o si jade lo ni ijo keji, kiyesi okunrin meji ara Eberu n ba ara won ja. O si wi fun eni ti o firan si enikeji re pe ese ti iwo fi n lu egbe re, o n si wi pe ta ni o fi oje olori ati onidajo lori wa, iwo fe pa mi bi o ti pa ara Egypt. O si si beru, o si wi pe looto oran yi di mimo. Nigba ti Farao si gbo oran yi, o n wo ona lati pa Mose, sugbon Mose sa kuro niwaju Farao, o si n gbe ile Midiani, o si joko ni eba kanga kan. Nje alufa Midiani ni omobirin meje, won si wa, won pon omi, won si kun oko imumi lati fi omi fun agbo eran baba won. Awon oluso agutan si wa, won si le won kuro. Nigba na ni Mose dide duro, o ran won lowo, o si fi omi fun agbo eran won. Nigba ti won si bo de odo Reueli baba won, o ni e ti ri ti eyin fi tete de be loni. Won si wi pe ara Egypt kan ni o gba wa lowo awon oluso agutan, o si fun omi to fun wa pelu, o si fi fun agbo eran. O si wi fun awon obinrin re pe nibo ni o gbe wa, e se ti eyin fi okunrin na sile, e pe ki o le wa jeun. O si dun mo Mose lati ma ba okunrin na gbe, o si fi Sipora omobirin re fun Mose. O si bi omokunrin kan fun, o si so oruko re ni Gashomu, nitori ti o wi pe emi ti n se atipo ni ile ajeji. O si se leyin ojo pupo ti oba Egypt ku, awon omo Israeli si n gbin nitori isin na. Won si ke igbe, won si goke to Olorun lo nitori isin won. Olorun si gbo irora won, Olorun si ranti majemu re pelu Abrahamu, pelu Isaki ati pelu Jakobu. Olorun si boju wo awon omo Israeli, Olorun si mo fun won.
2: Exodus ori iketa. Mose si n so agbo eran Jethro baba aya re alufa Midiani, o si da agbo eran na lo si apa eyin ju, o si de Orebu oke Olorun. Angeli Oluwa si farahan ni alo iná lati inu arin igbe, o si wo si kiyesi iná n jo igbe, igbe na ko se run. Mose si wi pe nje emi o yi pada si apa kan, emi o si wo iran nla yi, e se ti igbe yi ko run. Nigba ti Oluwa ri pe o yi pada si apa kan lati wo, Olorun ko si lati inu arin igbe na wa, o si wi pe
3: Mose, Mose.
2: O si dahun pe emi niyi, o si wi pe ma se sunmo eyin, bo sa lubata re kuro ni ese re, nitori ibi ti iwo gbe duro si ni ile mimo ni. O si wi pe emi ni Olorun baba re, Olorun Abrahamu, Olorun Isaki ati Olorun Jakobu. O si si pa oju re mo nitori ti o beru lati boju wo Olorun. Oluwa si wi pe nitooto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt, mo si gbo igbe won nitori awon akonisise won,
4: nitori ti mo mo ibanuje won.
2: Emi si sokale wa lati gba won lowo awon ara Egypt, ati lati mu won goke ti ile na wa si ile rere ati nla, si ile ti n san fun wara ati fun oyin, si ibi ti awon ara Kenani ati ti awon Hiti ati ti awon Amori ati ti awon Perisi ati ti awon Hipi ati ti awon Jebusi. Nje ni isisin yi kiyesi, igbe awon omo Israeli di odo mi, emi si ti ri pelu wahala ti awon oba Egypt n wahala won nitori na wa ni isisin yi emi o si ran si Pharaoh ki wo ki o le mu awon eniyan mi awon omo Israeli lati Egypt jade wa o se si wi fun Olorun pe ta ni emi ti emi o fi to Pharaoh lo ati ti emi o fi le mu awon omo Israeli jade lati Egypt wa o si wi pe nitooto emi o wa pelu re eyi ni yo si se ami fun o pe emi ni o ran nigbati iwo ba mu awon eniyan na lati Egypt jade wa eyin o sin Olorun lori oke yi mo se si wi fun Olorun pe kiyesi nigbati mo ba de odo awon omo Israeli ti emi o si wi fun o pe Olorun awon baba yin ni o ran mi si yin ti won o si bi mi pe oruko re kini emi o wi fun won Olorun si wi fun mo se pe emi ni eni ti o wa o si wi pe bayi ni ki o wi fun awon omo Israeli pe emi ni o ran mi si yin Olorun si wi fun mo se pelu pe bayi ni ki iwo ki o wi fun awon omo Israeli Oluwa Olorun awon baba yin Olorun Abrahamu Olorun Isaki ati Olorun Jakobu ni o ran mi si yin eyi ni oruko mi titi lai eyi si ni iranti mi lati irandiran lo ki o si ko awon agba Israeli jo ki o si wi fun won pe Oluwa Olorun awon baba yin Olorun Abrahamu ti Isaki ati ti Jakobu ni o farahan mi wi pe looto ni mo ti be yin wo mo si ti ri ohun ti a nse si yin ni Egypt emi si ti wi pe emi o mu yin goke jade ninu iponju Egypt si ile awon ara Kenani ati ti awon Hiti ati ti awon Amori ati ti awon Perisi ati ti awon Hifi ati ti awon Jebusi si ile ti n san fun wara ati fun oyin won si feti si ohun re iwo si wa iwo ati awon agba Israeli sodo oba Egypt eyin o si wi fun pe Oluwa Olorun awon eberu pade wa je ki a lo ni isisin yi awa be o ni irin ijo meta si iju ki awa ki o le rubo si Oluwa Olorun wa emi si mo pe oba Egypt ki yo je ki eyin ki o lo ki ti le se nipa owo agbara emi o si na owo mi emi o si fi ise iyanu mi gbogbo ko lu Egypt ti emi o se laarin re leyin yi ni ohun to jowo yin lowo lo emi o si fi oju rere fun awon eniyan yi ni oju awon ara Egypt yo si se nigba ti eyin o lo eyin ki yo lo ni ofo olukuluku obirin ni yo si bere ohun elo fadaka ati ohun elo wura ati aso lowo aladugbo re ati lowo eni ti o nse atipo ninu ile re eyin o si fi won si ara awon omokunrin yin ati si ara awon omobirin yin eyin o si ko eru awon ara Egypt.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ori ikerin mo se sit down o si wi pe sugbon kiyesi won ki yo gba mi gbo pe ni won ki yo feti si ohun mi nitori ti won wi pe Oluwa ko farahan o Oluwa si wi fun pe kini wa ni owo re ni o si wi pe opa ni o si wi fun pe so si ile o si so si ile o si jejo mo se si sa kuro ni waju re Oluwa si wi fun mo se pe na owo re ki o si mu ni iru o si na owo re o si mu o si di opa si ni owo ki won ki o le gbagbo pe Oluwa Olorun awon baba won Olorun Abrahamu Olorun Isaki ati Olorun Jakobu ni o farahan o Oluwa si tun wi fun pe fi owo re bo aya re o si fi owo re bo aya re nigba ti o si fa yo jade si kiyesi owo re dete o fun bi egbon owo o si wi pe tun fi owo re bo aya re o si tun fi owo re bo aya re o si fa yo jade ni aya re si kiyesi o si pada bo bi eran ara re yo si se bi won ko ba gba ogbo ti won ko si feti si ohun ise ami isaju nje won gba ohun ise ami ikeyin gbo yo si se bi won ko ba si gba ami mejeji yi gbo pelu ti won ko si feti si ohun re nje ki iwo ki o bu ninu omi odo ni ki o si da si iyangbe ile omi na ti iwo bu ninu odo yo di eje ni iyangbe ile mo se si wi fun Oluwa pe Oluwa emi ki se ni oro iso nigba ti jo wa tabi lati igba ti o ti n ba iranse re soro sugbon Olohun wuwo ni mi ati alahan wuwo Oluwa si wi fun pe ta ni o da enu eniyan tabi ta ni o da odi tabi aditi tabi ariran tabi afoju emi Oluwa ko nje lo ni isisin yi emi o si pelu enu re emi o si ko ni eyi ti iwo we o si wi pe Oluwa emi be o ran eni ti iwo ran inu Oluwa si ru si Mose o si wi pe Aaron ni arakunrin re omo lefi ko awa emi mo pe o le soro jojo ati pelu kiyesi o si n bo wa ipade re nigba ti o ba si ri o ohun o yo ninu okan re iwo si soro fun iwo si fi oro si ni enu emi o si pelu enu re ati pelu enu re emi o si ko yin ni eyi ti eyin o se o ni yo si ma se ogbi fo re fun awon eniyan yo si se ohun ma je enu fun o iwo si ma je bi olorun fun iwo si mu opa yi ni owo re eyi ti iwo ma fi se ise ami o si si lo o si pada to Jethro ana re o si wi fun pe emi be o je kin lo ki emi si pada to awon arakunrin mi ti o wa ni Egypt ki emi ki o si wo bi won wa ni aye sibe Jethro si wi fun Mose pe ma lo ni alaafia Oluwa si wi fun Mose ni Midiani pe lo pada si Egypt nitori gbogbo eniyan ti n wa emi re ti ku tan Mose si mu aya re ati awon omokunrin re o si gbe won gun ketekete kan o si pada si ile Egypt Mose si mu opa Olorun na ni owo re Oluwa si wi fun Mose pe nigbati iwo ba de Egypt kiyesi ki iwo ki o se gbogbo ise iyanu ti mo fi le o lowo niwaju Pharaoh sugbon emi o mu aya re le ti ki yo fi je ki awon eniyan na ki o lo iwo si wi fun Pharaoh pe bayi ni Oluwa wi omo mi ni Israeli akobi mi emi si ti wi fun o pe je ki omo mi ki o lo ki o le ma sin mi iwo si ti ko lati je ki o lo kiyesi emi o pa omo re ani akobi re o si se ni ona ninu ile ero ni Oluwa pade re o si n wa ona lati pa nigba na ni Sipora mu okuta mimu o si ko omo re ni ila abe o si so si ese Mose o si wi pe oko eleje ni iwo fun mi ni tooto be ni o jowo re lowo lo nigba na ni Sipora wi pe oko eleje ni iwo nitori ikola na Oluwa si wi fun Aroni pe lo si ijulo ipade Mose o si lo o si pade re ni oke Olorun o si fi enu ko ni enu Mose si so gbogbo oro Oluwa ti o ran fun Aroni ati gbogbo ase ise ami ti o fi fun Mose ati Aroni si lo won si ko gbogbo agba awon omo Israeli jo Aroni si so gbogbo oro ti Oluwa ti so fun Mose o si se ise ami na ni oju awon eniyan na awon eniyan na si gbagbo nigba ti won si gbo pe Oluwa ti be awon omo Israeli wo ati pe o si ti ri iponju won nigba na ni won te ori won ba won si sin Exodus ori ikarun leyin yi ni Mose ati Aroni wole won si wi fun Farao pe bayi ni Oluwa Olorun Israeli wi je ki awon eniyan mi ki o lo ki won ki o le se ajo fun mi ni ejo Farao si wi pe ta ni Oluwa ti emi o fi gba ohun re gbo lati je ki Israeli ki o lo emi ko mo Oluwa na be ni emi ki o je ki Israeli ki o lo won si wi pe Olorun awon Eberu ni o pade wa awa be o je ki a lo ni irin ijo meta si ejo ki a si rubo si Oluwa Olorun wa ki o ma ba fi ajakale arun tabi idakolu wa oba Egypt si wi fun won pe Mose ati Aroni nitori kini eyin se da awon eniyan duro ninu ise won e lo si ise yin Farao si wi pe kiyesi awon eniyan le yi poju ni isisiyi eyin si mu won simi kuro ninu ise won Farao si pase ni ojo na fun awon akonisise awon eniyan ati fun awon olori won wi pe eyin ko gbodo fun awon eniyan na ni koriko mo lati ma se briki bi igba teyinwa je ki won ki o ma lo sa koriko fun ara won ati iye briki ti won ti ma se ni igba teyinwa oni ki eyin bu fun won eyin ko gbodo se nkan ku kuro nibe nitori ti won se imele nitori na ni won se nke wi pe je ki a lo rubo si Olorun wa e je ki ise ki o wuwo fun awon okunrin na ki won ki o le ma se laala ninu re e ma si se je ki won ki o piye si oro eke awon akonisise eniyan na si jade ati awon olori won won si so fun awon eniyan na pe bayi ni Farao wi pe emi ki yo fun yin ni koriko mo e lo e wa koriko nibi ti eyin gbe le ri sugbon a ki yo se nkan ku ninu ise eyin be ni awon eniyan na si tu kaakiri ka gbogbo ile Egypt lati ma sa idi koriko ni ipo koriko awon akonisise le won ni ire wi pe e se ise eyin pe ise ojojumo yin bi igba ti koriko nbe ati awon olori awon omo Israeli ti awon akonisise Farao yan le won ni a n lu ti a si n bileere pe e se ti eyin ko se ise eyin pe ni briki si se ni ana ati ni oni bi igba teyinwa nigba naa ni awon olori awon omo Israeli wa won si keto Farao wi pe e se ti iwo fi n se awon iranse re bayi a ko fi koriko fun awon iranse re won si n wi fun wa pe e se briki si kiyesi a n lu awon iranse re sugbon lowo awon eniyan re ni ebi wa sugbon oun wi pe eyin ole nitori na ni e se wi pe je ki a lo sebo si Oluwa nje e lo ni isisiyi e sise a ki yo sa fi koriko fun yin sibe iye briki yin yo pe awon olori awon omo Israeli si ri pe oran won ko ni oju leyin igba ti a wi pe e ki o dinku ninu iye briki yin ojojumo won si ba Mose won Aroni eni ti o duro lati pade won bí wọn ti ń ti ọdọ farao jáde wá wọn sì wí fún wọn pé kí olúwa kí ó wò yín kí ó sì ṣe ìdájọ nítorí tí ẹyin mú wa di òkú òórùn ní ojú farao àti ní ojú àwọn ìránṣẹ rẹ láti fi dà lé wọn lọwọ láti pa wá wọn sì sì padà tó olúwa lọ ó sì wí fún un pé olúwa é ti ṣe tí o fi ṣe búburú sí àwọn ènìyàn yìí bẹẹ é ti ṣe tí o fi ran mi nítorí ìgbà tí mo ti tọ farao wá láti sọrọ ní orúkọ rẹ búburú ni ó ti ń ṣe sí àwọn ènìyàn yìí bẹ́ẹ̀ ni ní gbígbà ìwọ kò sì gba àwọn ènìyàn rẹ.
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Exodus, orí ìkẹfà. Nígbà náà ni Olúwa wí fún Mose pé, nígbà yìí ni ìwọ rí ohun tí èmi ò ṣe sí Farao, nítorí ọwọ́ agbára ni òun ṣe jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Àti pẹ̀lú ọwọ́ agbára ni òun fi tì wọ́n jáde kúrò ní ilẹ̀ rẹ̀. Ọlọ́run sì sọ fún Mose, ó sì wí fún un pé, èmi ni Jehovah, èmi sì farahàn Abrahamu, Isaki àti Jakobu ní Ọlọ́run Olódùmarè, ṣùgbọ́n orúkọ mi Jehovah ni wọn kò fi mọ̀ mí. Èmi sì ti bá wọn dámájẹ̀mú mi pẹ̀lú láti fún wọn ní ilẹ̀ Kenani, ilẹ̀ àtìpó wọn, níbi tí wọ́n gbé ṣe àtìpó. Èmi sì ti gbọ́ ìrora àwọn ọmọ Ísíráélì pẹ̀lú tí àwọn ará Íjíbítì mú sìn. Èmi sì ti rántí májẹ̀mú mi. Nítorí náà, wí fún àwọn ọmọ Ísíráélì pé èmi ni Olúwa. Èmi ó sì mú yín jáde kúrò lábẹ́ ẹrù àwọn ará Íjíbítì. Èmi ó sì yọ yín kúrò ní oko ẹrú wọn. Èmi ó sì fi apanínà àti ìdájọ́ ńlá dá yín ní ìdè. Èmi ó sì gbà yín ṣe ènìyàn fún ara mi. Èmi ó sì jẹ́ Ọlọ́run fún yín. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run yín tí ó mú yín jáde kúrò lábẹ́ ẹrù àwọn ará Íjíbítì. Èmi ó sì mú yín lọ sínú ilẹ̀ náà tí mo ti búra láti fi fún Abrahamu, fún Isaki àti fún Jakobu. Èmi ó sì fi fún yín ní ìní. Èmi ni Olúwa. Mose sì sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ Ísíráélì, ṣùgbọ́n wọn kò gba ti Mose gbọ́ fún ìbìnújẹ́ ọkàn àti fún ìsìn líle. Olúwa sì sọ fún Mose pé, wọlé, sọ fún Farao ọba Íjíbítì pé kí ó jẹ́ kí àwọn ọmọ Ísíráélì kí ó lọ kúrò ní ilẹ̀ rẹ̀. Mose sì sọ níwájú Olúwa wípé, kíyèsí, àwọn ọmọ Ísíráélì kò gbọ́ ti èmi. Farao yóò àti ṣe gbọ́ ti èmi. Èmi ẹni tí ṣe aláìkọlà ète. Olúwa sì bá Mose àti Aaroni sọ̀rọ̀. Ó sì fi àṣẹ fún wọn sí àwọn ọmọ Ísíráélì àti sí Farao ọba Íjíbítì láti mú àwọn ọmọ Ísíráélì jáde ní ilẹ̀ Íjíbítì. Wọ̀nyí ni olórí ilé baba wọn, àwọn ọmọ Reubeni, àkọ́bí Ísíráélì, Hanoku àti Palu, Hesroni àti Kami. Wọ̀nyí ni ìdílé Reubeni. Àti àwọn ọmọ Simeoni, Jemueli àti Jamini, àti Ohadi àti Jakini àti Sohari àti Shaulu, ọmọ obìnrin ará Kenani. Wọ̀nyí ni ìdílé Simeoni. Wọ̀nyí sì ni orúkọ àwọn ọmọ Lefi ní ìran wọn, Gashoni àti Kohati àti Merari. Ọdún ayé Lefi sì jẹ́ 37. Àwọn ọmọ Gashoni, Libni àti Shimei ní ìdílé wọn. Àti àwọn ọmọ Kohati, Amramu àti Ishari àti Hebroni àti Usieli. Ọdún ayé Kohati sì jẹ́ 137. Àti àwọn ọmọ Merari, Mahali àti Mushi. Wọ̀nyí ní ìdílé Lefi ní ìran wọn. Amramu sì fẹ́ Jokebedi, arábìnrin bàbá rẹ̀ ní aya. Òun ni ó sì bí Aaroni àti Mose fún un. Ọdún ayé Amramu sì jẹ́ 137. Àti àwọn ọmọ Ishari, Kora àti Nefegi àti Sikri. Àti àwọn ọmọ Usieli, Mishaeli àti Elsafani àti Sitri. Aaroni sì fẹ́ Elisheba, ọmọbìnrin Aminadabu, arábìnrin Nashoni ní aya. Òun sì bí Nadabu àti Abihu, Eliasari àti Itamari fún un. Àti àwọn ọmọ Kora, Asiri àti Elkana àti Abiasafu. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Kora. Eliasari ọmọ Aaroni sì fẹ́ ọ̀kan nínú àwọn ọmọbìnrin Putieli ní aya. Ó sì bí Finehasi fún un. Wọ̀nyí ni olórí àwọn baba àwọn ọmọ Lefi ní ìdílé wọn. Wọ̀nyí ni Aaroni òun Mose náà, ẹni tí Olúwa sọ fún pé, ẹ mú àwọn ọmọ Ísíráélì jáde kúrò ní ilẹ̀ Íjíbítì gẹ́gẹ́ bí ogun wọn. Àwọn wọ̀nyí ni ó bá Farao ọba Íjíbítì sọ̀rọ̀ láti mú àwọn ọmọ Ísíráélì jáde kúrò ní Íjíbítì. Wọ̀nyí ni Mose àti Aaroni náà. Ó sì ṣe ní ọjọ́ tí Olúwa bá Mose sọ̀rọ̀ ní ilẹ̀ Íjíbítì, ni Olúwa sọ fún Mose wípé, èmi ni Olúwa, sọ gbogbo èyí tí mo wí fún ọ fún Farao ọba Íjíbítì. Mose sì wí níwájú Olúwa pé, kíyèsí, aláìkọlà ète ni èmi, Farao yóò àti ṣe fetí sí ti èmi.
5: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wà ní wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́ pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ. Kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ìràpadà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristi, Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristi wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristi láti fi rú ẹbọ fún wa, àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí. o ye ke a mo we pe ki se ati lowo ati loro ati ni wosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o da bi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu aye raye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ke asi ma gbe igbese aye wa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ke awo ninu iwe mimo loni o ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi ewa olorun sugbon mo ro wi pe oye gbogbo wa bi aba so wi pe alabapin aworan olorun nkan ti olorun nfe lowo enikokan wa ni wi pe ke a fi iwa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu ohun gbogbo inu baba ma ndun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti nri inu baba a ma dun o ye ke mo we pe bakan na ni pelu olorun o n fe ke a fi iwa irisi isesi ati gbogbo nkan ti an lepa o fe ke a fi jo ohun bi abale jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo yi ni a fi so nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun ye ke atun wo ese ikerin ti aka lekan ke atun ka lekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se yebiye fun wa pe nipa iwon yi eyi ni nipa awon ileri won yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o fe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ife ko fe wa ninu aye ibaje si wa ninu aye sugbon olorun ko fe ki a fara ko eri olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ife ko fe ti o wa ninu aye o nfe ki a je eni mimo olododo eni pepe eni ti o je alabapin ninu iwa ati aworan olorun ibeli so fun awe pe lati enu eni meji tabi enu eni meta ni a o ti fi idi otito mule ibere wa ni wi pe se ese oro kan yi lo so fun wa nipa wipe ife olorun ni yo je inu didun olorun bi abale je alabapin ninu aworan ati iwa re kìí ṣe ẹsẹ ọrọ yìí nìkan jẹ kí a wo ìwé Rómù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọgbọn Rómù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọgbọn nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ li ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀ kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀ níhìn ni apostoli ni ó sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀ síbẹ̀síbẹ̀ èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run àti wípé kí Jésù Kristi kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀ jẹ́ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀ tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọ́gbọ́n oníwà tútù ẹni jẹ́jẹ́ ọmọ tí kìí jalè ọmọ tí kìí porọ́ ọmọ tí kìí rìnrìn ìdọ̀tí tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ ó máa ń jẹ́ dídùn inú wa wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé irú àkọ́bí rere bẹ́ẹ̀ wípé kí àwọn ọmọ wọ̀nyí kí wọn kí ó rìn nípa ìṣísẹ̀ ọmọ àkọ́kọ́ yìí ohun tí a mọ̀ nípa Jésù Kristi ni wípé ó jẹ́ ẹni tútù ó jẹ́ ọlọ́gbọ́n ó jẹ́ olódodo ó jẹ́ ẹni mímọ́ ó jẹ́ ẹni tí a kò rí ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀ tàbí lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí ó jẹ́ ẹni tí ó wu Ọlọ́run ǹjẹ́ mo fẹ́ kí o máa yẹ̀ ẹ́ wò ìhà ṣe ìlépa yìí ló wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn ìhà ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn nínú èrò nínú ìlépa nínú ìfẹ́ nínú ìṣe ní ìkọ̀kọ̀ ní gbangba ní abúlé ní ìlú nínú ọjà tàbí ní ibi ìṣòwò wa ìhà ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan láti rí bí Jésù láti rìn bí Jésù láti ṣe bí Jésù láti sọ̀rọ̀ bí Jésù àti láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù èyí ni ìlépa Ọlọ́run èyí ni ìfẹ́ Ọlọ́run èyí ni èròǹgbà Ọlọ́run èyí ni ohun tí Jésù Kristi fi wá tí ó fi kú fún wa lórí igi àgbélébò nítorí bẹ́ẹ̀ bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí ó fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí Jésù pàápàá sọ fún wa ó ní kí ni èrè tí ó já sí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù o mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó ba lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nípa ti òde ara ẹ̀ṣẹ̀ nípa ti inú kí ó ba lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá yẹ kí a wo Pétérù kìíní orí kìíní ẹsẹ ìkẹrìndínlógún nítorí àti kọ pé ẹ jẹ mímọ nítorí tí èmi jẹ mímọ nítorí àti kọ pé ẹ jẹ mímọ nítorí tí èmi jẹ mímọ bí o bá jẹ ẹni tí ó mọ Ọlọ́run o mọ̀ wípé kí a tó kọ ìwé mímọ ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀ ó sì ń sọ fún wa nísinsìnyí wípé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀ ohun tí Ọlọ́run kọ kò sí ẹni tí ó lè yí padà jẹ́ kí n rán ọ létí wípé nínú orí tí ó kẹ́yìn nínú bíbélì ni a ti fi ègún lé ẹni tí ó bá yí ohunkóhun tí a ti kọ ẹni tí ó bá yí padà ni a ti sọ wípé bí ẹnikẹ́ni bí ó bá yọ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè bí ẹnikẹ́ni bá sì fi kún un a fi kun awon iyonu ati ponju ti o deba ranti wo pe ati ko pe eje mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni dande langba nje a o ti yi e ti akosile a o ti yi pada nje a o kin mu egun olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun olosho agutan wi pe o to ge iwaasu wi pe ke a ma waasu lodi si ese ke a ma waasu lodi si awon oso aye ke a ma waasu lodi si awon ibaje ti o wa ninu aye wi po to o ti an fe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon kan aye yi sugbon nipa ti ke a ko ese sile nipa ti ke a ni igbala nipa ti ke a wa ni iwa mimo yen na to iyo lenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agutan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni wepe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba yi eyi ti a ti ko sile ti o ba yi pada egun wa lori won o sora ki egun olorun ki o ma ba wa sori re oni nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo o ye ki a tun fiyesi ohun ti an ka ko so wi pe ki a tele apere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toka si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo o na o sa je mimo won ma so wi pe arakunrin arabirin ti o ti le nse ojuse ninu ijo ko sa je mimo panomo ko so wi pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi di aye raye ni ohun fi je mimo nitori pe ko si akoko kan ko si iseju kan ko si ojo kan ti ohun ko fi je mimo o ni nitori be ohun ti ohun je baba fun wa ni ohun je apere wa o ni nitori emi je mimo ki eyin paapa ki e je mimo ye ki a wo Matthew ori karun Matthew ori karun ese ikeji dini adota nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe eyi ni oro ti Jesu Christi so fun wa awon elomiran won ti gbagbe we pe eyi ni oro Jesu Christi nitori be bi won ba wa ninu ese tabi won ni ailera nipa ti ara tabi o dabi eni we pe iwa won ko ba bibeli mu bi a ba so fun won wi pe arakunrin o gbadura ki obo le ma ba ki o ni ojo ikeyin nigba ti ipe ba dun nigba ti a o gba awon ayan fe soke nigba ti a o pa awon ayan fe larada o gbadura ki o ba le wa ni iwa mimo ani oto ko seni to pe nitori be bi won o ti e pe bi won o ti e je mimo olorun na mo we pe labe orun ko seni to pe iru eni be yo ya o lenu lojo ikehin o gbo ti Jesu so pe nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe nitori be ife olorun ni pe ki eni kokan ninu wa ki a ba le je alabapin iwa olorun alabapin aworan olorun alabapin ise olorun awon oro won ti a ti ka latinu petero latinu romu ati lati petero kini petero keji ati lati Matthew oni o nje ki o ye wa wi pe ife inu olorun ni we pe ki a ba le ni aworan olorun fun ara wa o si fun ni awon ileri ti o tobi awon ileri ti o se yebiye ati agbara re ni o fi ti awon ileri wonyi leyin we pe bi a ba nfe ni toto bi a ba fe lati gbadura si olorun bi a ba fe lati kepe olorun ohun setan o si lagbara to lati je ki a je mimo lati je ki a de pepe ati lati je ki a ni aworan Olorun ninu okan wa ki ise wa iwa wa irin wa ki o ba le wo Olorun lorun ki o ba le je ki o ba le wo Olorun ki o ba le je wi pe ni igba gbogbo ni ibikibi ti a ba wa a o le ma gbe igbese aye ti yo ma mu inu Olorun dun oro yi bi a ti nwo ninu bibeli ni o ma wo ilasile Olorun tabi ete Olorun ife Olorun a o si ma wo ikeji agbara Olorun lati le mu ete tabi ife inu re lori wa yi lati le mu se ati iketa ipa ti awa ko ki alabapin ti Olorun fe ki a je yi ki o ba le je ti wa je ki a wo ife Olorun ete Olorun ohun ti Olorun fe ohun ti Olorun fe se ni igbese aye wa ki a ba le je alabapin iwa ati aworan Olorun ninu Peteru keji ti a ti ka mo tun fe wo lekan si Peteru keji ori kini lati ese iketa si ese ikerin bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun ye ki a duro nibe na oni pelu agbara Olorun ni o ti fun wa ni ohun gbogbo ti se ti iye e ni ti se ti iye ni pekun ati ti se iwa bi Olorun bi a ba ri enikeni ninu wa ti ko ni iye ni pekun bi a ba ri enikeni ninu wa ti ko ni iye ninu Jesu bi a ba ri enikeni ninu wa ti iwa igbese aye re irin re ti ko yi pada e ki se wi pe Olorun o ti se ohun ti o ye ki o se Olorun ti se ohun gbogbo ti o ye ki o se a so fun a wi pe o ti fun wa li ohun gbogbo nigba ti o ti ran Jesu Christi lati ku lori igi agbelebo nigba na le o ti fun wa ni ohun gbogbo ti o ye ki o fun wa ki a ba le je alabapin ninu iye ayeraye iye ti ko ni pekun ati ki a ba le je alabapin iwa bi Olorun oni nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re nipa imo eni ti o pe wa e ni afire o pe awon elomiran won ko ni imo nipa Jesu e ni o fi da bi eni wo pe won wa ninu okunkun won o mo bi ati le bo lowo ese won o mo gege bi a se le di omo Olorun won o mo bi a se le ni idariji ati iwenomo oni nigba ti a ba ni imo imo ti eni ti o pe wa eni ti o pe wa kuro ninu aye wa sinu ijoba Olorun gba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu okunkun wa sinu imole nigba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu ibaje aye ti o pe wa sinu ododo alaafia Olorun nigba ti a ba ni imo eni ti o pe wa kuro labe isiru esu lati wa si abe agbara oludande ati olugbala oluso agutan wa oni nigba ti a ba ni imo yi ni iye aini pekun ati iwa bi Olorun yo je ti wa nitori be nigba ti a ba de inu ijo ohun ti o ye ki o ma je edun okan wa ni lati ni imo bi ati de atun bi ati bo lowo ese bi ati de eniyan Olorun bi a se le gba Jesu Christi gbo ti o je wi pe a o ko oruko wa ninu iwe iye iye ni pekun yo si je ti wa iwa bi Olorun yo si je ti wa je kin bi o je oni imo wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogu Olorun nje oni imo wi pe ko sese ninu agbara ti re ninu agbara ti mi lati bo lowo isu ati lati ba eseja ki a si segun ninu agbara ti wa nje o ti ni imo wi pe iku Jesu Christi lori igi agbelebo nikan soso lo le gba wa kuro lowo ese nje o ti ni imo wi pe ore ofe ti ti odo Olorun wa nipase Jesu Christi eyi ni a fi le ni idariji eyi ni a fi le bo lowo ese eyi ni a fi le di ominira le a fi le di atunbi nje o ti ni imo wi pe enikeni ti a ba we ninu eje Jesu Christi oni lati mo ni oni lati mo funfun just know lo imo yi oni o ma fun wa ni iye ni pekun nigba ti a ba gbadura ti a ko ese wa sile ti a ro mo Olorun ti a so fun wi pe ki o je ki ohun ti Jesu Kristi wa se lori ige agbelebo ki o le je ere fun enikokan wa wese kerin nipa eye ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa awon ileri ti o tobi awon ileri ti o se yebiye awon nkan wonyi le o fi fun wa we pe ke abale je alabapin ninu iwa olorun sugbon ohun ti a ma nri ninu adura opolopo ohun ti a ma nri ni ilepa opolopo ni we pe ileri iwosan nikan ni won ma ro mo o mo we pe eniyan le ni iwosan bi ko ba ni iwa mimo ko le de orun o mo nkan ti iwe mimo we ni o ni e ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olorun kini tumo yi e ja si wi pe lai si iwa mimo lai si iwa mimo lai si iwa mimo ko se eni ti o le ri olorun eniyan le ni gbogbo owo aye yi bi o ba ni iwa mimo ko le ri olorun eniyan le ni iwosan ki o si wa fun ojo pipe fun odun popo lai saisan bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le bo kuro lo labe lowo agbara okunkun agbara esu ki o si ma sogo nipa wi pe esu le bori ohun ati pe alakara ko si mo bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le so wi pe ohun je afadura jagun eni ti o je pe nipa adura ni o fi segun oso o n segun aje bi o segun aje ati oso bi o ba ni iwa mimo o le ri olorun elomi a ma so fun a wi pe bi on ba gbadura won ma le emi esu jade won ma gbowode awon alaisan ara won ma da bi o ba ni gbogbo nkan won yi lai si iwa mimo o le ri olorun eni a fi so wi pe ileri ti o fun wa awon ileri ti o se yebiye awon ileri ti o tobi popo ki se lati ni iwosan nikan ki se lati ni owo nikan sugbon lati ni ohun ti o gaju owo ohun ti o gaju iwosan o ti o gaju awon nkan aye wonyi lo lati je alabapin iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye ohun ti o se wa laanu ni wo pe ibaje ti a ri ninu aye atun ma ri ninu ijo ibaje ikobirin ijo ti o wa ninu aye nje ko si ninu opolopo ijo loni ibaje wi pe ke a ma gba owo eyin ti o wa lowo awon eni aye awon ti o mo olorun nje a kiri lowo awon ti o wa si ilesin ibaje ilesin ni manko ibaje ki omo kekere ti a omode ti a ran lo si ile iwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a ori ninu ijo ibaje pe ki a ma seyun ti o po ninu aye nje a kiri ninu ijo ibaje wi pe ki a ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon nkan aye wonyi ibaje isoso aye ibaje wi pe ki a ma rin irin kunrin ki a ma je eje kuje ki a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin ijo nko ti ba won je ki a ma yan ale ni ita ki a ma se pasaga ki a ma se awon nkan wonyi ti ko dara nje bi a ti rin ninu aye nje a kiri ninu opolopo ijo ki a fi ijo awon ijo miran sile laarin iwa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wi pe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje a ti bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni a so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ifekufe nitori be isise akoko fun wa ni wepe ani lati di atunbi ani lati je wo ise ke ako sile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ifekufe ke a le so fun olorun wepe a fe bo lowo ise ke awon nkan ije kuje ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba ati awon nkan miran ti won se ti o je bi ese ki o ma ba si ni aarin wa ki a bo kuro ke ayokuro ninu ibaje tin be ninu aye nipa ifekufe nitori be enikokan wa ni o ye ki awo dingi oro olorun ke a re wepe aje ti olorun nje gba ti olorun da eniyan bawo ni o se da ki se ninu aworan olorun ninu iwa mimo olorun ni o da eniyan ni ibere pepe ni akoko

nítorí bẹ́ẹ̀ nígbà tí ọlọ́run dá ádámù àti éfà ó ní jẹ́ kí a dá ènìyàn lí àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Ọlọ́run kò dá ènìyàn láti rí bí áńgẹ́lì, ó dá kọjá ìyẹnì, ó dá ní àwòrán Ọlọ́run fún ara rẹ̀. Ọlọ́run kò dá ènìyàn gẹ́gẹ́ bí ẹranko, ẹni tí máa ń fa ẹni kejì ya. A mọ̀ wípé àwọn ẹranko wọ́n máa ń jẹ ara wọn ni. Àwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀bùn ló wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n àwa ni Ọlọ́run dá láti jọ òun, ó fẹ́ jẹ́ baba fún wa ni. Ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, wẹsẹ̀ 17. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Ó jẹ́ mọ̀, àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́. Wọ́n máa ń rò wípé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin. Wọ́n máa ń rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa ń sọ wípé Ọlọ́run ò dá wa dọ́gba. Gbà tó dá àwọn ọkùnrin egungun mẹ́sàn-án ló fún wọn. Gbà tó dá àwọn obìnrin egungun méje ló fún. Nbo lo ti rí kà? Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Ò rí níhìn tó sọ wípé ní ẹsẹ̀ 17, ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀, lé àwòrán Ọlọ́run lé ó dá wọn o, àti akọ àti abo lé ó dá wọn. Èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́, ìwà mímọ́ yìí kan náà ni a dá mọ́ obìnrin àkọ́kọ́. Ìwà tí ó jẹ́ wípé ó wu Ọlọ́run, tí ó farajọ Ọlọ́run, tí ó jẹ́ kí a jẹ́ alábàápín àwòrán àti ìwà Ọlọ́run. Èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́. Wo Efésù 4:24. Efésù 4:24. Kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run, fiyèsí dáradára o, èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ẹni à ń sọ nípa wípé àdá wa ní àdá Ádámù àti Éfà ní àwòrán Ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo. Èyí ni ìfẹ́ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀, èyí sì ni ìfẹ́ Ọlọ́run títí di ìsinsìnyí. Ọlọ́run fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́. A ti kà á fún wa nínú Pétérù 1, nínú Mátíù 5, a ti kà á fún wa nínú Róòmù 8. Jẹ́ kí a tún wò ó nínú Éfésù 5:17. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, láìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ìfẹ́ Ọlọ́run wípé kí a ba lè jẹ́ aláìní àbàwọ́n, ẹni tí kò sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé rẹ̀, àti pé kí ó má ṣe àléébù kan, kí a lè jẹ́ aláìlábùkù, kí a lè wà ní mímọ́. Báwo ni Ọlọ́run ṣe máa ń ṣe èyí? A mọ̀ wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe. Àti pé bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ìwà mímọ́ yìí ó ní láti wà nínú wa. Bí a bá wo Jọ́hánù 1:3, Jọ́hánù 1:3, 2:3, olùfẹ́, ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní 3:7, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Nítorí bẹ́ẹ̀, kì í ṣe fún Ádámù àti Éfà nìkan ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Nísinsìnyí, Ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori ikeje Oluwa si wi fun Mose pe wo emi fi ose Olorun fun Pharaoh Aaron ni arakunrin re ni yo si ma se woli re iwo so gbogbo yi ti mo pa lase fun o Aaron ni arakunrin re ni yo si ma so fun Pharaoh pe ki o ran awon omo Israeli jade ni ile re emi o si mu Pharaoh ni ayale emi o si so ise ami mi ati ise iyanu mi di pupo ni ile Egypt ṣugbọn Pharaoh ki yo gbo ti yin emi o si fi owo mi le Egypt emi o si fi idajo nla mu awon ogun mi ani awon omo Israeli eniyan mi jade kuro ni ile Egypt awon ara Egypt yo si mo pe emi ni Oluwa nigba ti mo ba na owo mi le Egypt ti mo si mu awon omo Israeli jade kuro laarin won Mose ati Aaron si se be bi Oluwa ti pase fun won be ni won se Mose je ni 80 odun Aaron si je eni 80 odun o le meta nigba ti won soro fun Pharaoh Oluwa si so fun Mose ati fun Aaron pe nigba ti Pharaoh yo ba wi fun yin pe e fi ise iyanu kan han nigba na ni ki iwo ki o wi fun Aaron pe mu opa re ki o si fi lele ni waju Pharaoh yo si di ejo Mose ati Aaron si wole to Pharaoh lo won si se bi Oluwa ti pase fun won Aaron si fi opa re lele ni waju Pharaoh ati ni waju awon iranse re o si di ejo nigba na ni Pharaoh pelu pe awon ologbon ati awon oso awon pelu ani awon alalupaida Egypt si fi dan won se be gege nitori ti olukuluku won fi opa re lile won si di ejo sugbon opa Aaron bi opa won mi aya Pharaoh si le ko si feti si ti won bi Oluwa ti wi Oluwa si wi fun Mose pe aya Pharaoh di lile o ko lati je ki awon eniyan na ki o lo to Pharaoh lo ni owuro kiyesi o njade lo si odo ki wo ki o si duro lati pade re leti odo ati opa ni ti o di ejo ni ki iwo ki o mu ni owo re iwo si wi fun pe Oluwa Olorun awon Eberu ni o ran mi si o wi pe je ki awon eniyan mi ki o lo ki won ki o le simi ni ejo si kiyesi titi di isisin yi iwo ko gbo bayi ni Oluwa wi ninu eyi ni iwo fi mo pe emi ni Oluwa kiyesi emi o fi opa ti o wa ni owo mi lu omi ti o wa ni odo won o si di eje eja ti o wa ninu odo na yo si ku odo na yo si ma run awon ara Egypt yo si korira ati ma mu ninu omi odo na Oluwa si so fun Mose pe wi fun Aaron pe mu opa re ki o si na owo re si oju omi Egypt won ni si odo won si omi sisan won ati ikudu won ati si gbogbo ikojopo omi won ki won le di eje eje yo si wa ni gbogbo ile Egypt ati ninu ohun elo igi ati ninu ohun elo okuta Mose ati Aaron si se be bi Oluwa ti fi ase fun won o si gbe opa na soke o si lu omi ti o wa ni odo ni oju Pharaoh ati ni oju awon iranse re a si so gbogbo omi ti o wa ni odo na di eje eja ti o wa ni odo si ku odo na si run awon ara Egypt ko si le mu ninu omi odo na eje si wa ni gbogbo ile Egypt awon alalupaida Egypt si fi dan won se be aya Pharaoh si le be ni ko si feti si ti won bi Oluwa ti wi Pharaoh si pada o lo si ile re ko si fi okan re si eyi pelu gbogbo awon ara Egypt si wale yi odo na ka fun omi mimu nitori ti won ko le mu ninu omi na ojo meje si pe leyin igba ti Oluwa lu odo na
2: Exodus ori ikejo Oluwa si so fun Mose pe to Pharaoh lo ki o si wi fun pe bayi ni Oluwa wi pe je ki awon eniyan mi ki o lo ki won ki o le sin mi bi iwo ba si ko lati je ki won ki o lo kiyesi emi o fi opolopo lu gbogbo ekun re odo yo si bi opolo jade ni opolopo won si goke won si wa sinu ile re ati sinu ibusun re ati sori akete re ati sinu ile awon omo odo re ati sara awon eniyan re ati sinu aro re ati sinu opon ipo iye fun re awon opolo na yo si gun o lara ati lara awon eniyan re ati lara gbogbo awon iranse re Oluwa si so fun Mose pe wi fun Aaron pe na owo re pelu opa re sori odo won ni sori omi sisan ati sori ikojopo omi ki o si mu opolo jade wa sori ile Egypt Aaron si na owo re sori omi Egypt awon opolo si goke wa won si bo ile Egypt awon alalupaida si fi dan won se be won si mu opolo jade wa sori ile Egypt nigba na ni Pharaoh pe Mose ati Aaron o si wi pe ebe Oluwa ki o le mu awon opolo kuro lodo mi ati kuro lodo awon eniyan mi emi o si je ki awon eniyan na ki o lo ki won ki o le sebo si Oluwa Mose si wi fun Pharaoh pe pase fun mi nigba wo ni emi o bebe fun o ati fun awon iranse re ati fun awon eniyan re lati run awon opolo kuro lodo re
1: ati kuro ninu ile re ki won ki o ku ni kiki odo nikan o si wi pe ni ola o si wi pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon opolo yo si lo kuro lodo re ati kuro ninu ile re ati kuro lodo awon iranse re ati kuro lodo awon eniyan re ni kiki odo ni won o ku si Mose ati Aaron ni si jade kuro lodo Pharaoh Mose si kigbe si Oluwa nitori opolo ti o ti mu wa si ara Pharaoh Oluwa si se gege bi oro Mose awon opolo na si ku kuro ninu ile ninu agbala ati kuro ninu oko won si ku won jo ni okiti okiti ile na si run sugbon nigbati Pharaoh ri pe apo wa o mu aya re le ko si feti si ti won bi Oluwa ti wi Oluwa si we fun Mose pe so fun Aaron ni pe na opa re ki o si lu ekuru ile ki o le di naja gbogbo ile Egypt won si se be Aaron ni si nawo re pelu opa re o si lu erupo ile ina si wa lara eniyan ati lara eran gbogbo ekuru ile ni o di naja gbogbo ile Egypt awon alalupaida si fi dan won se be lati mu ina jade wa sugbon won ko le se be ni ina si wa lara eniyan ati lara eran nigba na ni awon alalupaida wi fun Pharaoh pe ika Olorun ni eyi sugbon aya Pharaoh le ko si feti si ti won bi Oluwa ti wi Oluwa si wi fun Mose pe dide ni kutukutu owuro ki o si duro ni waju Pharaoh ki esi o n jade lo si odo ki o si wi fun pe bayi ni Oluwa wi je ki awon eniyan mi ki o lo ki won ki o le sinmi bi iwo ko ba si je ki awon eniyan mi ki o lo ki esi emi o ran owo esinsin si o ati sara iranse re ati sara awon eniyan re ati sinu awon ile re gbogbo ile awon ara Egypt ni yo si kun fun owo esinsin ati ile ti won gbe wa pelu ni ojo na ni emi o ya ile Gosheni soto ninu eyi ti awon eniyan mi tedo si ti esinsin ki yo si nibe nitori ki iwo ki o le mo pe emi ni Oluwa laarin ile aye emi o si pala si agbede meji awon eniyan mi ati awon eniyan re ni ola ni ise ami yi yo si wa Oluwa si se be owo esinsin opolopo si de sinu ile Pharaoh ati sinu ile awon iranse re ati ni gbogbo ile Egypt ile na baje nitori owo esinsin won ni Pharaoh si ranse pe Mose ati Aaron o si wi pe e ma lo sebo si Olorun yin ni ile yi Mose si wi pe ko to lati se be nitori awo fi ohun irira awon ara Egypt rubo si Oluwa Olorun wa wo awa le fi ohun irira awon ara Egypt rubo ni oju won won ki yo aso wa ni okuta awo lo ni irinjo meta sinu iju ki a si rubo si Oluwa Olorun wa
3: bi ohun ti pase fun wa
1: Pharaoh si wi pe emi o je ki eyin lo ki e le rubo si Oluwa Olorun yin ni iju kiki ki eyin ki o ma se lo jina ju e bebe fun mi Mose si wi pe kiyesi emi n jade lo kuro lodo re emi o si be Oluwa ki owo esinsin won yi ki o le si kuro lodo Pharaoh kuro lodo awon iranse re ati kuro lodo awon eniyan re ni ola kiki ki Pharaoh ki o ma se etan mo ni aje ki awon eniyan na ki o lo rubo si Oluwa Mose si jade kuro lodo Pharaoh o si be Oluwa Oluwa si se gege bi oro Mose o si si owo esinsin na kuro lodo Pharaoh ati kuro lodo awon iranse re ati kuro lodo awon eniyan re okan koku Pharaoh si mu aya re le nigba yi pelu ko si je ki awon eniyan na ki o lo
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Exodus, ori ikesan. Nigba na ni Oluwa wi fun Mose pe, wole to Pharaoh lo ki o si wi fun pe, bayi ni Oluwa Olorun awon Hebrew wi, ye ki awon eniyan mi ki o lo ki won le sinmi, nitori pe bi iwo ba ko lati je ki won lo, ti iwo si da won duro sibe, kiyesi owo Oluwa nbe lara iran osin re tin be ni oko, lara esin, lara ketekete, lara ibakasi e lara owo malu ati lara agbo agutan won ni ajakale arun buburu nbo Oluwa yo si pala si agbede meji eran osin Israeli ati eran osin Egypt ko si ohun kan ti yo ku ninu gbogbo eyi ti se ti awon omo Israeli Oluwa si da akoko kan wi pe ni ola ni Oluwa yo se nkan yi ni ile yi Oluwa si se nkan na ni ijo keji gbogbo eran osin Egypt si ku sugbon ninu eran osin awon omo Israeli okan soso ko si ku Pharaoh si ranse si kiyesi okan soso ko ku ninu eran osin awon omo Israeli aya Pharaoh si le ko si je ki awon eniyan na ki o lo Oluwa si wi fun Mose ati fun Aaron ni pe bu ikun wo eru ninu ileru
1: ki Mose ki o ku si oju orun ni oju farao yo si de kuru lebu lebu ni gbogbo ile Egypt yo si di owo ti o ma tu pelu ileroro lara eniyan ati lara eran ka gbogbo ile Egypt won si bu eru ninu ileru won duro ni waju farao won si si ku si oke orun o si di owo ti o tu jade pelu ileroro lara eniyan ati lara eran awon alalupaida ko si le duro ni waju Mose nitori owo won ni nitori ti owo na wa lara awon alalupaida ati lara gbogbo awon ara Egypt Oluwa si mu aya farao le ko si gbo ti won bi Oluwa ti so fun Mose Oluwa si wi fun Mose pe dide ni kutukutu owuro ki o si duro ni waju farao ki o si wi fun pe bayi ni Oluwa Olorun awon Eberu wi je ki awon eniyan mi ki o lo ki won le sinmi nitori igba yi ni emi o ran gbogbo iyonu mi si aya re ati sara awon iranse re ati sara awon eniyan re ki iwo ki o le mo pe ko si elomiran bi emi ni gbogbo aye nitori ni isisin yi emi ba na owo mi ki emi ki o le fi ajakale arun lu o ati awon eniyan re abasi ti ki o kuro lori ile sugbon nitori eyi papa ni emi se mu oduro lati fi agbara mi han lara re ati ki a le royin oruko mi ka gbogbo aye titi di isisin yi iwo n gbe ara re ga si awon eniyan mi pe iwo ki yo je ki won ki o lo ki esi ni ola ni akoko yi ni emi o mu opo yin ro si ile iru eyi ti ko ti si ni Egypt lati ipile se re titi o fi di isisin yi nje ni isisin yi ranse ki o si ko eran re bo ati on gbogbo ti o ni ninu oko nitori olukuluku eniyan ati eran ti a ba ri ni oko ti a ko si mu bo wa ile yin yo bo lu won won o si ku eni ti o beru oro oluwa ninu awon iranse farao mu ki awon iranse re ati awon eran osin re sabo wa ile eni ti ko si ka oro oluwa si jowo awon iranse re ati awon eran osin re si oko oluwa si so fun Mose pe na owo re si oke orun ki yin ki o le bo si gbogbo ile Egypt sare eniyan ati sare eranko ati sare eweko igbe gbogbo ja gbogbo ile Egypt Mose si na opa re si orun oluwa si ran ara ati yin ina na si njo lori ile oluwa si ro yin sori ile Egypt yin si bo ina si dapo mo yin na o papo ju iru re ko si ri ni gbogbo ile Egypt lati igba ti o ti di orilede yin na si lu ohun gbogbo ti o wa ninu oko bole ati eniyan ati eranko ja gbogbo ile Egypt yin na si lu gbogbo eweko bole o si fa gbogbo igi igbeya ni kiki ile Gosheni nibi ti awon omo Israel gbe wa ni yin ko si farao si ranse o si pe Mose ati Aaroni o si wi fun won pe emi se nigba yi Oluwa ni olododo eni buburu si ni emi ati awon eniyan mi ebe Oluwa o sa to ki ara nla ati yin wonyi ki o ma se simo emi o si je ki e ma lo e ki yo si duro mo o si wi fun pe bi mo ba ti jade ni ilu emi o te owo mi si Oluwa ara yo si da be ni yin ki yo si mo ki iwo ki o le mo pe ti Oluwa ni aye sugbon bi o se tire ni ati ti awon iranse re emi mo pe sibe eyin ko ti ibero Oluwa Olorun a si lu ogbo ati oka bale bole nitori oka bale wa ni ipe ogbo si rudi sugbon alikama ati oka rie ni a ko lu bole nitori ti won ko ti dagba mo se si jade kuro lodo farao seyin ilu o si te owo re si Oluwa ara ati yin si da be ni ojo ko si ro si ile mo nigba ti farao ri pe ojo ati yin ati ara da o se si o si se aya re le ohun ati awon iranse re aya farao si le be ni ko si je ki awon omo Israel ki o lo bi Oluwa ti wi lati owo Mose
4: e je ki a gbadura baba wa ti Olorun wa a dupe lopolopo we pe awa se waju yin nisisiyi ki a ba le je onje mi eti muni dagba eti funi lagbara ki a ba le ni agbara ati okun lati doju ija ko ese isu ati aye ati we pe ki a ba le ja aja segun ni irin ajo wa si ilu orun rere bi ati wa loni a n gbadura we pe e o ko wa lati inu oro yin e o si fun wa ni okun ati agbara ore ofe ati iye ni toto ki a ba le gbe igbesi aye e ti o je itewogba ni waju yin adupe opo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni eko wa wa ninu Kolose ori keta ese ikerin dilogun ati ese iketa dini ogun Kolose ori keta lati ese ikerin dilogun eje ki oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Oluwa onkohun ti eyin ba se se le oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gbogbo iwe epistle ti Paulu ati ti awon apostoli iyoku ni won kun fun eko ati itoni lori bi a se le gbe igbesi aye onigbagbo awon apostoli ati iranse Olorun ninu ijo ti majemu titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifesemule ati idagbasoke eya ara Kristi awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun eko fun awon eniyan mimo nigbati eniyan ba ti di omo Olorun o nfe eko opolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli oni a se ri we pe opolopo ni ko wa ni ki wa si eko ojo aje o ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo eko se pataki fun wa eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idayafo kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o sese pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele Kristi ki a ni aworan Kristi gege bi a ti ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun ti o ba wo awon episteli won yi daadara o ri wi pe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi ohun ti awon nkan won yi nko wa awon episteli won yi won nko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbesi aye Christiani tooto ti iwa mimo yo wa ni igbesi aye wa ti a gbe igbesi aye ti o te Olorun Lorun eyi ni ati ka loni ninu ese ikerin dilogun ati iketa dilogun a ma wo ohun meta pataki ikini oro Olorun ninu okan oro Olorun ninu okan awon elomiran won ni oro Olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon afẹ wo oro Olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro Olorun ninu okan wa. Ki a tun ka Kolose ori keta ese ikerindinlogun. E je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na. E je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo. O ti an so fun anihin a fi okan wa a fi se bi ile ti o ni ilekun. A si so wipe ki a gba oro Olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro Olorun si ile gege bi alabagbe pelu wa wipe ki a silekun fun oro Olorun ki o ba le wole wipe ki a fi aye fun oro Olorun ki o ba le ma ba wa gbe wipe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori pe oro Olorun ti o ga ju won lo oro Olorun ti o lagbara ju won lo oro Olorun ti o gbon ju won lo oro Olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele we pe ki a je ki won ki o jade ki a wa gba oro Olorun laye lati joko ninu okan wa e je ki oro Kristi ma gbe inu yin eyi ti an so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbese aye Christiani igbese aye onigbagbo bi abasi fe gbe igbese aye onigbagbo bi aba fe se rere ti a fe se daradara ani lati mo oro Olorun e ti o ti odo Kristi wa nitori pe Kristi ni otito iye ati ona o si ye ki a mo wi pe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihinrere ti o si rin gege bi ododo ani lati ma je oro Olorun nigba gbogbo nitori wipe oro Olorun ohun ni o nje iye e ni a fi so fun wipe e je ki oro Olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro Olorun ki oro Olorun ki o to le ma gbe inu re nitori pe oro Olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba wipe ki won ki o di omode yi mu ki a si fi agbara ati ipa mu won lati gba abere yi oro Olorun ki fi be wole nitori be bi a o ba gba oro Olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro Olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon nkan ti o wa ninu okan jade ki a si gba oro Olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro Kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nso oro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina e ni a fi ni lati gba oro Olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma nso kele kele sinu okan wa awon oro ti o le gbe ni sobo awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo Olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro daradara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro Olorun laaye lati ma ba wa gbe be ba fe ni okun be ba fe ni abo oro Olorun yi ni ani lati gba laaye ninu okan wa yi ni a fi so wi pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo a so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa wipe inu okan wa ni ani lati gba oro Olorun si inu okan wa ni oro Olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy ori kefa ẹsẹ̀ ìkẹfà àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ èyí nìní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹlì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí Philistine tilẹ̀ ń sọ̀rọ̀ bí Goliath bí ó tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run. Kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tí a ń gbọ́ ọ̀rọ̀ inú Bíbélì ọ̀rọ̀ tí ó ní ìyè ọ̀rọ̀ tí ó ní agbára ọ̀rọ̀ tí ó ní ìmísí ọ̀rọ̀ tí ó ní ìrètí ọ̀rọ̀ tí ó ní àlàáfíà ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo a ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní òkan àyà wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú. Jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹ jọ ń rin ìrìnkurìn tí ẹ jọ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí. Bí o ti di onígbàgbọ́ nísinsìnyí ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kí ẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu kí ẹ tún jọ máa rìn papọ̀. Bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ àwọn ohun tí ó ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ ó dájú wípé ó ṣubú. Ṣùgbọ́n bí o bá fetí sí bí o bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú ọkàn rẹ ó jẹ́ aṣẹ́gun ó lè borí èṣù ó lè borí ìdánwò ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹ jọ ń rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò. Bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú. Ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́. Wo orin Dáfídì orí 90:1 orin Dáfídì orí 90:1 1:1 ẹ̀sán ẹsẹ̀ 11 ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere o ti ní ìgbàlà o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí ó ṣeéṣe kí o padà sẹ́yìn ó ṣeéṣe kí o bẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀ sí ní kó wọn jẹ owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀ sí ní ìgbà ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má ba ṣẹ̀ sí ọ ó ṣe é ṣe kí o jẹ́ ìyàwó nínú ilé bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn sọ nígbà tí a bá wà ní ilé ìdáná ó ṣẹ̀ sí ọkọ rẹ ó ṣẹ̀ sí ọlọ́run ó ṣẹ̀ sí ìjọ ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀ bí o bá pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ lé àyà rẹ ọ̀rọ̀ ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́ lé àyà mi kí èmi kí o má baà ṣẹ̀ sí ọ ó ṣe é ṣe kí o jẹ́ wípé láàrin ọkọ àti aya àti ní èdè àìyedè díẹ̀ ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè bí a ò bá ṣọ́ra ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí a ń sọ ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnì kejì bí o bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí ò ní parí o máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni ìbínú yóò dé àrán kan yóò dé kí a máa nodì kí a máa fẹ́ kí ara wa yóò dé tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ bí o bá gba ọ̀rọ̀ ọlọ́run láàyè nínú ọkàn rẹ ọ̀rọ̀ ọlọ́run tí ó ní kí a dáríji ara wa kí a fẹ́ràn ara wa kí a tẹríba fún ọkọ kí a tọ́jú ìyàwó wa kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má baà ṣẹ̀ sí ọ bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n kí ni ó wí ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ lé ẹnu rẹ àti lé ọkàn rẹ èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa kí ó sì wà lé ẹnu wa ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé kí ó gba ti òsì jáde ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù ó yẹ kí ó wà nínú ọkàn wa ó yẹ kí ó wà lé ẹnu wa ọ̀rọ̀ tí à ń gbọ́ ní ọjọ́jọ́ ajé ọ̀rọ̀ tí à ń gbọ́ ní ọjọ́bọ̀ ọ̀rọ̀ tí à ń gbọ́ ní ọjọ́ àìkú ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí à ń gbọ́.

mọ̀ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olówa jáde lè ènìyàn wà láàyè. Bí ẹ sọ̀rọ̀ tí a kà yìí bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́ ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé. Bí ohun tí a kà yìí bí ó bá yé wa, bí a bá jẹ́ kí Ọlọ́run kí ó kọ́ sínú ọkàn wa, a ó dín ìrìnkèrindò tí a ń rìn nínú ayé, a ó dín ikù. Mo fẹ́ lọ sí abúlé, mo fẹ́ lọ sí yìí, mo fẹ́ lọ sí ọ̀hún. Èyí tí ó ń jẹ́ kí a pa ẹ̀kọ́ ọjọ́ ajé, tí ó ń jẹ́ kí a pa wọ́n jẹ, a ó dín wọn kù. A ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí ohun tí a kà yìí bí ó bá yé wa dáradára, a ó palẹ̀ mọ́ ọjà tí a ń tà ní àkókò tí ó yẹ. A ó wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n tún kà á sí ọ létí bí mo ti ń làáyé ọ. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́. Ohun tí a ń sọ fún wa níhìn-ín ni wípé Ọlọ́run dín oúnjẹ ti ara kù. Ebi pa wá díẹ̀ kí a ba lè fi ààyè sílẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, nítorí òun ni oúnjẹ ẹ̀mí. Mo fẹ́ kí ó wo ara rẹ gẹ́gẹ́ bí ènìyàn mẹ́ta tí ó wà papọ̀ sí ojú kan. Ènìyàn nípa ti ara, ènìyàn ti ọkàn, ènìyàn ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ó má yí ọ, ó yí Ọlọ́run. Ṣùgbọ́n tẹ́tí sílẹ̀, nínú àwọn ènìyàn mẹ́ta yìí, ó ń fi oúnjẹ fún ti ara ní ìgbà gbogbo. Ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo, ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, ní ọjọ́ méje ní ọ̀sẹ̀. Èyí jẹ́ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ kan ni ó ń bọ́ ara. Ṣíṣe àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí fetí sílẹ̀ dáradára. Ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ. Ẹnìkan nínú àwọn mẹ́ta yìí, ó fún wọn lóúnjẹ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀. Ẹni ìkejì, ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀. Nítorí wípé ọjọ́ Àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n ń wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ ajé wọn ò sí níhìn-ín. Ọjọ́ Àlàmísì, èyí tí í ṣe ọjọ́bọ̀, wọn ò sí níhìn-ín. Oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni a ń fún irú ẹni bẹ́ẹ̀. Ìkẹta, a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá. Sọ fún mi, gbàtí èyí tí ó fi èyí tó jẹ́ arọ́pò fún ara ó ń dàgbà, èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù. Èyí tí a ò fún ní oúnjẹ rárá ń kọ́, ikú ti dé. Ó yẹ kí a mọ̀ wípé ara, ọkàn àti ẹ̀mí, ó yẹ kí a máa bọ́ wọn. Ara kí a bọ́ pẹ̀lú oúnjẹ tí a ń jẹ, tí a ń fi sẹ́nu. Ọkàn àti ẹ̀mí wa kí a máa bọ́ pẹ̀lú àdúrà tí a ń gbà, pẹ̀lú ìsìn tí a ń sìn, pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń jẹ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo. Ṣùgbọ́n bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ ajé àti ọjọ́bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara? Ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe. Ó yẹ kí a rí i wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ yìí. Jẹ́ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, kí ìwọ kí ó lè mọ̀. Bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́, ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí, oúnjẹ ìyè, a sì fi ọ̀rọ̀ ìyè yìí a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo. Báwo ni a ṣe lè ṣe èyí? Àwọn ẹlòmíràn, orin Dáfídì nìkan ni wọ́n máa ń kà. Wọ́n máa ń rò wípé Dáfídì jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó la inú rẹmi kọjá. Ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá. Ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ẹni tí ó wà, ẹni tí ó ń sá káàkiri.

0: fetí ọ̀sán lé káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ gẹ́gẹ́ bí ẹni tí ó sin olúwa gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bí tinú ọlọ́run nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú dáfídì àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin dáfídì nìkan ṣoṣo ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde lé ènìyàn wà láàyè èyí jẹ́ wípé kì í ṣe orin dáfídì nìkan ni ó yẹ kí a máa kà gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde àwọn ẹlòmíràn ní tiwọn nǹkan tí wọ́n máa ń kà ní ìwé òwe wọn kì í ka nǹkan mìíràn ìwé òwe wọn ni nítorí sọlọmọnì tí ó kọ ìwé òwe yìí òun ni ọlọ́run fún ní ọgbọ́n ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀ tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀ yàtọ̀ sí jésù kristi ọmọ bíbí ọlọ́run nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka bíbélì ìwé òwe nìkan ni wọ́n ń kà àwọn ẹlòmíràn nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi samueli àwọn bíi chronicle àwọn bíi chronicle àwọn bíi àwọn ìwé àwọn ọba wọn ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi ń jagun tí a fi ń ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn máa ń kà àwọn ẹlòmíràn ní tiwọn òfin mẹ́wàá tí ó wà nínú ìwé ẹtí mose kọ nínú exodus àti deuteronomy èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe àwọn ìwé wòlíì nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè aṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ ọlọ́run láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá nítorí bẹ́ẹ̀ isaiah tàbí ezekiẹ́lì tàbí jeremiah tàbí dánielì tàbí hosea tàbí joẹ́lì ni àwọn máa ń kà ní tiwọn ṣùgbọ́n à ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde èyí ni ó mú kí a wà láàyè àwọn ẹlòmíràn ò jẹ́mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn wọ́n máa fẹ́ wo ìgbésí ayé jésù ọ̀rọ̀ tí jésù kristi sọ iṣẹ́ ìyanu tí ó ṣe wọn àtẹ̀lé lọ sí galilee níbi tí a ti ń kà á wọn àtẹ̀lé lọ sí jericho níbi tí a ti ń kà á wọn àtẹ̀lé lọ sí jerusalemu níbi tí a ti ń kà á wọn kì í ka gbogbo ọ̀rọ̀ ọlọ́run wọn sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa jésù sí ó mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé gbogbo wọn ni ó sọ nípa jésù kristi àwọn ẹlòmíràn sọ wípé jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tíì sọ fún yín nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé yóò fi òye ohun gbogbo yé yín nítorí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé èpísítélì wọ̀nyí tí a kọ akọ nípa ìmísí ẹ̀mí ọlọ́run nípa bẹ́ẹ̀ èpísítélì nìkan ni àwọn ń kà àwọn kì í ka nǹkan mìíràn àwọn ẹlòmíràn ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà tí wọ́n ń yẹ̀wò wọ́n ní jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún Jòhánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ọ́ nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà ṣùgbọ́n ohun tí ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo ó yẹ kí a máa ka gbogbo bíbélì ohun sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan kì í ṣe májẹ̀mú tuntun nìkan gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè bí a ṣe ń ṣe lé òní bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ ọlọ́run wá báyìí ni ọlọ́run fẹ́ kí a ṣe bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan a ó tún máa fi àwọn apá mìíràn nínú bíbélì a ó fi máa díwọ̀n wọn a ó fi máa ṣe àlàyé wọn a ó fi máa ṣe ìtumọ̀ wọn kí ohun gbogbo tí ó ti ẹnu ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa yẹ kí a wo Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ ìkejìlá Jóòbù orí ìkẹtàlélógún ẹsẹ ìkejìlá. bẹ́ẹ̀ni emi ko pada sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀ emi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ bí a bá ń sọ nípa òfin ti inú ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́ bí o bá sọ wípé jọ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná bí o bá sọ wípé kí ló ń sọ fún mi a sọ wípé o kìí ṣe ọmọ káàárọ̀ òjíire ni ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun wípé òfin inú ń fà mí òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣe èyí ni wípé kí o lọ jẹun bí o bá ka èyí ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi mo pa òfin ọlọ́run mọ́ ju oúnjẹ lọ ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan ọ̀rọ̀ ọlọ́run ti ẹ̀mí ìkan àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí oúnjẹ àárọ̀ èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀ ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́ àkókò tí wọn ó ka ọ̀rọ̀ ọlọ́run àkókò tí wọn ó gbàdúrà nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó wà ní àkọ́kọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe jù báyìí lọ àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀ tí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́ wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀ bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ìyè pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí ó ti máa jáde kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo àwọn arákùnrin wa àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́ wọn ka bíbélì wọn a gbàdúrà bí wọ́n jẹun wọn a fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọlọ́run wọn a fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí bí wọ́n wẹ̀ lọ́wọ́ wọn a ṣe bẹ́ẹ̀ irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n di alágbára àwọn ni wọ́n ń di akọni nínú ìgbàgbọ́ àwọn ni wọ́n ń di ajagun-ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ àwọn tí wọn kìí ka bíbélì àwọn tí wọn ò tiẹ̀ mọ májẹ̀mú ti tún yàtọ̀ sí májẹ̀mú láéláé gbogbo ìdánwò tí ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ báwo ni èyí yóò ṣe ṣeé ṣe ó márùn-ún ni ìkíní kí a ka ọ̀rọ̀ ọlọ́run ìkejì kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìkẹta kí a rí i wípé a ń làkàkà láti ní òye ohun tí à ń kà nínú ọ̀rọ̀ ọlọ́run ìkẹrin kí a rí i wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run ìkarùn kí a rí i wípé ohun tí a ń kà ohun tí a ń gbọ́ ohun tí a ní òye rẹ̀ ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀ a mú u sí ìṣe bí a bá ń ṣe bẹ́ẹ̀ a ó rí i wípé a ó jẹ alágbára nínú ọlọ́run jẹ́ kí a padà lọ sí kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún kí a rí i wípé ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí ó ń sọ ni di ọlọ́gbọ́n ó ń fún wa ní ọgbọ́n ọgbọ́n ti ẹ̀mí wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ní máa fúnni lé ọgbọ́n jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù ọ̀rọ̀ ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni oro Olorun yo je ki a mo we pe abi wa ninu ese a mu ese gege bi eni momi a nje ese gege bi eni jeun tele tele oro Olorun yo je ki a mo we pe awon irawo papa won ko mo won ko pe ni waju Olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti abi ninu obirin nipa be ni a fi mo we pe oro Olorun je ki a mo we pe elese ni enikokan wa ni a ti je lati akoko ibi wa ke se be nikan Olorun ni o je ki a mo ni o fun ani ogbon lati ri we pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun ani igbala we pe ko si ohun kun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala Olorun ni o je ki a mo we pe wo odo agutan Olorun eni ti o ko ese ara aye lo ati pe o pe oruko re ni Jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won Olorun ni o je ki a mo we pe bi a ba wo odo agutan Olorun bi a ba ko ese wa sile bi a ba jewo ese wa bi a ba si kan won sile bi a ba ro mo Jesu Christi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kokan wa wi pe a o ni igbala oro Olorun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu Jesu ki se be nikan oro Olorun ni o je ki a mo we pe ogbon ti a nso nipa re ti a le ni ninu Olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o nse ninu ibi ni se wa se mo we pe lakoko Jesu Christi ngba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o nso ni won fi nso wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa si ti fun ani ileri wo pe bi a ba tele ohun ti a si je ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon ti n se lodi si wa ati awon ti n se ninu ibi ni si wa ti won ki yo le fi bori e wa wo Luke ori 21 ese 15 Luke ori 21 ese 15 nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro Jesu Christi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri we pe ni akoko inu ni bi ni bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon Olorun yo si je ki a le bori awon eniyan wonyi worin Dafidi ori 100 dinkan orin Dafidi ori 100 dinkan ese 82 ati ese 80 dinkan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese 81 emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro Olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon ti n se ninu ibi ni si wa o je ki a gbon ju awon ti o tile n gbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro Olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon sugbon ogbon ti a n so nipa re ki se ogbon ti aye ki se ogbon ti awon eleran ara ti won ni emi Olorun a n so nipa ogbon ti emi e ti o tun iwa wa se e ti o je ki a mo bi a ti rin bi a ti soro ati iwa ti a hu gege bi onigbagbo je ki a wo Deuteronomy ori 4 ese 5 ati 6 Deuteronomy ori 4 ese 5 ati 6 wo emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na ni bi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ogbon yin oro olorun ni ogbon wa ki se itan aroso ki se itan lati odo awon keferi ki se awon owe ibile sugbon oro olorun ni ogbon wa oro olorun ni yo fun wa ni ogbon ati oye lati mo bi ati rin bi ati se bi ati jeun bi ati gbe ebi duro ati bi ati toju ebi oro olorun ni o ma da wa loye iru iwa ti o ye ki onigbagbo ho irin ti o ye ki onigbagbo ki o rin oro olorun ni fun ni le ogbon ninu jacobo ori keta jacobo ori keta ese iketa dilogun ati ese ikeji dilogun sugbon ogbon ti o ti oke wa akomo ase ni alaafia ani ipamora ki si soro lati be akun fun anu ati fun esorere le aisi egbe ati le aisi agabagebe eso dodo le angbin le alaafia fun awon tin sise alaafia bi abari enikeni ti o so wi pe o ngbon sugbon ti ko si ni iwa mimo e ti ise ogbon olorun nitori ogbon ti o ti oke wa akoko mo ohun akoko ti a mo nipa ogbon ti o ti oke wa ni wi pe a je ke a ni iwa mimo iwa ododo a je ke a ma rin dede eni ti o ba ni ogbon atoke wa ki ni ki se ogbon onikopa ni ogbon alagidi ogbon ajini lese ogbon eni ti o le jale sugbon ti ohun gbogbo ti o mu lati inu oja wa o sese ke a ma ri ogbon ti o ti oke wa o je ogbon ti ti je ke a wa ni iwa mimo akoko mo ki se be nikan a si ni alaafia eni ti o ba so wi pe ohun je ologbon sugbon ti ko le pa alaafia inu ebi mo ti ko le pa alaafia mo ninu ijo ti ko le pa alaafia mo ninu laarin awon ore e ki se ogbon olorun eni ti o ba so wi pe ohun ni ogbon sugbon ti o nko eyin ore si ore ti o nda ile onile ti o ndaru eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti o bi iyawo re ninu ni igba gbogbo eyi ki se ogbon atoke wa ogbon ti o ti oke wa a ma fun ni alaafia ani ipamora eni ti o so wi pe ohun ni ogbon sugbon ti ko ni ifarada ti ko ni ipamora eyi ki se ogbon ti o ti oke wa ki soro lati be elomiran a so wi pe ohun ni ogbon bi a ba se ki je ki gbebe iru eni be ki se eni ti o ni ogbon olorun akun fun anu ati fun eso rere le aisi egbe le aisi agabagebe ohun ti a pe ni egbe nihin ni wo pe ki gbe elese si alaise ki se eni ti o je oju saju eniyan sugbon laisi egbe ati laisi agabagebe iru eni be ani eso dodo ani alaafia yi ni ogbon olorun eni a fi so wi pe ogbon olorun a je ki a mo iwa hu a je ki a mo bi onigbagbo bi a se rin ati ohun ti o ye ki onigbagbo ki o ma se wo efeso ori karun ki a wo ise ti ogbon olorun se ni igbesi aye wa efeso ori karun lati ese ikedogun nitori na ekiyesi lati ma rin ni iwa pipe ki ki se bi alailogbon sugbon bi awon ologbon bi abaji ologbon a wa ni iwa pipe a o rin ododo a o ni amuye ti mu ni lo si orun amuye ti si mu lo si orun ni iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun ese ikerindinlogun e ma ra igba pada nitori gbogbo le awon ojo ohun ti a n so ni we pe eni ti o ba ni ogbon olorun ti o ni oro olorun ki yo ma fi akoko sofo a n fi akoko sofo bi a ba n lo si ile ijo bi a ba n lo si ile sinima bi a ba n lo si ile tete a n fi akoko sofo ni akoko ti o ye ki a fi ka bibeli akoko ti o ye ki a fi toju ebi akoko ti o ye ki a wa le enu ise akoko ti o ye ki a ma se ijere okan a fi nta tete iru eni be ki se eni ti o di ologbon eni ti o di ologbon a ma ra igba pada nitori buburu le awon ojo nitori na e ma se je alai loye alai logbon sugbon e ma moye ohun ife olowo ohun ti ife olowo ja si eni ti o ba je ologbon yo ma moye ohun ti o je ife olorun ohun ti olorun fe ki a se ese ikeje dilogun e ma se se mu wine le amupara eyi ninu eyi ti rudurudu wa sugbon e kun fun emi won ti pe awon kan ni an so nipa ogbon olorun eni ti o ba je omuti ti o kun fun oti wine ni gba gbogbo o di alai logbon e ma se esi ma ba ara yin soro ninu samu ninu orin yin ati orin emi e ma korin ki esi ma korin didun le okan yin si olowa e ma dupe ni gba gbogbo fun gbogbo ninu olorun lowo olorun ani baba le oruko jesu kristi olowa wa e ma teriba fun ara yin ninu iberu olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu kolose ori keta ese ikerindinlogun e je ki oro olorun oro kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo kini ogbon yi kini yo se ni igbesi aye wa ki e ma ko kesi ma gbara yin niyanju bi a ba ni ogbon olorun a ma ko awon eni ti ko mo eko oro olorun to wa se o ti mo nipa atunse o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa igbala o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa bi a ti woso gege bi onigbagbo bi a ti soro gege bi onigbagbo se o mo nipa bi a ti gbe ile duro lori oro olorun awa obirin ti a ti loye bi a ti ntoju oko bi a ti ntoju omo bi a ba ni ogbon olorun a o ko awon ti o sese se igbeyawo ki awon paapa ki o ba le mo bi ile ti toro awa ti a je okunrin bi a ba ni ogbon olorun ki a si ti gbeyawo fun ojo pepe die a o ko awon ti won sese gbeyawo a o ma gba won ni iyanju eyi ni ogbon olorun o ni a o ma ko ara wa a o si ma gba ara wa ni iyanju ninu samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si olowa ari awon elomiran bi a ba wa ninu ile isin won ka wo gbera bi a ba nkorin bi a ba ni ogbon olorun a o ma ko orin lati inu okan wa jade si olowa orin yin orin emi orin ti o ni itumo orin ti gbe ni duro orin ti mu ni tesiwaju ninu ona ihin rere yi ni a o ma ko ni a ba ri enikeni ti nko orin aye orin ti ke se orin emi orin ti ke gbe ni duro orin ti tun fa okan wa pada sinu aye ati jo ti fa okan pada sinu aye eyi ke se pelu ogbon olorun sugbon ki oro kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin ni iyanju ninu samu eyi ni orin dafidi tabi ninu orin iyin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si olowa iketa o wa ninu ese iketadinlogun ipinu ti o wa leyin awon ise wa ohun ti o ye ki o je ipile fun awon gbogbo ti a n se o ni ohunkohun ti eyin ba si se le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko jesu olowa e ma fi ope fun olorun baba nipasẹ re ohunkohun ti eyin ba si n se ni ile tabi ile ode laarin ebi tabi laarin awon ore ohunkohun ti eyin ba si n se laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohunkohun ti eyin ba si n se ni ibi ise tabi ni inu ijo ohunkohun ti eyin ba si n se nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba si n se ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba si n se e ma se gege bi fun ogo olorun ati ki a ma se ni oruko jesu olowa wa eyi ni ipinu ti o ye ki o wa ninu enikookan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi a ba ri eniyan kan ti ko ni opolo kuma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o ngbe igbesi aye re lai ni ipinu ki a kan ninu ese iketa dinlogun yi o da bi oko oju omi ti ko ni itoko tabi o da bi moto ayokele sugbon ti ko ni atuko o da bi ile ti ko ni ipile o da bi awon akeko sugbon ti ko si oloko o da bi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbesi aye wa bi aba fe de ibute rere o ye ki a mo we pe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Oluwa wese iketa le logun ohunkohun ti eyin ba si nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun eyin ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Olowa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igbakigba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun ni kan soso e je ki a dede duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun oni ogbon ti o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun o si fun oni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amoye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo Olorun ni kan soso ni o wa ni igbesi aye re gbadura so fun Olorun ki o ba le fun oni ogbon ti o ye ore ofe ti o ye ki oro Olorun ki o ba le je ajemonu fun o ki oro Olorun ki o ba le ma so ni igba gbogbo so fun Olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro Olorun ni igba gbogbo ati ma gbo oro Olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara wonyi o mo ko ni igbesi aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo Olorun gege bi ikoni oro Olorun ni kan soso
1: Thank you.

lọ́dọ̀ àwọn kúrúǹtù tí kò gbọ́ kankan bí a ti rí láàrin ìlú bẹ́ẹ̀ láàrin lábúlé. Nítorí èyí ni Ọlọ́run fi ń tẹnumọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ohun tó wọ́pọ̀, wípé ohun tó lè ṣe ni lọ́ṣẹ́ ni, ohun tí ó lè kó ìjàngbọ̀n bá ènìyàn ni, àti ohun tó lè mú ìdájọ́ Ọlọ́run tí ó lè mú wá sórí ènìyàn ni. Èyí ni Bíbélì ni ó fi ń tẹnumọ́, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé kì í ṣe lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké wọ̀nyí nìkan. Ní ẹ̀ṣẹ̀ burúkú yìí ló ti jinlẹ̀ sí àtúnrí lọ́wọ́ àwọn tí ó tilẹ̀ ti ṣe ìgbéyàwó. Àwọn a máa ṣe panṣágà, wọn a fi ọkọ tiwọn sílé, wọn a tún máa káàkiri. Àwọn mìíràn wọn a fi ìyàwó wọn sílé, wọn a tún máa wá àwọn ẹlòmíràn, wọn a máa wá wọn káàkiri. Wọn a ní àlè níta, owó tí wọ́n ń gbà wọn ò jẹ́ kó délé, ṣùgbọ́n àwọn àlè tó wà níta òun ni wọ́n ná gbogbo owó wọn fún. Òní kí a ṣọ́ra o. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti ń gbilẹ̀ kan, kí a má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé wa. Nínú Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé ọ̀run jẹ́ ibi mímọ́, ìjọba Ọlọ́run jẹ́ ibi mímọ́, Ọlọ́run pàápàá jẹ́ ibi mímọ́, àwọn áńgẹ́lì rẹ̀ jẹ́ mímọ́, Bíbélì pàápàá jẹ́ Bíbélì mímọ́, àwọn àjogún ìgbàlà wọn láti jẹ́ mímọ́. Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tàn yín jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni a ti fi ẹ̀kọ́ èké ni a ti fi tàn wọ́n jẹ, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn wòlíì èké ni wọ́n ti tàn jẹ. Ó ṣe ni láàánú wípé bí a bá ń dárúkọ wòlíì, bí a ti rí àwọn wòlíì, àwọn wòlíì ti ìgbà ìsinsìn yìí tí wọ́n máa ń kọ́ ilé ìsìn wọn sí ẹ̀bá òkun, sí etí òkun, àwọn ni a rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó jọba ní ìgbésí ayé wọn, ó jọba nínú àgọ́ wọn. Ó ní kí a má ṣe tàn yín jẹ, kí a má ṣe rò wípé torí pé wòlíì ló bá ọ dá ẹ̀ṣẹ̀ àgbèrè àbí panṣágà, kí o ti rò wípé kò sí nǹkan kan, wípé ìdájọ́ Ọlọ́run kò ní dé. Ó yà wá lẹ́nu, ó sì ṣe láàánú láti sọ wípé nígbà mìíràn ọwọ́ bíṣọ́ọ̀bù láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ṣe ni láàánú, ọwọ́ àwọn ẹlẹ̀sìn láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Irú àwọn bẹ́ẹ̀ wọn a máa sọ wípé kò sẹ́ni tó mọ̀ pé bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ni ó lè dúró? Wípé nítorí bẹ́ẹ̀ Ọlọ́run láti ṣàánú fún wọn ni, nítorí pé kò sẹ́ni tó lè wà láyé yìí kó má dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ní má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ, kí a má ṣe tàn yín jẹ. Kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́ni lọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní kó dá wa lójú wípé àwọn àgbèrè, àwọn panṣágà, àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́, wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba Ọlọ́run. Yẹ kí a wo Hebrew orí 13 ẹsẹ̀ 4, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí. Kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn. Bí a bá ń sọ wípé kí ìgbéyàwó kí ó ní ọlá, ẹlòmíràn ìtumọ̀ tí wọ́n ní ni wípé bí àwọn bá fẹ́ gbéyàwó, kí ilé ìsìn wa kí ó ṣe ìfilọ̀, kí a sì sọ fún tekutẹyẹ, àwọn tó wà nílùú, àwọn tó wà lóko, gbogbo ènìyàn pátágbà wípé kí wọn kí ó pèsè láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ìgbéyàwó. Kí a jẹ́ kí ìlú àti ijó àti ọtí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà níbẹ̀. Èékọ́ ni Bíbélì ń sọ ara mi. Ó ní kí ìgbéyàwó kí ó lé ọlá, kí ó ní ọ̀wọ̀ láàrin gbogbo ènìyàn. Kí a mọ̀ wípé ìgbéyàwó ó jẹ́ ohun tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó pilẹ̀. Ó ní kí a sì jẹ́ kí àkété jẹ́ aláìléèrí. Dúró níbẹ̀, ǹjẹ́ o jẹ́ mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí wọ́n ṣe ní àwọn ilé ìsìn káàkiri, àwọn ọkùnrin àti àwọn obìnrin wọ̀nyí wọ́n ti mọ ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ṣeé ṣe pàápàá kí àfẹ́sọ́nà kí ó ti lóyún. Ó jẹ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò lọ́lá. Ó jẹ́ wípé àkété wọn jẹ́ iléèrí. Àwọn ẹlòmíràn tí wọ́n ti lóyún tó ti jẹ́ wípé

ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wipe ki a tun a ma se iru isopo be ki a ma se ninu ile isin e je un ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo Kolose ori keta ese karun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni Yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni we pe a ma jo won nina bi a ba pa awon eya ara wonyi bi a ba pa won run agbere bi a ba pa run o je wi pe ati jewo re ati ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wi pe bawo la se le pa nkan wonyi run ohun ti a le se ni wi pe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje Jesu Christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wi pe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wi pe a ti bo ninu ese won yi sugbon ki se be nikan ohun ti a tun ni lati se ni wi pe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere ye ki n se apejuwe o seese ki o je omobinrin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobinrin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o sese papa ki o je wipe iyawo je osise ninu ijo o lo pelu awon osise be ni eni ti obinrin ti a fi se omo odo obinrin ta ni ko ma ba o lo soja obinrin ta ni ko ma ba iyawo shoshobo obinrin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wanje obinrin ti a gba we pe ki o ma ba wa gbalẹ ni obinrin yi la ma se bi iyawo si oko omo odo a tun ma se oju regberegbe bi eni wi pe oun ni iyawo inu ile a di eni to je wi pe a tun ma fa okan okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obinrin ti o je wipe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati koko se ni wipe ki a so fun omo odo yi omobinrin yi pe ko keru e wipe ko ma lo sile awon obi e o se se ki iyawo ma mo ki lo n sele ki iyawo ma so wipe ah ta lo ma ba mi shoshobo bi a ba le omobinrin yi lo ta lo ma ba mi gbonje bi a ba le omobinrin lo wa so fun wipe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sereje bi a ba fe ki obo le ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obinrin je ko omobinrin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa ti n be ninu aye run ohun ta ni lati se niyi tabi o se se nibi ise ki obinrin kan ki o je pe bi a ba ti ni akoko die ni ibi ise a wa joko sori table wa bi a ba fe jeun a so pe e ra ounje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so mo ti ni yawo ani ko se nkankan bo ni yawo nko o le je yawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo fimu nigboro won ma lo sile cinema ile cinema ti won lo yi tabi ero amohunmaworan ti a n pe ni television ti won wo onu je ki irokuro ki o ma wa sokan won nkan to ni lati se
lati fi ja nkan wonyi kuro ni wipe ti o ba fe pa eya ara ti nbele aye run ki o gboju kuro ninu awon nkan wonyi ki o ma je ki awon nkan wonyi ki o wa si igbese aye re elomiran o sese ki o so wipe ibi ti ohun ti ni wahala ju ni wipe bi o ba wa ni inu oko ero tabi bi o ba nlo ni igboro bi o ba ri awon omo birin kan ti o je wipe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan wonyi si ma mu idanwo wa si okan ohun wipe kini eniyan le se nigba ti a so wipe ki a pa awon eya ara wa tin bele aye ki a pa won run kini a le se niru igba be oro olorun o je ki o ye wa ninu jobu ori kokan le logbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo undia eni ti o ba fe fi ijoba olorun sereje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti a gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwa kiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbesi aye ohun oni oni lati ba oju re da majemu eni olorun fi se wa ni olori ire wepe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti ori wepe nkan wonyi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe jobu lo so wepe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo won dia je ki n bi o ni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se o mo we pe jobu o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma n de bi o ba ri awon wundia bi o ba tejumo won wipe bi o ba tejumo won o seese ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun ele o fi so wipe o n da majemu pelu oju ohun wipe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti a ni ni akoko ni igba ti wa yi awon obirin ti a ni ni akoko ti wa yi ti won ki woso kanle awon ti o je wipe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki awo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sereje iwo ni oni lati da majemu pelu oju re wipe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okun fa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re da majemu wipe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti a ti ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won a ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabinrin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to lajule ta lori awa ti a tan ara wa je ti a n wo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo n gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun won lo n wo nkan wonyi ti okan wa ti o n kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o n so fun awe pe ki a mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabinrin wipe arabinrin ran mi lowo lati wa ba mi dirun ti o je wipe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri wipe oro ko bakun gbe oro ti ko dara
ìwà ọ̀rọ̀ èérí ọ̀rọ̀ nípa nǹkan àṣírí láàrin ọkùnrin àti obìnrin ni wọ́n máa sọ níbẹ̀. Àwọn adirun àwọn tí ó ń dirí wọ̀nyí wọ́n sì máa ṣẹ̀fẹ̀, wọ́n máa ṣe, wọ́n máa drẹ́rìn, wọ́n máa dápàrá wípé báyìí ìwọ tí ó sọ pé ó jẹ́ ọmọ Ọlọ́run. Bí o bá ń jókòó sí irú ibi bẹ́ẹ̀, o mọ̀ wípé ó lè jẹ́ kí nǹkan mìíràn kí ó wọnú ọkàn rẹ. Tàbí ìwọ tí ó jẹ́ ọkùnrin tí o lọ gẹrun, ibi tí o ti ń gẹrun ni àwọn tí wọ́n ń gẹrun wọ́n máa sọ̀sọkúsọ, wọ́n máa dápàrá, wọ́n máa sọ nǹkan mìíràn tí kò dára. Tàbí ó ṣeéṣe nídìí ayò, nídìí ẹmu, nídìí ọtí, nídìí lúdò ni wọ́n máa ti ń sọ àwọn nǹkan wọ̀nyí tí kò dára fún etí onígbàgbọ́ láti gbọ́. Èyí ni a fi ń sọ fún wa wípé kí a pa nǹkan wọ̀nyí run, kí a mú wọn kúrò ní ìgbésí ayé wa, kí a má tilẹ̀ débẹ̀. Ó ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́kúfẹ̀ẹ́. Ìgbà tí o bá rí aláta lọ́jà, ìwọ onílé lọ́nà, ìwọ tí o ti jẹ́ ẹni tó gbé ìyàwó sílé tí o tún lọ fọwọ́ kàn lẹ́ẹ̀kẹ́, tán pé ẹ báwo lo ṣe rí ń bẹ̀, báwo lè o mọ̀ pé ìfẹ́kúfẹ̀ẹ́ nìyẹn. Ìwọ tí ó jẹ́ wípé ẹni tí ó ń gbé nínú ilé pẹ̀lú ẹ, tí ó jẹ́ obìnrin, nítòótọ́ ló sọ pé ó jẹ́ ara ilé mi, ara ilé ẹ, tó tún lọ ń yẹ pátá ẹ wò nígbà tí ìyàwó ẹ sùn, o rí wípé nǹkan míì ti ń wá sínú ọkàn ẹ. Ìyẹn náà ń pè ní ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìfẹ́ búburú, èyí tó máa jẹ́ kí ènìyàn kí ó jáde. O aago mọ́kànlá lù, ọkùnrin tún jáde lé ń bo ló ń lọ, ìyàwó wà nílé, ọmọ wà nílé, o tún jáde láago mọ́kànlá. Kì í ṣe wípé o ní iṣẹ́ òru tó fẹ́ lọ ṣe, ń bo ló ń lọ, mo fẹ́ lọ kí ẹnìkan, ta ló fẹ́ lọ kí. Ó yẹ kí a ṣọ́ra bí a bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. Ó ní àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Ojú kòkòrò nígbà tí ọkàn wa bá ń fà sí ohun tí kò yẹ kí ó fà sí, èyí ni à ń pè ní ojú kòkòrò. Bí nǹkan wọ̀nyí bá rí bẹ́ẹ̀, à ń kìlọ̀ fún wa wípé kí a ṣọ́ra o. Ìdájọ́ Ọlọ́run kò jìnnà sí àwọn ènìyàn bẹ́ẹ̀, wẹ́sẹ̀ ìkẹfà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, àwọn ọmọ aláìgbọ́ràn nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí, àwọn ìdí tí a ní láti pa wọ́n run, àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lé ayé, tí a ní láti pa wọ́n run. Ó ní nítorí ìbínú Ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ Ọlọ́run, ìbínú Ọlọ́run ó ń bọ̀ sórí àwọn ẹlẹ́ṣẹ̀. Kí a wo Rómù orí kìíní ẹsẹ̀ 18. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwàbí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé wọn kò mọ òtítọ́, a sì ti fi ẹ̀kọ́ ìhìnrere kọ́ wọn. Ìgbà mìíràn tí wọ́n bá ń ṣe nǹkan tí ó jẹ́ wípé kò dára, kò bọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sọ pé àwọn ò mọ̀ nìyí. Ó sì mọ o, ẹ̀mí Ọlọ́run sì ń kìlọ̀ fún, ó sì ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àwọn tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, ó ní irú àwọn bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run yóò wà sórí wọn. Nínú ìwé ìfihàn 21:8 ẹsẹ̀ 8, ìfihàn 21:8 ẹsẹ̀ 8, ṣùgbọ́n àwọn ojo àwọn àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súlfúrù jó. Èyí ni ikú kejì. Ó ń sọ fún wa wípé ìyà ayérayé, ìyà àìlópin ó ń bẹ fún àwọn ènìyàn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀, èyí ni ó fi yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó ní ipá, kí ó ní ìpín nínú ìgbésí ayé wa. A fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wá mọ́. A fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé wa. O ti rí ọ̀rọ̀ Ọlọ́run lónìí, o ti rí ẹ̀kọ́ ìhìnrere, o ti rí ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ. Ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀, kí ó ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára,
láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà ìrì run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú mu, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jólóòtọ́ sí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jólóòtọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lẹ̀ ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí o di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí o tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí o gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí o fi gbàdúrà àgbáyé orí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí pé yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí o ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ títí Jésù yóò fi dé.

pé àfọ́jú ni irú ẹni bẹ́ẹ̀ òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà wípé wọ́n sì ń sìn wọ́n wọ́n ń bọ wọ́n wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn wo ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún ojú tí ó sín bàbá rẹ̀ jẹ tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde ọmọ ìdì a sì mú u jẹ àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ bí bẹ́ẹ̀lì bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí bíbélì ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀kọ́ tí wọ́n ń kó àwọn ọmọ wọn gbélé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ ọlọ́run ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì ìyá ò mọ nípa ọ̀nà amẹ́ríkà àbí ọ̀nà japan tàbí kò mọ ọ̀nà ìlú england ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere ìyá ò mọ ọba kò mọ ìjòyè nínú ayé ṣùgbọ́n mọ jésù ọba àwọn ọba a sì ń fi ọ̀nà ọlọ́run kọ́ àwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí wọ́n máa sin bàbá wọn jẹ wọ́n a máa gan àti gbọ́ ti ìyá wọn ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde èyí ni a fi ń sọ wọn di afọ́jú ó ní ọmọ ìdì ẹyẹ mìíràn nìyí ni èyí ó sọ wípé òun ni ó mú ojú wọn ni ó mú jẹ ohun tí ó ń sọ ni pé a sọ wọn di afọ́jú ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà o ní àlùfáà o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú olúwa ẹni tí ó ń fi ọ̀nà ìyè ànípẹ̀kọ hàn ọ́ ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó aṣọ tí a ní láti wọ̀ ìrìn tí a ní láti rìn ọ̀rọ̀ tí a ní láti sọ ìṣe tí o nígbàgbọ́ ní láti ṣe ó ń sọ fún wa a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu bọ́n ṣe ń sọ nìyẹn wọn mọ wàhálà tí mo ní wọn mọ èyí tí mo ń dojúkọ bí o bá ń sin bàbá rẹ nínú olúwa bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbọ́ ó ní ó di afọ́jú nítorí wípé kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ jáde èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn ni a fi ń sọ wọn di afọ́jú ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ tàbí àìgbọràn tàbí àfojúdi ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di afọ́jú nípa ti ẹ̀mí ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí báwo ni a ṣe lè mú kúrò jésù kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ onígbanilà onímú ìfọ́jú ọkàn kúrò òní lé òkùnkùn wa lọ nítorí òun ni ìmọ́lẹ̀ ayé òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí a wo Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíkà má jẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú kristi ṣòrí ìbòjú tí a ti mú kúrò nínú kristi ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúùgbà tí a bá ń ka mose ìbòjú náà ń bẹ lé ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí olúwa a ó mú ìbòjú náà kúrò ó ní a fi sọ pé kí a tọ ọlọ́run wá òun ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ òun ni a fi sọ pé kí a ké pe jésù kristi ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́ ṣé orí bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀ ó ń bi wọ́n wípé kí ló dé tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé jésù kristi ọmọ dáfídì ló ń kọjá lọ bẹ́ẹ̀ ló bẹ̀

0: tẹ́lẹ̀ wípé
1: orí ìkejìlá Olúwa sì sọ fún Mósè àti Áróní ní ilẹ̀ Íjíbítì pé oṣù yìí ni yóò ṣe àkọ́kà oṣù fún yín, òun ni yóò ṣe ìkíní oṣù ọdún fún yín. Ẹ sọ fún gbogbo ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì pé ní ìjọ kẹwàá oṣù yìí ni kí olúkúlùkù wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn sọ́dọ̀ gẹ́gẹ́ bí ilé bàbá wọn, ọ̀dọ́ àgùntàn kan fún ilé kan. Bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ, kí òun àti aládùúgbò rẹ̀ tí ó súnmọ́ etí ilé rẹ̀ kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà. Olúkúlùkù ní ìwọ̀n ìdí rẹ̀ ni kí ẹ ṣírò ọ̀dọ́ àgùntàn náà. Àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mu nínú àgùntàn tàbí nínú ewúrẹ́, ẹ̀yin ó sì fi pamọ́ títí ó fi di ijọ́ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Ísírẹ́lì ni yóò pa ní àṣálẹ́, wọn ó sì mú nínú ẹ̀jẹ̀ náà, wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára tẹ́rígbà ilé wọn nì nínú èyí tí wọn ó jẹ́. Wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun ní òru náà àti àkàrà aláìwú ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ. Ẹ má ṣe jẹ nínú rẹ̀ ní tútù tàbí tí a fi omi bọ̀, bí kò ṣe pé sísun nínú iná àti orí rẹ̀ àti itan rẹ̀ àti àkópọ̀ inú rẹ̀ pẹ̀lú. Ẹ kò sì gbọdọ̀ jẹ́ kí nǹkan kí ó kù sílẹ̀ nínú rẹ̀ di ojúmọ́. Èyí tí ó bá sì kù di ijọ́ kejì òun ni kí ẹ̀yin kí ó dáná sun. Báyìí ni ẹ̀yin ó sì jẹ́ ti ẹ̀yin ti àmùrè dídì ní ẹ̀gbẹ́ yín, bàtà yín ní ẹsẹ̀ yín àti ọ̀pá yín ní ọwọ́ yín, ẹ̀yin ó sì yára jẹ́ ìrékọjá Olúwa ni. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já ní òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì ni èmi ó ṣe ìdájọ́, èmi ni Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Ọjọ́ òní ni yóò sì máa ṣe ọjọ́ ìrántí fún yín. Ẹ̀yin ó sì máa ṣe ní àjọ fún Olúwa ní ìran ìran yín. Ẹ ó sì máa ṣe ní àjọ nípa ìlànà láíláí. Ìjọ méje ni ẹ ó fi máa jẹ àkàrà aláìwú. Ní ọjọ́ kìíní gan ni ẹ ó palẹ̀ ìwúkàrà mọ́ kúrò ní ilé yín. Nítorí ẹni tí ó bá jẹ àkàrà wíwú láti ọjọ́ kìíní lọ títí ó fi di ọjọ́ keje, ọkàn náà ni a ó ké kúrò nínú Ísírẹ́lì. Àti ní ọjọ́ kìíní kí àpèjọ mímọ́ kí ó wà, àti ní ọjọ́ keje àpèjọ mímọ́ yóò wà fún yín. A kì yóò ṣe iṣẹ́kíṣẹ́ nínú wọn, bí kò ṣe èyí tí olúkúlùkù yóò jẹ, kìkì èyí ni a lè ṣe nínú yín. Ẹ ó sì kíyèsí àjọ àìwúkàrà, nítorí ní ọjọ́ náà gan ni mo mú ogun yín jáde kúrò nílẹ̀ Íjíbítì. Nítorí náà ni kí ẹ máa kíyèsí ọjọ́ náà ní ìran ìran yín nípa ìlànà láéláé. Ní oṣù kìíní ní ọjọ́ kẹrìnlá oṣù náà ní àṣálẹ́ ni ó jẹ àkàrà aláìwú títí yóò fi di ọjọ́ kọkànlélógún oṣù náà ní àṣálẹ́. Ní ọjọ́ méje ni kí a má ṣe rí ìwúkàrà nínú ilé yín, nítorí ẹni tí ó bá jẹ èyí tí a wú, ọkàn náà ni a ó ké kúrò nínú ìjọ Ísírẹ́lì. Ìbá ṣe àlejò tàbí ẹni tí a bí ní ilẹ̀ náà. Ẹ kò gbọdọ̀ jẹ ohunkóhun tí a wú. Nínú ibùgbé yín gbogbo ni ẹ̀yin ó jẹ àkàrà aláìwú. Nígbà náà ni Mósè pe gbogbo àwọn àgbà Ísírẹ́lì, ó sì wí fún wọn pé ẹ jáde lọ mú ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdí ewé hísòpù, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kun ara àtẹ́rígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹ́rígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ẹ ó sì máa kíyèsí nǹkan yìí nípa ìlànà fún ọ àti fún àwọn ọmọ rẹ láíláí. Ó sì ṣe nígbà tí ẹ bá dé ilẹ̀ náà tí Olúwa yóò fi fún yín gẹ́gẹ́ bí ó ti wí, bẹ́ẹ̀ ni ẹ ó sì máa kíyèsí ìsìn yìí. Yóò sì ṣe nígbà tí àwọn ọmọ yín bá bi yín pé èrèdí ìsìn yìí, kí ẹ wí pé ẹ bọ ìrékọjá Olúwa ni. Ẹni tí ó ré kọjá ilé àwọn ọmọ Ísírẹ́lì ní Íjíbítì nígbà tí ó kọlu àwọn ará Íjíbítì tí ó sì dá ilé wa sí, àwọn ènìyàn sì tẹríba, wọ́n sì sìn. Àwọn ọmọ Ísírẹ́lì sì lọ, wọ́n sì ṣe bí Olúwa ti fi àṣẹ fún Mósè àti Áróní, bẹ́ẹ̀ ni wọ́n ṣe. Ó sì ṣe láàrin ọ̀gànjọ́ ni Olúwa pa gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì, láti àkọ́bí Fáráò lọ tí ó jókòó lórí ìtẹ́ rẹ̀ títí ó fi dé àkọ́bí ẹrú tí ó wà ní túbú àti gbogbo àkọ́bí ẹran ọ̀sìn. Fáráò sì dìde ní òru, òun àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ará Íjíbítì. Igbe ńlá sì ta ní Íjíbítì nítorí tí kò sí ilé kan tí ènìyàn kan kò kú. Ó sì pe Mósè òun Áróní ní òru, ó sì wípé ẹ dìde kí ẹ jáde lọ kúrò láàrin àwọn ènìyàn mi àti ẹ̀yin àti àwọn ọmọ Ísírẹ́lì, kí ẹ sì lọ ìsìn Olúwa bí ẹ ti wí. Ẹ sì mú agbo yín àti ọ̀wọ́ ẹran yín bí ẹ ti wí, kí ẹ sì máa lọ, kí ẹ sì súre fún mi pẹ̀lú. Àwọn ará Íjíbítì sì ń rọ àwọn ènìyàn náà kí wọn kí ó lè ran wọn jáde lọ kúrò ní ilẹ̀ náà kankan, nítorí tí wọ́n wípé gbogbo wa di òkú. Àwọn ènìyàn náà sì mú ìyẹ̀fun pípò wọn kí wọn kí ó tó fi ìwúkàrà sí, a sì di ọpọ́n ìpò ìyẹ̀fun wọn sínú aṣọ wọn léèjìká wọn. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè, wọ́n sì béèrè ohun èlò fàdákà àti ohun èlò wúrà àti aṣọ lọ́wọ́ àwọn ará Íjíptì. Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojú rere ní ojú àwọn ará Íjíptì. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè, wọ́n sì kó ẹrù àwọn ará Íjíptì. Àwọn ọmọ Ísírẹ́lì sì rìn láti Ramesesi lọ sí Sukkotu. Wọ́n tó ìwọ̀n 30 ọ̀kẹ́ ẹlẹ́sẹ̀ ọkùnrin ní àìka ọmọdé àti ọ̀pọ̀ ènìyàn tí ó dàpọ̀ mọ́ wọn bá wọn gòkè lọ pẹ̀lú àti agbo àti ọwọ́ ẹran àní ọ̀pọ̀lọpọ̀ ẹran. Wọ́n sì yan àkàrà ìyẹ̀fun pípò aláìwú tí wọ́n mú jáde ti Íjíptì wá. Wọn kò sáà fi ìwúkàrà sí i nítorí tí a tì wọ́n jáde kúrò ní Íjíptì. Wọn kò sì lè dúró, bẹ́ẹ̀ ni wọn kò pèsè ohun jíjẹ kan fún ara wọn. Ǹjẹ́ ìgbà àtìpó àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ṣe ní ilẹ̀ Íjíptì ó jẹ́ 400 ọdún ó lé 30. Ó sì ṣe ní òpin 400 ọdún ó lé 30. Àní ní ọjọ́ náà gan ni ó sì ṣe tí gbogbo ogun Olúwa jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Òru tí àìkíyèsí ni gidigidi sí Olúwa ní mímú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Èyí ni òru tí àìkíyèsí sí Olúwa ní àti ìrandíran gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa sì wí fún Mósè àti Aaroni pé èyí ni ìlànà ìrékọjá, àlejò kálejò kì yóò jẹ nínú rẹ̀. Ṣùgbọ́n ìránṣẹ́ ẹnikẹ́ni tí a fi owó rà nígbà tí ìwọ bá kọ́ nílà nígbà náà ni kí ó jẹ nínú rẹ̀. Àlejò àti alágbàṣe kì yóò jẹ nínú rẹ̀. Ní ilé kan ni a ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Gbogbo ìjọ Ísírẹ́lì ni yóò ṣe é. Nígbà tí àlejò kan bá ń ṣe àtìpó lọ́dọ̀ rẹ̀ tí ó sì ń ṣe àjọ ìrékọjá sí Olúwa, kí a kọ gbogbo ọkùnrin rẹ̀ nílà. Nígbà náà ni kí ẹ jẹ́ kí ó súnmọ́ tòsí, kí ó sì ṣe é. Òun ó sì dàbí ẹni tí a bí ní ilẹ̀ náà, nítorí tí kò sí ẹni aláìkọlà tí yóò jẹ nínú rẹ̀. Òfin kan ni fún ìbílẹ̀ àti fún àlejò tí ó ṣe àtìpó nínú yín. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ṣe bí Olúwa ti fi àṣẹ fún Mósè àti Aaroni, bẹ́ẹ̀ ni wọ́n ṣe. Ó sì ṣe ní ọjọ́ náà gan, Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́. Ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní Jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé, àti àwọn àpọ́sẹ́lì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní, súnmọ́ tòsí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run. Àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ̀súnmọ́ tòsí, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeé ṣe kí ó má mọ̀, ó ṣeé ṣe kí òye kí ó má yé. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́ tòsí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí, kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí. Bí o bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà láò rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó o papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí, ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédrákì, Mìṣákì àti Àbẹ́dígò, nípa Jonah tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. o ni won si je eleri ohun ni Jerusalem ni Judea ni Samaria ati titi de opin aye je bi o ba wo oro yi ko jo o ti asaya nso we pe somoto si eyin orile ede ki e se gbo e teti sile eyin eniyan je ki aye ki o gbo ki oran ti nigbati emi olorun ti o pe Barnaba ati Paul ti o so wi pe oun ni ise lati ran won ise wo lo ran won o ran won si o ran won ni ise si awon orile ede ohun ti o si nso na ni wi pe ki won ki o somoto si awon ti o jina rere eni apiri wi pe Paul o so wi pe awon wonyi nsin olorun ajeji o ni sugbon olorun ti eyin nsin laimo o ni oni mo muto yin wa o ni ki won ki o feti sile teti sile eyin eniyan je ki aye gbo je nigbati Jesu ti o farahan Johanu ni erekosu Patmo ki lo so fun o ni ise ti ohun ni lati ran si awon ijo ki se be nikan o ni eni ti o ba ni eti lati gbo je ki o gbo ki se be nikan bi o ti ranse si awon ijo wonyi be ni o wa nso awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o nso na ni wo pe ki won ki o somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki e se je ki aye ki o gbo ise iranse yi kan na ni olorun gbele olowo ise iranse yi kan na ni olorun gbele mi lowo bi awa paapa bi a ko ba yato si awon iranse olorun ninu majemu lai lai awon iranse olorun ninu majemu titun bi o ba je pe a nsin olorun kan na bi o ba je pe ajoko ti otito kan na bi o ba je wi pe a npese sile a mura sile lati lo si orun rere kan na bi o ba je wi pe ere kan na ni a fe jogun lati odo olorun ise ti a gbele won lowo eyi ni na la gbele wa lowo ise ti a si gbele wa lowo ni wi pe ki a pe awon ti o jina rere awon ti o dabi eni wi pe won ko mo olorun lati so fun won wi pe ki won ki o somoto si lati pe awon aladugbo wa awon eni ti n ba wa gbele awon alajosisepo wa awon eniyan ti a n ba pade nibi gbogbo ki a so fun won wi pe ki won ki o somoto si lati gbo ki won ki o feti sile ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awa n so nipa ti Kristi nitori pe eyi ni ise ti olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wi pe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o tile je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko Keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi Jesu won je alailoye ise Kristi de aye won je alailoye oro ti Kristi so won je alailoye awon eko Kristi won si je alailoye igbala nla ti Kristi ti o mu wa si aye eyi ni o fi je wipe ni osu kejila odun ni igba gbogbo ni a ma n se ipago eredi igba ipago yi ni wipe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa si aye ni osu kejila odun ti a wa yi nibi ojo mejidinlogun si lati ojo kokanlelogun osu titi di ojo kerindinlogbon osu kejila odun yi a o ni ipago eredi yi ni wipe ki awon eniyan ki o le mo gege bi a ti ka ninu iwe Isaiah wipe abi Jesu olugbala fun wa je ki a wo eko yi ni ikuri meta ikini ete ipago naa kini idi ti a fe fi se ipago yi a o wo lati inu oro olorun ikeji ipolongo ipagona nitori olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipagona eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun nibi ipagona won ti aso dara dara o mo ni ki kopa ni kikun nibi ipagona awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o sese ki won ko pa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa ki ko pa ni kikun nibi ipagona je ki a wo lati ikini ete ipagona kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo dipalai se eyi je ohun ti a kan ma nse lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro olorun ni finifini a ki fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ke dogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole la fun nihin le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a nso nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti a bi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan olorun won ki se awon ti o ti nsin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah ti nbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo olorun ki won to mo Kristi ni won ti n gbadura wipe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma n so fun olorun wipe olorun bi eyi ti mo n tele yi bi ki ba sona fona han mi pimole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere we pe awon keferi awon ti ko lolorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi eyi ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro oto wa ni ayika wa ti o je wipe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wipe bawo ni awon ti le ri Kristi olufuni ni iye eni ti n funi ni alaafia ẹni tí ń fúnni ní ìgbàlà ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni ẹni tí ń mú orí burúkú tí ń mú kúrò ní ìgbésí ayé wa báwo ni wọ́n ṣe lè mọ Jésù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù tí ó ń fẹ́ Jésù tí ó ń fẹ́ láti rí Jésù tí wọn kò mọ Jésù èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí a ó lè sọ nípa Jésù Kristi àwọn ènìyàn yóò lè kóra wọn jọ èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu sí ìdí àgbèrè ṣíṣe sí ìdí àti máa ba nǹkan jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run àwa tí a jẹ́ ọmọ àlàáfíà àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀ wípé a ó kó ara wa jọ ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa àwọn tí wọ́n wà nínú òkùnkùn tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀ wọ́n sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristi ẹni tí a bí ẹni tí ó kú fún wa ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ nítorí bẹ́ẹ̀ ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí yẹ kí a wo Máàkù orí kẹjọ kí a wo àpẹẹrẹ Jésù Kristi fúnra rẹ̀ Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi wọn kò sì lí ohun tí wọn ó jẹ èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ síbi okòwò kò sí ẹni tí yóò lọ sílé kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀ tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa gbàdúrà láti máa sin Ọlọ́run àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀ níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ tí wọ́n gbárajọ tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè báwo ni àwọn ènìyàn wọ̀nyí báwo ni wọ́n ṣe kóra wọn jọ kí ló fà wọ́n jọ sójú kan òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn láti ibi iṣẹ́ wọn láti oko wọn láti ẹbí wọn tí ó fà wọ́n jọ papọ̀ àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀ ọmọdé wà níbẹ̀ àgbà wà níbẹ̀ ọkùnrin wà níbẹ̀ obìnrin wà níbẹ̀ kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn ẹnu sì yà wọ́n gidigidi rékọjá wọ́n wípé ó ṣe ohun gbogbo dáradára ó mú adití gbọ́ran ó sì mú odi fọ́hùn ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára wọ́n ti wo àwọn tí àwọn farisi ń ṣe kò sí ohun tó dára nínú ẹ̀ wọ́n wo èyí tí àwọn sadusi ń ṣe kò sí ohun tó dára nínú rẹ̀ wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe kò sí ohun kan tó dára nínú ẹ̀ wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù wọ́n wo èyí tí wọ́n ń ṣe kò sí ohun tí ó dára wọ́n wo èyí tí àwọn ìdílé wọn èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn wọ́n rí wípé kò sí ohun tó dára wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀ láti ọ̀dọ̀ àwọn alábàágbé wọ́n rí wípé kò sí ohun tí ó dára ṣùgbọ́n nígbà tí Jésù dé wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù ó jẹ́ ohun tí ó dára ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí ó gba ọkàn rẹ̀ là ó fún ọ lálàáfíà iwo to ro orun sun tele tele iwo ti lele ti ona na tele tele o di eni to ni isimi o di eni to ni ipokan bale iwo ti o ni eje riru tele tele iwo ti o je pe ni igba gbogbo ni esu ati awon emewa re mo ma gbe emi re gbona iwo ti o je wi pe ile nle ona na ati sunile o di eti ati wa ni igboro o di oran ko si bi ti o wa ti o ni isimi sugbon gere ti omo jesu gere ti jesu de si igbesi aye re ori wi pe gbogbo ide ti o di o o be si ni tu ori pe gbogbo ewon ti a fi di o o be si ni ja ori pe gbogbo ti o ti ku elemi soke o lo sile ori wi pe o se ohun gbogbo dara dara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki wo na ki o le so wi pe o se ohun gbogbo dara dara bi won si ti ri awon elomiran ti won se sun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba jesu pade o ah mo ti ri jesu o se ohun gbogbo dara dara o se oranti osi to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba jesu christ pade o ka gbogbo e kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba jesu christ pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wo pe bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenu so bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran wo pe lati igba ti mo ti ba jesu christ pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wi pe ah won ti mo nipa jesu se oro wi pe won mo nipa jesu ogoro awon eniyan ti o je wi pe ni asiko kerisimesi idi oti ni won ma joko si o mo wi pe awon ti won ro wi pe won se ajodun won yo ayo kerisimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko keresimesi nitori bi a ba n se ipago bayi igba miran ni odun ti o koja seyin ni ma n lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma n ba pade loju ona ko se fenu so ohun ti mo n so ni we pe igba miran iru awon eniyan ti a ro ko mo nipa ibi jesu ti won se ajodun jesu o je mo we pe nipa gbigbe egun Eko nipa be ni won fi ro wi pe won se ajodun jesu se awa ti aro se awon ti aro ko mo jesu niyan ni opo igba miran bi mo ba nlo ndarin Eko nihin ni asiko kerisimesi ma ri wi pe won ti pa titi re patapata ma ri wi pe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi jesu se ibi jesu se o so ni di omo ti ni iwo ro wi pe won mo nipa jesu wi pe won ti bi jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko nipa igbala jesu won ko mo nipa imole ti jesu christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wi pe abi jesu fun wa ki a ba le ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kọkànlélógún oṣù bó o mọ̀ wé kọ sọ fún aládùúgbò rẹ wípé rán mi létí o a kì í bámọ̀ tí n bá gbàgbé nítorí ọjọ́ yìí gan-an ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀ bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbí ó yẹ ká lọ sọ́hún sọ fún ọmọ rẹ wípé rán mi létí o àwọn ọjọ́ yìí ó di ọjọ́ ìpàgọ́ rán mi létí wípé mi ò gbọdọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́ nítorí níbẹ̀ mo ń sọ fún ọ ọlọ́run wa yóò dábìrà mi ò gbọ́ kí o ṣe àmì o mo ní níbẹ̀ ọlọ́run wa yóò dábìrà nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ rí wípé àwọn ọjọ́ yìí ọjọ́ kọkànlélógún titi de ojo kerin dilogbon osu kejila odun yi wipe o wa pelu wa ni akoko ipagona yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede gesi awon elede yoruba awon elede ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a wa ni ibi kan na a o le ni imole ti jesu kristi ti o mu wa wo ese kesan lori marku ninu marku ori kejo Marko ori kejo ese kesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je onje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi abanso nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wi pe 100 lona 40 tabi ki a so wi pe 100 lona 20 tabi 40 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je 100 eniyan 100 lona 40 ki a wo dara dara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli mejila a le fi awon omo ehin bi adorin ti aran lo ni meji meji ni igbese aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o tan imole si igbese aye mi o yi mi pada patapata awon wonyi ni won ko awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan won ijo won pe won jo titi won fi to 40 lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe pora wa jo lati je ki imole Jesu Kristi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu ori kedogun an so nipa idi ti a fi nse ipago yi ete ipago na Romu ori kedogun lati ese 20 titi de ese 21 mo duro lati ma wasu irere na ki se nibi ti agbe ti da oruko Jesu Kristi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele tele won o ri awon ti ko ti mo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti mo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwaasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o ye onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro wi pe won mo nipa ibi Jesu sugbon iye eni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wi pe a le ro pe won mo wi pe Kristi wa lati odo Olorun opolopo osin mo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wi pe won mo wi pe Kristi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be a n kora wa jo papo si bi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wi pe a bi Jesu Kristi lati fun wa ni igbala je ki a wo Luke ori keji Luke ori keji lati ese kejo awon oliso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sase kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe

tí wọ́n wá sínú ayé, tí wọ́n sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀? Nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro, wọn kò sí ní Bethlehemu láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ ò rò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, ò rò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí ṣe Kristi Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí ó sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa? Èrèdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wá sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yéni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Josepho àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ìbùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa, kí àwa tí a ti ń sunkún àsundẹ́kun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnró èṣù, wípé kí a tujú ká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yéni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn, bí ká máa rìnrìn àjò, bí ká máa lọ láti ojú ilé dé ilé, bí ká máa mọ ẹmu káàkiri, bí ká máa jẹ oúnjẹ káàkiri. Ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi, ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tún fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé gbà tí a ti mọ̀ nípa Kristi, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristi? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ìpolongo ìpàgọ́ náà, ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn, nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni.
nitori be won ma ko si ara.

0: pátákó tó pọ̀. Àwọn mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà tí ó gbé ìlú lọ́wọ́ tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ole ó ṣeéṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́sí bìkan. Ó sì ṣeéṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì. Ó ṣeéṣe ìgbà mìíràn o lè rí nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín. Ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó. Ó rí tí a ó to àwòrán Mandela tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa olórí orílẹ̀-èdè wa tí a ó sọ pé ó ń bọ̀ bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo Mandela bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ. Báwo ni ìwọ tí o jẹ́ onígbàgbọ́, ìwọ tí o mọ iṣẹ́ tí Jésù Kristì wá ṣe, ìwọ tí o mọ irú ohun tí a sọ nípa Jésù Kristì olùgbàlà wa, báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristì ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ? Ó yẹ kí a sọ, ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe, ìpolongo ohun tí Jésù Kristì tí ó wá láti ṣe fún wa títí ìgbàgbọ́ náà yóò fi kún fún àwọn èrò. Mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristì, wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí. Jẹ́ kí a wò ó láti Jòhánù orí keje ẹsẹ̀ ìkẹrin, nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Ohun tí a sọ níyìí ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí, bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́, tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀, ó yẹ kí a sọ kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀. Ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlá dé, ìwòsàn dé, àǹfààní bàtàbàtà láti òkè wá wípé ó dé. Ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀. Ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, fi ara rẹ hàn fún ara ayé. Èyí ni Aísáyà ń sọ fún wa. Jẹ́ kí a tún wo Aísáyà lẹ́ẹ̀kan sí i. Aísáyà orí 24 ẹsẹ̀ 1, súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde, jẹ́ kí wọn kí ó gbọ́. Èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí. Ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn, ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà, ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì, ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugu, gbà tó tún yá a lọ sí Onitsha. ni igba miran ati lo si Ilorin ni igba miran ati lo si Kaduna ni igba miran ati lo si Oweri bi o ti le je wi pe ona jin nigba na ti o je wi pe awon eniyan ma wo oko lati ihin lo si Onitsha lati ihin lo si Oweri lati ihin lo si Ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya ewo na papa o ti je eni ti o je alajo pin pelu wa ninu ipago ti a ti ma nse sugbon wo e ti a fe ni nisisiyi ki se wo pe a ni oya mura ki a lo si Ilorin mura ki a lo si Oweri e ti a fe ni nisisiyi o wa leti odo re ba ni o se je wo pe ipago yo sunmo be ipago yo wa leti ile re be sibe sibe o ni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipago yi wi pe ki o ku oru wi pe o ni padanu re je ki a wo orin dafidi orin dafidi ori ikeji din ni adorin efa ejo orin dafidi ori ikeji din ni adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayo rohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wi pe olorun pese fun awon talaka o mo wi pe ngba ti aran jesu kristi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimokan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alai lolorun fun awon talaka e ba nso nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju olorun ni aje talaka ati asan sugbon jesu kristi ni o wa lati wa so wa di oloro nipa ti emi bi a ba nso nipa talaka owo naira ko se nkan kan ni waju olorun bi eniyan ba lowo ti o lolorun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkan kan o je talaka sugbon a so fun wa wipe olorun ninu ore re o pese fun awon talaka o fun ani jesu kristi o ni oro o ni gbagbo ninu ese ikokan la wa so wipe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wipe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkan kan ni waju oluwa o ni oluwa ti soro opolopo si li ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura we pe o je okan ninu won lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re we pe ani ipago wi pe olorun yo se won lori je ki awo ki kopa ni kikun nibi ipago na ki kopa ni kikun nipa ipago na ni akoko kerisimesi yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogunlogo ni o ma nlo si orun airotele ni akoko kerisimesi nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma n wa o ti o ma n fa ni wipe awon eniyan irinkurindo o ma n poju fun won ni akoko kerisimesi ati je ati mu imotipara o ma n po fun opolopo ni akoko kerisimesi sugbon bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun wipe a n fe lati ri jesu eni ti a bi gege bi oba eni ti a bi gege bi olugbala lati ko ese ara aye lo nitori be o ye ki a nipa ninu ohun ti olorun fe se ni akoko yi mo so tele we pe mo gbagbo ohun ti mo si so o duro lori ohun ti mo mo lati odo olorun wi pe mo gbagbo wi pe olorun yo dabira ni igbese aye wa ni akoko ipago yi ni pa be o ye ki eyi je ipinu re wo Joshua ori 24 Joshua ori 24 ese ikedogun bi o ba se se boboro le oju yin lati sin Oluwa eyan eni ti eyin o ma sin li oni bi orisa won ni ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe sugbon bi o se ti emi ati ile emi ni Oluwa li a o ma sin eyin ni ipinu Joshua we pe owo ma sin Oluwa pelu ile ohun o ye ki eyi je ipinu re na we pe ipago ti o nbo yi o sin Oluwa o sin Oluwa we pe bi o se ti iwo ni ati ile re we pe Oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo Oluwa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada we pe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti we pe lati ojo kokan le logun titi di ojo 24 osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti Oluwa n pese fun o je ki a didi duro lori ese wa ki a so fun Olorun we pe a o ni je aladanu a o ni padanu ohun ti Olorun pese fun wa ni akoko ipago ti n bo yi didi duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura didi lati mu ipinu didi lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa ninu bi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni ija kole kankan ki a so fun Olorun ki Olorun ki o le ran wa lowo so fun Olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun Olorun we pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki agbadura je ki agbadura ki a mu ipinu ti enikeni ti o le yi pada
1: ketala Oluwa si wi fun Mose pe ki a gbogbo awon akobi soto fun mi gbogbo yi ti se akobi ninu awon omo Israeli ati ti eniyan ati ti eran ti emi ni se Mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni Egypt kuro ni oko eru nitori owo agbara ni Oluwa fi mu yin jade kuro nihin a ki yo si je akara wiwu ni ojo oni ni eyin jade ni osu abibu yo si se nigbati Oluwa yo mu ode ile awon ara Kenani ati ti awon eniyan Hiti ati ti awon ara Amori ati awon Hipi ati awon Jebusi ti o ti bura fun awon baba re lati fi fun o ile ti n san fun wara ati fun oyin o ni wo ma sin isin yi ni osu yi ijo meje ni wo fi je akara laiwu ni ojo keje ni ajo yo wa fun Oluwa ojo meje ni a fi je akara laiwu ki a ma si se ri akara wiwu lodo re be ni ki a ma si se ri iwukara lodo re ni gbogbo ekun re iwo si so fun omo re ni ojo na pe a nse yi nitori eyi ti oluwa se fun mi nigba ti mo jade kuro ni egypt yo si ma se ami fun o ni owo re ati fun ami iranti ni agbede meji oju re ki ofin oluwa ki o le wa ni enu re nitori owo agbara ni oluwa fi mo jade kuro ni egypt nitori na ni ki iwo ki o ma kiyesi ilana yi ni akoko re ni ododun yo si se nigba ti oluwa ba mu ode ile awon ara kenani bi o ti bura fun o ati fun awon baba re ti yo si fi fun o ni wo si ya gbogbo akobi soto fun oluwa ati gbogbo akobi eran ti iwo ni ti oluwa ni awon ako ati gbogbo akobi ketekete ni ki iwo ki o fi odo agutan ra pada bi iwo ko ba ra pada nje ki iwo ki o se ni orun ati gbogbo akobi eniyan ninu awon omokunrin re ni wo ra pada yo si se nigba ti omo re yo bere lowo re leyin ola pe kini eyi ki iwo ki o wi fun pe owo agbara ni oluwa fi mu wa jade kuro ni ile egypt kuro ni oko eru o si se nigba ti farao ko lati je ki a lo oni oluwa pa gbogbo akobi ni ile egypt ati akobi eniyan ati akobi eran nitori na ni mo se fi gbogbo akobi ti se akorubo si oluwa sugbon gbogbo awon akobi omokunrin mi ni mo ra pada yo si ma se ami ni owo re ati oja igbaju lagbede meji oju re nitori owo agbara ni oluwa fi mu wa jade kuro ni egypt o si se nigba ti farao je ki awon eniyan na ki o lo tan olorun ko si mu won to ona ile awon ara philistia eyi ni o sa ya nitori ti olorun wi pe ki awon eniyan ma ba yi okan pada nigba ti won ba ri ogun ki won si pada lo si egypt sugbon olorun mu won yi lo ni ona eju okun pupa awon omo israeli jade lo kuro ni ile egypt ni hamora mose si gbe egungun joseph lo pelu re nitori ibura lile ni o mu awon omo israeli bu pe looto ni olorun yo beyin wo ki eyin ki o si ru egungun mi lo pelu yin kuro nihin won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti eju oluwa si n lo niwaju won ninu owon awo somo ni osan lati ma se amona fun won ati ni oru ni owon ina lati ma fi imole fun won lati ma rin ni osan ati ni oru owon awo somo na ko kuro ni osan tabi owon ina ni oru niwaju awon eniyan na.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Bi abari enikeni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
4: ekaro sir
5: ekaro
4: ni ozo ya ko wa nipa asotele nipa idajo awon lai sidudu gege bi christiani mo fe bere nitori pe o ma je nkan to ma fun mi ni poru nigba mi to je ke abagbase nigba ta bagbase gege bi ise wa ma fun wa ni wahala gidigan ise fridge and air condition o ma fun wa wahala gidigan te bi pe to ba di pe ati ise en ton ni shop to je pe ise e de en sise dada igba ta ba gbe lo sile awon customer ise yi ko to ba ribe ko ni sise o de pe awon ise o de ma fun wa wahala gun gidi to je pe ati mo oran ta le ba se awon ise yi won an bere nitori pe igba mi gan tori wahala yi a ma fi owo le awon materials ta ma ra yan ma fo le to bi pe to ba di ko wa ni problem leyin a lo gbe ise yin awa sese lo se owo ti a gba yan a fi lo sise yin so ibe oye mi mo te ba le ran mi lowo ke to wa bi a se le ma sise yin to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a n se
3: bawo ni ibere ti e n bere bawo lo se jemo ohun ti a ko loni
4: ohun to fi jemo ohun ti a ko loni ninu iwe abakuku yen ori keji yen taba wo ese kesan yen ni ese kesan oni egbe ni fun awon eni ti nje ere ajekuje si ile re ki o le ki o ba le gba ite re ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mo ti mu bere mi jade ni pe ere ajekuje to je pe awa nsise ba se nsise gege bo ran olorun won so fun wa pe a n lati ma so oto sugbon ibi ere ajekuje yen gege bi ise wa woye fun wa wahala a ma n fi owo le debi pe tigba ti ise yen ba ni wahala tan so owo ti a fi ma yanju ise yen so ibe yen ko ye mi pelu ibi ti mo ka yi.
3: Ẹ ṣe púpọ̀ nínú Abakoko orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ rẹ̀ ka ibi gíga kí o lè bá gbà sílẹ̀ kúrò lọ́wọ́ ibi ohun ti a n so ni yin ni awon ti o fi owo to poju owo goboyi le ohun ise ti won se to je we pe ere ti won je o koja ise ti won se eyin ni oro Olorun je ki o ye wa we pe iru awon eniyan be won re awon elomiran je lati gba owo owo won sugbon ise ti won se fun won ko to owo ti won gba lowo won o so fun awe pe iru awon eniyan be ti won fe di olowo ojiji won fe di olowo losan kan oro kan oni idajo Olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini osuwon ike irirani loju olowa sugbon osuwon otito ni didun inu re bi aban fe se ise o ye ki a je eni ti o nse ise wa pelu ogbon pelu eto pelu imoye lori ohun ti a nse bi o ba ri wi pe o fe tun ero se o si mo wi pe ohun to ra bi o ba je oju lowo irin ise to ra lati fi dipo awon kan to baje ninu ero se o mo wi pe awon ayida yida awon panda won po ni gboro bi o ba je wi pe oju lowo lo fe ra o mo wi pe oye ti o ra oju lowo yi o yato si awon ida awon kan ti won ti da nitori be o fi owo ti o ye lori ise to nse ki o ba le ni ere nitori pe eni to nsise o fe jere a o so wi pe ki a ma jere ise ta nse ere je ku je ti a fe di olowo ojiji o ni Olorun so fun awe pe ko to nitori be bi o ba ri pe ninu ise to nse ere to nje o je ere ti o mo niwon eyi o ba wi idajo Olorun ko si si nbe se o ti ye arakunrin
4: ben o ye mi sir
3: laarin awa agba se ani ibere arabirin sekia
5: e ka ro
6: yes sir ibere mi wa lati ibi kika wa nipa wi pe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki gba tin ba waasu fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wi pe se awon to nse oti yen sa ti lo waasu fun won na won ti gba iwaasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona egbe yi sile
3: bina ba joni jo omo eni tara ni la kogbon nitori be ohun ti a n so fun ni wi pe ohun nilo igbala nitooto ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe Olorun eni kookan lo ye ko ronu po ada nitooto ni awon wonyen won nilo ronu po ada ohun paapa ti en pu asu si o ye ki o na ki o ronu po ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronu po ada awon to n se oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro Olorun wi pe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun to ye ki e se ni wi pe ki e ma gbadura fun ki e si ma te mo leti wi pe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re niwaju Olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wi pe nitooto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe Romu ni ati ri ohun ti Olorun so fun wa wi pe eni kookan wa ni yo jihin ara re ni iwaju Olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agbẹ̀rí Olorun jẹ́ wípé Olorun yóò daríjì òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́ bí òun bá ní ìgbàlà òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ padà arabirin so ti ye yin
6: o ye mi e se
3: sa e se popo e arakunrin ti o wa nbe
5: e karo sa
3: e karo
5: ibere mi sa ni pe nigba ti won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni otimu ti o ti je pe won gbe won fi ni oyun banu je fun baba won ere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da awon omo noti eni wa fa da fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abrahamu nje awon omo re ni o gbe ko ni abi ko fi eko oro olorun ko won dile jinle debi pe won fi wuru iwa bayi
3: Lot ti koja lo awon omo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti enikokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
5: rara sir
3: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki a ju ti loti ati awon omo e ti won ti koja lo si aye raye nitori pe ibi ti igiba wo si ibe ni o ra si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki a ju ti awon ti o ti koja ki a ju sile ki a kara maisi ki igbala ti wa arakunrin soye yin
5: oye mi
3: e je adede do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi lot awon omo re tabi noah tabi awon elomiran tabi dafidi tabi abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje a ti ni igbala nje a ti kepe olowa nje a je ti olorun nje a ti ronu ko ada nje mi olorun sakoso igbesi aye wa

kí a sì máa béèrè lọ́wọ́ ara wa nínú ọkàn wa wípé ǹjẹ́ ìfẹ́ tí èmi ń fi hàn sí Kristi sí Ọlọ́run ǹjẹ́ ó fara jọ ìfẹ́ tí Ọlọ́run fẹ́ mi. Nínú Jòhánù orí kẹtàlá ẹsẹ̀ ìkíní ǹjẹ́ kí àjọ ìré kọjá kí ó tó dé. Nígbà tí Jésù mọ̀ pé wákàtí rẹ̀ dé tán tí òun ó ti ayé yìí kúrò lọ sọ́dọ̀ Bàbá fìfẹ́ tí ó fẹ́ àwọn tirẹ̀ tí ó wà lé ayé ó fẹ́ wọn títí dé òpin rántí ohun tí à ń sọ. Ohun tí à ń sọ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nísinsìnyí Jésù Kristì ní àkókò tí à ń ka ọ̀rọ̀ yìí ó ń lọ sí orí igi àgbélébò ó fẹ́ kú fún wa ó fẹ́ jìyà fún wa a sì mọ̀ wípé ìjìyà náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ń kérora wípé ìbáṣepẹ́ aago yìí lè rí mi kọjá ṣùgbọ́n ìfẹ́ tirẹ̀ ni ṣíṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìyà ìpọ́njú àti àwọn nǹkan wọ̀nyí wọ́n wà níwájú rẹ̀ síbẹ̀síbẹ̀ ní ti wípé ó fẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó fẹ́ àwọn tirẹ̀ ó fẹ́ àwọn ọmọ ìgbàlà ó sọ wípé ó fẹ́ wọn títí dé òpin kí o sì máa gbé yẹ̀wò wípé ó yẹ kí ìfẹ́ tirẹ̀ ó yẹ kí ìfẹ́ tèmi kí ó fara jọ ìfẹ́ tí Kristi tí ó fi fẹ́ wa. Ǹjẹ́ ní àkókò àìsàn jò fẹ́ràn Ọlọ́run ní àkókò àìríjẹ jò fẹ́ràn Ọlọ́run ní àkókò ìpọ́njú jò fẹ́ràn Ọlọ́run ní àkókò tí ó jẹ́ wípé àwọn ọ̀rẹ́ wọ́n ṣáọ̀tì ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run ní àkókò tí ó dàbí ẹni wípé wàhálà ló rọ̀gbà yí ọká ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run kí a mọ̀ wípé Jésù Kristì ìfẹ́ tí ó fẹ́ wa kìí ṣe ìfẹ́ tí ó jẹ́ wípé a máa ro ti ara rẹ̀ nìkan nígbà tí wàhálà tàbí ìpọ́njú tàbí ìjìyà orí igi àgbélébò tí ó dojúkọ jẹ́ kí ìfẹ́ tirẹ̀ kí ó farajọ ìfẹ́ tí Kristì fẹ́ ọ. Nínú Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàlá kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Èyí ni à ń sọ fún wa nípa ìfẹ́ Kristì ìfẹ́ tí ó fún wa ní ìgbàlà ìfẹ́ tí ó fún wa ní ìyá nípẹ́ kan kìí ṣe ìfẹ́ kékeré ó ní ó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún àwọn tirẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìfẹ́ tirẹ̀ ó ha farajọ èyí sí Jésù Kristì àti sí Ọlọ́run nítorí wípé nítorí ìgbàlà tirẹ̀ nítorí àti jogún ìyà nípẹ́ kan ni Jésù ṣe fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Ǹjẹ́ ìwọ fi ohun gbogbo lélẹ̀ fún Ọlọ́run fún Jésù nítorí ìfẹ́ tí o fẹ́? Nínú Jòhánù orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀dógún ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán Jésù wí fún Simoni Pétérù pé Simoni ọmọ Jona ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? Eṣe tí Jésù Kristì fi ń béèrè irú ìbéèrè yìí ohun tí ó ń sọ ni wípé Pétérù ó mọ̀ wípé mo wà ní àjùlé ọ̀run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ wípé àwọn áńgẹ́lì ló ń forí balẹ̀ fún mi ó mọ̀ wípé ilé dídán ilé tó lẹ́wà ó ni mo wà ó sì mọ̀ wípé mo wà lórí ìtẹ́ ó ní ṣùgbọ́n mo fi gbogbo rẹ̀ sílẹ̀ láti fi ìfẹ́ mi láti fi hàn fún ọ. Ǹjẹ́ ìwọ fẹ́ràn mi ju gbogbo nǹkan wọ̀nyí? Èmi fẹ́ràn rẹ ju gbogbo nǹkan tó wà lọ́run mo sì fi wọ́n sílẹ̀ láti wá sínú ayé láti kú fún ọ láti ṣe iṣẹ́ ìràpadà iṣẹ́ ìgbàlà rẹ. Ó ní nísinsìnyí Simoni ọmọ Jona ǹjẹ́ ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? Ọlọ́run bí ọ ní ìbéèrè kan náà wípé àwọn nǹkan tó yí ọ ká ìbáṣe òwò rẹ ìbáṣe ẹbí rẹ ìbáṣe àwọn ọ̀rẹ́ rẹ ìbáṣe àwọn aṣọ ìbáṣe àwọn dúkìá ìbáṣe àwọn nǹkan tó gbé lé ọkàn wípé mo fẹ́ ṣe tibí mo fẹ́ ṣe tọ̀hún mo fẹ́ di báyìí mo fẹ́ di nǹkan míì. Ǹjẹ́ o fẹ́ Jésù ǹjẹ́ o fẹ́ Ọlọ́run ju gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ? Ni Pétérù dáhùn ó sì wé fún ọ pé bẹ́ẹ̀ ni Olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi. Ohun tó ń sọ fún ni wípé bí o bá fẹ́ mi ní tòótọ́ ó yẹ kí o lè ṣiṣẹ́ fún mi bí o bá fẹ́ mi ní tòótọ́ ó yẹ kí o máa bọ́ àwọn àgùntàn mi bí o bá fẹ́ mi ó yẹ kí ojúṣe kan wà ní ètò ìgbàlà ní ètò ìwàásù rere tí o ní láti kópa nínú rẹ̀. Ìwọ náà bí o bá sọ wípé o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o màdúrà gbà
o fe olorun sugbon o ki wa sile sin dede o fe olorun sugbon o ki wa su yin rere o fe olorun sugbon o ki bo awon agutan jesu o fe olorun sugbon o fi han ninu iwa re ninu ise re wipe ife ti o nso yi ki se ife ori ahan o je ife ti a fi si ojuse o nso fun awe pe bi o ba je pe ni toto ni a fe jesu o ye ki a fe ju akoko wa ki a fe ju oyin ni lo ki a fe ju awon ore lo ki a fe ju ebi lo ki a fe ju onkohun ninu aye lo ninu Johanu ori kedogun ese ikesan ati ese ikewa ni Jesu Christi lo tun ti ran wa leti ohun ti o yori si bi o ba je pe ni toto wi pe ife wa o fara jo ti Christi ninu Johanu ori kedogun ese ikesan gege bi baba ti fe mi be li emi fe yin e duro ninu ife mi bi eyin ba pa ofin mi mo e o duro ninu ife mi gege bi emi ti pa ofin baba mi mo mo si duro ninu ife re o nso fun a wi pe iba se igba ojo iba se igba erun o nduro ninu ife baba o ni iba se igba ti a rije igba ti a orije o nduro ninu ife baba o ni iba se pe a wa ninu lori agba mi ati ijisin ijinja o ni emi duro ninu ife baba o ni bi emi ti duro ninu ife baba ti nko yese ti mo duro lai siye meji ninu ife baba bi eyin ba fe mi ni toto o ni ki awa na ni igba iponju ni igba wahala ni igba idunu ni igba iponju ni igba rije ni o ni igba orije ni igba ise wa ni igba ti ko si ise ki a duro ninu ife baba ki a si ma gboran se yi ni an pe ni wepe a feran olorun ni toto ati wipe a nse igboran si ohun ti o pa lase fun wa ninu Johanu ori kerinla ese ikedogun oni bi eyin ba feran mi e o pa ofin mi mo bi eyin ba feran mi eni ti a ba feran a o ka si eni ti a ba feran a o ka ro re si eni ti a ba feran a o pa ase ati ilana re mo eni ti a ba feran ohun ti o ba nfe ni awa na yo fe oni bi o ba fe fihan wi pe ni toto lo feran ohun oni ki o pa ofin ohun mo epistle kini ti Johanu ori karun ese ikeji si ese iketa epistle kini ti Johanu ori karun ese ikeji ese iketa nipa eyi le awa mo pe awa feran awon omo olorun nigba ti awa feran olorun ti a si n pa ofin re mo ki se wi pe tori pe a n kigbe hallelujah tabi wi pe a n ko orin nigba gbogbo tabi wi pe a ma n wa si ile isin nikan ni a fi mo wi pe a feran olorun o ni bi a ba feran olorun ni toto a o pa ofin re mo gbogbo ohun to pa lase fun wa ni a ni lati karamaisi ki e ninu ese iketa nitori eyi ni ife olorun pe ki awa ki o pa ofin re mo ofin re ko si nira bi o ba je pe ni toto la feran re ofin re ko ni nira fun wa ko ni gba wa ni ojo pipe ti a ti n gbo oro kan o se se nipa iwoso nigbagbo o se se nipa atunse o se se nipa loko laya gege bi oro olorun ki a ma gbo ki a ma gbo ki a ma gbo ki a ma le se ki a ma so pe o soro ni mo fe se emi n fe o soro fun ara ni ko ri e ko ri be o ni bi a ba feran olorun ofin re ko ni nira fun wa eni ti a ba feran ohun ti o ba fe a o fe nkan wonyi pelu o n so fun a bi a ni lati bi a se ni lati fi olorun ninu Matthew ori ikeji le logbon Matthew ori keji le logun ese gafara fun mi ori keji le logun ni ese iketa din logoji ori keji le logun Matthew ese iketa din logoji 37 Jesus si we fun o pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo inu re fe Oluwa Olorun re ki o ye wa wi pe nigba ti a ba fe Olorun a o pa ofin re mo nje kini eyi tumo si o nso fun a wi pe bi a ba feran Olorun pelu gbogbo aya wa a o pa ofin Olorun mo pelu gbogbo aya wa bi a ma feran Olorun pelu gbogbo okan wa a o pa ofin Olorun mo pelu gbogbo okan wa bi o ba si se pelu gbogbo inu wa agbara wa ni a fi fe Olorun ani lati pa ofin re mo pelu gbogbo inu gbogbo agbara gbogbo oye gbogbo imo ti o wa ninu wa ife toto ni ife ti n gboran bi a ba fe ni toto a o ka oro re si a o si gboran si lenu ju gbogbo eniyan lo ife atokan wa si olorun lo n wi pe
awon ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo bi o ba ri awon kan ti won lo ede yi ni akoko ti awon ebi ti won koju si won ni akoko ti awon aladugbo ti won doju ija kan won ni akoko ti awon ti won jo nse ise kan na ni bi so won ti won so fun wi pe o ti o rara o oni lati so nta fe ni ti o ri iru eni be ti o so wi pe awa ko gbodo sai gboran si olorun ju eniyan lo o ye ki o mo wi pe ife Kristi ninu iru eni be lo nsoro bi ati ri ninu awon aposteli ise awon aposteli ori karun nigbati akin won nilo wi pe won ko gbodo daruko Jesu won ko gbodo fi oruko re koni mo nigbati a so fun won wi pe won ni lati peyinda si Jesu ki won ko ise ti Jesu ti o gbele won lowo ki won ki o ko sile a ri awon wonyi ti won so fun awon anini lara awon tin se nu ni bi ni si won wi pe ninu ese ikokan din logbon sugbon Peteru ati awon aposteli dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ife olorun lo nsoro ninu won ki se awon ife olorun ife Kristi ti won mo wi pe Jesu o ti se nkan won yi fun won lati fun won ni igbala eyi ni awon paapa pelu ife olorun ninu okan won ni won fi so wi pe igboran won won ti fi fun olorun nitori be awon oje sai gboran si oro olorun olorun si je ki o ye wa wi pe awa na bi a ba le gbe iru igbese be bi a ba ni iru ife be ohun yo pa wa mo ibi a ba feran olorun ni toto gege bi awon eniyan ti ma nso a o di eni ti olorun fun ara re to nbojuto a o si di agbado inu igo e je wi pe owo ota oni le ka wa owo oso ni le ka wa nitori pe so mo pe bi agbado bi o ba wa ninu igo bi adiye bi o ba nri agbado yi o kan ri lasan ni ko so nti adiye le se e ni a fi so wi pe bi o ba feran olorun ti olorun si feran re ti o n gbe inu re ti o n si gbe inu re o je bi agbado inu igo aye koni ri ofisi koni le se nkankan fun o ese tabi esu tabi aje tabi oso won ni le fo kan nitori wipe eyi je ogun awon ti won feran olorun ki a to gbadura e je ki a wo ipese olorun e je ki a wo awon nkan ti olorun pese sile fun awon ti o fe ni korinti kini ori keji korinti kini ori keji ese ikesan sugbon gege bi ati ko pe ohun ti oju ko ti ri ati ti eti ko ti gbo ati ti ko ti wo kan eniyan lo awon ohun won ni ti olorun pese sile fun awon ti o se kini mo ni awon ti o se kini awon ti o fe bi o ba je eni ti o ti ni igbala bi o ba je eni ti o fe eni ti o fe olorun mo ki oku orire nitori wi pe awon nkan ti olorun pese sile fun o ko si ohun to le gba lowo re ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo ohun ti o ti wo okan eniyan lo ni awon nkan ti olorun pese sile fun o nitori be bi o ba ti ni igbala bi o ba ti gba ife olorun ife Kristi fun o ye ki o gba ife Kristi losan yi bi o ba si je ni ti o ti gba ife Kristi sugbon ti o tun wo ita ti o ro wi pe nkan kan wa lode lohun to fe lo mu lohun ko si nkan kan be gbogbo nkan to nfe o wa ninu ijoba olorun e to ni nisinsin bo ti le ti ni ibukun so fun wi pe ibukun to tobi ju be lo nitori ife to jinle nitori ife to ga olorun ti pese awon nkan wonyi sile ibukun ayeraye ati ibukun ti isinsin yi ohun ti oju ko ti ri ti eti ko ti gbo ati ti ko ti wo kan eniyan lo awon wonyi ni nkan ti olorun pese sile fun awon ti o fe njo feran olorun tokan pelu okan re pelu agbara re pelu inu re pelu ohun ini re pelu gbogbo aye re njo fe olorun njo si nfe lati pinu fun olorun wi pe ojo e ba ma ro ina iba ma jo iba je osan gangan iba je oru oganjo iba je nigba kigba iba je idaji awon ota iba ma yimika awon ebi iba ma ko won ba ma ko ti mi mo ni lati fe olorun mo fi gbogbo aye mi gbogbo emi mi gbogbo okan mi gbogbo ara mi gbogbo nkan iwaju mo fun olorun patapata mo fe fe olorun mo fe fe olorun ju be lo pelu gbogbo okan pelu gbogbo ero pelu gbogbo aye pelu gbogbo ipa mi mo fe fe olorun gbadura ki o so fun olorun bi o ba si je ni ti o ti ni igbala o ye ki o ke pe olorun o ye ki o so fun olorun wi pe o ti gbo nipa ife re nitori olorun fi araye to bege ni ti o fi omo bibi re kan soso fun ni pe enikeni ti o ba gba gbo ki o le ni iye aini pekun so fun olorun wi pe losan yi o gba Jesu Kristi gbo jewo ese re
ki o kan won sile ki o fi aye re ki o fi gbogbo re fun olorun patapata wi pe o je ti olorun o je ti olorun o ni pada sinu ese o ni pada sinu aye kristi yo ma gbe nu re ife kristi yo wa ninu re agbara kristi yo mu oduro o le je omo olorun ni toto bi o ba ti di omo olorun bi o ba ti di eni ti o ni igbala so fun olorun wi pe pelu gbogbo okan pelu gbogbo aye pelu gbogbo ife re o fe olorun ju ohun ni lo o fe olorun ju aye lo o fe olorun ju ebi lo o fe olorun ju eni keni ju ohun ko lo oni bi o ba ri be o di eni ti owo ta o le ka o di eni ti yo ni yo je ajogun olorun ati ajumo jogun pelu kristi awon ohun ti ko ti iwo na omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí, kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Ìwé wòlíì Isaiah, orí kẹta lé ní ogójì. Láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lé Olúwa wí, àti ìránṣẹ́ mi, tí mo ti yàn, kí ẹ̀yin kí ó lè mọ̀, àti kí ẹ sì gbà mí gbọ́, kí ó sì yé yín pé èmi ni, a kò mọ Ọlọ́run kan ṣáájú mi, bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí, ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́, ló dúró lórí àkòrí yìí, ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ẹ̀yin li ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi, àní èmi ni Olúwa, àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá, èmi ti sọ, mo ti gbàlà, mo sì ti fi hàn, nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín, ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi, lè Olúwa wí pé èmi lè Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani, ní ìran kan sí ìkan mìíràn, sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀, bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristì. Nínú májẹ̀mú titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́, àwa tí a ti bá Ọlọ́run lájà nípa ètùtù ẹ̀jẹ̀ Jésù Kristì, àwa tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, àwa tí ẹ̀mí Ọlọ́run tí ó ti ń ké ábà bábá láti inú wa, àwa tí a ti ní àlàáfíà tí a ti mú ìdálẹ́bi kúrò, àwa tí a ti di ẹ̀dá titun. Nítorí ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, àwa ni a ti sọ di ẹlẹ́rìí wípé kí a lọ sí ọ̀dọ̀ àwọn tí ó wà láyìíká wa láti gbẹnusọ fún Ọlọ́run wípé Jésù Kristì òun ni olùgbàlà ara ayé. Nínú ìhìnrere ti Lúkù orí kẹrìnlélógún, ìhìnrere ti Lúkù orí kẹrìnlélógún ní ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta, ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta, ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Níhìn-ín, kìí ṣe wípé àwọn àpọ́sẹ́lì nìkan ni Jésù ń bá sọ̀rọ̀, kìí sì ṣe wípé àwọn ọkùnrin nìkan ni Jésù ń bá sọ̀rọ̀, gbogbo àwọn tí wọ́n ti rí wípé Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa. Àti ní ọjọ́ kẹta, ó jíǹde kúrò nínú òkú, ó sì farahàn wọ́n, wọ́n sì rí, ayọ̀ sì kúnnú ọkàn wọn, nítorí wípé agbára Ọlọ́run ó jí Jésù Kristì dìde, àti wípé a jí dìde fún ìgbàlà wa, a jí dìde fún ìdáláre wa, a jí dìde fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a jí dìde kí ó ba lè jẹ́ ẹni tí ó so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ó ní nísinsìnyí tí ẹ ti rí mi, nísinsìnyí tí ẹ ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nísinsìnyí tẹ ti rí àṣepé ìgbàlà tí Jésù Kristi ṣe lórí igi àgbélébó, ó ní ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí o bá jẹ́ ti Ọlọ́run, bí a bá ti gba ọkàn rẹ là, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Jésù Kristi ó sọ ọ́ di alóore, ó sọ ọ́ di ajíhìnrere, ó sọ ọ́ di ẹlẹ́rìí tí yóò máa jẹ́rìí níbi gbogbo ní àyíká rẹ, wípé Jésù Kristi ni olùgbàlà. Wo ìṣe àwọn apóstélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé, àti títí dé òpin ilẹ̀ ayé. Níbi gbogbo tí ọmọ Ọlọ́run bá lọ, níbi gbogbo tí a bá ti bá ọmọ Ọlọ́run pàdé, ni ọmọ Ọlọ́run ní láti máa jẹ́rìí wípé Jésù Kristi ní olùgbàlà. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti mọ Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, tí o ti gba iyì àìnípẹ̀kun nípasẹ̀ rẹ̀, tí a ti kọ orúkọ rẹ sí ìwé iyì Lọ́run, tí ẹ̀mí Ọlọ́run ń bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run, o ti di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristi, àti wípé nísinsìnyí bí o bá kú, o fi ọ̀run rere ṣeré jẹ. Irú ẹni bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a ní ẹ̀rí yìí wípé Jésù ń gbàlà, àti wípé Jésù Kristi ó máa ń pèsè wa sílẹ̀ fún ọ̀run rere, ó yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí Jésù Kristi, wípé Jésù ni olùgbàlà. Yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní, kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké? Ìkejì, ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkẹta, agbára àti èrèdí ìwàásù àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́rìí èké? Bí a bá rí ẹlẹ́rìí kan, yálà ní ilé ẹjọ́ tàbí ní agboolé, bí ẹnìkan bá wá níbi tí a ti ń ṣe ìdájọ́, ṣé o mọ̀ wípé bí a bá fẹ́ ṣe ìdájọ́, a ń fẹ́ mọ kí ni òtítọ́ tí a lè mọ̀ nípa ẹni tí a ń fẹ́ dá lẹ́jọ́ yìí, bóyá ènìyàn rere ni tàbí ènìyàn búburú ni? Bí ẹlẹ́rìí kan bá jáde wá, bí ó bá sì sọ nǹkan, ṣùgbọ́n tí a wá ṣe àyẹ̀wò tàbí àwárí rẹ̀ wípé nǹkan tí ó ń sọ ojú rẹ̀ kò tó, wípé kò mọ lájorí, kò mọ ìdí, kò sì mọ ohunkóhun nípa nǹkan tó ń sọ nípa rẹ̀, a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni. Nínú orin Dáfídì orí 5:35, ẹsẹ̀ ìkọkànlá. Orin Dáfídì orí 5:35, ẹsẹ̀ ìkọkànlá. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi òtítọ́ sílẹ̀, wọ́n a jókòó sí di irọ́. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n a yà sí ọ̀nà mìíràn tí kò ní gbé ni débi tí a ń lọ. Àwọn ẹlẹ́rìí èké, wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwọn tí wọn ò tí ì bá Jésù Kristi pàdé, wọn ò mọ ìtàn àgbélébó, wọn ò mọ ìwàásù ìhìnrere, wọn ò ní ìdánilójú ikú Jésù àti ìsìnkú Jésù àti àjínde Jésù fún ìgbàlà wa. Wọn ò ní ìdánilójú wípé Jésù Kristi nìkan ṣoṣo òun ni olùgbàlà. Irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n bá tilẹ̀ ń wàásù, ohunkóhun tí wọ́n bá ń sọ, a kà wọ́n sí ẹlẹ́rìí èké. Wo ìwé òwe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki a ri awon to je wi pe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wi pe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun wi pe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun wi pe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be ele tan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipase Jesu Christi awon elomiran won so wi pe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wi pe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Christi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Christi ki wenimo lau lau fun fuju slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon wonyi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pe ra won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wo pe a o ri igbala epe baba se be a o le ba Jesu joba ni kehin sugbon o mo nipa atunbi won mo nipa iye ani pekun won mo nipa bi a se le jewo iso wa ki ako sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon wonyi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a kankan so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o n bo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihinrere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma so wipe eese te fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarinan wa sebi Jesu Kristi ni eni to n gba eri wa je niwaju olorun oun ni alagbawi wa ti o je wipe bi a ba jewo ese wa bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wa la a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wipe a o di omo olorun iru eni be ti o n so fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kookan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ilekan si ninu iwe owe yi ori kerinla ese ikeedogbon eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo ko lowo ese o je gbo lenu won bi a se le di atunbi o le gbo lenu won bi Jesu Kristi ti o tin so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti ko lenu wa ti o gba siga ko lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayan fe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona oni iyi ati wi pe ohun nikan soso le ati fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipa fe re eleri olooto lo ma so fun wa be nitori be awa papa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto ni waju Oluwa ki a ma so Jesu Kristi ki a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa ifagbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihirere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigbati olutunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tinti odo baba wa ohun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese wa ni Jesu Kristi ni o je ki a da awon eleri olooto o je ki a da won mo oni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese e je wi pe awon wonyi won ti ko isu sile won ti wa sodo Jesu Kristi eleri olooto ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti n sise ki a si di eru wo le lori eyin o si ri isinmi fun okan yin eleri olooto ni eni ti o ti gbo ipe yi ti o ti ko isu ati ise re sile ti o wa sodo Jesu eleri olooto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri olooto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri olooto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun si igbesi aye re lati di eni otun lati di eni oto oni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba Orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ikedogun ise awon aposteli ori kejile logun ese ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni wọn ni se o wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wipe mi o ri nkan kan mi o si gbo nkan kan mo kan n lo loju titi ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kí o sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀ rárá ṣé o bá a gbé rí rárá ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ̀ àti ẹ̀pọ̀ rárá o lè ṣe ẹlẹ́rìí nígbà náà gba to o ti iba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba nu e idariji ti Jesu Kristi nfun ni lofe o ba pade ati ayo orun ti Jesu Kristi ma nfun ni nigba ti a ba de ni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti a te si omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo paapa oje alejo oje ajiji ti Olorun ewo lo fe jeri eni ti a ba so pe oje eleri oje wipe oju re ti ri nkan oni mo ti so ebonrun wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade mo gbo oro Olorun ni bi mo ti n gbo oro Olorun be ni an da mi lede ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nko eni to n bu tele tele nko iwo to je pe eleke ebu ni o wi pe ko si boje oba boje ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu okuro ni igbese aye e tele tele bi mo ti gbo oro Olorun pe ni mo lo sori ikun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi ba emi mi jeri wo pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja wo pe e ma binu o ise etuni o nisisi mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo gbe inu mi bi mo nlo mo nkorin ni bi mo ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorun wa so dabi eni pe orin orun o n so jade lati inu okan won awon ni a n so wipe won je eleri nitori be bi o ba ri wipe a so pe a fe lo se ijiri okan a fe jeri ohun ti Jesu Kristi ti se a fe lo so fun awon eniyan wipe Jesu Kristi n gbala Jesu n dani nidi Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu won Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi abako pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki a koko wo iwaasu awa ti a so wipe a je eleri ati ba Jesu pade a si lo n so fun awon elomiran wipe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihinrere ti Luku ori ikerinlelogun Luku ori ikerinleniogun lati ese ikerin din laadota ese aadota din merin o si we fun won pe be ni a ti kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pewada ati idariji ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aban so wipe eleri bi aban so wipe eni ti waasu ihinrere e je wipe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini adota oni o si we fun won pe bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìn rere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì. Bí a bá sọ ìtàn inú bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìn rere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀, agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kìí bàátì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìn rere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà. Ṣóró ohun tá ń pè ní ìhìn rere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a bá lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìn rere. À ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì, kí a bá lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìn rere kí a bá lè ní ìgbàlà. Ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìn rere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò, dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, ọjọ́ òun di aláàánú, kò ní tawánù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Èyí jẹ́ wípé à ń wàásù ìhìn rere. Òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta, ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kì í ṣe ní orúkọ ìjọ o, kì í ṣe ní orúkọ àlùfáà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe. Ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ. Àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù. Bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù, orúkọ Jésù ò gbọ́dọ̀ kúrò lẹ́nu wa. Ẹlòmíràn olùṣọ́àgùntàn ò gbọ́ nǹkan tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ. Ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín, tàbí Àpólò ni a kàn máa gbélébò fún yín? Ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere, a jẹ́ ẹlẹ́rìí Jésù, a jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà, èyí jẹ́ wípé kíyèsí dáadáa, a ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri, wọ́n a máa lọ bá àwọn àlùfáà wọn, àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Wọ́n a sọ wípé àwọn ti lọ ní ọjọ́ Sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè, ṣùgbọ́n àwa kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn. Ṣùgbọ́n o, jẹ́ kí ó yé o, bí o bá ṣẹ̀mí, o sese ki wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo ja para ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa ta ba je ya awa lase eniyan ki a so fun pe ah dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi e ba kepe oluwa bi e ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni ati le ni igbala gba ti o ba wa so be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Kristi ni ati le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba wa so be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni tinja gege bi eni tinjale gege bi eni tinja ile onile bo ti e leyin eni tin kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o tin da yo si ronu pada yo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomo o n leti iro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe ah mama gbogbo nkan te se ise esu patapata gba orun apade ojina si yin iwaasu ko yin.
1: presence of God.

gbogbo ènìyàn yóò sì wí pé bàbá a dúpẹ́ lọ́wọ́ yín, a jọ́sìn sí yín, a bọlá fún yín, a gbé orúkọ yín ga, a dúpẹ́ fún ìfihàn ọ̀rọ̀ yín, a dúpẹ́ fún gbogbo bíbélì mímọ́, a dúpẹ́ nítorí pé a kọ àwọn nǹkan wọ̀nyí fún kíkọ́ wa, kí a má bàa jẹ́ olùgbọ́ tí ń gbàgbé, ṣùgbọ́n a ó máa rántí nígbà gbogbo ní ojoojúmọ́ ní gbogbo àkókò ọjọ́ ayé wa láti mú ọ̀rọ̀ yín lò nínú gbogbo ìṣe àti ohun gbogbo tí a bá ń ṣe ní orúkọ Jésù. Ẹ mú ẹ̀mí àkọ́gbàgbé kúrò lọ́dọ̀ olúkúlùkù wa, ẹ sì fún wa ní ẹ̀mí agbára àti ipá kí a ba lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ní orúkọ Jésù. Ẹ ràn wá lọ́wọ́ Olúwa láti ṣẹ́gun gbogbo ẹ̀ṣẹ̀ lọ́nàkọnà tó wù kó lè gbà wá nínú ìgbé ayé ìkọ̀kọ̀ wa ní gbangba ní orúkọ Jésù. Ẹ ṣeun Olúwa fún ìdáhùn ní orúkọ Jésù ni a gbàdúrà. Àti ka Sámúẹ́lì kínní orí ìkejìdínlógún náà àti orí kọkàndínlógún. A ń sa àwọn ẹsẹ̀ kan lò ń bẹ̀, a ń wo Sámúẹ́lì kínní orí ìkejìdínlógún ẹsẹ̀ kẹsàn-án 18:9. Sọ́ọ̀lù sì ń fojú ìlara wo Dáfídì láti ọjọ́ náà lọ. Sọ́ọ̀lù sì ń fi ojú ìlara wo Dáfídì láti ọjọ́ náà lọ. Ó ti rí àṣeyọrí tó lágbára tí Dáfídì ṣe. Ó ti rí ìwà pẹ̀lú ẹni Ọlọ́run pẹ̀lú Dáfídì. Ó ti rí agbára Ọlọ́run tó ń farahàn ti ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Dáfídì. Ó ti rí ìṣẹ́gun ńlá, ìṣubú Gòlíátì, ọ̀tá gbogbo orílẹ̀-èdè. Ó sì ti rí bí gbogbo àwọn Filistini ṣe gbàgéré àti borí wọn torí pé Ọlọ́run gbé ọkùnrin kan dìde tí yóò ṣe àṣepé, tí yóò sì ṣe ìfẹ́ rẹ̀, ọkùnrin kan tó jẹ́ pé pẹ̀lú gbogbo ipá, pẹ̀lú gbogbo ọkàn rẹ̀, pẹ̀lú gbogbo ohun tí ó ní, ohun gbogbo tí ó jẹ́ tirẹ̀,

ẹnìkan bá dìde tí ó sì ṣe iṣẹ́ tí ó lágbára kì í ṣe fún ti ara rẹ̀ bí kò ṣe nítorí ti àwọn ènìyàn náà. Ṣùgbọ́n sọ pé orin àti gbogbo èlò tí àwọn obìnrin ń kọ ní ìmọrírì oore ọ̀fẹ́ ọlọ́run àti ògo ọlọ́run tí ó farahàn nínú ayé Dáfídì. Wá sọ pé wọ́n ní Saul ló pa ẹgbẹẹgbẹ̀rún tirẹ̀. Mo lérò pé àwọn obìnrin wọn yìí wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé ó fi nǹkan fúnni tọ̀yàtọ̀yà nípa fífún Saul ní iye nì nítorí pé kò ṣe nǹkan kan ní tòótọ́, kò borí ara Filistini kankan. Ó débi wípé wọ́n láti jẹ́ tó jẹ́ pé ó mọ oore débi pé ó ní Saul ti pa ẹgbẹẹgbẹ̀rún Dáfídì nípa oore ọ̀fẹ́ ọlọ́run tó wá gbé e ka orí. Ó pa ẹgbẹẹgbẹ̀wàá ọkùnrin yìí torí pé báyìí kìí ṣe ọkùnrin tí ọlọ́run yàn, kò ní ọkàn tí ọlọ́run kò múra sílẹ̀ láti dáàbò bo orílẹ̀-èdè. Gbogbo ohun tí ó fẹ́ ni ó fẹ́ gbé ara rẹ̀ ga, ó sì ń fẹ́ kí wọ́n fi àṣeyọrí gbogbo tó ṣẹlẹ̀ fún òun nígbà tó jẹ́ pé ohun tí ó ní òdo ló gbà nínú ọgọ́rùn-ún kò ní nǹkan kan, kò ṣe nǹkan kan. Orin àwọn obìnrin wọ̀nyí ó wá bí nínú, ó jẹ́ kí ìrunú fà jáde nínú rẹ̀ pẹ̀lú irú ìrunú yìí àti ohun tí ó ru sókè nínú rẹ̀, ìlara àti owú jẹ jáde. Ó sì wípé Saul sì ń fi ojú ìlara wo Dáfídì láti ọjọ́ náà lọ. Bí a ti ń ka eléyìí, a gbọ́dọ̀ máa ronú nípa ara wa. Ǹjẹ́ a ní ìlara? Ṣé a ní owú? Ǹjẹ́ a ní àwọn ọgbà yìí nìke? Torí pé ọkùnrin kan, ọmọ ìjọ kan, ìránṣẹ́ kan nínú ìjọ alábàṣiṣẹ́pọ̀ ara kan, ó ń dìde, ó sì ń ga sókè sí, àti nítorí pé a kò ní ìgboyà àti ìyára ẹni sọ́tọ̀ àti ìfara ẹni jì, a kò sì lè san iye tí ìdíde ipò adarí gbà. Àwa máa ṣe ìlara wọn lòmíràn, a sì ń fi ọ̀nà láti rí pé wọ́n ṣubú pẹ̀lú abani. Nítòótọ́ Saul ti pẹ̀yìndà, ó ti ní ọkàn mìíràn. Nígbà tí ẹ̀mí Ọlọ́run wá sórí rẹ̀, ó jẹ́ ojúlówó àní, ó rẹ ara rẹ̀ sílẹ̀ bí wọ́n ti ń wá ọkùnrin náà tí Ọlọ́run ti yàn láti jẹ́ ọba àkọ́kọ́ ní Ísírẹ́lì. Ó lọ farapamọ́, ìrẹ̀lẹ̀ wà nígbà náà, àìjọra ni lójú wà nígbà náà, ìwà tútù wà nígbà náà, ṣùgbọ́n báyìí ó ti ṣubú díẹ̀ díẹ̀ díẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n sí, Ọlọ́run wá gba jáde, Ọlọ́run ràn jáde láti lọ pa àwọn Amálẹ́kì run. Nígbà tí ó lọ, ó ṣe ìgbọràn ààbọ̀ nínú ọgbọ́n àyíníke rẹ̀, nínú ìrẹ́nijẹ àti ní kíkọ̀ láti gbé pátápátá ní ìfaraẹnijì fún Ọlọ́run. Olúwa ti ń fi sílẹ̀ láti máa bójútó ara rẹ̀. Ọlọ́run sì fún ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì. Nígbà tí àǹfààní ẹlẹ́ẹ̀kejì yìí dé, bákan náà ló tún ṣàìgbọràn sí pinnu pé òun yóò fi sílẹ̀. Kò burú, bí ó lẹ̀ jẹ́ pé ó fi sílẹ̀, ẹ̀mí Ọlọ́run kò sí níbẹ̀ mọ́ nínú ọkàn rẹ̀. Òṣèré rántí pé nígbà tí Saul ti àkọ́kọ́ pè é, tí ó sì dúró níwájú àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ìgbà tí wọ́n mú un jáde níbi tí ó farapamọ́ sí, ó ga ju gbogbo àwọn ọmọ Ísírẹ́lì lọ. Òun ló ga jù, òun ló ṣùgbọ́nlẹ̀ jù. Wọ́n wo ìdúró rẹ̀ nígbà tí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì, nígbà tí wọ́n dúró, tí ó sì wá wò, ó lè dààmú torí pé orí rẹ̀ ga sókè ju gbogbo àwọn ènìyàn tí ó wà ní ilẹ̀ náà lọ. Báyìí ohun tó bani nínú jẹ́ níbẹ̀ ni pé nígbà tí Olúwa ti wá fi Saul sílẹ̀ báyìí,
o wa sejoba pelu opolo lasan olorun wa ni enikan ti o ma sejoba lati nu okan mo ti ri dafidi omo jesu okorin eni bi okan mi bi o si ti mu awon mejeji to gbo won legbe kegbe ju gbogbo eyan lo sugbon dafidi okorin lati nu okan ti o se lati fi ohun gbogbo fi oluwa emi oluwa si n to sona o n dari re o ru okan re soke o si n gbe agbara wo lati nu okan ti a yonda patapata fun oluwa ye ni dafidi ni o n sakoso ti o si dari awon eniyan naa sugbon saulu okorin ninu agbari okorin ologbon ti eniyan to ni agbara ti eniyan to je pe ohun ti o kuku o na ni ogbon ti eniyan lasan lasan o ni ogbon yi ni ke nigbowo se ninu idibaje re tori pe oluwa ti fi sile lati ma se ohun ti o wu o wa bere si ni da ogbon arekereke ti ilara ati owu ki o ba le pa dafidi sugbon dafidi okorin ti o je pe o ni okan bi ti olorun o bori saulu okorin ti o ni opole eyan lasan bi bori idibaje ati awon ogbon yi ni ke owu ti n be ninu eniyan saulu o si n se ilara dafidi lati ojo na lowo ese ikewa ni ese ikewa o si se ni John Cage ti emi buburu lati odo olorun wa si bale solo o si so tele ni aarin ile awon eyan kan wa wa foju fo abala akoko pe emi oluwa ti fi sile wa si wa gbajumo otito ti wipe se bo si n so tele mo wa feran leti bi o ba ni ero to n fe ategun faana ninu ile re to si n yi tori pe ina manamana gbagbara wo nigba ti won ba pa na re faanu yi ko ni dawo duro lese kese a si ma yi tori wipe tori agbara to fi yi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bákan náà ni ó rí ọkùnrin kan tí ó ní ẹ̀mí ọlọ́run àti ìwà pẹ̀lú ẹni ọlọ́run pẹ̀lú rẹ̀ ó ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀mí ọlọ́run fi sílẹ̀ agbára tó yí fáànù náà agbára tí ó mú ìyànsọ tẹ́lẹ̀ jáde á tẹ̀síwájú síbẹ̀ àwọn èèyàn lérò wípé ọkùnrin yìí sì ní ẹ̀bọ̀ rárá o èyí kì í ṣe ẹ̀bọ̀ náà àròyé ti ayé kò tó àròyé ti ayé kò tó tó ń bẹ inú ayé rẹ̀ ni tó sì ń yí tẹ́lẹ̀ nínú ilé dáfídì sì fi ọwọ́ rẹ̀ ṣeré lára dòrò èyí ni pé láti tù ú lára láti lè mú agbára ẹ̀mí àìmọ́ kúrò nú ayé rẹ̀ àti ní àwọn ìgbà mìíràn ẹ̀sìn kan bẹ lọ́wọ́ saulu wo ẹsẹ̀ ìkọkànlá ní ẹsẹ̀ ìkọkànlá saulu sì sọ ẹ̀sìn tí ó wà lọ́wọ́ rẹ̀ náà ó sì wípé èmi ó pa dáfídì ní àpamọ́ ògiri jó wa rántí ẹ̀mí kẹ́mi máa ń dá ọ lóró kò sì sí ọkùnrin kan kò sí obìnrin kan kò sí ìránṣẹ́ kankan ní gbogbo ilẹ̀ náà tí ó lè mú ìtura bá ọ kúrò nínú ìdálóró ẹ̀mí búburú yìí orí àwọn tó bá ti pẹ̀yìndà wọn bìkítà wípé ọkùnrin ni ọkùnrin náà èyí ni ẹni náà èyí ni ìránṣẹ́ náà tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó sì mú ìtura bá wọn tí ó sọ ayé wọn dọ̀tan wọn bìkítà torí wípé torí agbára àti ìrúnisókè ẹ̀mí búburú ti ń bẹ lórí ayé wọn tàbí ẹ̀mí òkùnkùn nínú ayé wọn
bí ẹ̀sìn kan bẹ́ẹ̀bẹ́ wọ́n fẹ́ jù ú sí oníwàásù tí wọ́n fẹ́ jù ú sí olùrànlọ́wọ́ àti ẹni tí ó mú ìtura bá wọn láìronú pé bí o bá ti pa olùrànlọ́wọ́ tí ò sì sí olùrànlọ́wọ́ kan náà mọ́ èyí ni olùrànlọ́wọ́ tí jẹ́ pé yóò ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kó padà wá sí ipò tó wà wọn ò ní máa ronú nípa eléyìí wọ́n á fẹ́ mú un kúrò ẹni wọ́n á fẹ́ mú ẹná tí a gbé dìde láti ràn wọ́n lọ́wọ́ wọ́n á fẹ́ mú un kúrò ohun tí ó ṣe nìyí ṣùgbọ́n dáfídì yẹra kúrò níwájú rẹ̀ lẹ́ẹ̀mejì ọgbọ́n àyíníke tí ó wà ní ọwọ́ rẹ̀ dáfídì borí ìwọ náà yóò borí bíborí ìdìbàjẹ́ àti àwọn ọgbọ́n àyíníke owó ti ń bẹ nínú ènìyàn kọ́ríntì kejì orí ìkejì níbẹ̀ ni à ń kà kọ́ríntì kejì orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá kí sátani kí ó má bàa rẹwà jẹ nítorí àwa kò ṣe aláìmọ àrékérekè rẹ̀ sátani kì í wá lójúkojú ó wá sọ́dọ̀ sọ́ọ̀lù apẹ̀yìndà a rù sọ́ọ̀lù sókè a gbé sọ́ọ̀lù wọ̀ a sì rù sọ́ọ̀lù sókè kí ó lè pa ọkùnrin ṣẹ̀ṣẹ̀ fi òróró yàn láti dáàbò bo odidi orílẹ̀-èdè àrékérekè èṣù tí ó ń ṣiṣẹ́ nípasẹ̀ sọ́ọ̀lù tí ó ń ṣiṣẹ́ nípasẹ̀ apẹ̀yìndà tí ẹ̀mí òkùnkùn ń ṣàkóso ìṣẹ́gun tí àwa ní ẹsẹ̀ ìkẹrìnlá ẹsẹ̀ ìkọrìnlá ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run ẹni tí ń mú wa yọ ayọ̀ ìṣẹ́gun nígbà gbogbo nínú kristi tí ó sì ń fi òórùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo ìdí nìyí tí a fi ń wo ìwàásù ní àṣálẹ̀ yìí bíborí ìdìbàjẹ́ àti àwọn ọgbọ́n àyíníke owó ti ń bẹ nínú ènìyàn ohun mẹ́ta ni a fẹ́ gbé yẹ̀wò níbẹ̀ àkọ́kọ́ ìwà ìdìbàjẹ́ àti ìwà àyíníke tí owó ti ń bẹ nínú ènìyàn ìkejì ìwà ẹ̀tàn àti ègbé ti àwọn òjòwú nínú òṣè ìkẹta ìtọ́ni fún ìfàyàrán bí owó kíkorò àti àwọn àṣìtúmọ̀ tí ó léwu tilẹ̀ wà àkọ́kọ́ rẹ̀ ó ní ìwà ìdìbàjẹ́ àti ìwà àyíníke tí owó ti ń bẹ nínú ènìyàn bí o ti ń ka sámúẹ́lì kíní orí ìkejìdínlógún ó rí bí sọ́ọ̀lù bó ṣe ṣe àfihàn ìdìbàjẹ́ ti ń bẹ nínú rẹ̀ àti owú tí ó ní ó sì dìbàjẹ́ ó sì mú ohun rere ó yí padà ó fẹ́ lo ohun rere fún ète búburú ó ní òun yóò fi ọmọbìnrin òun fún dáfídì gẹ́gẹ́ bí aya ó sì mọ̀ pé ọkùnrin gẹ́gẹ́ bí dáfídì ó ní ohun gbogbo tí o lè pòǹgbẹ fún lára ọ̀dọ́kùnrin àyàfi pé kò tí ì níyàwó torí náà ó mú eléyìí láti ṣe ohun rere tí ó dára fún ète búburú kí ó ba lè jẹ́ wípé bó ti ń dọ́gbọ́n láti fi aya rẹ̀ fún dáfídì ọmọ rẹ̀ yóò jẹ́ ìdẹ̀kùn ṣáájú ohun gbogbo ó ní n kò fẹ́ owó orí kankan mo mọ̀ pé ẹ lówó nínú ẹbí yín ọba tó tí mo fẹ́ ni wípé ẹ̀fà abẹ́ ní ọgọ́rùn-ún ó ṣe ètò rẹ̀ ni wípé nípa eléyìí òun wá yanjú dáfídì báyìí a ń wo ohun mẹ́ta níbẹ̀ àkọ́kọ́ ó ní ìlọsílẹ̀ àti ṣíṣubú kúrò nínú iṣẹ́ ìránṣẹ́ tí a gbéga sọ́ọ̀lù nílé ìkejì ewu lílọsílẹ̀
sínú àṣìṣe tí kò lópin tó ń ṣètò tó ń ṣìwàhù àwọn àṣìṣe tí kò lópin. Ìkẹta níbẹ̀ òun náà ni aápọn àti ìfaraẹnijìn fún àṣẹ tí ó yanrantí.

gbogbo ènìyàn ni ó jẹ́ ọmọ èṣù. Bí a bá sọ pé bí ó bá ti jẹ́ ọmọ, ó ti jẹ́ ọmọ títí láé, kò ní sí ìyípadà, nítorí pé níwọ̀n ìgbà tí ọmọ èṣù bá ti jẹ́ ọmọ èṣù, ọmọ èṣù náà ni yóò máa jẹ́ nígbà gbogbo. Torí náà irú àwọn àlàálẹ̀ yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nípa tẹ̀mí. Àwọn èèyàn sì ń wí pé bó bá ti dàtún bí olóore ọ̀fẹ́ Ọlọ́run títí láéláé pangbá, ó ti nígbàlà títí ayérayé. Ṣùgbọ́n láti ní ìtàn Sọ́ọ̀lù, a mọ̀ wípé òun kò tẹ̀síwájú nínú Olúwa. Síbẹ̀ àkókò kan wà tó ní ìyípadà ọkàn, àkókò kan wà tó ní ọkàn mìíràn, àkókò kan wà tí ó jẹ́ ẹni ìrẹ̀lẹ̀, ẹni jẹ́jẹ́, ẹni pẹ̀lẹ́, àkókò kan wà tí ó sọ tẹ́lẹ̀ nípa ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n báyìí ó wí pé ìjọba rẹ kì yóò dúró pẹ́, Olúwa ti wá fún ara rẹ̀ ọkùnrin tí ó wù ú ní ọkàn rẹ̀. Olúwa pàṣẹ fún un kí ó ṣe olórí fún àwọn ènìyàn rẹ̀, nítorí pé ìwọ kò pa àṣẹ tí Olúwa fi fún ọ mọ́. Kì í ṣe nítorí pé Ọlọ́run kò lè pa á mọ́, Ọlọ́run lè pa ẹnikẹ́ni àti gbogbo ènìyàn mọ́, ṣùgbọ́n nítorí pé ìwọ kò pa ohun tí Olúwa tí ó ṣẹlẹ̀ sí ẹlòmíràn. Ìṣẹ́ àpọ́stélì orí ìkíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, ìṣe orí ìkíní ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n 1:25. Kí ó lè ẹlòmíràn rèé o, kí ó lè gba ipò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí àti iṣẹ́ àpọ́stélì èyí tí Júdásì ṣubú kúrò nínú rẹ̀. Júdásì ó ṣubú kúrò nínú rẹ̀. Júdásì ó jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristo Olúwa. Jésù sì gbàdúrà ní gbogbo òru. Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ ìkejì. Láàrin àwọn méjìlá yìí, ó sì fún ọ ní agbára àti àṣẹ láti lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó fún ọ ní agbára láti jáde lọ kí wọ́n wàásù ìrere, wá aláìsànsàn, jí òkú dìde. Ọ̀fẹ́ ni ẹ̀yìn gbà á, ọ̀fẹ́ ni kẹsìrì fún ni. Júdásì jẹ́ kan nú wọn nígbà tó padà wá láti jábọ̀ pé wọ́n borí gbogbo èṣù, pé wọ́n ti wo gbogbo àìsànsàn, wọ́n ti wàásù ìrere. Júdásì a kò yọ ọ sẹ́yìn, òun náà nírú agbára kan náà, àṣẹ kan náà ń bẹ lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà ó ṣe nítorí ìfẹ́ owó, ó ta olúwa rẹ̀. Júdásì sì ṣubú nítorí àìṣe déédé. Wọ́n sọ fún wa, àwọn olùkọ́ wọ̀nyí wọ́n ní kò sí níbẹ̀ rárá, má tẹ́wọ́ gba eléyìí. O kò lè ṣubú kúrò ní ipò tí o kò ní. Ó jẹ́ ara iṣẹ́ ìránṣẹ́ yìí, ó sì ní ipò àpọ́stólì. Olúwa kò sì ní fún ẹlẹ́sẹ̀ ní oyè àpọ́stólì iṣẹ́ ìránṣẹ́ náà. Ó wà nínú Olúwa, ṣùgbọ́n ó ṣubú nítorí àìrékọjá. Ìṣubú ìlọsílẹ̀ àti ìṣubú kúrò nínú iṣẹ́ ìránṣẹ́ tí a gbéga. Ìkejì níbẹ̀, òun ni ewu lílọ sílẹ̀ sínú àṣìṣe tí kò lópin, pé ẹnìkan tó ti wà ní Olúwa tẹ́lẹ̀ ó ṣe ohun kan tí kò dára, èyí tí ìbá fi ronú pín wàdà, ó kàn sáàfẹ́ ojú rere, ó fẹ́ ìdámọ̀ràn, ó ń fẹ́ ipò gíga. Nígbà ó ṣe bí ó ti ń lọ, tó ń tẹ̀síwájú bẹ́ẹ̀, bí tó fi ẹ̀sẹ̀ kún ẹ̀sẹ̀, tó sì wá ń burú tó. Nínú òwe orí ìkẹtàdínlọ́gbọ̀n, òwe orí ìkẹtàdínlọ́gbọ̀n 27:4, ìbínú ní ìkà, ìrunú sì ní kíkún omi, ṣùgbọ́n ta ni yóò dúró níwájú ewu? Bí o ti ń wo Sọ́ọ̀lù, ìrunú wọnú sínú rẹ̀ lòdì sí Dáfídì.
lòdì sí olórí ogun tí olúwa gbé dìde ayọ̀kúnnú gbogbo ènìyàn nípa Dáfídì torí pé Ọlọ́run ti ṣe ohun tí ó lágbára iṣẹ́ ìyanu ńlá ní dídá Ísírẹ́lì nídè nípasẹ̀ rẹ̀ kúrò lọ́wọ́ òmíràn àwọn Filistini inú wa dùn ayọ̀ wa kan ṣùgbọ́n orin wa ó ti mú kí inú máa bí Sọ́ọ̀lù ìrunú ó ní ìrunú ìrunú yìí ó wá di ohun tó wá di ti ìbínú líle ó tilẹ̀ fẹ́ pa Dáfídì ní àpamọ́ ògiri pẹ̀lú ẹ̀ṣin nítorí pé ó kún fún owú a sọ fún wa nínú Timotiu kejì orí kẹta láti ẹsẹ̀ kẹtàlá láti ẹsẹ̀ ìkẹtàlá ní ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú sí i wọn yóò sì máa tanijà ó sì máa tán bí ó lè jẹ́ pé Sọ́ọ̀lù ń ṣe ló ń rẹ ó jẹ́ òun rorò ó sì ń kún fún ìlara sí lójoojúmọ́ síbẹ̀ àrí Dáfídì wo ẹsẹ̀ kẹrìnlá ní ẹsẹ̀ kẹrìnlá ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọ̀n ni tí ìwọ ti kọ́ tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí kí ìwọ kí o mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn Dáfídì.

borí rẹ̀ ìbẹ̀rù ènìyàn mo bẹ̀rù àti mo bẹ̀rù àwọn ènìyàn náà torí pé mo bẹ̀rù àwọn ènìyàn náà ìdí tí mo fi ṣe ohun tí mo ṣe nìyí níwọ̀n ìgbà tí o bá fi àǹfààní fún ìwọlé àkọ́kọ́ ti ìgbọ̀jẹ̀gẹ́ ti ẹ̀ṣẹ̀ ti ìbẹ̀rù ènìyàn àwọn mìíràn yóò máa wọlé wá àwọn àṣìṣe àwọn àìgbọràn yóò sì jẹ́ aláìlópin ṣùgbọ́n yóò sára tó sọ pé rárá o ẹ̀kọ́ oríjà sí èṣù nígbà gbogbo pẹ̀lú ìdúróṣinṣin yóò sì sá fún ọ o ní sínú ewu sí ṣubú léraléra ìkẹta níhìn ni ìkẹta tá ń wò ó ní ápọn àti ìfaraẹnijì fún àṣẹ tí ó yanrantí wo orí dáfídì ohun mìíràn ni dáfídì ń wò ó mọ̀ wípé olúwa ti yan òun àti pé ohunkóhun tó wù kí sọ̀lú lè máa ṣe ètekéte tó wù kí sọ̀lú lè ní ohunkóhun tó wù kí sọ̀lú lè máa hùwà nítorí rẹ̀ ó ti mú ìpinnu ojú rẹ̀ ó mú yányán ó sì ní àtẹjúmọ́ àṣẹ tí ọlọ́run fi fún ni wípé kí ni àṣẹ náà ni pé mo ti rí dáfídì ọmọ jésè ọkùnrin ẹni bí ọkàn mi tí yóò ṣe tí yóò mú gbogbo ìfẹ́ mi ṣẹ yóò sì bọ́ ísírẹ́lì yóò sì bí àwọn ọmọ ísírẹ́lì orin ìkẹtàdínníọgọ́ta 57 àwọn ẹsẹ̀ ìkeje ọkàn mi ti múra ọlọ́run ọkàn mi ti múra sọ́ọ̀lù ìbá ti fẹ́ láti yí padà pé kó gbọ̀jẹ̀gẹ́ ó ń bínú sí mi kò burú ó yẹ kémi náà bínú torí pé tí mo bá kàn dúró bẹ́ẹ̀ tí mo bá jẹ́ kó máa ju ẹ̀sìn lọ́jọ́ kan o lè pa mí ṣùgbọ́n kò ní gbẹ̀san kò tiẹ̀ ní sọ gbólóhùn kan tí ó burú lòdì sí ó ní àṣẹ kan ó sì ní iṣẹ́ ìránṣẹ́ ó ní iṣẹ́ ìránṣẹ́ láti jẹ́ ọba ní ísírẹ́lì ó ní. orin ókan òdo àti ẹjọ orin ìkejìdínláàádọ́rùn ẹsẹ àkọ́kọ́ ọlọ́run ọkàn mi ti múra 103 ìfaraẹnijì yìí ló máa ń sọ pé ohunkóhun tó wù kí wọ́n ṣe ohun tí olúwa fi fún mi ìwà owó wọn kò ní yí wọn padà àrékérekè wọn kò ní yí ìfaraẹnijì àti ìyaraẹni sọ́tọ̀ mi padà ìtinilọ́gbọ̀ngbọ̀n ìjà àti ohun gbogbo tí wọ́n ń ru sókè kò ní yí mi padà ọlọ́run ọkàn mi ti múra nínú orin ókan àti èjì orin ìkejìléníàádọ́fà ẹsẹ̀ ìkeje kì yóò bẹ̀rù ìhìn búburú àyà rẹ ti mú ọ̀nà kan ó gbẹ́kẹ̀lé olúwa orin ìkọkàndínníọgọ́fà 119 ẹsẹ̀ ìkọkàndínníàádọ́rin 69 àwọn agbéraga ti gbìmọ̀ èké sí mi ó mọ̀ bí sọ́ọ̀lù ṣe ń lọ káàkiri ẹwu ọmọ wo ìránṣẹ́ mi dáfídì báyìí ó ti dìtẹ̀ sí mi o ẹ̀yin ó fẹ́ pa mí ẹ̀yin sì mú un pamọ́ ọkùnrin tí ó yẹ kó fẹ́ máa sìn tó yẹ kó máa sìn mí ó fẹ́ pa mí ó pète irọ́ lòdì sí dáfídì gbogbo irọ́ yìí tí dáfídì kò ní nǹkan kan tí kò ní ilé ẹjọ́ láti rawọ́ ẹ̀bẹ̀ sí torí pé òun ni ó ga jùlọ ní ilẹ̀ náà òun ni ó tó ga jùlọ ní ilẹ̀ náà òun ni ọba ní ilẹ̀ náà òun ni aláṣẹ wà ní ilẹ̀ náà òun ni abàṣẹ wà olórí pátápátá ní ilẹ̀ náà ó ń pa irọ́ ńláńlá yìí lòdì sí ó sì ń gbìyànjú láti ru ìwà wọn sókè kí wọ́n lè lérò wípé dáfídì jẹ́ olubi ẹ̀dá ṣùgbọ́n ó wí. èèyàn búburú wọ́n ti gbìmọ̀ èké sí mi ṣùgbọ́n èmi yóò pa ẹ̀kọ́ rẹ mọ́ tinútinú mi gbogbo èyí ni ìfaraẹnijì àti ìyaraẹnisọ́tọ̀
ti ase ti o yanranti ni ese 70 aya won sebo bi ora sugbon emi yo se inu didun ninu ofin re ofin oluwa nbe ni waju re nigba gbogbo tosan toro ko sasaro lori gbogbo idite gbogbo eto Saulu gbogbo inu ni bi Saulu o sasaro lori ofin oluwa ninu ese ikokan le ni 71 o ni o dara fun mi ti apon mi loju ki o le ko ilana re o so wipe bi a ba se ninu bi ni si mi bawo ni o se mo wipe mo se le pa ododo mo bi a ko ba se ninu bi ni si mi bawo ni o se mo wipe mo se le layo ninu oluwa bi a o ba se ninu bi ni si mi bawo ni o ba se mo wipe awon awon ewa iwa rere pe o si nje yonu aye mi pe nigba ta ba se ninu si yin e ka gbogbo re si ayo o ka gbogbo re si ayo o ni inu ni bi ni lo mu ore ofe olorun jade ti a fi sinu mi o ni pelu inu ni bi ni yi pelu idani loro yi emi ko ilana re ese keji le 72 ofin enu re dara fun mi ju egbegberun wura ati fadaka lo bi a se n bori re nigba to ba loye olorun o je eleyi to ga julo olorun oro na o si je olorun to joba nigba gbogbo pe ohun ko to ba ju si o ohun ko agbo ayi ni ke arekereke lati ge olule lati daya ja o awon wa nile tori pe won wa nile le won si ti peyinda won fe ki won na je apeyinda bi won ko si wa nile le bi won yo wa je afani fun won bi won ba ba oja ti won na koju ija si won tori pe won wa nipe nipe tele ipeyinda tori eleyi o si wa loke nbe o wi pe o wa loke nbe o le pa alaafia ti wa mimo pelu eniyan gbogbo lai si eyi ti enikan ki yo ri oluwa o si wa nibe loke nibe o n pe bi o n po ngbe fun ododo o si n je o n je ninu ododo o si wa nbe pe alabuku fun ni awon olokan funfun tori pe won yo ri olorun ori olorun ninu adura re ori olorun gba ti o ba kepe ninu isoro ki soro opolopo si ni iponju olododo oluwa si n gba ninu gbogbo awon iponju na o si ri ele inu aye re o wa loke nbe tori na won ju nkankan si o ki o ba le je pe iwo na yo le huwa si arekereke won ki won si mu oba le sugbon o gbodo ni afojusun pe ohunkohun to wu ko le sele emi yoo duro sinsin lati ma lepa alaafia pelu gbogbo eniyan ati iwa mimo laisi eyi ti ko si eni ti yoo ri oluwa wo koko keji o ni iwa itan ati egbe ti ojowu ninu ose a n wo ti

padà tún bí ṣùgbọ́n ó wí pé a wà nínú àrùn àti ìlara a jẹ́ ẹni ìríra. ẹ̀yìn wáyìí sì wà lábẹ́ ìdájọ́ ó wà lábẹ́ ìdálẹ́bi ìdí nìyí tí a fi sá wá sí Calvary tí a sátọ Kristi wá tí a wá sí ibi àgbélébùú pé kẹ́ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo àwọn owú àti gbogbo ìlara ìkúrò nínú ọkàn wa. Róòmù orí ìkíní láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n Róòmù orí ìkíní 28 ó ń sọ nípa ìgbé ayé ẹlẹ́sẹ̀ láti Róòmù 128 àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrọ̀ Ọlọ́run ní ìmọ̀ wọn. Kìí ṣe iyè tí a rà padà iyè ríra tí o bá ti rí ìlara iyè ríra ń bẹ ńbẹ owú iyè ríra ń bẹ ńbẹ. Gbogbo èèyàn sì mọ̀ pé Sọ́ọ̀lù ó jó ń ṣe eléyìí tí kò yẹ Jonatani ọmọ rẹ̀ ó kìlọ̀ fún bàbá kí ló dé tó fi ṣe eléyìí rántí pé Dáfídì yìí ó mú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ rẹ̀ láti dáàbò bo orílẹ̀-èdè àti láti borí àwọn Filistini láti borí Goliati kí ló dé tó fi ṣe eléyìí gbogbo àwọn èèyàn. Samuel kìíní orí kọkàndínní ogún ẹsẹ̀ kìíní àti ìkejì gbogbo àwọn tí ó pa láṣẹ pé kí wọ́n pa Dáfídì wọn ò tẹ́tí sí i torí ó mọ̀ pé gbogbo ètò oníkúpani rẹ̀ kìí ṣe èyí tí ó tọ́ wẹ́sẹ̀ kọkàndínní ọgbọ̀n 29 wọ́n kún fún àìṣòdodo gbogbo wo èyí o agbèrè ìkà ojú kòkòrò àrùn kan wọ́n kún fún ìlara ìlara ó ń lọ pẹ̀lú panṣágà ó ń lọ pẹ̀lú ìbọ̀rìṣà ó wípé ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú àti ọ̀rọ̀ kẹlẹ́bani jẹ́ owú ìlara ó wà láàrin gbùngbùn bẹ́ẹ̀ ẹnìkan sọ pé mi ò ṣe panṣágà mi ò ṣàgbèrè ìlara nìkan owú nìkan gbogbo àwọn ọgbọ́n àríkèrèkè wọn ní ń kọ́ tí ó ń fẹ́ mú ẹnìkan tí ó ga jù ọ́ lọ balẹ̀ ó fẹ́ jẹ́ kí ẹnìyẹn ṣubú kìí kàn ṣe sí ìpele tiẹ̀ àní kò tilẹ̀ tún ṣubú jù ọ́ lọ látinú ìlara sì ni báwo nínú rẹ̀ ṣe dùn bẹ́ẹ̀ kí ló má kí ló jẹ́ kó ṣàṣeyọrí bẹ́ẹ̀ báwo ló ṣe kún fún ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ báwo ló jẹ́ pé gbogbo ènìyàn ló ń wò ó tó sì ń kọrin ó kó borí ẹgbẹgbàárùn èmi Sọ́ọ̀lù ẹgbẹgbẹ̀rún owú àti ìlara ó sì ń ru sókè nínú ọkàn ó sì ń mú gbogbo àwọn àríkèrèkè wọn rìn jáde ìwà owú ó burú ó dìbàjẹ́ ó sì yẹ fún ìjìyà gẹ́gẹ́ bí panṣágà àgbèrè odì yíyàn àti gbogbo ìpànìyàn àti gbogbo ìtànjẹ àfọ̀rọ̀kẹ́lẹ́ banijẹ́ ní ẹsẹ̀ ọgbọ̀n àsọ̀rọ̀ ẹni lẹ́yìn nínú ẹbí kan náà ni wọ́n wà akórira ọlọ́run aláfojúdi agbéraga ahalẹ̀ aláròṣe ohun búburú àṣà ìgbọràn sí òbí ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n 31 aláìníyè nínú Sọ́ọ̀lù ó pàdánù òye pé ẹni tó dáàbò bo orílẹ̀-èdè ó jẹ́ ká gbé e ga ni ẹni tó dáàbò bo orílẹ̀-èdè tó pa Goliati òmíràn àwọn ọmọ ogun ọ̀tá ẹni tó pa ọ̀tá olórí àwọn ọ̀tá ìran Ísírẹ́lì báyìí wọ́n di orílẹ̀-èdè tí a kọjú ṣíṣe lóore tí a gbé ga nípasẹ̀ Dáfídì ó yẹ ká bọlá fún Dáfídì ṣùgbọ́n ọkùnrin yìí ó ti di aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìnífẹ̀ẹ́
alagidi alailaana ese kejilelegbon 32 awon ti o ma ilana olorun pe eni ti o ba se iru nkan wonyi o ye si ku awon to ni lara owu gege bi idajo olorun bi mo ba ronupo ada ti ko si se ri pe Saul ronupo ada nigba ko kan kuro nu owu ati lara o ni won ye si ku won ko se be nikan sugbon won ni inu didun si awon tin se won Saul si n wa awon eniyan ajegbodo re n we ni kora to ma ni inu didun ninu eto re to n wa ani kora to ma ti leyin ninu etebu re lati pa okunrin alai lese loran David bi enikeni ba wa ni yi okun fun owu re ma dabi ti e to ma ti o leyin ki won le ni didun ninu iwa ibi re iwo a o da o lejo awon won ni ti won ba o fowo so opo ninu ete buburu ni ninu okan kan na lati pa olododo run won ni bo lowo idajo olorun pelu e je ki awo meta nibe akoko ewu ti etan nipase ewu ninu awon omo ijo ikeje eko etan nipase ewu tabi ilara ninu awon iranse olorun iketa oni ojulowo isoni di omo eyin ati titako iwa owu lati odo oluwa wa akoko akoko re owu ti etan nipase owu ninu ninu awon omo ijo owu odani kan duro owu ma nfe lati ko awon lati gba awon miran mara lati je lati leyin ki won ba le darapo ninu kikede ki won si le mu olododo subu ki ododo ati iwa mimo ki o subu laarin awon eni olorun o so fun ninu Korinti keji ori kejila an ka lati ese ogun Korinti keji ori kejila 12:20 Paul apostle pe nitori eru n ba mi pe nigba ti mo ba de emi ki yo ba yin gege bi iru eyi ti mo fe ati pe eyin yo si ri mi gege bi iru eyi ti eyin ko fe kini itumo ile o wi pe eru n ba mi ohun ti mo n gbo nipa yin pe owu n wole o si ti n gbero o si ti n je iwa mimo to ye ke ni o ti n je ran nigba ti mo ba to yin wa ma bere si ri ohun ti n ko nife si nigba ti mo ba si ri ohun ti n ko nife si o ni ba emi gan gege bi iwo gan ti nife si tori pe mo n lati yanju awon oran na ma si fi ohun gbogbo sile nipa riru yin soke ma si mo gbodo koko yanju owu ilara ti n be laarin yin ohun ti o n so ni eleyi tesiwaju ki o wa so ki ija ohun jije ibinu ipinya isoro eni leyin ijiro so igberaga iruke rudo ki o ma ba wa ese kokanlerogbo wipe ati nigba ti mo ba si pada de ki olorun mi ma ba re mi sile loju yin ati ki emi ki o ma ba sokan nitori opolopo awon ti o ti se na won ti subu na ti won ko si ronupo ada ese iwa eri ati ti agbere ati ti wobia ti won ti da Paul apostle wi pe eyin ara Korinti gbogbo nkan te n se te n fede fo te n fi ebun han laisi eso ti emi o mo o dabi eni wipe
ẹ láyọ̀ nínú sísọ àsọtẹ́lẹ̀ ẹ ń gun èjìká nínú sísọ tẹ́lẹ̀ ẹ ń fi ọ̀pọ̀ oríṣiríṣi èdè sọ ẹnìkan sọ pé òun ṣe ìtumọ̀ nígbà gbogbo ẹ sì ń pa owú ìlara mọ́ nínú ọkàn agbèrè àní irú agbèrè tí a kò gbọ́ nípa rẹ̀ nínú ayé pé ẹnìkan yóò gba ayababa rẹ̀ yóò sì ba ayababa rẹ̀ jẹ́ ẹ sì ń ru sókè ẹ̀bùn láì dáàmọ̀ pé ẹ̀bùn kò ní mú ọdí ọ̀run bí kò bá sí èso tiẹ̀ mí nínú ayé rẹ̀ ó wá wí pé nínú galatia orí ìkarùn-ún ẹsẹ̀ kọkàndínlógún galatia orí ìkarùn-ún ní ẹsẹ̀ kọkàndínlógún 19 ǹjẹ́ iṣẹ́ ti ara àwọn ìfarahàn àwọn ojúṣe ti agbèrè ìwà èérí wọ̀bíà ó ń sọ fún wa pé agbèrè ó yẹ kó jẹ́ àṣà àwọn tinú ayé panṣágà ó yẹ kó jẹ́ àṣà àwọn ìtàn tinú ayé ẹnikẹ́ni tó bá ń jẹ́wọ́ pé òun ní gbàlà ẹnikẹ́ni tó bá ń jẹ́wọ́ pé òun ní oore ọ̀fẹ́ ọlọ́run a kò gbọdọ̀ rí àkókò kan tàbí ìgbà kan tàbí ọjọ́ kan tí àgbèrè tàbí panṣágà yóò wà nínú ìwà ẹni náà ká má tilẹ̀ sọ nípa ẹnìkan báyìí tàbí àwọn ènìyàn nínú ìjọ kì í kàn ṣe pé wọ́n tún jẹ́ alágbèrè wọ́n tún tan ẹ̀mí àti ìwà àgbèrè kiri kì í ṣe pé wọ́n jẹ́ onípanṣágà nìkan wọ́n jẹ́ kí panṣágà kó jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà láàrin àwọn ènìyàn tí wọ́n sọ pé wọ́n ń ké pe orúkọ olúwa ó jẹ́ iṣẹ́ ti ara àwọn tó sì rí bẹ́ẹ̀ a ò gbọ́dọ̀ kà wọ́n kún ọmọ ìjọ a ò gbọ́dọ̀ kà wọ́n kún ìránṣẹ́ ọlọ́run a ò gbọ́dọ̀ kà wọ́n kún òṣìṣẹ́ tàbí adarí nínú ìjọ ọlọ́run kí ló rí ìjọ ó wá tutù a wá ṣìnà pé a wá bọlá fún ènìyàn ju ọ̀rọ̀ ọlọ́run lọ bí o bá rí àgbèrè tàbí panṣágà tàbí ìwà àti ara tó ń farahàn nínú ẹnikẹ́ni tó sì ń gbìyànjú láti tọ́ ẹni náà sọ́nà tàbí láti dá wọn dúró ẹnìkan sọ pé kí ló dé wọ́n dá tì ń dúró wọ́n dá tọ̀hún dúró nítorí wípé wọ́n ka ojúṣe àti iṣẹ́ ìsìn sí pàtàkì ju dídé ọ̀rọ̀ wọn wọ́n lẹ̀ eléyìí abáwí tọ̀hún abáwí àní àwọn gbajúmọ̀ kan tí wọ́n ń ṣe àkóso ọkàn àwọn ènìyàn wọ́n á gbọ́ pé eléyìí àti dá a dúró wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìdínilọ́wọ́ ó tẹ́ wọn lọ́rùn kí ìjọ kó lọlẹ̀ kó ṣubú sínú ìwà àti ara sínú iṣẹ́ ti ara ó tẹ́ wọn lọ́rùn pé kí wọ́n ṣègbé jẹ́ kí wọ́n kú lójijì kí wọ́n lọ sọ́rọ̀ àpáàdì ju pé kí awẹ̀ wọ́n mọ́ ìjọ ó ní iṣẹ́ ti ara nìwọ̀nyí panṣágà àgbèrè ìwà eríwọ̀bìà wo ẹsẹ̀ ogun ní ẹsẹ̀ ogun ìbọ̀rìṣà oṣó ìríra ìjà ìlara ìbínú asọ ìṣọ̀tẹ̀ àdámọ̀ ẹsẹ̀ kọkànlélógún 21 aran kan orí eléyìí ara nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ kàkún nǹkan ni kí ló dé tó fi eléyìí fún ẹni nì kí ló ṣe fún ọ ní àǹfààní láti ṣe eléyìí ó sì fi eléyìí kó fi tọ̀hún síbí nígbà tí wọ́n bá ní àǹfààní láti wá rí adarí wọ́n ń fẹ́ láti wá rí olùṣọ́ àgùntàn tí wọ́n ṣe jẹ àwọn ẹlòmíràn lẹ́sẹ̀ kí ló dé tó fi múrò àwọn ènìyàn bí eléyìí irú ẹni yìí nítorí owú wọn ń jowú ipò ni wọ́n fẹ́ mú kí olúkúlùkù jọ àjò rẹ̀yìn torí pé kán lè máa wòye pé wọ́n á jẹ́ ẹnìkan oṣo tí adámọ̀nú lé
iru oko be adiwon lo lati doran aranko ipaniyan imo ti para irede iru ati iru won ni awon ti mo ti wi fun yin tele ko to sele ki dajo to de gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo oni eko etan nipase wu ninu awon iranse olorun wa le gbagbe pe awon iranse olorun kan wa ti won ni lara awon iranse olorun won yi won ile ma waasu sugbon o le so bi o ba ni oju ti emi lati riran o le so wi pe ilara nbe nbe afani ka afani ti won ba ni won mu ilara yi wa o dabi efin ni ebe koko o efin ni wa yo ru jade owu ilara o le fi pamọ yo je jade Filipi ori kini ese kedogun Filipi ori kini ese kedogun 115 ni to to awon elomiran ti le fi ija ati ilara waasu Kristi iwaasu won waasu Kristi Kristi eni mimo Kristi eni pele olugbala wa Kristi omo Olorun kan soso o jade won si waasu Kristi won si waasu re nipa ija ti lara awon elomiran si fi inu ire se ni ese kere din ni ogun 16 awon kan fi ija waasu Kristi ki se pelu ooto ina won gboro lati fi ipajukun ide mi Paul apostoli ti aka kon apostoli giga si awon kefiri Paul apostoli so pe nipa ore ofe Olorun mo ri bi mo se ri ore ofe Olorun ta fun mi ko si ja si

nínú ohun tí wọ́n ń sọ. Wọ́n lérò pé wọ́n wá ń fi ìpájú kún èdè mi. Nínú ìṣe orí kẹtàlá, 13:44. Ní ọjọ́ ìsinmi kejì, gbogbo ìlú sì fẹ́rẹ̀ péjọ tán láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 45:45 ṣùgbọ́n nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn náà, wọ́n kún fún ohun. Wọ́n rí ìdàgbàsókè iṣẹ́ ìránṣẹ́. Wọ́n rí pé àwọn èèyàn wọ̀nyí, àwọn kèfèrí wọ̀nyí, wọ́n wá láti gbogbo inú ìlú wá. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo wọn pátá ló kóra wọn jọ pọ̀. Nígbà tí àwọn Júù rí ogunlọ́gọ̀ àwọn ènìyàn, ó rí pé wọ́n kún fún ohun. Wọ́n ń sọ̀rọ̀ òdì sí ohun tí Paul ń sọ. Ó sì sọ, wọ́n ń sọ̀rọ̀ òdì wẹ́sẹ́ 44. Paul àti Barnabas sì sọ láìbẹ̀rù, ohun kò gbọdọ̀ dí wa lọ́wọ́, ohun kò gbọdọ̀ dá wa dúró. Wọ́n àti ọ̀rọ̀ òdì wọn tí wọ́n ń sọ láti ṣíṣe àsìtúmọ̀ ohun tí à ń kọ́ ni, ṣíṣe àsìtúmọ̀ ohun tí wọ́n ń sọ tí wọ́n ṣètúmọ̀ wọn sínú ohun tí a sọ. Eléyìí ò gbọdọ̀ sọ wá di aláàárẹ̀. Eléyìí ò gbọdọ̀ jẹ́ ká fà sẹ́yìn tàbí ká sá padà sí aṣọ pé kò burú. Bó bá jẹ́ pé nǹkan tí wọ́n lérò nípa mi nìyẹn, tó bá jẹ́ nǹkan tí wọ́n sọ nípa mi nìyẹn, màá ò ní sọ̀rọ̀ mọ́, mi ò ní wàásù mọ́, èmi ò ní lọ sọ́dọ̀ àwọn kèfèrí yẹn mọ́, èmi ò sì ní ṣe iṣẹ́ agbára náà mọ́ rárá. Ohun kò gbọdọ̀ dá wa dúró. Wọ́n fẹ́ bì wá ṣubú, wọ́n fẹ́ gbé wa ṣubú wá sí ipele tí wọ́n wà. Àní

fún ṣùgbọ́n bí ẹ ti tánù ẹ sì ka ara aláìyẹ fún iyè àìnípẹ̀kun wò ó àwa yí padà sọ́dọ̀ àwọn kèfèrè a ó tẹ̀síwájú láti máa ṣe ohun tí olúwa pè wá láti ṣe gẹ́gẹ́ bí dáfídì ti tẹ̀síwájú owú sọ́ọ̀lù kò mú ìdálágara bá kò sí àtẹ̀júmọ̀ rẹ̀ kúrò nínú Aísáyà orí kejìdín Aísáyà orí kejìdín orí kẹrìndín ní ọgbọ̀n 26:11 ó ní olúwa ọwọ́ rẹ̀ gbé sókè wọn kì yóò rí e ṣùgbọ́n wọn yóò rí ojú ó sì tì wọ́n nítorí ìlara wọn ojú ó tì wọ́n nítorí ìlara wọn sí àwọn ènìyàn nítòótọ́ iná àwọn ọ̀tá rẹ̀ yóò jẹ wọ́n ran àwa ṣe abala kẹta níbẹ̀ abala kẹta lábẹ́ kókó kejì ó ní ojúlówó ìsọni di ọmọ ẹ̀yìn àti títako ìwà owú tàbí ìlara láti ọ̀dọ̀ olúwa a gbọ́dọ̀ dá àmọ̀ nígbà gbogbo pé olúwa kò ṣe àtìlẹ́yìn fún ìlara àní mose kò ṣe àtìlẹ́yìn fún ìlara ẹ̀mí ọlọ́run tó darí àwọn àpọ́stélì láti kọ àwọn èpístélì númẹ́rì orí kọkànlá ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ó ní ṣùgbọ́n okùn méjì nínú àádọ́rin tí olúwa ti pàṣẹ fún mose láti yàn méjì nínú wọn nínú àwọn ènìyàn náà wọ́n wà okùn méjì nínú àwọn ọkùnrin náà ní ibùdó orúkọ ìkíní sì jẹ́ a sì máa jẹ́ eldadi orúkọ

ọkọ ìkejì mi dáàdì ẹ̀mí náà sì bà lé wọn rántí pé àwọn ìgbà kì í ṣe àjèjì wọn jẹ́ ọmọ nínú ilé àti yàwọn lára àwọn àádọ́rin ṣùgbọ́n lójúkojú wọn ò sí ní àárín wọn nínú ibùdó wọn ò sí pẹ̀lú àwọn èèyàn wọn wà nínú ibùdó ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run wà lórí wọn wọn sì ń bẹ nínú àwọn tí a kà ṣùgbọ́n wọn kò jáde lọ sí àgọ́ wọn sì ń sọ tẹ́lẹ̀ ní ibùdó ẹ̀mí ọlọ́run mọ̀ ju ẹnikẹ́ni lọ ẹ̀mí ọlọ́run sì wá sórí wọn ẹsẹ̀ tí ó tẹ̀lé 27 ọmọkùnrin kan sì sáré ó sì sọ fún Mose ó sì wípé Eldadi àti Medadi ń sọ tẹ́lẹ̀ ní ibùdó 28 Joshua ọmọ Nuni ìránṣẹ́ Mose ọ̀kan nínú àwọn ọmọkùnrin rẹ̀ dáhùn ó sì wípé Mose olúwa mi dá wọn lẹ́kọ̀ọ́ Joshua ṣe bó ní àǹfààní tirẹ̀ ó ní àǹfààní tirẹ̀ ó ní ipa tirẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ Joshua ó lọ pẹ̀lú Mose sí orí òkè síwájú ọlọ́run ó ti lo àǹfààní ó ti ní àǹfààní tirẹ̀ Mose sọ pé òun lè dáṣẹ́ ìṣe ìwọ́gan ò sì tó láti ṣe gbogbo àtìlẹ́yìn tí Mose nílò ó kígbe sókè sí ọlọ́run olúwa wípé bẹ́ẹ̀ ni òye yé mi Joshua nìkan ò tó ó sì yan àádọ́rin Eldadi àti Medadi sì jẹ́ ara àwọn àádọ́rin náà Joshua má jẹ́ kí ìtara gbé ọwọ́ ara àtajù kí owú má bàa wọnú ọkàn rẹ bí o bá ní àǹfààní láti súnmọ́ àwọn adarí tàbí àwọn alákòóso ó ní gbogbo àǹfààní tó yẹ kó o ní àwọn ẹlòmíràn sì wà báyìí a ń gbìyànjú láti mú wọn wọlé wá láti ṣèrànlọ́wọ́ nínú iṣẹ́ náà èyí tí ìwà àti adarí kò lè dá nìkan parí fún ọ láti sọ pé dá wọn dúró dá wọn lọ́wọ́ kọ́ ní ẹsẹ̀ 29 Mose wa sọ ó ní Mose sì wé fún un pé ìwọ ń jowú nítorí mi ṣé torí tèmi ló ṣe ń jowú Joshua àbí torí ti ara rẹ ṣé o ti jẹ́ ẹni tó kún fún ara rẹ iṣẹ́ ìránṣẹ́ ti kún ọ ní àyà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọlé wá mọ́ tàbí èmi gan ló kún ọ ní àyà tàbí ó ń sọ pé olúwa mi adarí mi Mose mo fẹ́ jẹ́ ẹnìkan ṣo tó máa ní àǹfààní láti dọ́dọ̀ rẹ dá wọn dúró ṣé o ń jowú nítorí mi àbí nítorí tirẹ ṣé kò wá yẹ kó jẹ́ pé o ń jowú nítorí iṣẹ́ ìránṣẹ́ ìwọ à ń jowú nítorí mi gbogbo ènìyàn olúwa a nílò ju àádọ́rin ènìyàn yìí kí gbogbo àwọn ènìyàn bá lè jẹ́ wòlíì adarí àti òṣìṣẹ́ kí olúwa kí ó sì fi ẹ̀mí rẹ̀ sí wọn lára ẹ jẹ́ ká lóye ipòkípò tó wù tó bá wà tó súnmọ́ àwọn adarí bíi Joshua òun fẹ́ dáàbò bo ipò òun fẹ́ pa ipò náà mọ́ fún ìwọ nìkan ṣoṣo nígbàkúgbà tó wá rí ẹnikẹ́ni tó ń súnmọ́ tòsí wọ́n fẹ́ ní àwọn àǹfààní kan ó rò wípé eléyìí yóò dé ojúṣe rẹ kù ṣípayá ronúpìwàdà nínú irú ipò owú bẹ́ẹ̀ Kọ́rìntì kínní orí kẹtàlá ẹsẹ̀ ìkínní bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́ èmi dàbí
kò sí ríro ẹlòmíràn ju ara rẹ̀ lọ. Oyè kó yè ó kàn dà gẹ́gẹ́ bí ẹni tó ń gbóná jókòó ẹsẹ̀ kejì wa sọ fún wa bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀ bí mo sì ní gbogbo ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá nípò tí èmi kò sì ní ìfẹ́ èmi kò jẹ́ nǹkan dájúdájú Saulu ó ti sọ ìfẹ́ iná ní ìgbà àkọ́kọ́ tó rí Dáfídì nígbà tí Dáfídì tó tù lára ní ọmọ ta leléyìí wọ́n sọ pé wọ́n ní ọmọ Jésè ni ọ̀dọ́kùnrin yìí jẹ́ kó súnmọ́ tòsí ọ̀dọ̀ mi ò ní jẹ́ kó padà láti ọ̀dọ̀ rẹ̀ mọ́ nígbà tí Dáfídì dé tó sì fún ní ẹ̀rí pé Ọlọ́run tí ó ràn mí lọ́wọ́ láti borí Kẹ̀nẹ́ọ́ àti Àmọ̀tẹ́kàn Gòlíátì olórí ogun Àfilísì yá fi lé mi lọ́wọ́ ó ní lọ Olúwa wà pẹ̀lú rẹ ó yà lẹ́nu pé irú ọ̀dọ́kùnrin bíi eléyìí lè ṣe nígbà tí a sì borí Gòlíátì iná rẹ̀ dùn ayọ̀ rẹ̀ kán ó fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n báyìí o ìfẹ́ ti pòórá wíwá ipò ó ti pa ìfẹ́ran ìfẹ́ àkọ́kọ́ fún Dáfídì kò sí níbẹ̀ mọ́ ohunkóhun yòówù tó bá ní gẹ́gẹ́ bí oyè ìgbàgbọ́ kí gbàgbọ́ tóhù tó bá ní pé o lè ṣí òkè nídìí tó bá ní ìfẹ́ ó jẹ́ nǹkan níwájú Ọlọ́run wo ẹsẹ̀ kẹta bí mo ṣe ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà bí mo ṣe fi ara mi fúnni láti san tí èmi kò sì ní ìfẹ́ ó ní kò ní èrè kan fún mi gbé ara rẹ ga kí o sì máa fọn rere ara rẹ wo ohun tí mò ń ṣe mo sì ṣetán láti ṣí gbogbo òkè nídìí àní mo pọ́ bá gbà kó gba kẹ́mi mi lọ sí i nítorí ẹ̀sìn ṣùgbọ́n ohun ti wọlé o sì ń fẹ́ o fẹ́ ní iṣẹ́ ìránṣẹ́ o fẹ́ gba ìjọ o fẹ́ gba ipò adarí o sì fi ẹ̀wọ̀n sí ẹsẹ̀ wọn o wá bẹ̀rẹ̀ sí ní dà wọ́n káàkiri bí ẹran tí a mú sìn o ní ìfẹ́ o kúrò nípa rere ti ìjọba náà o kò ronú nípa ìmúṣẹ ti àṣẹ ńlá náà o kò ronú nípa ìtànkálẹ̀ ìrere pé kristi kú fún ìran ọmọ ènìyàn lórí àgbélébùú lórí kálfárì gbogbo ohun tí o sáàní pátápátá gbogbo ìpinnu náà tí a ń ṣe ìwọ ló ń ṣe ó wípé nítorí àìní ìfẹ́ yìí gbogbo ìfarẹ́njìrì asán ni ẹsẹ̀ ìkẹrin wípé ìfẹ́ a máa mú ṣòro a sì máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara máa kọ́ àwọn ẹlòmíràn kí ló dé tó lọ rí adarí kí ló tó lọ rí olùṣọ́àgùtàn kí lẹ̀ ń jọ ń sọ ìlérí wo ló ṣe fún ọ kí ló ń béèrè lọ́wọ́ rẹ̀ o kàn sáà fẹ́ wà ní ipò náà nígbà gbogbo o sì ń ṣàkíyèsí ẹnikẹ́ni tó bá súnmọ́ adarí ni o ń ṣàkíyèsí kí ni nǹkan tí wọ́n ń sọ tàbí o ń wòye gbogbo fẹ́ mú jáde tí ayélujára ìmọ̀ ẹ̀rọ tó lè mú jáde kí ni adarí ń ṣèlérí kí ni wọ́n ń béèrè eléyìí kì á ṣe ìfẹ́ tó ti pòórá torí pé ìfẹ́ kì í ṣe ìlara kí Olúwa kó dá wa nídè lórúkọ Jésù a ń wo kókó ìkẹta ìtọ́ni fún ìfàyàrán bí owú kíkorò àti àwọn àṣìtúmọ̀ tí ó léwu tilẹ̀ wà a ń wo lẹ́ẹ̀kan sí i samuel kìíní orí ìkejì ní ogún
an ka ise ikerinla itoni fun ifayaran bi owu kikoro ati awon asitumo ti o lewu ti le wa ni ese ikerinla David si se ologbon ni gbogbo ise re Oluwa si wa pelu re nigba gbogbo lo ma ronu Saul oba o na ni Olorun pelu re emi Olorun wa pelu re sugbon o nsi wa hu o ti re agbe kale na sile o je ki awon kan mi le wole wa ife ti ara si wole wa idabubu ara ni ti wole wa ibero awon eniyan na ti wole wa o si padanu re Saul yi ti o ti o subu gege bi apere yi n o fe subu bi Saul se subu tori eleyi ni gbogbo ona re o hu Oluwa si wa pelu re wo ese ogbon ni ese ogbon 30 awon omo alade Philistine si jade lo o si se leyin igba ti won lo David si wa ologbon ju gbogbo awon iranse Saul lo oruko re si ni eyin jojo ni bi gbogbo o huwa pelu ogbon siwaju si ki o ba le je pe ilara ko ni je ifare ni jirerun ohun meta akoko ekunrere ti o ni ete ti okan ti o duro sinsin ikeji itara fun jijere okan awon kefiri iketa ilepa oran ayeraye re wo akoko akoko nibe o ni ekunrere ti o ni ete ti okan ti o duro sinsin orin David orin keta din ni ogun 17 ese iketa iwo ti dan okan mi wo iwo ti be wo ni oru iwo ti wadi mi iwo kori nkan kosi bi kosi lara kankan emi ti pinu re pe eno mi ki yo se ete ninu okan duro pelu Oluwa ete ninu okan lai fi aye gba owu ilara aran kan lati wole sinu re o je ni ti ete sakoso aye re odokunrin ti ete sakoso re ibikibi to ba lo nko to ba nse o wa lati mu ete ti Olorun fi pe ise wo ese ikerin ese ikerin oni neti ni ipa apaniran o gbe nipa oro Olorun kini ete igbe aye re gan se o je okunrin ti ete nsakoso re o ni wo awon ayidayida o ni wo gba awon ogba yinike o ni wo gba awon kan to pe akiese eni kuro ohun ti o n teju mo to je afojusun re o ni ete ipe re ise ori ikerindin ni ogbon 16 o ise ori ikerindin ni ogbon ese ikerindin ni ogun 26:16 o ni 26:16 o ni sugbon dide ki o se fi ese re tele nitori eyi ni mo se farahan o Paul apostoli o gbe iyika iwaju re nigba gbogbo awon eyan se ilara re awon eniyan won jin lese inu ni bi ni ko wo eleyi ete ti a fi pe lati yan ni iranse ati eleri fun ohun won ni ti iwo ti ri ati ohun won ni ti emi o fi ara han fun o ete je ke le wa nu okan re o eni ti ete nti logbogbon
jẹ́ ọkùnrin àti obìnrin tí ó ní ète kì í ṣe ète ìmọ̀tara ẹnìkan kì í ṣe ète ti ènìyàn lẹ́ran ara kì í ṣe ète ti ayé kì í ṣe ète ti ìgbéra ẹni ga ṣùgbọ́n ète tí ọlọ́run fi pè ọ́ dúró ti eléyìí dúró lórí eléyìí ẹ̀kúnrẹ́rẹ́ tí ó ní ète ti ọkàn tí ó dúró sí ìkejì ìtara fún jíjèrè ọkàn àwọn kẹfìrí ó sọ pé ìgbọ́n dáfídì ó jẹ́ ọkùnrin májẹ̀mú láéláé ni ṣùgbọ́n wo orin kejì sáàmù ìkejì orin kejì ẹsẹ̀ ìkẹfà ó ní ṣùgbọ́n mo ti fi ọba mi jẹ lórí sioni òkè mímọ́ mi ẹsẹ̀ ìkeje ní ẹsẹ̀ ìkeje èmi yóò sì ròyìn ìpinnu olúwa ó ti wí fún mi pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ ìsọ ilé ìsọ nípa kristi dáfídì sì mọ eléyìí kí wà ní ìtara ìtara láti fi kẹfìrí ṣe ọmọ láti jogún gbogbo kẹfìrí wẹ́sẹ̀ kẹjọ béèrè lọ́wọ́ mi èmi ó sì fi àwọn orílẹ̀-èdè fún ọ ní ìní rẹ àti ìhà òpin ilẹ̀ ní ọ̀rọ̀ ilẹ̀ rẹ dáfídì mọ eléyìí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ó fi ara rẹ̀ jì gẹ́gẹ́ kejìléní ogún ẹsẹ̀ kínní 22:1 ọlọ́run mi èyí ni ọ̀rọ̀ kristi lórí àgbélébù wo ẹsẹ̀ ìkeje ní ẹsẹ̀ ìkeje ó wípé gbogbo àwọn tí ó rí mi ń fe mí rẹ́rìn ẹlẹ́yà wọ́n ń yọ sùtì ète wọn wọ́n mi orí wọn pé ní ẹsẹ̀ ìkẹjọ jẹ́ kí ó gbẹ́kẹ̀lé olúwa owó gbàálà jẹ́ kí ó gbàálà nítorí inú rẹ̀ dùn sí wo ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 nítorí tí àwọn ajá yí mi ká ìjọ àwọn ènìyàn búburú ti

gbogbo àwọn ọba ni yóò wólẹ̀ níwájú rẹ̀, gbogbo àwọn orílẹ̀-èdè ni yóò máa sìn. Kristo tí wà ń gbà náà ṣùgbọ́n ó rí pẹ̀lú ojú ojú tí ó ní ìfihàn Olúwa. Ó sọ tẹ́lẹ̀ nípa rẹ̀, báyìí Kristo ti wá, ó ti kú lórí àgbélébù, ó ti ṣe ìrúbọ náà tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run fún gbogbo ìran ènìyàn. Bí ohunkóhun bá wà tó bá yẹ kó gba ọkàn wa, tó yẹ kó múnú wa, tó yẹ kó jẹ ayọ̀ wa, kó gba gbogbo ìfẹ́ wa, orin láti rí wípé a jèrè àwọn kèfèrè. Ohunkóhun tó wù kí ẹnikẹ́ni lè ní gẹ́gẹ́ bí ìlara, ìtàn búburú tó wù kí wọ́n lè máa sọ, gbogbo àwọn ìfurasí tó wù kí wọ́n lè ṣe, èyí wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí a kò gbọdọ̀ gbà wọ́n láàyè láti mú àfojúsùn wa kúrò. A gbọ́dọ̀ ní ìtara fún jíjèrè àwọn kèfèrè. Wo ìkẹta, ó ní ìlépa ọ̀ràn ayérayé rẹ̀. Orin ìkẹta lé ní 73, ẹsẹ̀ ìkẹrin lé ní 24. Ìwọ ó fi ìmọ̀ rẹ tọ́ mi ní ọ̀nà, èmi gbogbo mo rí gbogbo ìlara wọn, mo ní ìmọ̀lára gbogbo owú wọn, mo rí gbogbo àrékèrèké Sọ́ọ̀lù, gbogbo ohun tí àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn apẹ̀yìndà ń sọ, àti ohun tí wọ́n pa lété. Síbẹ̀ èmi gbẹ́kẹ̀ mi lé ọ, èmi ò ní jẹ́ aṣetinú ẹni, kémi náà bẹ̀rẹ̀ sí ní ju òkúta sí wọn, kí n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ búburú sí wọn bí wọ́n ti ń sọ. Ìwọ ó fi ìmọ̀ rẹ tọ́ mi ní ọ̀nà, àti nígbẹ̀yìn ìwọ ó gbà mí sínú ògo. Ohunkóhun tí wọ́n ó ṣe, ibikíbi tí wọ́n ó lọ, tí yóò dí mi lọ́wọ́ láti dé inú ògo Olúwa, mú un kúrò lọ́dọ̀ mi. Máa tọ́ mi nípa ìmọ̀ràn rẹ títí ọjọ́ ìkẹyìn tí ó gbà mí sínú ògo. Ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n 25, ta ni mo ní ní ọ̀rọ̀ bí kò ṣe ìwọ? Mo ń retí àkókò tí wọ́n ò rí ọ lójú kò ojú. Èyí ni ọkàn Dáfídì tó bá ronú pa ọ̀rọ̀ nígbà gbogbo, tó sì mọ̀ pé àìṣòdodo kan kò ní wọbẹ̀. Ẹnikẹ́ni tí a kò bá rí orúkọ rẹ̀ nínú ìwé òye kò ní sí níbẹ̀. Ó kíè sára, ó kíè sára, ó ṣọ́ra, ó sì ń gbàdúrà kí o má bà bọ́ sínú ìdẹ̀rù. Ohun tí òun fẹ́ ni wípé lẹ́yìn gbogbo ojúṣe, lẹ́yìn gbogbo tìǹtọ̀ tí òun ṣe pé nígbà ó ṣe, ó lè wípé ta ni mo ní ní ọ̀rọ̀ bí kò ṣe ìwọ? Kò sì sí ohun tí mo fẹ́ ní ayé pẹ̀lú rẹ. Ibi tí a ti máa ewu láti wà rí gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí ohun kan bá ń bẹ inú ayé tí o fẹ́ ju o fẹ́ ẹnìkan tó fún ọ ní ohun kan tó ń fẹ́, nǹkan tó jẹ́ ti ẹ̀ṣẹ̀, kódà àwọn nǹkan tó dára tó tẹ́ tó wù ọ́, àtẹ̀júmọ́ rẹ kò wá sílẹ̀, ó wá wà lára ẹni náà bí ọkùnrin tàbí obìnrin. Ó wá di ẹni tí ó wá bá Ọlọ́run figagbága. Àwọn àkókò kan wà tó jẹ́ pé ó yàn kan tí ọkùnrin tàbí obìnrin ní ń fẹ́, ohun tí wọ́n ń pòǹgbẹ tàbí ohun tí obìnrin rẹ̀ ń pòǹgbẹ. Ó sì wá gbàgbé Ọlọ́run, ó wá gbàgbé nípa ọ̀run, ṣùgbọ́n Dáfídì wípé rárá o. Ọ̀ràn ayérayé rẹ̀ ni èmi ń lépa, nítorí èyí kò sí ẹnìkan tí mo ní nínú ayé. Gbogbo àǹfààní, gbogbo ipò nínú ayé, gbogbo ìfọ́ni, ó ní kò sì sí ohun tí mo fẹ́ ní ayé pẹ̀lú rẹ. 26, ẹran ara mi àti àyà mi di àárẹ̀ tán, ṣùgbọ́n Ọlọ́run ni àpáta àyà mi àti ìpín mi láéláé. Mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀, mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìpè rẹ̀, mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú àṣẹ ńlá náà,
mo ni itelorun pelu anfani ti mo ninu ijoba olorun mo ni itelorun pelu anfani ti o fe fun mi mo se fi akoko mi je patapata fun mo fi gbogbo re fun jesu patapata laiko kan ma kasa ma fera re ife akoko na si wa nbe won fe pelu gbogbo okan mi pelu gbogbo inu ati ara mi ko si ohun ko mo se ni bayi gba ohun ko lati wa saarin emi ati olorun mi lati wa saarin emi ati oran lati wa saarin emi ati ogo ti a o fi han ni ojo ikeyin e je ka ide duro lati gba adura ka so fun olu

bá wà ẹ jẹ́ kàìdírí ẹ̀ṣẹ̀ wa bí a ti ń tọ́lọ́ lọ́nà àdúrà ó ti gbọ́rọ̀ olúwa nípa bíborí èdèbàjẹ́ àti ọgbọ́n àyíníke tí ń bẹ nínú ènìyàn a sì ti rí ọkùnrin kan tí a gbéga ṣùgbọ́n síbẹ̀ nítorí owó kùnà èyí ni sọ́ọ̀lù ọba àkọ́kọ́ ní ísírẹ́lì ẹ jẹ́ ká gbóhùn wá sókè báyìí ká ké pe orúkọ olúwa nínú àdúrà a ti rí àjálù àti òpin búburú tí owó mú bá ìgbé ayé sọ́ọ̀lù ẹni tó yẹ kó máa wà lórí ìjọba pẹ̀lú ọlọ́run nígbà tó ní ẹ̀mí ọlọ́run ó wà láàrin àwọn wòlíì ṣùgbọ́n báyìí nítorí pé àwọn obìnrin kọrin pé sọ́ọ̀lù pa ẹgbẹẹgbẹ̀rún dáfídì pa ẹgbẹẹgbàárùn tirẹ̀ owú ó wọnú ọkàn rẹ̀ bíbélì sì wípé láti ọjọ́ náà lọ ó ń lépa dáfídì ó ń fẹ́ kó ṣubú ọkùnrin tó wà ní ojúre pẹ̀lú ọlọ́run ó wá ṣubú yakata ẹ jẹ́ ká tọ́lú apéhùn gbogbo tá a ti kọ́ lónìí wọn yóò kọ́ a ní ẹ̀kọ́ tó lágbára pé ojúre tó wù tá a bá ní pẹ̀lú ọlọ́run pé ipòkípò tó wù kí ọlọ́run ti gbéra sí a ò ní fi ààyè gba ohunkóhun owúkowú ibikíbi ó ìlarakílara kò ní jẹ́ ká ṣubú láìnù rẹ à ń gbàdúrà báyìí o láìnù rẹ kí o gbàdúrà báyìí àkọ́kọ́ a rí ìwà ìdìbàjẹ́ àti ìwà yìí nìke

0: orí ìkẹrìnlá. Olúwa sì wí fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráẹlì pé kí wọn kí ó darí, kí wọn kí ó sì dó sí iwájú Pihahirotu ní agbede méjì Migdolu òun òkun níwájú Baal Sefoni lọ́kankan rẹ̀ ní ẹ̀bá òkun ní kí ẹ̀yìn kí ó dó sí. Nítorí tí Farao yóò wí ní ti àwọn ọmọ Ísíráẹlì pé wọ́n há ní ilẹ̀ náà, ìjù náà sí wọn mọ́.
1: Gba eléyìí láti wá pẹ́ náà yóò lópin tí ewu tí a kò sì mú un kúrò ní ti a máa bu ni.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Wọ́n sì ṣí láti Elimu. Gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹlì sì dé ìjù Sini tí ó wà ní agbede méjì Elimu òun Sinai ní ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù kejì lẹ́yìn ìgbà tí wọ́n jáde kúrò ní ilẹ̀ Egypt. Gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹlì sì ń kùn sí Mose àti sí Aaron ní ìjù náà. Àwọn ọmọ Ísíráẹlì
1: bá ti gbà lẹ́yìn pé ohunkóhun ti wú ọ̀rẹ́ nípa ẹ̀ yóò fà á wa àti pa wa àti pa ayé wa yóò wá dòmí wo bi tí ó bá tọ́ọ̀lù dé. Bẹ́ẹ̀ ṣe pàtó sí.

0: láti gbọ́ ọ̀rọ̀ lọ́nà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. A mọ̀ wípé nígbà tí a bá wá, gbogbo òṣì, gbogbo
3: ìgbà bá ń jowú wọn, a ṣe rúbu sí wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní padà gbẹ̀san. Wọ́n á fi Ọlọ́run pè wọ́n sí láti, wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbẹ̀san.
2: Ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ bí a ti péjọ lónìí.
3: Ìyàtí ìrẹ̀lẹ̀ ọ̀run, ìdí àtàdé ọgọ́ta kejì, ọkàn mi ti ra, mi ti jẹ́ kí ọkàn rẹ múra tán, ṣọ́ra owó ra pè ọ́ sí láti ṣèṣíwájú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Máa ń kó sikúrú kí o kú lè torí pé oúnjẹ owó rẹ̀ kàwọ́ nílò
5: káfẹ́. Bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí, ṣé ó wà?

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Gbogbo ìjọ àwọn ọmọ Israẹli sì rìn láti ìjù Sinai lọ ní ìrìn wọn gẹ́gẹ́ bí òfin Olúwa, wọ́n sì dò ní Refidimu. Omi kò sì sí fún àwọn ènìyàn náà láti mu. Nítorí náà ni àwọn ènìyàn náà ṣe bá Mose sọ̀ orí ìkejìdínlógún. Nígbà tí Jethro, àlùfáà Midiani, àna Mose gbọ́ ohun tí Ọlọ́run ti ṣe fún Mose àti fún Israẹli àwọn ènìyàn rẹ̀, àti pé Olúwa mú Israẹli láti Egypt jáde wá. Nígbà náà ni Jethro, àna Mose mú Sipura, aya Mose wá lẹ́yìn tí ó ti rán padà.

àwọn oníwàásù wọn a máa wàásù láti inú ìlara láti fi inú níbí ni kún wọn ní ìwàásù wa paul oníkà wàásù ohun tí paul ń wàásù là ń wàásù ohun èyí sì jẹ́ nítorí owó a ò gbọ́dọ̀ fi ààyè gba èyí a gbọ́dọ̀ wẹ àwọn ìránṣẹ́ ọlọ́run mọ́ kúrò ní owó ìlara kí lara pele tó wù kó lè jẹ́ a gbọ́dọ̀ kọ́ bí mose a rí bí mose bó ṣe tako owó nínú joshua ìránṣẹ́ rẹ̀ nígbà tó rí pé elder àti medadi wọn tí kìí ṣe nínú àgọ́ wọn sí nínú àgọ́ yẹ pé ká baptisi wọn àwọn owó kan wọn lọ bá mose pé wo wọn o eldadi àti medadi wọn máa ń sọ tẹ́lẹ̀ inú ibùdó wọn máa nígbàtí joshua gbọ́ ó ní ọ̀gá mi mose ṣé ká dá wọn dúró ṣé ká dá wọn dúró ọpẹ́ ni fún mose mose wípé ìwọ à ń jowú nítorí ìbá wu ọlọ́run kí gbogbo àwọn èèyàn nì kí wọ́n jẹ́ wòlíì kí ọlọ́run sì tú ẹ̀mí rẹ̀ sórí wọn nígbàtí ọlọ́run bá ń lo arákùnrin rẹ̀ yin ọlọ́run fún nígbàtí ọlọ́run bá kún arákùnrin rẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ yin ọlọ́run fún nígbàtí aya rẹ̀ bá ṣe iṣẹ́ agbára yin ọlọ́run fún nígbàtí arábìnrin rẹ̀ bá ṣe iṣẹ́ agbára yin ọlọ́run fún má dáa dúró.

wọn rántí Jọ́hánù àti Jákọ́bù wọn rí ẹnìkan wọn lé ẹ̀mí èṣù jáde wọn wá sọ̀rọ̀ Jésù wọn ní Jésù Olúwa a rí àwọn nǹkan wọn wàásù wọn lé ẹ̀mí èṣù jáde wọn ò sì sí pẹ̀lú wa Jésù wípé ṣeéṣe ká lọ dáhùn dúró Jésù wípé rárá o kò sí ẹnikẹ́ni tó ń wàásù ní orúkọ mi tí ó sì ń wàásù nípa ẹ̀mí Ọlọ́run tí a gbọ́dọ̀ dá dúró a gbọ́dọ̀ mú wọn lọ́kàn lé ni a gbọ́dọ̀ mú ara wa lọ́kàn lé a ò gbọ́dọ̀ máa jowú ara wa Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù àmì tí ó dára. Tí àwọn àṣìtúmọ̀ tí ó léwu tilẹ̀ wà ìgbà gbogbo ló máa wà ń bẹ̀ kò ní dópin àṣìnigbọ́ àṣìtúmọ̀ bí o bá ń ṣe nǹkan tó dára wọ́n á jowú rẹ̀ bí o bá ń ṣe nǹkan tí Ọlọ́run pa láṣẹ a ó jowú wọ́n ó jowú rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ pé fàyàrán a ó sì fàyàrán ní orúkọ Jésù mo ní a ó fàyàrán lórúkọ Jésù ohunkóhun tó wù kí àwọn èèyàn lè máa sọ lòdì sí ọ torí pé wọ́n ń jowú rẹ̀ fàyàrán ní orúkọ Jésù a ó fàyàrán nínú ète nínú ọkàn tí ó dúró ṣinṣin ète tí ọkàn dúró orí eléyìí dáfídì ó fàyàrán ó ní ọkàn tí ó dúró ṣinṣin ó ní ète ó ní èrèdí tí Ọlọ́run fi pè é ọkùnrin tí ó ní ọkàn bíi ti Ọlọ́run ó sì fàyàrán nínú rẹ̀ ó sì ń fẹ́ mú èyí ṣẹ ó sì ṣe ohun gbogbo ó fi ọgbọ́n hùwà arákùnrin arábìnrin mi ẹ jẹ́ a máa fọgbọ́n ṣe má ṣe jẹ́ kí àwọn ẹlẹ́ṣẹ̀ kí ó fi ẹ̀ṣẹ̀ wọn owú wọn ìlara wọn àti gbogbo àìṣedéédé wọn má jẹ́ kí wọ́n fi rẹ́ ọ lára ní orúkọ Jésù Paul apostoli nínú ìṣàpòsílì tí a ti kà ó ní ète nígbàtí àwọn kan pè ó ní mo ní ìran ọ̀run mo ní ohun tí Ọlọ́run pè mí láti ṣe mo ti mú ìpinnu mo ní ète mo ti pinnu láti parí rẹ̀ ìwọ náà yóò parí ní orúkọ Jésù Paul ló pèrè wípé ó ní mo ti parí eréje mi mo ti pa ìgbàgbọ́ mọ́ mo ti sá eréje náà ó kú báyìí o a ti fi adéròrò ilẹ̀ fún mi àwọn tó bá ń dúró lórí ète àwọn tó dúró lórí ìpè wọn láìsí láìyẹ̀bá kúrò ń bẹ̀ nítorí owú tàbí ohunkóhun àwọn ni ẹni náà tí yóò parí ète fún Ọlọ́run fún ayé wọn ní orúkọ Jésù a rí àwọn èèyàn bíi John Wesley a rí àwọn èèyàn bíi Bàbá wa ní Olúwa wọ́n la ọ̀pọ̀lọpọ̀ nínú bí ni kọjá ọ̀pọ̀lọpọ̀ àtakò ṣùgbọ́n wọ́n dúró lórí ète náà a ó sì dúró lórí ète wa ní àkókò yìí ní orúkọ Jésù ìtara fún jèrè ọkàn wọn kẹfìrí wà láti nu májẹ̀mú láéláé mo dáfídì onígbàgbo ló ti ń sọ nípa kristi tó sọ nípa kristi fún aráyé ó ṣàsọtẹ́lẹ̀ nípa kristi fún aráyé ó ń sọ nípa ohun tí kristi yóò ṣe fún aráyé ìgbàlà olúwa ìjàjínde rẹ̀ ìgòkèrè ọ̀run rẹ̀ báyìí wá ń kọ́ tí kristi ti dé tó ti kú fún wa báyìí àwa ni ó yẹ kí a wàásù kristi pẹ̀lú ìtara ju ìjọkíjọ ó yẹ kí a gbé ìrere náà kí a má ṣe gba ohunkóhun láàyè ìtara gbọ́dọ̀ wà nínú ọkàn wa bí Paul apostle ṣe wípé gbogbo nǹkan wọ̀nyí kò ní èmi kò ká ẹ̀mí mi sí ohun tí ó sọ wọ́n fún mi kí èmi kí ó lè parí iṣẹ́ ìránṣẹ́ náà tí Olúwa tí ó ti fi fún mi èmi yóò sì lè ṣe é parí ọpẹ́ ni fún Ọlọ́run ó parí rẹ̀ ní orúkọ Jésù a ó sì parí ní orúkọ Jésù lópin paríparí a ó wá lépa ọ̀run ayérayé rẹ̀ hallelujah a ó dọ́run níkẹyìn lórúkọ Jésù ta ni mo ní ní ọ̀run bí kò ṣe ìwọ ta ni mo ní ní ọ̀run bí kò ṣe ìwọ kò sẹ́nìkan tí mo nírètí nínú rẹ̀ náà ayé bí kò ṣe ìwọ dáfídì sì ní ìlépa pé ọ̀run ni ìlépa tá a fi gbọ́dọ̀ kọ owú a ó kọ ẹnikẹ́ni tó fẹ́ pe àkíyèsí wa kúrò pẹ̀lú ìlara
a o fe dorun a o si dorun ni oruko Jesu gbadura so fun oluwa leyin gbogbo gbala won dorun ni gbese ami leyin gbogbo laala mi won dorun ni gbese ami leyin gbogbo waaso mi won dorun ni gbese ami leyin gbogbo ifarada inu ni bini won dorun ni gbese ni oruko Jesu oran ni o gbodo je ilepa wa ti ti o ga julo oluwa nduro de wa be nipa ore ofe olorun a o de oran nika iloruko Jesu gbogbo awon ti o ni ipinu lati de oran nika yin e je ki n gba mi yin o amen e je gbadura bayi baba ni oruko Jesu ati gboro yin iranse yin ti kede oro yin lori koko to se pataki ti owo ati ilara ati gbogbo awon kan wonyi ti o le pa aye wa ran ti o le pa ipe wa ran ti o le pa ise iranse wa ran a n gbadura oluwa ohunkohun ibikibi ti a ba ti ri ohun aye enikeni ninu omo ijokijo ninu iranse kiranse ninu adari kadari e fa tun ni oruko Jesu e we mo kuro ni oruko Jesu oluwa n gbadura bi dafidi bo ti ni afojusun bi paul ti ni afojumo lati waasu irere lati se ife yin lati mu ipe ise e je ki awon na ki a ma se fi aye gba ohunkohun ti aye yi lati di wa lowo tabi lati pe akiyesi wa kuro a o ni afojusun ti dopin ni oruko Jesu a waasu irere lopin gbogbo ta ba waasu irere na a o de orun nigbo se loruko Jesu mo ni a o dorun nigbo se loruko Jesu e se olu atura mo pe e ti gba adura wa a mu iranse wa ti e ti lo a gbe wa soke si ni asale e ko won siwaju si ni oruko Jesu e tun okun won se ni oruko Jesu e gbagbara wo won si ni oruko Jesu a gbadura ninu ijo wa ko ni si ewu nibe a o fere omo ni keji wa a o mu omo ni keji lokan le a o ma ran ẹni keji lọwọ a o ma ṣe atilẹyin fun ọmọ ni keji e ṣeun oluwa fun idahun adura wa ni oruko Jesu ti o logo ni a gba adura oluwa ti da lohun ni oruko Jesu amen.

0: 啊，见我们的
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ sì ń gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. A dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ. Ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá kí ẹ sì mu ohun dídùn kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́ nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀ gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí gbà tí wọ́n wo àìjólóòótọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòótọ́ ti Ọlọ́run gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀ nítorí a ti mú ìbìnújẹ́ wọn àti ìfọ́jú ọkàn wọn a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́ ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀ ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ ìkejìlélógún ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ ìkejìlélógún. Inú dídùn mú ìmúláradá rere wá ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn wípé ó máa ń fúnni ní okun ó máa ń fúnni ní agbára ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnì kọ̀ọ̀kan wa ó máa mú ìmúláradá wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a bá ní ayọ̀ tàbí inú dídùn èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa àwọn tí ó yí wa ká ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le fosoke pelu ayo o si ma mu ireti wa fun enikokan wa eni o fi ye ki a mo we pe o dara lati ni ayo ninu olorun o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kukuru ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lolorun awon ti ko ni folorun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbeyawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wo agbari ti o si yi gbogbo ara pada ari wo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe ṣugbọn oti mimu amupara yi adi loju apo loju adi lokan a si di leti to je wi pe ko ni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo ṣugbọn ayo igba die ni oni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti a nso nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idariji ese lati odo olorun wa nigba ti a ba ka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenuso fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aisedede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe ohun ni o se aropo fun saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe Dafidi ti o ti mo pe ninu asede dide agbe bi ohun ati ninu ase ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba Olorun laja eni ti o ti ba Olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo si waju Olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ohun je elese o ti lo si waju Olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala

tí a ti pè ní ènìyàn Ọlọ́run, èyí ni ó mú kí Dáfídì kí ó kúrò lórí ìtẹ́. Èyí ni ó jẹ́ kí ó wólẹ̀ níwájú Ọlọ́run. Èyí ni ó jẹ́ kí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run, ṣàánú fún mi. Gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò. Kò ṣe bí ẹni wípé òun ò ṣe ohun tí kò dára. Kò ṣe bí ẹni wípé àgbà tí mo ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ó bá ti jẹ́ ọmọ Ọlọ́run títí láéláé ni ó máa jẹ́ ọmọ Ọlọ́run. Kò sọ bẹ́ẹ̀. Ó sọ wípé nísinsìnyí òun ti di ẹlẹ́ṣẹ̀, òun ti di ẹlẹ́bi, òun ti di ẹni tí a tanù láti níwájú Olúwa. Ó wá ń bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó fún un ní ìdáríjì nínú ẹsẹ̀ ìkeje. Ó ní kí Ọlọ́run kí ó fi ewé hísọ́pù fọ òun. Ó ń sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé ṣé ìwọ náà mọ̀ bí o bá fẹ́ fọ àwo kan tí ó dàbí ẹni wípé gàrí tàbí ẹ̀bà tàbí àmàlà ó ti gbẹ mọ́ àwo yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn nǹkan dúdú dúdú mìíràn ó ti fẹ́ ba àwo yìí jẹ́. A máa ń já àwọn ewé kan bí àwa tí a dàgbà láti abúlé. Ewé yìí ó jẹ́ ewé tí a lè fi fọ àwo mọ́, a fi eru sí, a wẹ nǹkan wọ̀nyí ní àwẹ̀ mọ́. Èyí ni àpẹẹrẹ tí Dáfídì ń lò tí ó fi sọ wípé fi ewé hísọ́pù fọ̀ mí. Kì í ṣe wípé Ọlọ́run máa ń lo ewé hísọ́pù, ewé láti fọ inú ọkàn mọ́. Ohun tí ó ń sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí àwa ènìyàn, bí a ti máa ń já ewé láti lè fọ àwo, láti lè fọ ìṣàsùn wa, kí ó mọ́ láúláú pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí Ọlọ́run kí ó wẹ òun ní àwẹ̀ mọ́, ó sì ní kí ó fọ òun ju ẹ̀gbùn òwú lọ. Ní ẹsẹ̀ ìkẹjọ, mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀. Nísinsìnyí ni a rí wípé Dáfídì ó ń sọ wípé bí o bá lè dáríjì mi, bí o bá lè fún mi ní ayọ̀ ìgbàlà, bí o bá lè mú ojú rẹ kúrò nínú ẹ̀ṣẹ̀ àti àìṣedédé mi wípé èyí yóò fún mi ní ayọ̀. Ṣé o mọ̀ wípé bí a bá ní ìdáríjì tòótọ́, bí a bá ní ìgbàlà tòótọ́, èyí máa ń fúnni ní ayọ̀? Jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún ọ. Kí a wo ọ̀daràn kan tí a mú lọ sí ilé ẹjọ́. Bí a ti mú lọ sí ilé ẹjọ́ ni a ṣí ìwé òfin, ni a ṣí níwájú rẹ̀, ni adájọ́ wá ka ọ̀ràn tí ẹni yìí dá, ó sì ka òfin orílẹ̀-èdè. Ó wá sọ fún yín pé ẹ̀wọ̀n láéláé, ẹ̀wọ̀n gbére ni ó tọ́ sí irú ènìyàn báyìí. Ẹni yìí rí wípé ìṣísẹ̀ kan ṣoṣo ló wà láàrin òun àti ẹ̀wọ̀n gbére, ẹ̀wọ̀n láéláé, ẹ̀wọ̀n àrèmábọ̀. Ó mọ̀ wípé bí kò bá sí àánú wípé a ó sọ sẹ́wọ̀n tí òun kì yóò fi rí ìyàwó òun tàbí ọmọ òun tàbí àwọn ará ilé òun mọ́, wípé bí òun bá sì dé ẹ̀wọ̀n yìí kì í ṣe ẹ̀wọ̀n fàájì, kì í ṣe ẹ̀wọ̀n gbẹ̀fẹ́, wípé ẹ̀wọ̀n ìjìyà tí ó pọ̀ jọjọ́ ni irú ẹni bẹ́ẹ̀ ó ṣeéṣe kí a sì rí wípé àánú dé láti ọ̀dọ̀ onídàájọ́ yìí, kí ó sọ fún wípé a dá ọ sílẹ̀. Kì í ṣe pé ó sanwó, kì í ṣe pé ó sanwó àbẹ̀tẹ́lẹ̀, kì í ṣe pé ó ṣe ohunkóhun tí a lè fi dáríjì. Kí ni o rò wípé yóò wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀? Yóò ní ayọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni. Àwa tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí ó jẹ́ wípé ọ̀daràn ni wá níwájú Ọlọ́run, àwọn áńgẹ́lì mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀, Jésù Kristì pàápàá ó mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀. Kí ni kí a sọ nípa ti ẹ̀mí mímọ́ tí ó ti ń tọ́ka sí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti ń dá? Ẹ̀rí ọkàn wa pàápàá mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá àti àwọn aládùúgbò wa, àwọn alábàágbé wa, wọ́n mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá, a sì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run àpáàdì. Ṣùgbọ́n kí ni a ti rí sí ìfẹ́ Ọlọ́run? Inú dídùn Ọlọ́run ni láti dáríjì wá, ó sì dáríjì wá. Ó ní kò sí ìjìyà mọ́, wípé kò sí ẹ̀bi mọ́ fún wa, nítorí wípé a gba Jésù Kristì Olúwa gbọ́. Èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa. Èyí ni olórin Dáfídì ń sọ wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà, bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ. Ní ìgbésí ayé wa yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga, tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn. Nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀, nígbà tí a ti ní ìgbàlà, báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú. Bí a ti ń wà nínú Ọlọ́run, nínú Isaiah orí 29 ẹsẹ 21, ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí.

0: Exodus orí ìkọkàndínlógún. Ní oṣù kẹta tí àwọn ọmọ Israẹli jáde kúrò ní ilẹ̀ Egypt tán, ní ọjọ́ náà gan ni wọ́n dé ijù Sinai. Wọ́n ṣáà ti ṣí kúrò ní Refidimu, wọ́n sì wá sí ijù Sinai, wọ́n sì dó sí ijù náà. Níbẹ̀ ni Israẹli sì dó sí níwájú òkè náà. Wọ́n sì ti gòkè tọ Ọlọ́run lọ. Olúwa sì kọ sí láti òkè náà wá wípé, báyìí ni kí ìwọ kí o sọ fún ilé Jakobu, kí o sì wí fún àwọn ọmọ Israẹli pé, ẹ̀yin ti rí ohun tí mo ti ṣe sí àwọn ará Egypt. Àti bí mo ti rò yín ní apá ẹ̀yẹ ìdì tí mo sì mú yín tọ ara mi wá. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa májẹ̀mú mi mọ́, nígbà náà ni ẹ̀yin ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mi mọ́. Wọ̀nyí ni ọ̀rọ̀ tí ìwọ sọ fún àwọn ọmọ Ísíráẹlì. Mósè sì wá, ó sì ránṣẹ́ pé àwọn àgbà, àwọn ènìyàn, ó sì fi gbogbo ọ̀rọ̀ wọ̀nyí lélẹ̀ níwájú wọn tí Olúwa pa láṣẹ fún. Gbogbo àwọn ènìyàn náà sì jùmọ̀ dáhùn, wọ́n sì wí pé, ohun gbogbo tí Olúwa wí ni àwa ó ṣe. Mósè sì mú ọ̀rọ̀ àwọn ènìyàn padà tó Olúwa lọ. Olúwa sì wí fún Mósè pé, wò ó, èmi tọ̀ ọ́ wá nínú àwọsánmọ̀ ṣíṣú, kí àwọn ènìyàn kí ó lè máa gbọ́ nígbà tí mo bá ń bá ọ sọ̀rọ̀, kí wọn kí ó sì máa gbà ọ gbọ́ pẹ̀lú láíláí. Mósè sì sọ ọ̀rọ̀ àwọn ènìyàn náà fún Olúwa. Olúwa sì wí fún Mósè pé, tọ àwọn ènìyàn yìí lọ, kí o sì yà wọ́n sí mímọ́ ní òní àti ní ọ̀la, kí wọn kí ó sì fọ aṣọ wọn, kí wọn kí ó sì múra dé ijọ́ kẹta. Nítorí ní ijọ́ kẹta, Olúwa yóò sọ̀kalẹ̀ sórí òkè Sinai ní ojú àwọn ènìyàn gbogbo, kí ìwọ kí o sì ṣe agbára fún àwọn ènìyàn yìí ká, pé ẹ máa kíyèsí ara yín, kí ẹ má ṣe gun orí òkè lọ, kí ẹ má sì ṣe fọwọ́ ba etí rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá fọwọ́ kan òkè náà, pípa ni ní tòótọ́. Ọwọ́kọ́wọ́ kò gbọdọ̀ kàn án, bí kò ṣe pé kí a sọ ọ́ ní òkúta tàbí kí a gun pa ní tòótọ́. Ìbá ṣe ẹranko, ìbá ṣe ènìyàn, kì yóò là. Nígbà tí ìpè bá fun kí wọn kí ó gun òkè wá, Mósè sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá sọ́dọ̀ àwọn ènìyàn. Ó sì ya àwọn ènìyàn sí mímọ́, wọ́n sì fọ aṣọ wọn. Ó sì wí fún àwọn ènìyàn pé, ẹ múra dé ijọ́ kẹta, kí ẹ má ṣe súnmọ́ aya yín. Ó sì ṣe ní òwúrọ̀ ijọ́ kẹta ni àrá àti mọ̀nàmọ́ná wà, àti àwọsánmọ̀ ṣíṣú dúdú lórí òkè náà, àti ohun ìpè náà sì ń dún kíkankíkan, tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ó wà ní ibùdó wá rìrì. Mósè sì mú àwọn ènìyàn jáde láti ibùdó wá láti bá Ọlọ́run pàdé. Wọ́n sì dúró ní ìhà ìsàlẹ̀ òkè náà. Òkè Sinai sì jẹ́ kìkì èéfín, nítorí tí Olúwa sọ̀kalẹ̀ sórí rẹ̀ nínú iná. Èéfín náà sì gòkè bí èéfín ìléru, gbogbo òkè náà sì mìtìtì. Ó sì ṣe tí ohun ìpè sì dún, tí ó sì múlẹ̀ kìjikìji. Mósè sọ̀rọ̀, Ọlọ́run sì fi àrá dá ní ohùn. Olúwa sì sọ̀kalẹ̀ wá sí òkè Sinai lórí òkè náà. Olúwa sì pe Mósè lórí òkè náà. Mósè sì gòkè lọ. Olúwa sì wí fún Mósè pé, sọ̀kalẹ̀ kìlọ̀ fún àwọn ènìyàn kí wọn kí ó má bàa yà sọ́dọ̀ Olúwa láti bẹ̀ẹ́ wò, kí ọ̀pọ̀ kí ó má bàa ṣègbé nínú wọn, sì jẹ́ kí àwọn àlùfáà pẹ̀lú kí ó súnmọ́ Olúwa, kí ó ya ara wọn sí mímọ́, kí Olúwa kí ó má bàa kọlù wọn. Mósè sì wí fún Olúwa pé, àwọn ènìyàn kì yóò lè wá sórí òkè Sinai, nítorí tí ìwọ ti kìlọ̀ fún wa pé, sọ agbára yí òkè náà ká, kí o sì yà á sí mímọ́. Olúwa sì wí fún pé, lọ, sọ̀kalẹ̀, kí ìwọ kí o sì gòkè wá, ìwọ àti Aaroni pẹ̀lú rẹ, ṣùgbọ́n kí àwọn àlùfáà àti àwọn ènìyàn kí ó má ṣe yà láti gòkè tọ Olúwa wá, kí ó má bàa kọlù wọn. Bẹ́ẹ̀ ni Mósè sọ̀kalẹ̀ tọ àwọn ènìyàn lọ, ó sì sọ̀rọ̀ fún wọn.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ogun, Olúwa sì sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí pé, èmi ni Olúwa Ọlọ́run rẹ tí ó mú ọ jáde láti ilẹ̀ Egypt, láti oko ẹrú jáde wá. Ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ìwọ kò gbọdọ̀ yá èrè fún ara rẹ, tàbí àwòrán kan tí ń bẹ lókè ọ̀run, tàbí ti ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, tàbí ti ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. Ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ ba fún wọn, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sin wọn. Nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ, Ọlọ́run owú ni mí, tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ láti ìrandíran kẹta àti ẹ̀kẹrin nínú àwọn tí ó kórira mi. Èmi a sì máa fi àánú han ẹgbẹẹgbẹ̀rún àwọn tí ó fẹ́ mi, tí wọ́n sì ń pa òfin mi mọ́. Ìwọ kò gbọdọ̀ pe orúkọ Olúwa Ọlọ́run rẹ lásán, nítorí tí Olúwa kì yóò mú àwọn tí ó pe orúkọ rẹ lásán bí aláìlẹ́ṣẹ̀ ní ọrùn. Rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Ọjọ́ mẹ́fà ni ìwọ ṣiṣẹ́, tí ìwọ sì ṣe iṣẹ́ rẹ gbogbo. Ṣùgbọ́n ọjọ́ keje ni ijọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ. Nínú rẹ, ìwọ kò gbọdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan, ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin, ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin, àti ohun ọ̀sìn rẹ àti àlejò rẹ tí ń bẹ nínú ibodè rẹ. Nítorí ní ijọ́ mẹ́fà ni Olúwa dá ọ̀run wọn ayé, okun ati ohun gbogbo ti nbe ninu won o si simi ni ijo keje nitori na ni oluwa se bo si ijo keje o si ya si mimo bowo fun baba ohun iya re ki ojo re ki o le pe ni ile ti oluwa olorun re fi fun o iwo ko gbodo paniyan iwo ko gbodo se panshaga iwo ko gbodo jale iwo ko gbodo jeri eke si enikeji re iwo ko gbodo soju kokoro si ile enikeji re iwo ko gbodo soju kokoro si aye enikeji re tabi si omo odo re okunrin tabi omo odo re obinrin ako malu re ketekete re tabi ohun gbogbo ti se ti enikeji re gbogbo awon eniyan na si ri ara na ati monomona na ati ohun ipe na won ri oke na nse efe nigba ti awon eniyan si ri won se won duro ni okere rere won si wi fun mose pe iwo ma ba wa soro awa o si gbo sugbon ma se je ki olorun ki o ba wa soro ki awa ki o ma ba ku mose si wi fun awon eniyan pe e ma beru nitori ti olorun wa lati dan yin wo ati ki eru re ki o le ma wa ni oju yin ki eyin ki o ma se se awon eniyan si duro ni okere rere mose si sumo bi okunkun sisu na nibi ti olorun gbe wa oluwa si wi fun mose pe bayi ni ki iwo ki o wi fun awon omo israeli pe eyin ri bi emi ti ba yin soro lati orun wa eyin ko gbodo se olorun miran pelu mi eyin ko gbodo se olorun fadaka tabi olorun wura fun ara yin pepe rupe ni ki iwo mo fun mi lori re ni ki iwo ki o ma ru ebo sisun re ati ebo alaafia re aguntan re ati ako malu re ni ibi gbogbo ti mo ba gbe fi iranti oruko mi si emi o ma to wa emi o si ma bukun fun o bi iwo ba si mo pepe okuta fun mi iwo ko gbodo fi okuta gbigbe mo nitori bi iwo ba gbe ohun ona re le ori re iwo so di aimo iwo ko si gbodo ba kasogun ori pepe mi ki ihoho re ki o ma se han lori re exodu ori ikokanlelogun nje won yi ni idajo ti iwo gbe kale niwaju won bi iwo ba ra okunrin eberu ni eru odun mefa ni ohun o sin ni odun keje yo si jade bi ominira lofe bi o ba nikan wole wa ohun o si nikan jade lo bi o ba ti gbe iyawo nje ki aya re ki o ba jade lo bi o ba se pe oluwa re ni o fun ni aya ti o si bi omokunrin tabi omobirin fun aya ati awon omo ni yo je ti oluwa re ohun ti kara re yo si nikan jade lo bi eru na ba si wi ni gbangba pe emi fe oluwa mi aya mi ati awon omo mi emi ki yo jade lo ide ominira nigba na ni ki oluwa re ki o mu lo sodo awon onidajo yo si mu lo si enu ona tabi si opo enu ona oluwa re yo si fi olulu ni eti won a si ma sin titi aye bi enikan ba si ta omo re obirin ni eru ohun ki yo jade lo bi awon eru okunrin ti jade lo bi ohun ko ba wo oluwa re ti o ti fe fun ara re nje ki o je ki ara pada ohun ki yo lagbara lati ta fun ajeji eniyan o sa ti tan je bi o ba si fe fun omokunrin re ki o ma se si bi a ti se si omobirin eni bi o ba si fe obirin miran ounje re aso re ati ise oko laya re ki o ma se ye bi ohun ki yo ba si se ohun meteta yi fun nje ki ohun ki o jade kuro lofe ni aisan owo eni ti o ba lu eniyan to be ti o si ku pipa ni a o pa bi o ba se pe eniyan ko ba dena sugbon ti o se pe olorun ni o fi ile lowo nje emi o yan ibi fun o nibi ti ohun o gbe sa lo si sugbon bi eniyan ba sika si aladugbo re lati fi etan pa ki iwo ki o tile mu lati ibi pepe mi lo ki o le ku eni ti o ba si lu baba tabi iya re pipa ni a o pa eni ti o ba si ji eniyan ti o si ta tabi ti a ri ni owo re pipa ni a o pa eni ti o ba si bu baba tabi iya re pipa ni a o pa bi awon okunrin ba si jumo nja ti ekini fi okuta lu ekeji tabi ti o jin ni ese ti ohun ko si ku sugbon ti o da abule bi o ba si tun dide ti o n ti opa rin kiri ni ita nigba na ni eni ti o lu yo to bo kiki gbese akoko ti o sonu ni yo san ohun si se ati mu larada sasa bi enikan ba si fi opa lu eru re okunrin tabi obirin ti o si ku si ni owo a o gbesan re ni toto sugbon bi o ba duro di ijo kan tabi meji a ki yo gbesan re nitori pe owo re ni ise bi awon okunrin ba nja ti won si pa obirin aboyun lara to be ti oyun re ise sugbon ti ibi miran ko si pelu a mu ki o san ni toto gege bi oko obirin na yo ti dale ohun si san niwaju onidajo bi ibi kan ba si pelu nje ki iwo ki o fi emi dipo emi fi oju dipo oju eyin dipo eyin owo dipo owo ese dipo ese fi ijona dipo ijona ogbe dipo ogbe
2: ina dipo ina
0: bi o ba se pe enikan lu eru re okunrin tabi eru re obirin ni oju ti o si fo ki o si jowo re lo ni ominira nitori oju re bi o ba si ka eyin eru re okunrin tabi eyin eru re obirin ki o si jowo re lo ni ominira nitori eyin re bi ako malu ba kan okunrin tabi obirin ki o si ku siso ni ki a so ako malu na ni okuta pa bi o ti wu ki o se ki a ma si se je eran re sugbon orun oni ako malu na yo mo sugbon bi o ba se pe ako malu na ati ma fi iwo re kan nigba atijo ti a si tikilo fun oluwa re ti ko si se mo sugbon ti o po okunrin tabi obirin ako malu na ni a so ni okuta pa oluwa re ni a o si lu pa pelu bi o ba si se pe abo iye owo kan fun nje iye kiye ti a bu fun ni yo fi se irapada emi re iba kan omokunrin tabi iba kan omobirin gege bi iru idajo yi ni a o se si bi ako malu na ba kan erukunrin tabi erubirin ohun o si san 30 shekeli fadaka fun oluwa re a o si so ako malu na ni okuta pa bi enikan ba si iko sile tabi bi okunrin kan ba si wa iko sile ti ko si bo ti ako malu tabi ketekete ba bo sinu re oni iko na yo si san yo si fi owo fun oluwa won oku eran a si je ti re bi ako malu enikan ba si pa ako malu enikeji lara ti o si ku ki won ki o ta aye ako malu ki won ki o si pin owo re oku ni ki won ki o si pin pelu tabi bi a ba si mo pe ako malu na ti ma kan nigba atijo ti oluwa re ko se mo ohun o fi ako malu san ako malu ni toto oku a si je ti re
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Ori ikejilelogun bi okunrin kan ba ji ako malu tabi aguntan kan ti o se pa tabi ti o ta yo san ako malu marun dipo ako malu kan ati aguntan merin dipo aguntan kan bi a ba ri ole ti o run le wole ti a si lu ti o ku a ki yo ta eje sile fun bi orun ba laba a o ta eje sile fun sisan ni ohun ibasan bi ko ni nkan nje a o ta nitori ole re bi a ba ri ohun ti o jina le owo re ni toto ni aye iba se ako malu tabi ketekete tabi aguntan ohun o san pada ni meji bi okunrin kan ba mu ki aje oko tabi agbala ajara kan ti o si tu eran re sile ti o si je ni oko elomiran ninu ayo oko ti ara re ati ninu ayo agbala ajara ti re ni yo fi san esan bi ina ba se ti o si mu ewon ti a ba oka tabi oka aisha tabi oko ni o jona eni ti o ran ina na yo san esan ni toto bi enikan ba fi owo tabi ohun elo fun enikeji re pamo ti a ji ni ile okunrin na bi a ba mu ole na ki o san ni meji bi a ko ba mu ole na je ki a mu baale na wa siwaju awon onidajo bi ohun ko ba fowo kan ewu enikeji re nitori iru ese gbogbo iba se ti ako malu ti ketekete ti aguntan ti aso tabi ti iruuru ohun ti o nu ti elomiran pe ni ti ohun ejo awon mejeji yo wa siwaju awon onidajo eni ti awon onidajo ba debi fun ohun o san ni ise meji fun enikeji re bi eniyan ba fi ketekete tabi ako malu tabi aguntan tabi erankeran le enikeji re lowo lati ma sin ti o ba si ku tabi ti o farapa tabi ti a le sonu ti enikan ko ri ibura oluwa yo wa laarin awon mejeji pe ohun ko fowo kan eru enikeji ohun ki ohun ki o si gba ohun ki yo si san esan bi o ba se pe a ji lowo re ohun o san esan fun oluwa re bi o ba se pe a si fa aya nje ki o mu wa se ri ohun ki yo si san esan eyi ti a fa aya bi eniyan ba si win ohun kan lowo enikeji re ti o si farapa tabi ti o ku ti olohun ko si nibe ohun o san esan ni toto sugbon bi olohun ba wa nibe ohun ki yo san esan bi o ba se ohun ti a fi owo gba lo ni o de fun owo igbalo re bi okunrin kan ba si tan ohun dia kan ti a ko ti ife ti o si mo fife ni yo si fe ni aya re bi baba re ba ko jale lati fi fun ohun san oji gege bi ife ohun dia iwo ko gbodo je ki aje ki o wa laaye enikeni ti o ba ba eran ko dapo pipa ni a o pa enikeni ti o ba rubo si orisa korisa bi ko se siji o fa nikan soso a o pa arun tutu iwo ko gbodo sika si alejo be ni iwo ko gbodo ni lara nitori pe alejo ni eyin ti je ni ile Egypt eyin ko gbodo je opo ni iya tabi omo alaye ni baba bi iwo ba je won ni iya kiya ti won si kigbe pe mi emi o gbo igbe won ni toto ibinu mi yo si gbona emi o si fi idapa yin awon aya yin yo si di opo
3: àwọn ọmọ yín a sì di aláìní baba. Bí ìwọ bá wín ẹnikẹ́ni nínú àwọn ènìyàn mi ní owó tí ó ṣe tálákà lọ́dọ̀ rẹ, ìwọ kì yóò jẹ́ bí agbẹ̀dà fún un, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò gbẹ̀dà lọ́wọ́ rẹ̀. Bí ó bá ṣe pé ìwọ gba aṣọ ẹnìkejì rẹ ṣe ogò, kí ìwọ kí o sì fi fún kí oòrùn tó wọ̀. Nítorí kìkì èyí ni ìbúra rẹ̀, aṣọ rẹ̀ tí yóò fi búra ni. Kí ni òun ó fi búra sun? Yóò sì ṣe. Bí ó bá kígbe pè mí, èmi ó gbọ́, nítorí aláàánú ni èmi. Ìwọ kò gbọdọ̀ gan àwọn onídàájọ́, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bú ìjòyè kan nínú àwọn ènìyàn rẹ. Ìwọ kò gbọdọ̀ jáfara láti mú irè oko rẹ wá àti ọtí rẹ. Àkọ́bí àwọn ọmọ rẹ ọkùnrin ni ìwọ fi fún mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ìwọ kí o fi akọ màálù àti àgùntàn rẹ ṣe. Ijọ́ méje ni kí o bá ìyá rẹ gbé. Ní ijọ́ kẹjọ ni kí ìwọ kí o fi fún mi. Ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mímọ́ fún mi. Nítorí náà, ẹ̀yin kò gbọdọ̀ jẹ ẹran tí àti ẹranko ìgbẹ́fàya. Ajá ni kí ẹ̀yin kí o wọ́ ọ fún.
0: Ẹ̀xodù orí ìkẹtàlélógún. Ìwọ kò gbọdọ̀ gba ẹ̀yìn èké. Má ṣe ní ọwọ́ sí pẹ̀lú ènìyàn búburú láti ṣe ẹlẹ́rìí àìṣòdodo. Ìwọ kò gbọdọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sọ̀rọ̀ ní ọ̀ràn kí o tẹ̀sí ọ̀pọ̀ ènìyàn láti yí ẹjọ́ po. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ gbé tálákà ní ẹjọ́ rẹ̀. Bí ìwọ bá bá akọ màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀tá rẹ tí ó ṣìnà, kí ìwọ kí o mú un padà fún un wá ní tòótọ́. Bí ìwọ bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni tí ó kórira rẹ, tí ó dùbúlẹ̀ lábẹ́ ẹrù rẹ̀, tí ìwọ ìbá yẹra láti bá a tu, ìwọ bá a tu ní tòótọ́. Ìwọ kò gbọdọ̀ yí ẹjọ́ tálákà rẹ po ní ọ̀ràn rẹ̀. Ta kété ní ọ̀ràn èké, àti aláìṣẹ̀ àti olódodo ni ìwọ kò gbọdọ̀ pa, nítorí tí èmi kì yóò dá ènìyàn búburú láre. Ìwọ kò gbọdọ̀ gba ọrẹ, nítorí ọrẹ ní fún àwọn tí ó ríran lójú, a sì yí ọ̀ràn àwọn olódodo po. Àti pẹ̀lú ìwọ kò gbọdọ̀ pọ́n àlejò kan lójú, ẹ̀yin ṣáà ti mọ inú àlejò, nítorí tí ẹ̀yin ti jẹ́ àlejò ní ilẹ̀ Egypt. Ọdún mẹ́fà ni ìwọ sì gbin ilẹ̀ rẹ, òun ni ìwọ sì kó èso rẹ̀ jọ. Ṣùgbọ́n ní ọdún keje, ìwọ jẹ́ kí ó sinmi, kí ó sì gbé jẹ́, kí àwọn tálákà ènìyàn rẹ kí ó máa jẹ nínú rẹ̀. Èyí tí wọ́n sì fi sílẹ̀ ni kí ẹran ìgbẹ́ kí ó máa jẹ. Irú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwọ ṣe sí àgbàlá àjàrà àti àgbàlá olífì rẹ. Ijó mẹ́fà ni ìwọ ṣe iṣẹ́ rẹ. Ní ijó keje, kí ìwọ kí o sì sinmi, kí akọ màálù rẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kí ó lè sinmi, kí a lè tu ọmọ ìránṣẹ́bìnrin rẹ àti àlejò lára. Àti ní ohun gbogbo tí mo wí fún yín, ẹ máa ṣọ́ra, kí ẹ má sì ṣe ìrántí orúkọ òrìṣàkóríṣà, kí a má ṣe gbọ́ ní ẹnu yín. Ní ìgbà mẹ́ta ni ìwọ ṣe àjọ fún mi ní ọdún. Ìwọ kíyèsí àjọ àìwúkàrà. Ìjọ méje ni ìwọ fi jẹ àkàrà aláìwú, bí mo ti pa á láṣẹ fún ọ ní àkókò oṣù Abibu. Nítorí nínú rẹ̀ ni ìwọ jáde kúrò ní Íjíbítì. A kò gbọdọ̀ rí ẹnìkan níwájú mi ní ọwọ́ òfo. Àti àjọ ìkórè, àkọ́so iṣẹ́ rẹ tí ìwọ gbìn ní oko rẹ, àti àjọ ìkórè oko ní òpin ọdún, nígbà tí ìwọ bá ṣe ìkórè iṣẹ́ oko rẹ tán. Ní ìgbà mẹ́ta ní ọdún ni gbogbo àwọn ọkùnrin rẹ yóò farahàn níwájú Olúwa Jehovah. Ìwọ kò gbọdọ̀ ta ọrẹ ẹ̀jẹ̀ ẹbọ mi tí ohun ti àkàrà wíwú. Bẹ́ẹ̀ ni ọ̀rá ẹbọ àjọ mi kò gbọdọ̀ kù títí di ojúmọ́. Àkọ́ká èso ilẹ̀ rẹ ni kí ìwọ kí o mú wá sí ilé Olúwa Ọlọ́run rẹ. Ìwọ kò gbọdọ̀ bọ ọmọ ewúrẹ́ nínú wàrà ìyá rẹ̀. Kíyèsí, èmi rán áńgẹ́lì kan síwájú rẹ láti pa ọmọ ní ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Kíyèsí ara lọ́dọ̀ rẹ̀, kí o sì gba ohun rẹ̀ gbọ́. Má ṣe bíi nínú, nítorí tí kì yóò dárí rékọjá yín jìyín.

0: kí ìwọ kí o sì wú èrè wọn palẹ̀. Ẹ̀yin ó sì máa sin Olúwa Ọlọ́run yín, òun ó sì bù sí oúnjẹ rẹ àti omi rẹ, èmi ó sì mú àrùn kúrò láàrin rẹ. Obìnrin kan kì yóò ṣẹnú, bẹ́ẹ̀ ni kì yóò yàgàn ní ilẹ̀ rẹ. Iye ọjọ́ rẹ ni èmi ó kún, èmi ó ran ẹ̀rù mi síwájú rẹ, èmi ó sì da gbogbo àwọn ènìyàn rú ọ̀dọ̀ ẹni tí ìwọ ó dé, èmi ó sì mú gbogbo àwọn ọ̀tá rẹ yí ẹ̀yìn wọn dà sí ọ, èmi ó sì ran agbọ́n síwájú rẹ tí yóò lé àwọn ènìyàn Hipi àti àwọn ará Kenani àti àwọn ènìyàn Hiti kúrò níwájú rẹ. Èmi kì yóò lé wọn jáde kúrò níwájú rẹ ní ọdún kan, kí ilẹ̀ náà kí ó má baà di ijù, kí ẹranko ìgbẹ́ kí ó má baà rẹ̀ sí ọ. Díẹ̀díẹ̀ ni èmi ó máa lé wọn jáde kúrò níwájú rẹ títí ìwọ fi di púpọ̀, tí ìwọ sì tẹ ilẹ̀ náà dúró. Èmi ó sì fi òpin ilẹ̀ rẹ lélẹ̀ láti òkun pupa wá títí yóò fi dé òkun àwọn ará Filistia, àti láti aṣálẹ̀ ẹni wá dé odò òní. Nítorí tí èmi ó fi àwọn olùgbé ilẹ̀ náà lé yín lọ́wọ́, ìwọ ó sì lé wọn jáde kúrò níwájú rẹ. Ìwọ kò gbọdọ̀ bá wọn ṣe àdéhùn àti àwọn òrìṣà wọn pẹ̀lú. Wọn kò gbọdọ̀ jókòó ní ilẹ̀ rẹ kí wọn kí ó má baà mú ọṣẹ̀ sí mi, nítorí bí ìwọ bá sin òrìṣà wọn, yóò ṣe ìdẹ̀kùn fún ọ ní tòótọ́.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí, tí a fẹ́ jẹ oúnjẹ ẹ̀mí, wípé ẹ ó bọ́ wa, a ó sì jẹ àjẹyó. Oúnjẹ èyí tí ó fún wa jẹ yóò fún wa lágbára, yóò fún wa lóore ọ̀fẹ́, yóò jẹ́ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tèlé yín àti láti lè súnmọ́ yín tímọ́tímọ́, àti láti lè jẹ́ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa, tí ẹ ń sọ fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí a bá lè wúlò nínú ìjọba yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹrin. Matthew orí kẹrin láti ẹsẹ̀ 19 ni a ti ń kà á. Ó sì wé fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Lónìí a ń sọ̀rọ̀ nípa títẹ̀lé Jésù. Títẹ̀lé Jésù, ohun tí ó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ni títẹ̀lé Jésù, nítorí wípé èrè púpọ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ni ó wà nínú kí a máa tẹ̀lé Jésù. Bí o bá wo ẹsẹ̀ tí a kà yí dáradára, Jésù Kristì ń sọ fún àwọn wọ̀nyí wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Àwọn wọ̀nyí ti jẹ́ apẹja fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Iṣẹ́ apẹja tí wọ́n sì ń ṣe, ó ti jẹ́ ohun tí kò lérè nígbà mìíràn. Bí o bá ka Luke orí 5 tí kò sí àyè fún wa láti kà nísinsìnyí, nígbà kan tí Jésù bá Pétérù àti Andrew àti Johannu àti Jacobu, nígbà tí ó bá wọn pàdé, ó rí wípé wọ́n ti ń dẹ láti òru, ṣùgbọ́n títí di àfẹ̀mọ́júmọ́ wọn kò pa ohun kankan. Ó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ wọn kò lérè. Ó jẹ́ wípé inú dídùn àti ohun tí wọ́n ń retí láti lọ sí ilé pẹ̀lú èrè iṣẹ́ láti òru wọn kò rí. Nígbà yìí gan ni Jésù Kristì wá sí ìgbésí ayé wọn, ni ó sọ fún wọn ohun tí wọ́n lè ṣe. Bí wọ́n sì ti ṣe, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ẹja. Ó wá ń sọ fún wọn wípé ìbẹ̀rẹ̀ ìbùkún ni wọ́n rí yìí. Bí wọ́n bá lè tẹ̀lé òun, èyí jẹ́ àpẹẹrẹ àwọn èrè àti ìbùkún tí yóò jẹ́ tiwọn. Ó wá ń sọ fún wọn níhìn wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Bí o bá tún wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn nínú Májẹ̀mú Titun, nígbà tí Jésù Kristì tí ó ń sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó jẹ́ kí ó yé wọn wípé nítorí wọ́n tẹ̀lé òun, nítorí wọ́n kan gbogbo sílẹ̀, wọ́n sì fi òun ṣe Olúwa àti Olùgbàlà wọn, wípé èrè púpọ̀ nínú ayé yìí àti ní ayé tí ń bọ̀ ni yóò jẹ́ tiwọn. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí lónìí, bí o bá fiyèsí dáradára, bí o bá kẹ́kọ̀ọ́ dáradára, bí o bá gbọ́ràn dáradára.

0: ó rí wípé èrè ńláńlá nínú ayé yìí àti nínú ayé tí ń bọ̀, àǹfààní nípa ti ara, àǹfààní nípa ti ẹ̀mí ni yóò jẹ́ tirẹ̀ bí o bá lè mọ kí ni ó já sí láti máa tọ Jésù Kristì lẹ́yìn. Ó ní ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ò sì sọ yín di apẹja ènìyàn bí o bá wo àyíká wa. Nínú ìsìn wa lónìí, ó rí wípé àwa tí a wà níhìn-ín akéré níye. Wo àyíká, bí o bá ní àǹfààní láti kà wá ní ìkọ̀ọ̀kan, ó rí wípé akéré níye púpọ̀. Síbẹ̀síbẹ̀, a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní ìtòsí wa ni ó jẹ́ wípé èdè Yorùbá ni wọ́n ń sọ. Kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí ó ṣeéṣe a fà wọ́n, wọn ò fà, a pè wọ́n, wọn ò wá, a ní kí wọn kí ó wá jọ́sìn pẹ̀lú wa, a ò rí wọn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé ó ṣeéṣe kó jẹ́ pé àwa fúnra wa pàápàá, a kò tí ì gbọ́ràn ní ẹ̀kúnrẹ́rẹ́ sí ìpè tí Ọlọ́run fi pè wá. Nítorí pé bí a bá ní ìgbọ́ràn sí ìpè tí Ọlọ́run fi pè wá, ó sọ wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn. Ó ní gẹ́rẹ́ tí a bá ti ṣe bẹ́ẹ̀, tí a bá tò ń lẹ́yìn ní kíkún, ó ní òun ó sọ wá di apẹja ènìyàn. A rí wípé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, kí wọn kí ó tó bá Jésù pàdé, tí wọ́n ń pẹja, ẹja tí wọ́n ń pa ó kéré níye. Ìgbà mìíràn wọn kò tilẹ̀ rí ẹja kankan láti pa. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù Kristì tí ó ti ní àǹfààní láti wọ ìgbésí ayé wọn, a rí wípé àwọn wọn kún àkúnwọ́sílẹ̀ àkúnfàya. Bí àwa pàápàá, bí a bá tẹ̀lé Jésù ní ẹsẹ̀ ògbèjì, tí a ń tẹ̀lé ní ọ̀kan òjọ̀kan, tí a kò jẹ́ kó fi wá sílẹ̀, tí àwa pàápàá tí a kò fi sílẹ̀, a ó rí wípé yóò sọ wá di apẹja ènìyàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìpéjọpọ̀ wa nísinsìnyí ó kéré díẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nísinsìnyí, ó dájú wípé ọjọ́ ọ̀la yóò dára. Ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò tẹ̀lé wa, wọn ó sì wá síhìn-ín. Ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ó jẹ́ alábápín pẹ̀lú wa nínú iṣẹ́ ìsìn Ọlọ́run àti nínú ìgbàlà Ọlọ́run tí a ti mú tọ̀ wá wá. Ṣùgbọ́n a ní láti jó lóòótọ́. Bí a bá ń fẹ́ di ọgọgọ́rùn-ún àti ẹgbẹgbẹ̀rún ènìyàn tí ó máa jọ́sìn níwájú Olúwa nínú ìpéjọpọ̀ wa níhìn-ín, gbogbo àwọn ìjókòó tí ó ṣófo wọ̀nyí, bí a bá ń fẹ́ kí àgùntàn Jésù kí ó wá, kí Ọlọ́run kí ó sì lò wá láti mú wọn wá, bí àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristì ní tímọ́tímọ́, a rí wípé ohun tí ó ti ṣèlérí wípé òun ó sọ wá di apẹja ènìyàn, ó dájú wípé yóò ṣe dandan. Mo ní ó dájú wípé yóò mú ìlérí rẹ̀ ṣẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a bìyẹ̀ sí ohun tí a fẹ́ sọ lónìí gidigidi, kí a mọ bí a ṣe ń tẹ̀lé Jésù. Ẹnìkọ̀ọ̀kan nínú wa nínú ayé yìí ni a ń tẹ̀lé ẹnìkan. Ó ṣeéṣe kí a máa rìn ní ipa ọ̀nà kan. Ó ṣeéṣe kí a máa tẹ̀lé ìgbésí ayé ẹnìkan tí ó jọ wá lójú, gẹ́gẹ́ bí olówó, gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìgboyà. Ṣùgbọ́n kí a mọ̀ wípé ẹni tí a ń tẹ̀lé àti ọ̀nà tí a ń rìn, òun ni yóò fi hàn ibi tí a ó parí ìgbésí ayé wa sí. Kí n ṣe àpèjúwe fún ọ wípé bí a bá wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, tí a kò mọ ọ̀nà ibi tí a ń lọ, tí a sì ń tẹ̀lé ẹlòmíràn tí ó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ó dájú wípé ibi tí ẹni yìí bá parí iréje rẹ̀ sí, ibi tí ó bá parí ìrìn àjò rẹ̀ sí, ibẹ̀ náà ni àwa tí a ń tẹ̀lé ni a ó parí ìrìn àjò wa sí. Èbúté tí ó bá ti gúnlẹ̀, èbúté kan náà yìí ni àwa pàápàá yóò ti gúnlẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ kí ni a ń sọ nípa títẹ̀lé Jésù. A ó sọ ìkíní, ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀. Ìkejì, ìpè láti tẹ̀lé Kristì. Ìkẹta, ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì. Èyí ni ní ibi tí a ó lè parí ìrìn àjò tí ẹ̀mí wa sí. Bí a bá tẹ̀lé Jésù ní tòótọ́, jẹ́ kí a wò ó lẹ́ẹ̀kan sí i láti Matthew orí kẹrin ẹsẹ̀ 11. Ó sì wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ìbéèrè tí ó yẹ kí a béèrè ni wípé bí a kò bá tẹ̀lé Jésù Kristì, tàbí kí a kúnkún wípé kí a tó mọ Jésù, kí a tó máa tẹ̀lé Jésù, kí ni àwọn ohun tí a ń tẹ̀lé, kí ni àwọn ẹni tí a ń tẹ̀lé lẹ́yìn. Èyí ni ó jẹ́ kí a wo ìkíní nínú ìkókó ẹ̀kọ́ wa. igbesi aye awon elese ninu Ezekieli ori ketala ese iketa bayi le Oluwa Olorun wi egbe ni fun awon asiwere woli ti won tele emi ara won won ko si ri nkan eyi ni an so nipa awon ti ko mo Olorun awon ti ko ni Jesu awon ti ko ni oro Olorun wi pe ohun ti won tele ni emi ara won bi a ba so nipa emi ara eniyan e je iro inu wa e je ohun ton je le lati inu okan wa ye ki a se apere o se se awon ti o ma nporo awon ti o ma ntan ni je bi enikan ba si odo won won ma so wi pe awon riran awon so tele Olorun so nihin wi pe awon won yi ti won so wi pe won riran ti won so ti ojo iwaju fun awon eniyan won yi o ni egbe ni fun won awon asiwere woli awon ti o ti sina awon ti won ko gbo lati enu Olorun awon ti won tele emi ara won ero to njale lati inu okan won ohun ti won ro lati ijile inu okan won eyi ni ni won so eyi ni ni won se ki se wepe Olorun ba won gbe ki se wepe Olorun si won loju ki se wepe Olorun ba won soro ki se wepe Olorun ba won ni idapo eje apere fun opolopo eniyan wepe ohun to jale lati inu okan won wepe nipa ti emi won ara won ni won tele ohun ti o je ni pe ki a se apejuwe a le ri enikan boya enikan se o ati ri oro Olorun eni to ba tele Jesu amo kini ru iwa ti o ye ki o hu kini o ye ki o se sugbon emi re ninu okan re Olorun idanwo a ma de a ma so fun wepe ki o gba iru eni be leti a ma so fun wepe ki o bu iru eni be tabi ki o sepe fun tabi pe emi re ninu okan a ma so fun wepe nitori idanwo ti ara wepe ki o bura ki o so pe ti o ba je mi ni mo se be ki nkan bayi ki o se mi bi o ba je be ki nkan bayi ki o se lagbaja ati awon omo re o so wepe awon ti won o tele Jesu okan ara won okan ti nbinu emi gbogbona oni won ma ntele nitori be ki a mo wepe awon ti won o ni Olorun awon ti won o mo Olorun nkan ti o njade lati inu okan won oni won ma ntele erokero to n jade lati inu okan won oni won ma ntele ati iwa ti ko dara iwa ti ko mogbon wa iwa ti o je iwa o ti se kupani oni won ma ntele e je ki a wo awon oba kini ori kokan le logun lati ese 24 awon oba kini ori kokan le logun ese 24 ki a kun o ka lati ese 25 sugbon ko si enikan bi Ahabu ti o ta ara re lati sese buburu ni waju Oluwa eni ti Jezebeli aya re nti o si se orira gidigidi ni tito orisa lehin gege bi gbogbo ohun ti awon ara Amori ti se ti Oluwa ti le jade ni waju awon omo Israeli ohun ti an so ni ni wo pe Ahabu o je omo Israeli ki se be nikan o je oba sugbon o lo fe obirin ajeji o lo fe aborisa lati ilu awon ajeji nigbati aborisa yi wa sinu ile Ahabu ti o di aya birin ti o di aya fun Ahabu Jezebeli man ti gbongbon lati se ohun ti ko to ohun ti ko dara lati se aborisa o wa so wi pe Ahabu yi o se orira gidigidi ni tito orisa lehin aso wipe lekini awon eniyan ti won je elese won ma ntele emi ara won okan ara won lehin ikeji won ma ntele awon imoran yala imoran ti aya imoran ti oko imoran awon aborisa imoran awon alai lolorun bi o ba ri awon eniyan o sese kon ma wa si lesin sugbon ninu ile won bi won ba fe imoran awon ti ko mo Olorun awon ti ko mo bibeli awon ti igbesi aye ti won ko gun daradara awon ti o je pe awon paapa won o ti mo ona ihirere ona imole awon ni won ma lo nbere imoro lowo re o se se boya won fe gbe yawo ni boya won fe sise ni boya won ni nkan miran ti o je wi pe o n da won lokan ru laarin oko si aya awon ti won ma nbere imoro lowo re ni awon ti ko lo Olorun awon aborisa e ni Ahabu se nítorí pé kò tẹ̀lé Ọlọ́run, ó tẹ̀lé ìmọ̀ràn Jezebeli aya rẹ̀, ó ní aya rẹ̀ ló ń tì í, yẹ kí n bí ọ léèrè. Ìwọ tí ó sọ pé ó jẹ́ onígbàgbọ́ tó jẹ́ wípé bóyá o ti fẹ́ ìyàwó, ṣùgbọ́n ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n wípé má gbà fún obìnrin yẹn o. Nítorí tó bá dejúlẹ̀ fún, tó bá ń fi ogbo nǹkan hàn, tó bá fi inú tan ni àwọn obìnrin wọ́n ṣe gbẹ́kẹ̀lé o. Ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n, ó ṣeéṣe ìwọ tó jẹ́ obìnrin tó ti lọ́kọ, tó wà nílé ọkọ. Bí ohun kékeré kan bá ti ṣẹlẹ̀, ó di kí o mú gèlè rẹ, kí o mú ìbòrùn rẹ, kí o gbọ̀dọ̀ ìyá rẹ lọ. Ìyá rẹ ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n láti sọ àti láti ṣe ohun tí kò tọ́ sí ọkọ rẹ. Èyí ni Ahabu ṣe. Ó tẹ̀lé òrìṣà lẹ́yìn nítorí pé aya rẹ̀ òun ló ń tì í láti sọ àti láti ṣe ohun tí kò tọ́. Àwọn ọba kejì, orí kẹtàlá, ọba kejì, orí kẹtàlá, ẹsẹ̀ ìkejì. Òun sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa. Ó sì tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu, ọmọ Nebati, ẹni tí ó mú Israẹli ṣẹ̀. Òun kò sì lọ kúrò nínú rẹ̀. A tún sọ fún wa níhìn-ín ẹnìkan tí ó jẹ́ ọba, tí ó ń ṣe ohun tó burú níwájú Olúwa. Nítorí pé ó tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu, ọmọ Nebati. Èyí ni a máa rí ní ibi tí a ń gbé. Èyí ni a máa rí ní àdúgbò wa, wípé àwọn ọmọ kéékèèké, ó ṣeéṣe bóyá wọ́n ti rí àwọn kan tó máa ń jó nínú ẹ̀rọ móhùnmáwòrán. Ó ṣeéṣe kó jẹ́ wípé ní ibi àdúgbò ni wọ́n ti rí àwọn tó pàgọ́, bóyá wọ́n ṣe ìsọmọlórúkọ, bóyá wọ́n ṣe ìsìnkú, wọ́n pa títì rẹ̀, wọ́n ní àwọn fẹ́ jó, àwọn fẹ́ mutí. Nítorí bẹ́ẹ̀ kí ẹnikẹ́ni kí ó má ṣe kọjá ńbẹ̀, àwọn ọmọ wa bóyá wọ́n ń rí wọn. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ ni wọ́n máa ń tẹ̀lé. Ìwà òmùgọ̀, ìwà aṣiwèrè wọn òun ló máa ń tẹ̀lé. Àwọn wọ̀nyí wọ́n á mutí yó, wọ́n á mu sìgá, títí di àfẹ̀mọ́júmọ́, ó ṣe ṣe kán ṣe máa kọrin. Àwọn ọmọ wa pàápàá bí wọn ò bá lọ́lọ́run, àwọn wọ̀nyí ló máa ń tẹ̀lé ìwà búburú wọn. Ìwà ọ̀mùtí, ìwà ọmú sìgá, ìwà kí a máa gbé májèlé jẹ, òun ló máa ń tẹ̀lé. Bí a bá ń sọ nípa àwọn ọmọdé, ó ṣeéṣe wọn lọ síléèwé, wọ́n rí àwọn kan bóyá wọ́n jẹ́ gbajúmọ̀ nínú níléèwé, bóyá wọ́n jẹ́ àwọn ọmọdé tí àwọn òbí wọn tí wọ́n ti fi owó bàjẹ́. Ó ṣeéṣe kí ó jẹ́ pé àwọn obìnrin, bó tilẹ̀ jẹ́ pé wọ́n wà ní ilé ẹ̀kọ́, a ti fi ọkùnrin bà wọ́n jẹ́, àwọn ọmọ kéékèèké pẹ̀lú tán jẹ́ ọmọ wa, ó ṣeéṣe kán máa tẹ̀lé wọn nítorí pé wọn ò mọ Jésù, nítorí pé àwa tí a jẹ́ òbí wọn, a ò fi Jésù kọ́ wọn, a ò sì jẹ́ kí wọn kí ó mọ̀ wípé Jésù ni àpẹẹrẹ wa. O ní kí a máa wò, o ní kí a máa tẹ̀lé. Èyí a ti sọ nípa ti ọmọdé, àwa tí a jẹ́ àgbàlagbà ńkọ́, àwa tí a ń wá sí inú ilé ìsìn ńkọ́, àwa tí a ń gbé Bíbélì lọ́sàn lóru, àwa tí a pe ara wa ní ọmọ ìjọ Deeper Life, àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, ta ni a ń tẹ̀lé? Ìwà aṣiwèrè, ìwà òmùgọ̀, ìwà ìgbéraga, àwọn olówó láàrin nínú ayé òní ọ̀pọ̀lọpọ̀ wá ń tẹ̀lé. Bí o bá gbọ́ bí olówó ṣe ń sọ̀rọ̀, bí o bá gbọ́ bí olówó tí o máa ti fi ojú tẹ́ḿbẹ́lú ènìyàn, àwa pàápàá tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, ìwà wọn, ìwà àwọn olówó bẹ́ẹ̀, ìwà wọn ni ẹlòmíràn tẹ̀lé. Èyí ni à ń sọ wípé ẹni yìí ó tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu. Àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, bóyá òbímọ, o tí mọ bí orí ọmọ yìí máa ṣe rí lọ́la, èyí tí ó yẹ kí o kún fún àdúrà nígbà tí o fẹ́ sọmọ lórúkọ, ó di pé kí a tún máa pe àpèjẹ, kí a tún máa fi lé pọtí, ká máa tún fi ọ̀nà pọ́nkà, kí a máa sọ pé kí gbogbo èèyàn kí ó wá o, kán wá láti ìlú òkèrè, kán tún wá níhìn-ín. Èwo la ń ṣe? Ṣé à ń tẹ̀lé Jésù ni, àbí à ń tẹ̀lé àwọn ènìyàn tí ó wà nínú ayé? À ń tẹ̀lé ìwà búburú ọwọ́ wọn? Bí ó bá tún jẹ́ wípé rìbá tí àwọn ayé ń gbà, àwa náà ń gbà, ìró tí àwọn ayé ń pa, àwọn náà ń pa. Bí ó bá jẹ́ pé àṣeléke ẹ̀ṣọ́, ìṣọ̀ṣọ́ tinú ayé táwọn ayé ń ṣe, àwa náà à ń ṣe. Ó jẹ́ wípé à ń tẹ̀lé àwọn ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ àwọn gbajúmọ̀ tí ó wà ní ìgbésí, tí ó wà ní àrọ́wọ́tó wa, ẹ̀ṣẹ̀ àwọn olówó tí ó wà ní àrọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a jẹ́ olóòótọ́, kí a mọ̀ wípé a jẹ́ ti Ọlọ́run, àti pé kí a máa tẹ̀lé Jésù láì tẹ̀lé àwọn ìwà, àwọn ohun òmúlẹ̀ mófo asán tí ó wà nínú ayé láyìíká wa. Nínú àwọn ọba kejì yìí kan náà, orí kẹtàdínlógún, ẹsẹ̀ kẹẹ̀dógún. Àwọn ọba kejì, orí kẹtàdínlógún, ẹsẹ̀ kẹẹ̀dógún. Wọ́n sì kọ ìlànà rẹ̀ àti májẹ̀mú rẹ̀ sílẹ̀, tí ó bá àwọn bàbá wọn dá, àti ẹ̀rí rẹ̀ tí ó jẹ́ sí wọn. Wọ́n sì ń tọ ohun asán lẹ́yìn, wọ́n sì hùwà asán, wọ́n sì tọ àwọn kèfèrí lẹ́yìn, tí ó yí wọn ká, ni ti eni ti Oluwa ti kilo fun won pe ki won ki o ma se se bi awon ohun ti an so nihin ni wo pe awon omo Israeli ti Olorun ti ko ni ilana ofin majemu ati asere eyi ti won iba fi tele oro Olorun o so wi pe won tele awon keferi lehin Keresimesi lo nbo yi bi abari awon elomiran won ma nlo si lesin ni to to sugbon won ko mo Olorun won ma nlo si lesin sugbon an gbadura fun won wi pe igbala ti Jesu Kristi mu wa wi pe Olorun yo si won loju yo le je ki won mo iriri igbala ti Jesu Kristi mu wa won si je keferi sibe ni asiko Keresimesi bayi ni oti amoyira ni awon alagbere awon onipanshaga ni won ma tun se le igba kan ni awon ti won ma fowo sofo o sese nipa jije nipa mimu nipa opolopo dukia ti won fi sofo awa ti a si je onigbagbo bi Keresimesi ba nbo o sese ki a tun ma so we pe a nperan se eran ileya lo npa abi eran irobo abi Jesu lo nperan fun se ari iru yi ni ninu majemu titun e je wi pe a ntele awon keferi wi pe bi aborisa ba nsodun aperan bi imale ba nsodun aperan iwo na ti o wa so wi pe o je onigbagbo bi onigbagbo elesin ti o mo Olorun elesin ti o ni Jesu elesin ti o ni gbala bo na ba nsodun atele asa awon keferi o na ma aperan o ye ke asora o ye ke amo kila nse o ye ke amo irin ti a rin o so wi pe awon won yi e ti won iba fi tele majemu ati ilana Olorun wi pe won tele awon keferi won to awon keferi leyin o ye ki igbesi aye wa ki o fi han wi pe ati ba Olorun pade e ni an so nipa awon ti ko mo Olorun awon ti ko ti te Jesu ti ko ti to Jesu Kristi leyin wi pe won ni iwa ti o jo ti awon keferi ipe wa lenu won ese wa ni igbese aye won riba wa lowo won aise dede wa ninu okan won ko gbon mi si omi o to wa ni idile won pelu sugbon Jesu Kristi npe wa o ni ki a tohun leyin e je ki a tun pada lo si Matthew ori kerin ki a wo ipe lati tele Kristi Jesu npe wa kuro ninu aye o ni ki a tele ohun Jesu npe wa kuro ninu okunkun o ni ki a tele ohun Jesu npe wa kuro ninu ona tinu mi ni won se o ni ki a tele ohun Jesu npe wa kuro ninu ese ti o wa ni ayika wa o ni ki a tele ohun e je ki a wo Matthew ori kerin lati ese ikokandilogun o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan kini ati mo eyi si nigbati Jesu Kristi so wi pe e ma to mi lehin awon ti ko loye bibeli awon ti ko mo ijinle itumo eko yin rere o ma nro wi pe igbati Jesu so fun awon yi pe e ma to mi lehin o so wi pe mo nlo si Jerusalem o e ba mi ka lo mo nlo si Capernaum e ba mi ka lo mo nlo si ibi bayi e ba mi ka lo rara ki se be oju be lo nigbati o wi pe e ma to mi lehin kini itumo eyi je ki a wo lati inu oro miran ti o so fun awon omo ehin ninu Johanu ori kejo ese ikejila Jesu si tun so fun won pe emi ni imole aye eni ti o ba to mi lehin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye itumo wipe ki a ma tele Jesu Kristi ni yi awon elomiran ko ye won dara dara wipe ki a ma tele Jesu ati je ki o ye wa lakoko wipe awon elese won ma tele ero okan inu won ohun ti Jesu so ni pe ko ero okan ti re sile ko ibinu okan ti re sile ko ase rege iwa buburu ti o wa ninu re ko sile to mi lehin o so wipe ohun ni ohun wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwà rere gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwà bí Ọlọ́run ó ní kọ àìwà bí Ọlọ́run sílẹ̀ tẹ̀lé mi kí o sì máa rìn nínú ìmọ́lẹ̀ àti sọ fún wa wípé àwọn mìíràn wọ́n rìn láti tẹ̀lé ohun asán àti ẹ̀ṣẹ̀ àwọn gbajúmọ̀ Ọlọ́run Jésù wa ń sọ wípé ó ti ń tẹ̀lé àwọn ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n òun wá láti fi ìwà òdodo ìwà àìrékọjá ìwà ìdúróṣinṣin láti fi àpẹẹrẹ wọ̀nyí hàn ọ́ wípé kí o máa gbé ìgbé ayé àìlẹ́ṣẹ̀ ó ní nísìnyí dìde ki o ko eyin si awon ese ti o tin da tele tele ki o si ma to mi leyin ki o le rin ninu imole ati so fun wa awon to je pe aya tabi oko tabi ibatan tabi ojulomo ni o nti won gbon gbon lati ma se o ti ko dara olo jesu wa nso we pe fi awon nkan won sile awon ti o nse olona awon ti o nko eni eko eke wi pe ki o ma to mi leyin ki o ba le ma rin ninu imole ki o ma ba rin ninu okunkun je ki atun wo bibeli ki a wo ti o ye ki a ma tele leyin ki a wo eni ti o ye ki a ma tele leyin ki a wo iwa ti o ye fun igbesi aye eni tin to jesu christi leyin wo tesalonika kini ori karun ese ike dogun Thessalonica kini ori karun ese ike dogun ekiyesi ki enikeni ki o ma se fi buburu san buburu fun enikeni sugbon e ma lepa yi ti se rere nigba gbogbo laarin ara yin ati laarin gbogbo eniyan e ma lepa e je pe ki a ma tele ki a fi se wahu bi a ba tele jesu o ni ki a ma lepa ise rere nigba gbogbo se o mo we pe a ko gbo oro buburu kan lenu re ri a ko ri ise buburu kan lowo re ri a ko ri iwa ese kan lowo re ri nitori be o ye ki a fi awon iwa buburu sile ki a ma fi buburu san buburu fun enikeni bi a ba so wi pe ati ronupo ada bi a ba so wi pe ati ni ireti orun a si ti koruko wa ninu iwe iye lorun a si ti ni ore ofe lati je omo eyin kristi ni toto o ni ki a fi buburu ise ki a fi sile ki a si ma lepa ki a ma tele ise rere ni igba gbogbo ati si eniyan gbogbo ninu timothy kini ori kefa ese ikokanla timothy kini ori kefa ese ikokanla sugbon iwo eniyan olorun sa fun nkan wonyi ki o si ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwo tutu o ti olorun je ki o ye wa niyin ni wo pe ki a to mo olorun ki a to ba jesu pade akun fun aiwa bi olorun akun fun aisododo akun fun aigbagbo akun fun ainife ainisuru ati iwa jagidijagan iwa eni iwa tutu sugbon o so wi pe ki a fi nkan won yi sile ki a sa fun won ki a ronu po ada ki a ro mo jesu christi ki a wa se ese agbelebo ki a gbadura ki o dari awon ti o ti koja ki o dari awon ese wa won yi ji wa leyin igba na ti a ba so wi pe a n tele jesu ki a ma tele iwa ododo iwa bi olorun igbagbo ki a ni igbagbo ninu olorun se o mo wi pe ki a to ba jesu pade a o ni igbagbo ninu olorun a o ni igbagbo ninu jesu bi a ti le ka bibeli a o ni igbagbo ninu ohun ti a n ka ki se bee nikan a o ni igbagbo ninu enikeni a kii fokan tan enikeni a o ti le gbara ogbo paapaa bi a ba so pe a o se bayi a o se bayi a o fokan tan ara wa debi ti a o fi okan tan elomiran o ni nisinsin ti a so pe a n tele jesu o ni ki a ma rin pelu igbagbo ki a gba olorun gbo ki a gba iwe mimo gbo ki a gba jesu kristi oluwa wa gbo ki a si ni ifokantan ki a fokantan ara wa o ni ki a ma rin ninu ife ki a ni suru ki a si ni iwa tutu eni olorun so fun awe pe bi a ba tele jesu a ma tele iwa ododo ati ise rere wonyi ninu heberu ori kejila heberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan e ma lepa alaafia pelu gbogbo eniyan ki a to mo olorun ki a to mo jesu christi ijani lojojumo bi elese boji laaro lai je pe enikeni se ibinu la o ma ri ninu oro re ibinu ni a o ma ri loju re iyawo o le gbadun oko o le gbadun awon omo o le gbadun nitori wipe ko si alaafia ninu elese o ni sugbon nisinsin bi a ba ti ba omo alade alaafia pade bi a ba ti ba jesu christi pade o n so fun wa wipe ki a ma lepa iwa ododo ki a ma rin irin ododo ati wipe ki a ma lepa alaafia pelu gbogbo eniyan ranti o pelu gbogbo eniyan o seese boya o n taja ni isore ki enikan ki o wara iresi tabi gari tabi aso tabi ohunkohun ti o n ta ki o so oro si o ti o ro wipe ko ye ki o so tabi ki o ma dunadura ohun ti o fe ra lowo re ki oye ti o pe ohun ti o fe ra ki o dabi eni wipe ko te olorun o ni ki a ranti wipe awa ti a n tele jesu à ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ó ṣeé ṣe bóyá ń gbé nínú ilé ó sì ń dáná níbi ìdáná pẹ̀lú àwọn tẹ̀jọ́ ń gbé nínú ilé ó ṣeé ṣe wípé bóyá gbọ́n mi sí omi ò tó fẹ́ ṣẹlẹ̀ ìwọ tí o jẹ́ ọmọ àlàáfíà ìwọ tí o jẹ́ ọmọ ọlọ́run ìwọ tí o jẹ́ ẹni tí ń tọ jésù kristi lẹ́yìn ìwọ ni o ní láti máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo níbi iṣẹ́ ńkọ́ bóyá o jẹ́ mẹ̀kúnù o jẹ́ ẹni tí wọ́n gbà síṣẹ́ bóyá o ń ṣe adènà níbi tí wọ́n gbà ọ́ síṣẹ́ ni tàbí oko ló ń ṣán bẹ̀ ohunkóhun tó o bá máa ṣe ó ṣe ṣe kí àwọn tí ó jẹ́ ọ̀gá lórí rẹ kí wọ́n sọ̀rọ̀ bákan sí ọ kí èṣù kí ó máa mú ìdán wá wípé ìwọ náà sọ̀rọ̀ sí padà bí iṣẹ́ bá máa bọ́ kán gba nǹkan tán bá fẹ́ gbà lọ́wọ́ rẹ bọ́n bá fẹ́ gba gàrí lọ́wọ́ rẹ nìkan gbà á nítorí bẹ́ẹ̀ o lè jẹ́ kán máa sọ̀rọ̀ bẹ́yìn rántí o wípé a jẹ́ ẹni tí ń tẹ̀lé jésù a jẹ́ ẹni tí ń tẹ̀lé tí ń lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ó ṣe ṣe kí ó jẹ́ àna rẹ gẹ́gẹ́ bí bàbá ìyàwó rẹ tàbí bàbá ọkọ gẹ́gẹ́ bí ìyàwó bàbá ìyàwó rẹ àbí ìyá ìyàwó rẹ àbí ìyá ọkọ ló wá sínú ilé tí ó ń sọ pé báwo ni eléyìí ti rí báwo ni eléyìí ti rí tó sì ń fi ẹ̀sùn kan ìwọ obìnrin wípé o jẹ́ kí ọkọ kí ó lọ sókè nítorí pé gbogbo owó ló ti fi jóná gbogbo owó ló ti fi jẹun gbogbo owó ló fi ra tibi tó fi ra tọ̀hún tó sì mọ̀ wípé kì í ṣe bẹ́ẹ̀ wípé ìwọ pàápàá tilẹ̀ ń gbìyànjú ó ń ṣiṣẹ́ díẹ̀ kí nǹkan kí ó ba lè tóra wọn nínú ilé bàbá ìyàwó tàbí ìyá ìyàwó sì wá ó sọ àwọn nǹkan wọ̀nyí kí ló yẹ ká ṣe ṣé ó yẹ ká fìjà pẹ́ta pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni rárá àwa tí a ń tẹ̀lé jésù ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ìgbà mìíràn máa ń rí wípé àwọ̀ inú ọkọ̀ èrò wọ́n ń bèrè wọ́n ní ká sún síyìn asún wọ́n tún ní ká sún bí a bá jẹ́ ẹni tí ó tẹ̀lé jésù a máa sọ pé ń bo ni ká sún lọ kí wọn náà wà jókòó síbi kó wá sún bẹ́ẹ̀ ó ní ká má ṣe bẹ́ẹ̀ o tàbí ọmọ ọkọ̀ èrò ló ń gba owó mọ́tò ló ń sọ pé ẹ sanwó ìwọ sì ti sanwó lẹ́ẹ̀kan ó tún wá bá a wípé owó tirẹ̀ ń kọ́ pé kó san ó sọ pé mo ti sanwó ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ o ò tí ì sanwó o lo ti sanwó ó sì fẹ́ bẹ́ẹ̀ sí ní fa ọláṣọya ìwọ náà sọ pé bó o bá fọwọ́ kàn mí màá sọ fún ẹ irú ènìyàn tí mo jẹ́ irú ènìyàn wo ló jẹ́ ṣó kì í ṣe ti jésù ni ṣó kì í ṣe ọmọ àlàáfíà ni ṣé ẹni tí ń jà ọmọ èṣù ló jẹ́ ni èwo ló fẹ́ fi hàn irú ènìyàn tó jẹ́ ó ní ibikíbi tí a bá wà nínú ilé ni níbi iṣẹ́ ni ní ìletò ní abúlé wa tàbí nínú ọkọ̀ èrò ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo èyí ni a rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọwọ́ jésù kì í jà kì í bóni kì í ṣépè orí pápá ní orí igi àgbélébò kí ló ń ṣe ó ń gbàdúrà fún àwọn tí ó ń ṣe inú ni bínú sí ó ní bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọn ń ṣe èyí ni ó yẹ kí ó jẹ ìwà wa àwa tí a jẹ onígbàgbọ́ kí a máa tẹ̀lé jésù àwa tí a ń tẹ̀lé jésù a máa tẹ̀lé ìwà òdodo a máa tẹ̀lé ìwà mímọ́ a máa tẹ̀lé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ohun mẹ́ta kan ló farahàn nínú àwọn tí wọ́n ń tẹ̀lé jésù èyí ni ìkíní ni a rí nínú exodus 17:22 ẹsẹ̀ ìkejì ìwọ kò gbọ́dọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi ìwọ kò gbọ́dọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi àwa tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa àwa tí a ń tẹ̀lé jésù kristi èyí ni a rí ní ìgbésí ayé wa wípé a kò jẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé bóyá wọ́n ń wá láti bímọ láti lóyún ṣùgbọ́n wọn a máa lọ sọ́dọ̀ ìrókò wọn a máa lọ sọ́dọ̀ igi wọn a máa lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn ó ní àwa tí a ń tẹ̀lé jésù a ò gbọ́dọ̀ lọ sí ibikíbi wípé a ó dúró ti olúwa títí olúwa yóò fi ṣe ó ṣeé ṣe àwọn tí wọ́n máa ń wá iṣẹ́ bí wọn bí iṣẹ́ bá falẹ̀ díẹ̀ tí wọn ò tí ì rí iṣẹ́ wọ́n máa sọ fún ọ wípé bí o bá lọ fún lágbájá ládìyẹ bí o bá lọ fún ní tòlótòló tí o bá lọ fún ní owó ẹ̀yìn ó ní rara a kò gbọ́dọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi ó ṣeé ṣe bí ènìyàn bá wà níbi ọjà ó ṣeé ṣe ní ìsọ̀rẹ́ kí wọ́n sọ wípé orí wípé ó dàbẹ́ni wípé a ò tà dáradára nítorí bẹ́ẹ̀ a fẹ́ ṣe ìrúbọ sí àwọn òrìṣà kí ọjà kí ó ba lè tà dáradára ọ̀pọ̀lọpọ̀ sì ti fi owó sílẹ̀ wọ́n á ní lágbájá ìjọba yìí ló ń lọ ó ti dáwọ́ ìbọ̀rìṣà tirẹ̀ lagbaja esin ti re papa o le gba kan o ti dawo iborisa ti re ati lagbaja papa o ti le je eni tin wa sun ni bibe ati ba ohun papa ti dawo iborisa ti re se o mo lagbaja iyawo le rida ti o wa ni ibi bayi bayi ohun papa ti dawo iborisa ti re o ni awa ti an tele jesu ni toto awa ti a je omo leyin jesu christi ni toto a ko gbodo tele awon opolopo lati se ibi duro ti olowa olowa papa yo duro ti o faramo olorun olorun yo faramo ileri re fun o yo je be ni ati ami loruko jesu eje ki a wo ruth ori keta lati ese ikewa on si wo pe alabukun ni iwo lati odo olowa wa omobirin mi nitori iwo se ore ikehin yi ju ti isaju lo niwon bi iwo ko ti tele awon omokunrin leyin iba se talaka tabi oloro wo okenihi ye ke abara wa soro gege bi ebi olorun ni inu aye ti a wa yi nitori pe o le die lati jeun o le die lati lowo o le die lati ri sese o le die lati ni nkan ti o deni lorun gege bi awon nkan ti ani lati ma lo ni igba gbogbo opolopo awon obirin bi o ba nwo egbe titi won duro legbe titi won ma juwo fun awon ni moto enikeni ti won ba ri bi o ba ti le ngun moto tabi o ngun alopopo tabi o ni die lowo won tele bi o ti le je wi pe won ko mo awon eniyan wonyi bi o ba je eni ti nfeti sile si awon ohun ti won so lori radio ati e ti won ko ninu we o ri wipe ese agbere o ti le gba kan nisisin yi ati wipe o mu arun kan wa ti won pe ni AD at arun yi ko gbogun won si ki opolopo awon eniyan nilo sugbon bi nkan won yi ti o ti n po si be ni ari awon to je pe won wa olowo won wa awon ti o le fun won ni nkan sora iwo ti o je onigbagbo a so wi pe awa ti a je omo leyin christi a ko ni tele omokunrin kan yala talaka ni tabi oloro bi o ba nbo ni lesin bo ni moto feserin jesu ni moto o feserin nitori be mama wa eleyi ni moto eleyi ni tibi bi a ba jade esin gbadura bi o ba ti gbadura tan ki o ma lo ki se ki a ma wa arakunrin lagbaja duro de mi o won o je osan leyin loni o ka sora nitori wipe iwa agbere ati iwa panshaga o gbode kan loni ki a ma se ri enikeni ti o nso okunrin oloro okunrin olowo tabi obirin ti o gbajumo ti o nwa eni ti yo tele ki a tele jesu christi ni kan soso ninu johanu ori kewa anka lati ese ikarun johanu ori kewa lati ese ikarun won ko je to alejo leyin duro nibe won ko je to alejo leyin eni to mo ri won ko je to leyin ki a koko so nipa igbe aye wa nipa tite dito alejo leyin iwo ti o je obirin o duro si ibi ibodoko o nwa oko ori alejo ti o mo ri o mo number oko re o mo awo oko re o mo bi to tin bo o mo bi to nlo o njuwo sile onigbagbo ki tele alejo leyin bi won se ma mo awon elomiran niyan ton ma se palapala pelu won bi won se ma mo awon elomiran niyan to de yipe won fe fi won sowo awa ti a je onigbagbo ye ki a so fun awon omo wa wipe won ko je tele alejo leyin eni ti a ko mo ri ki se be ni kan nipa ti emi a o je tele alejo leyin eni ti n wa su eko ajeji a o je tele eni ti n waasu ohun ti ki mu ni dorun ohun ti ki se asepe nigbesi aye onigbagbo eni ti ko mo eko oro olorun nipa ti igbala nipa ti isorimo nipa ti agbara olorun nipa ti pe bibeli je oro olorun won ki tele alejo leyin nitori be eni ti o ba je onigbagbo ni toto yo ma tele jesu christi leyin ki tele opolopo lati se ibi ki tele awon oloro lokunrin tabi lobirin iketa ki tele awon ajeje eniyan awon alejo leyin kini ibute awon omoleyin christi ki bi omoleyin christi bi a tin rin irin ajo nisisin yi ti a sin lo ti a sin ba jesu rin ti a n huwa ododo ti a je ki eje jesu christi ki o ma we wa mo ti an gbadura si ni igba gbogbo ti an tele nibi kibi ati ni igba gbogbo niboni augunle ibute igbagbo wa niboni augunle re si ke awo ibute awon omo leyin Kristi ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikerinlelogun sugbon kalebo iranse mi nitori ti o ni okan miran ninu re ti o si tele mi moti moti oni emi o mu lo sinu ile na nibi ti o ti re iru omo re ni yo si ni en so wipe ile ileri o je ti kalebo nitori wipe o tele olorun moti moti awa paapa bi aba tele Jesu Kristi o daju pe ile ileri yo je ti wa o ti so fun wa wi pe o n lo ipese aye sile fun wa o ni bi ki ba se be o yin ba ti so fun wa o ni nigba ti o n ba se tan o yo pada wa lati mu wa lo si odo o n ti kara o n e je ki a wo numeri yi kan na ori keji le logbon numeri ori keji le logbon lati ese ikokanla ni toto okan ninu awon okunrin won yi ti o goke lati Egypt wa lati eni ogun odun lo ati jube lo ki yo ri ile na ti mo ti bura fun Abraham fun Isaac ati fun Jacob nitori ti won ko tele mi leyin patapata se ori nkan ti o se awon eniyan won yi oke aimoye awon eniyan ti o jade kuro lati ile Egypt won ko le wo ile ileri lori ohun kan nitori wipe Olorun so wipe won ko tele mi leyin patapata o ye ki awa ti ansin Olorun ki a mo wipe Jesu papa ti so fun wa wipe awon ti o ba fori ti titi de opin awon ti o ba tele Jesu Kristi titi won fi ri ile ileri na awon ni o le wo inu re nitori be bi a ba fe gunle si ebote rere bi a ba fe fi orun sere je o ye ki a mo wipe ki a ma tele Olorun ninu ni ori ke ninu ori kan na ese ikeji la bi ko se kalebo omo jefuni omo kenisi ati Joshua omo nuni nitori awon li o tele olowa leyin patapata a npe wa wipe ki a tele Olorun ki a tele Jesu Kristi bi a ba nso nipa ki a tele Jesu Kristi ki a tele lo si ibi agbelebo ki a ri wipe gbogbo ohun ti o je ti ara ni igbese aye wa apawonrun ikeji ki a tele lo sibi ti o je pe a le ninu nibi ni a le ni ijiya nitori ihin rere nitori ijoba run sugbon sibe sibe ki a ma tele Olorun ki a tele lo sibi adura nitori wipe bi o ba mo Jesu ni ooro ni osan ni ale i ma lo si ibi ikoko ibi ti ko si eni ti yo di lowo lati gbadura bi a ba je ti Olorun o ye ki a tele lo si ibi adura ti a o ti gbẹkẹle Olorun patapata ki a tele lo sibi ti a o ti ma sin Olorun nitori pe o n wa ki se lati se ife inu re sugbon lati se ife baba ti o ran ki a ma je ki ife inu wa ori inu wa ki a ma je ko je pe o n la ma so pe tirun mi ni o se tirun mi ni o se o ni ki a tele Olorun si ibi adura ati ibi sise ife Olorun nikan soso ati ibi ti a o ti ma se ise esin re ki a tele si irele si ibi irele nitori wipe o mu awokoto o bu omi si o be si ni we ese awon omo ehin re ki a tele Jesu Kristi pelu irele ki a kuro ninu aye ki a tele lo si ibi ti a o ti gbe igbesi aye ailese a igbesi aye aileri igbesi aye ailegan o daju pe bi a ba se be nikeyin a o tele titi a o fi joko pelu re ni orun rere e je ki a dide duro ki a ba Olorun soro ki a so fun Olorun wepe gege bi a ti n gbo ipe Kristi wepe ki a tele wepe a o tele bi o ba je elese sibe ti o n tu iwa ese iwa ti o wa ninu aye so fun Olorun wepe o fe tele Jesu o ko ese sile o ko awon ohun asan aye yi sile o ko iborisa sile o ko awon nkan to ti n se ti ko te Olorun Olorun ti ko dun mo Olorun ninu o ko won sile o n fe je omo leyin Kristi ni toto ki o si ranti wipe o gbodo tele opo lati se ibi pe o gbodo tele okunrin oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fun Olorun wipe o n fe tele Jesu o n fe tele Jesu ko si ohun ti yo ya o pelu Jesu Kristi o n fe ko aye sile ki o si ma to Jesu Kristi leyin ba Olorun soro. ba Olorun soro ki o pon ni ore ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to Jesu Christi leyin ati lati le se ohun ti o mu inu Olorun dun so fun Olorun gbadura ki o to lo ri daju wo pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju wo pe aso di mimo bi o ba ti ni iso di mimo ri daju wo pe a fi agbara mi Olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adniseku lati le tele Jesu Christi titi de opin.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé orí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹ rán wa létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tí ó, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìn lọ àti títí dópin. Adúpẹ́pẹ́ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kìí ṣeé ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn kò lè dádúró, ènìyàn kọ̀ọ̀kan kò lè dádúró. Bí a kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó dájú wípé a ní láti wá ohun kan láti fẹ̀yìntì, a ní láti wá ohun kan láti gbẹ́kẹ̀lé, yálà ènìyàn mìíràn, yálà ara wa pàápàá, tàbí àwọn òrìṣà. Ó ṣeéṣe, ó sì rọrùn fún ènìyàn ẹlẹ́ran ara tí kò ní ìyè Ọlọ́run, tí kò sí nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, láti gbẹ́kẹ̀lé àwọn ohun asán ayé yìí. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbígbẹ́kẹ̀lé ènìyàn ó jẹ́ ohun tó wọ́pọ̀ láàrin àwọn ẹ̀dá, síbẹ̀ ewu púpọ̀ ni ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Kí a wo orin Dáfídì orí 20:7. Orin Dáfídì orí 20:7. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Níhìn ni onísàmù yìí ti ń jẹ́ kí ó yé wa wípé àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Nígbà tí onísàmù ń sọ àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin, ó ń sọ nípa ìgbé ayé tí a wà, wípé ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí, a bí sínú ìwàyà ìjà, a bí sí ojú ogun. Wípé àwọn ẹlòmíràn láti jagun, láti ṣẹ́gun, wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n ń lò ní ìgbà ogun, ṣùgbọ́n onísàmù bí ó ti ń sọ wípé àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ka bíbélì wípé bí onísàmù ti ń sọ èyí, ó ní láti rántí ìtàn àwọn ọmọ Ísíráẹ̀lì. Kí ni ó ṣekú pa àwọn ará Íjíbítì? Ìgbẹ́kẹ̀lé wọn nínú kẹ̀kẹ́, ìgbẹ́kẹ̀lé wọn nínú ẹṣin. Nígbà tí wọ́n ti rí agbára Ọlọ́run, nígbà tí wọ́n ti rí títóbi Ọlọ́run, nígbà tí wọ́n ti rí gíga jùlọ Ọlọ́run, wípé ó ga ju ẹṣin, ó ga ju kẹ̀kẹ́, ó ga ju odò omi nílé tí wọ́n gbẹ́kẹ̀lé, ó ga ju àwọn òrìṣà wọn, ó ga ju àwọn pidánpidán alálùpà ìdá wọn. Síbẹ̀síbẹ̀ ó ṣòro fún ọkàn àwọn ará Íjíbítì láti kúrò nínú ìgbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ẹṣin. Ṣe o rántí bí àwọn ọmọ Ísíráẹ̀lì bí wọ́n ti jáde tí wọ́n bọ́ nínú oko ẹrú àtọdúnmọ́dún? Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Íjíbítì wọ̀nyí ni wọ́n tún lépa wọn. Kí ni ìgbẹ́kẹ̀lé wọn? Ìgbẹ́kẹ̀lé wọn ni wípé àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n jáde kúrò ní oko ẹrú, kúrò ní Íjíbítì, wọn ò ní kẹ̀kẹ́, wọn ò ní ẹṣin, wọn ò ní idà, wọn ò ní ohunkóhun. Nítorí bẹ́ẹ̀ àwọn rò wípé àwọn ó ṣẹ́gun àwọn ọmọ Ísíráẹ̀lì, nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe sátẹ̀lé wọn. Ṣùgbọ́n ó ní àwa ó gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Ọlọ́run wa. Kí ni Mósè ní láti jà fún àwọn ọmọ Ísíráẹ̀lì? Orúkọ Olúwa Ọlọ́run ni, ó ní orúkọ Jehovah lẹ́nu. Bí ó ti ké pe Olúwa, bẹ́ẹ̀ ni Olúwa sọ fún ohun tí yóò ṣe ní òkun pupa lópin sí méjì. Àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ibẹ̀ ni wọ́n ṣubú sí, ibẹ̀ ni gbogbo wọn parun sí, tí wọ́n sì lọ sí ọ̀run àpáàdì láìròtẹ́lẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó dá ní lójú wípé olórin Dáfídì yìí ó ní láti máa rántí Gòláyàtì, ó ní láti rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n kọjú ìjà ogun sí àwọn ará Fílístínì, ní Gòláyàtì gẹ́gẹ́ bí ẹnìkan ló jáde. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú kẹ̀kẹ́ àti ẹṣin, ó wà nínú ohun ìjà èyí tí àwọn ti ṣe pẹ̀lú ọgbọ́n ènìyàn. Ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé Dáfídì ó wà ní orúkọ Olúwa. Èyí ni ó fi ń sọ fún wa wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin, àwọn ẹlòmíràn yìí wọ́n jẹ́ àwọn aláìlọ́lọ́run, wọ́n jẹ́ àwọn kèfèrí, àwọn tí kò mọ Ọlọ́run aláàyè, àwọn tí òtítọ́ Bíbélì, àwọn tí ìmọ́lẹ̀ ìhìnrere kò tí ìmọ́lẹ̀ fún. Àwọn yìí ni wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n sì gbẹ́kẹ̀lé ẹṣin. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú ayé tí a wà yìí, kì í ṣe àwọn tí kò ti ka Bíbélì rí nìkan ṣoṣo, kì í ṣe àwọn tí kì í lọ sílé ìsìn nìkan ṣoṣo ni ó ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ni ó ń gbẹ́kẹ̀lé ẹṣin. Mo sọ fún ọ tẹ́lẹ̀ wípé bí a bá ti bí ẹnì kọ̀ọ̀kan sínú ayé, àbí sójú ogun, àbí sójú ìwàyà ìjà, nítorí wípé èṣù láti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ẹ̀ṣẹ̀ àti àwọn ẹran ara wọ́n ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun, nítorí wípé ayé tí a wà pẹ̀lú ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun. Èyí ni Jésù sọ fún wa wípé nínú ayé o, ẹ ó rí ìpọ́njú, ẹ ó rí inúnibíni, ẹ ó rí ìjà, ó ní ṣùgbọ́n ẹ tújú ká, nítorí èmi ti ṣẹ́gun ayé. Ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi lọ sí ilé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn ń sin Ọlọ́run, nínú ìwàyà ìjà nínú ayé yìí, nínú ogun ayé yìí, nínú ìṣòro ayé yìí, nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kun, nínú rúkò ìrúdò tí ó wà nínú ayé, ìgbẹ́kẹ̀lé wọn kì í ṣe nínú Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà ti ara, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú agbára wọn, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ìrírí tí àwọn ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú bàbá àṣàlẹ̀, a máa wà nínú ẹnìkan tàbí nínú ẹlòmíràn, tàbí ẹlòmíràn máa fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí orí àwọn òrìṣà. Ó ní ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí a wo àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin. Mo ti sọ díẹ̀ fún ọ nípa ti àwọn ọmọ Íjíbítì. Jẹ́ kí a wo Gòláyàtì tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan nínú Sámuẹ́lì kínní orí kẹtàdínlógún. Sámuẹ́lì kínní orí kẹtàdínlógún, wo láti ẹsẹ̀ ìkọkànlélógójì. Fílístínì náà sì ń bọ̀, ó sì súnmọ́ Dáfídì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sì ń bọ̀ níwájú rẹ̀. nigba ti Filistini na si wo ti o si ri Davidi o shatare eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan Filistini na si we fun Davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Filistini na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Filistini na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Filistini na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko Oluwa awon omo ogun olorun ogun Israeli ti iwo ti gan seranti wepe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni Goliath se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara on ti kara re o gbekele iriri ti ohun ti ni lati ojo ogun tele tele o shata o kegan Davidi o gbekele awon orisa re nitori pe Filistini na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Filistini yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko Oluwa olorun wa sugbon je ki a wo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo je ki a wo Isaiah ori keje dini ogbon ki a wo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro Oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalemu nitori eyin ti wi pe awa ti ba iku damajemu a si ti ba ipo oku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wi pe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupaida won fi se agbara won fi se asa won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won o ni farapa won gbekele awon ohun asan won fi ro se igbekele won o ni o nso nihin wi pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu wepe won ti fi akoko si igba ti awon leko wepe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon lati ni ton nitori pe awon mo wepe ko ti si iku loju won nisisiyi won ro wepe majemu ti awon ti da ninu egbe okunkun won ro wepe o le duro awon ro wepe won ti ba ipo oku mule wepe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa we pe awon wonyi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo ko lu eni kokan we pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abore eke awon eniyan ti won pa iro fun o ni ofise abore oni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe oni abo labe iro ni eni be ni o fi ara pamo si oni ni ese iketadinlogun.

gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ra ọ́ padà, gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ti mọ àwọn ẹ̀ṣẹ̀ wọn jìnà rere sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ́. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tẹjúmọ́ Jésù, kí a mọ̀ wípé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa. Ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé Ọlọ́run dènìyàn ni Jésù Kristì. Ó ti wà pẹ̀lú Ọlọ́run Bàbá láti àtètèkọ́ṣe, láti ayérayé, ṣùgbọ́n ó wá, ó dènìyàn nítorí tiwa. Ó gbé àgọ́ ènìyàn wọ̀, ó sì wá jẹ́ olùràpadà fún wa. Ó yẹ kí a mọ̀ wípé nípa ìrúbọ rẹ̀ àti nípa ìlàjà tí ó ṣe láàrin ènìyàn àti Ọlọ́run ni a fi lè bá Ọlọ́run lájà. Ó yẹ kí a tẹnu mọ́ wípé ikú Jésù Kristì, òun ni ó gba ìyá wa jẹ, òun ni ó gba ikú wa kú, òun ni ó ṣèṣe ìrúbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa, àti wípé nípa ikú rẹ̀ yìí lórí igi àgbélébó àti ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye tí ó ta sílẹ̀ fún wa ni a fi lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ilé ìsìn tí a ń wá, a kò tí ì fi ìpìlẹ̀ lélẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ìsìn tí a ń sìn kò ní gbòǹgbò, kò sì ní ìtakùn tí ó lè gbé wa ró ní ọjọ́ ìkẹyìn. Gbogbo wa ni ẹ̀ṣẹ̀ ti parun, ni ẹ̀ṣẹ̀ ti ba ayé rẹ̀ jẹ́, ṣùgbọ́n nígbà tí Kristì wá, tí ó kú fún wa, èyí ni ó fi ṣe ọ̀nà àti ètò láti rà wá padà nígbà tí a bá ronú padà, tí a sì gbàgbọ́ nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a gbọ́dọ̀ máa kéde rẹ̀ lóòrèkóòrè wípé Jésù Kristì ni olùgbàlà kan ṣoṣo. Kí a mọ̀ wípé òní ó wá láti gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Nígbà gbogbo ni ó yẹ kí a máa sọ, nítorí kíni? Nítorí wípé àwọn tí ó ń wá sínú ìjọ gẹ́gẹ́ bí ẹni tí ó wá ní àkọ́kọ́, ó yẹ kí wọn kí ó mọ̀ wípé a ní láti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Nínú Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún, Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún, yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìgbà gbogbo ló yẹ kí a máa kéde èyí, ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà, a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a ní láti ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ ní ìgbà gbogbo wípé Jésù ni ẹni tí ń sọni di mímọ́, wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, wípé nípa ikú tí ó kú fún wa. Bí a bá gbàdúrà, ìgbà yìí ni a ó rí wípé yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nínú ọkàn wa, yóò mú kúrò, yóò sọ wá di mímọ́. Irú Ádámù tí ó wà nínú ọkàn wa yóò fàtú, yóò yọ wọ́n kúrò pátápátá. A ó sì rí wípé ìfẹ́ pípé àti ọkàn tí ó ń sin Ọlọ́run pẹ̀lú ọkàn pípé yóò wá sínú ayé wa nígbà náà. Nínú Hebrew orí 13 ẹsẹ̀ 12, nítorí náà pẹ̀lú Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo wípé èyí tó láti sọ wá di mímọ́, wípé bí a bá ń ka Bíbélì nígbà gbogbo wípé díẹ̀ díẹ̀ a ó máa sọ wá di mímọ́. Àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́. Rárá, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òun ni ó kú fún wa, òun ni ó jìyà fún wa, kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa. Bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ ẹ̀ṣẹ̀ tí o ti kọ̀ sílẹ̀, tí a ti sọ ayé rẹ di ọ̀tún, tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú Ọlọ́run, ó yẹ kí o tún lọ bá Ọlọ́run wípé kí o sọ di mímọ́, kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ, kí o fà á tu, kí o yọ ọ́ kúrò. Ẹ̀dá Ádámù, ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ, wípé kí o yọ wọ́n kúrò. Bí o bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé yóò sọ di mímọ́. Bí o bá fara rẹ róbọ, bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú Olúwa wípé ti Olúwa ni wọ́n máa jẹ́, ọkàn rẹ, ayé rẹ, gbogbo tí ó wà láyìíká rẹ, tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀ wípé fún